26 c'est avec le pognon tout s'il l'a. Et bien là, il y a un coco bien.

kẹ́mi tó máa lò mí ẹjẹ́ kọ́kọ́ gbá bíbá ẹ wọlé kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó dá gbogbo wa ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tó ti máa wà kí bẹbẹ tó máa wà ọba tí ó sì máa wà nígbà tí bẹbẹ ọba sí mú kábíyèsí elédùmarè ọba tó lè ní tó lànà tó lọ́la bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ríbi sọ́mọ̀ ṣe tẹ́jú táàsì lópò tó gbérú kábíyèsí elédùmarè ilẹ̀ náà lórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn ibi tó fẹ́ nu kù sí àgbẹ̀ ní pọ̀.

tí mo bá ń wájú lọ lọ́lọ́ mà ní ibi tí ayé ti parí nù àgbò wà mọ́ tí ń súnmọ́ bẹ̀rẹ̀ tó máa ga sókè náà ni àwa tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ayé ti parí ní ètò túmọ̀ sí pé ọlọ́.

0: Ìbá wọn tó lọ gbélé ayé lọ́wọ́ ìbá ọkùnrin ìbá obìnrin ìbá wọn ní ìbá wọn àfáàyè nínú rẹ̀ láti lè gbé ayé. Ìbá wọn aláṣekù ìbá wọn tó ju ní ìbá wọn tàà ju ìbá wọn tàà ju ọjọ́ gbé ìbá láti lè ní ká tó máa tẹ̀síwájú o. Ẹni orúkọ kábíyèsí ọba Muritada Adébáyọ Akànlẹ̀ Ọba tó wo ọjọ́ iwájú tí wọ́n dání iṣẹ́ ilé pé iṣẹ́ tí máa fọrùn lẹ́yìn iṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn àbáyé náà dání iṣẹ́ ilé ní ká máa fi gbéra wọn lárugẹ. Ẹni orúkọ bàbá yìí tí wọ́n wú òun tí wọ́n dání iṣẹ́ ilé báyọ̀ kábíyèsí bàbá.
1: Kábíyèsí o, àmúlẹ̀ forí adé o.

0: ìjẹ́jẹ́ olóko ọ̀gá abáyépátá ilé iṣẹ́ ìtúndé ẹ̀láwó bẹ́ẹ̀ ni àti àwọn alábàáṣepọ̀ wọn àwọn ní díẹ̀ abáyépátá gm kẹnu tó fi dé rí àwọn gm sálẹ̀ tí wọ́n sí ẹnu lọ́rọ́ fún wa ta fi wọlé sínú stúdíò ìlàjì.
1: Lórí asán, ọkọ̀ lórí ọkọ̀, asán lórí asán.
0: Abimbola Sọ̀dé kìí jẹ́ máa.

0: gẹ́gẹ́ bó ṣe máa sọ pé mo lè gbọ̀ngàn ọ̀rọ̀kọ̀ mọ́ mọ́ orúkọ ààrẹ dr tavik lèmi jẹ́ ọmọ tó ṣòro ọkọ bàbá mi kí n máa gbọ̀gbẹ́ onílé òbí mi nìkan kọ́ mo wá ọlọ́run bá ń bẹ lẹ́yìn mi àná bí ń bẹ lẹ́yìn mi jésù kristi ń bẹ lẹ́yìn mi àtàwọn aláṣẹ kù bẹ́ẹ̀ ni àti olùkejì mi lórí ètò ẹ̀kọ́ méjì méjì ló ń dáyé mo ṣe dákọ ló dábọ mo ṣe dákẹ ló dálẹ mo ṣe dọ̀tún ló bùsì mo ṣe dá òkè ló dálẹ bẹ́ẹ̀ ló lọ́ọ́ ṣe sílé ayé ní méjì méjì méjì fáyé ara gan méjì méjì náà ni bẹ́ẹ̀ ni jẹ́ ká mọ̀ pé wà á mí dàrí.
1: Ẹ ṣeun gbogbo aráalé ẹkú àmójúbọ àti àmì tí bàwà àwa tàbí tẹ́tẹ́ ní ìjẹjọ wípé tí ọlọ́run sì jẹ́ kí tẹ́tẹ́ wà ń kó da dọ́bùsìsì tó wà dà ló wà jẹ́ kẹrí wa lẹ́yìn àdúpẹ́ fún ọlọ́run àdúpẹ́ wípé àwa tí a sókọ́ níjẹjọ ìlàlẹ̀ débi tá a máa rí lẹ́yìn níbi tá a sókọ́ sí ẹ̀yìn tí ẹ tí a sì fi sílẹ̀ nínú ilé tí ẹ̀ ń bọ̀ ẹ̀yìn náà ni àwa náà tún dé bá orúkọ tèmi ò tí ì yí padà bọ́lá tárù ni orúkọ mi ní òní pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀ tún gbádùn wa tí ó tún dùn tí gbogbo ó tún kà sí ẹ̀ máa rọra kalẹ̀.

0: bàbá ní tẹ́lẹ̀ kan bá bá fẹ́ bẹ́ẹ̀ dà wọ́n ní ọ̀sán làwọn fún pé ìjà ò dà bẹ́ẹ̀ ni ìjà sì dá tọ̀tọ̀ orúkọ lásán ló ń sọ ni.
1: ó ń bọ̀ wáyé wọn.
0: ṣé ẹ mọ̀ pé lẹ́gẹ̀lẹ́gẹ̀ ni ètò ń bẹ́ẹ̀ ni bá ti máa rìn ní láàrin ní ni.
1: mo ń bọ̀ wáyé wọn.
0: àbá yín bí labalà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àgùnbẹ́léwò labalà lẹ́ẹ̀kejì ayọ́kànlá ìmọ̀ràn ńlá ṣe léni láti fi ìwé rẹ̀ ṣe ọ̀rọ̀ láti fi gbàǹdì olówó ti bá wa ṣe láṣẹ ẹ̀rù.

0: lákòókò ẹ jẹ́ ká kíra wa káàmù sínú oṣù tuntun nínú oṣù kẹwàá yìí bẹ́ẹ̀ ni.
1: bẹ́ẹ̀ ni tó sọ pa ó lè làlùjọ káyé òmùjọ.
0: ká sì kíra wa kú ọdún independence ti orílẹ̀-èdè wa nàìjíríà.
1: ojoojó bàbá mama ìgbẹ́
0: mú. ẹyìn àbá yín bí àti àgùnbẹ́ léwò lẹ́ni tá a ti máa ṣe náà láṣẹ á kò pọ̀ nítorí wọn ni pé ojú òpó ti ń ṣẹ́jú bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n káka wọn máa gbójú òpó lásán ẹjẹ́ ká dẹjọ́ ṣàlàyé ń tá a ti fẹ́ sọ lọ́rọ̀ lórí gan-an.
1: ìṣẹ́dì ìdè mú jọjọ.
0: tá a bá ti wá sí ojú òpó lè tẹ́ bá ti ń pè ẹ máa dárúkọ yín àbá yín bínú àwọn àyà síbi àgùnbẹ́ léwò pé kí ni nǹkan tá a fẹ́ sọ lẹ́ni. nígbà tá a wà ní kéékèèké a ti mọ̀ pé october 1st ọdún rẹ̀ sì máa wà lára wa.

0: kọjú àwa ń dàgbà ọgbọ́n níwájú ohun tí ò fẹ́ wá yẹ ọmọ sí ni pé ṣé ó ṣe wàá rí bó ṣe rí gbà kan máa gbé òrí bẹ́ẹ̀.
1: bẹ́ẹ̀ òun ló ṣẹ̀dá oní.
0: sí ara àwọn aráàlú gan ni ò ti rí bẹ́ẹ̀ mọ́ ni àbí kò ti rí bẹ́ẹ̀ gan lọ́dọ̀ àwọn ìjọba gan.
1: ọkọ wa múra bí ewé ò bá ṣe é rí ná.
0: torí mo rántí pé gbogbo ọjọ́ kìíní.
1: ó bá gbalagbà bá ti ń dà.
0: mo rántí pé ọjọ́ kìíní oṣù kẹwàá bẹ́ẹ̀ gbogbo wa. stadium àti mo pàdé àti ibi olórí àti ẹlẹ́mù ibẹ̀ láti mọ kí lára kú ọdún independent.
1: ìkọ́ ló ní.
0: ṣùgbọ́n lásìkò yìí àti ẹ̀rọ afẹ́ inú ọ̀gbìn lẹ́yìn pé bóyá ń kí àwọn olórí facebook tàbí ẹgbẹ́ ló bá tún ṣàkọjẹ́ tó bá tún ṣe àkọsẹ́ bá gan ni. ṣé bí ìlú ṣe rí náà ló jẹ́ kó ṣúyàn ni àbí báwo àbí báwo ló ṣe dẹ́gbẹ́ tí wọ́n ṣe máa ń ṣe nílùú mìíràn nìyẹn.
1: tó má jọjọ wà lẹ́rẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ wá bá a gbà láǹkì.
0: tàbí wá ní ká gbèsè gbèrà wọn ní tayé ẹjọ́ òun àná bá a ṣe máa ṣe ní kankanlèrè àti tayé ìsìn ẹ̀dàkùn èyí lè wò fún ara yín èwo lè rò pé ó yááyì jùlọ àwọn lọ. ojú òpótá ọmọ ìlú náà ni 09123708695. ìyẹn fáwọn tá a jọ wà ń gbé àwọn ará òkè òkè náà ni +23481424209106.
1: bàbá tó bá torí ẹ pé.
0: +23481424209106.
1: òun máa

0: ojúmọ̀ síra wọn. Orí tó bá ti di ọkọ̀ bá wà mọ̀ ju di ìparí oṣù kẹsàn-án. Àwọn ọmọ wọn ò súnmọ̀ jùmọ̀ ó pa wọn lọ nígbà tí lọ́la. Àwọn onísọ́ọ̀kì gan wọn ta, àwọn bàtà náà ta, òun fi yọra náà tẹ̀. Ìgbà náà ìsìn ààwẹ̀ ti bá wẹ̀ ń bẹ̀. Ẹ mú ọmọ kan gan ní ìsìn gan tí ìyàrá lágbára nǹkan tí wọ́n rà fún sí yóò jọ rẹ̀. Nígbà náà wọ́n ra sọ fún ọmọbìnrin tó bá fá ìwé ní ti Nàìjíríà ni yóò múra tí ọmọ yẹn lórí fídì. Ní èsì ìsìn ẹsẹ̀ ní ìṣẹ̀ta àtijọ́ sàrí yíwọ̀ ọ̀rọ̀wọ́ ni
1: tí ó kún mọ́.
0: Ó lọ mọ dá wà láàmú. Àwọn ti bá wẹ̀ lẹ̀ ó ní ọdún ní mo rí yá wa. Àwọn táàlọ̀ pálọ̀ tó bá náà ní alẹ́ ìdígbé. Wọ́n bá wa sọ̀rọ̀ ní ìjà sáìsì.
1: Ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀ṣin ìyá wa ẹ̀ṣin.

0: e ba mi yi radio do yin yen le ohun
1: hello
0: hello
1: emi ya o de ya lo ko
0: baba o
1: lati wo ebe nu pa ro
0: baba o ama ku odun independence wa ike
1: a pa jo do mi nara o
0: e abi nkan
1: ko le do mi nara fa o
0: ami eledu mari
1: ara ni lo wa o
0: ami olohun
1: ara yin o gbede
0: amen amen
1: a pe de abara wa Olorun ba yan asuaju to a ni suru pa wa ni ide to lori la ni Olorun ba Olorun yo lori ko tena wa
0: amen
1: Olorun yo yan fo
0: amen
1: Olorun yo ta bi Olorun yi awon to wa nbe na Olorun yi oko pada ah gbebe so so fun wa baba mbale asi ta yin ni baba da we ni yonda 40 eleji ni ese adupe o
0: issue
1: ya badan mi re o ya diga mi re o wa to ala mi ti mi o gbe ran le o
0: issue
1: ya kuko
0: issue
1: ya na ni o
2: e mi ja gbe mo
0: mi issue baba
1: peri ta ba gbe gbe ara won ajegbo mi nara ti aya ju ajegbo mi nara ni aye jọun o gba ju ta ko lo Eh ri bi arewa ti lo si ti eru ko lo si ta gbe ba wa ari ko ni gba bi ja mo so ya o tun ba je igba ta an se njo un a to a di Jacob ni nu ko so be le se a lo be ti ni na la mo da lo yan mo so ja ta ina o da ti si o ẹlẹ́n dá sọ́nà nàìjíríà ẹ̀rọ ọmọdáwádá ọ̀ ó gbìyàn sọ́ra wọn tó yàgòkò àkànṣe ẹgbẹ́ sí àbàdàn sọ máa mẹ́dùkú àgbẹ̀dọ̀ mọ́ sí lókù ẹ̀ pàlọ́ àbùkọ́ ìgbà sàgbẹ́dọ̀ nìyàrá dé pamọ́ dọ́tọ̀ ìdàbọ̀
0: ẹ̀ṣìn
3: mi ò lè torí pé ń wọjọ́ iná mọ̀ kí n máa sọ wípé bùrọ̀dá máa lu máa wọlé mọ̀ra.
0: Ẹ ṣe yára.
4: A ti ìsìnkú ẹgbẹ́ bí o.
0: Ṣé ń tù yú o? Dúródún ní o.
4: A kàn síra wa náà.
0: Àbí.
4: Gba ìdíbà bá ara wa ni.
0: Òmù
4: ìbàjẹ́ bá gbára ọlọ́.
0: Àmì ìdíbà rẹ̀.
4: Àwọn ajá sàn ni.
0: Ìyá tíṣà. Ẹ ṣeun.
4: Mo ń sọ̀rọ̀ mi tó bá ń bàbá mi tẹ́ ti fi ẹsẹ̀ àdúpẹ́ o. Amòkọ́ tó gbé náà ni o. Ọjọ́ lónà yóò fi yàgò fún ẹ̀mí ọ̀la ayé ọ̀hún ọjọ́ yàgò fún ẹ̀mí ọ̀la ara àmúgbà ẹ̀kú ètò
0: ẹ̀ṣẹ̀ ìyá wa.
4: Àǹtí mi ẹ̀kú ètò
2: ẹ̀ṣẹ̀ ìyá mi.
4: Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọ̀ṣẹ́ rí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run
0: náà ni
4: nípa bá a fẹ́ ṣe àmà àdúpẹ́ náà.
0: Bẹ́ẹ̀ni.
4: Kò ní bàjẹ́ lágbára
0: ọlọ́
4: gbogbo ẹ ti yà kó ti dojú kejì láyé ẹgbẹ́ òun àpẹmọ ìfẹ́ àtàgbà ìgbà láàmú ọyọ̀bí ìranú ṣúgà jàrí aráyọ̀yọ̀bí ìranú ṣúgà ń jẹta agbókòkò sí ìtọ́jú tí àbá mi wọ́n lọ́wọ́ la ṣe àìwú rẹ̀ lọ́wọ́ láti fẹ́ ẹ̀mí lọ́ba láàyè bá mi tún sí máa yàgbé àtàwọn ọgbà ìlédìí wa yìí ni ìdá ìtafára wa lọ́rùn London ti àríyí kí n ti àrí.
0: Bẹ́ẹ̀ni.
4: Àmì tẹ́sí. Ara àmúgbà. Ọmọ ẹ̀mí ń bá ṣe fíjọ́ mẹ́ta.
2: Àkókò
4: padà ara ti ẹ̀sí léré.
0: Àdúpà.
4: Mo fi pòsì lọ rárá àlejò tí lọ́ta. Oníwé ti wà ọ́bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀dá àmúlà gbàrọ̀ náà ní gbókè ìrìbá ń gbélé ẹni kankan yé. Èmi ò ní gbọ́ lórí àwa náà làgbára ọlọ́run.
0: Àgbàlagbà
3: máa ṣòro kí ewé ní ìmọ̀ òṣìṣẹ́ tí jẹ́ mọ́wọ́. Oníṣàjẹ́ tó ń bọ́.
0: Ẹ
5: máa kó àjì.
0: Ẹ ṣe ìyá.
5: Àdúrà ni ọgbà.
0: Àmì àmì.
5: Lọ́nà máa ń sọ gbogbo kan yín mo kí o.
0: Ẹ ṣe màmá.
5: Ó pọ̀ tèmi láti lè pa kó rédé dáṣọ́lá látàbọ̀. Ọjà rí bàbá mi àbúrò àníwọ̀pọ̀ ẹ̀nà ọmọ àtò.
0: Ẹ ṣeun.
5: Nígbà tẹ ní Betty sin lodun ni abi ti John ninu ayeye odun mi ni ara. Ah wa mo pe ti John don ti sin lo.
0: Ile ese se so.
5: Omo mele le ri pe lo wo wo mo ni ese.
0: Mm.
5: Wo ko pe agbedun mi ni ara.
0: Mm.
5: Wo ese lo wo wo won ko won le.
0: Mm.
5: Won ko awon wa lowo. Olorun mo je won do mo wa pe.
0: Gbogbo
5: ase wa la ran mo ko lo wo ti won le.
2: Amen.
5: O se nje ofo mo re le de sin borowo ra so se torowo ra ba.
0: Mm.
5: Mais Nigeria ko sinu ama Nigeria ka samane.
0: Hmm.
5: Iyo ka lugu la ma pe ni so ma to ri o.
0: Hmm.
5: Ni si lagbagare o, ni si lagbagare.
0: Hmm.
5: Olorun o so mo wa le ni olo. Nigeria ni baje o, bi abara wa ri o.
0: Hmm.
5: Olo sa nu wa. Apo le da so la la tabi.
0: Eshe ni wa, eshe.
5: Eshe,
0: eshe, eshe.

0: a nílò láti máa mú wá báyìí náà. A máa wò ó ara wa. A lè máa pe àkíyèsí àwọn olórí wa sí pé níbo la ti ṣe gan-an.
1: Àkọ́rọ́ ilẹ̀ kò sí lọ́wọ́ ẹni kan
0: ẹ. Níbo la ti ṣe mistake bí àṣà àwọn olóyìnbó.
1: Àdájọ́ lóhùn yànjọ jẹ ló láyé o. Àpò wá búra bí ewé o.
0: Ṣé yóò wá máa lọ báyìí náà ni àbí?
1: Ewé o bá ṣe ẹ́.
0: Àbí ká sì mọ retí pé yóò tún lójú tù ju báyìí lọ́jọ́ kan.
1: Ẹyin fani ìlàlá àwù
0: orí ọ̀tọ́bà fọ́ọ̀sì ọ̀nà láyé ẹjọ́ wà ní tọ̀tọ̀ òdìdí ọdún ni wà láàyè.
1: Ọba kí Adún Sàmàdù ló yẹ mú tú Abájá.
0: Hello.
2: Ẹ kú àti gbàdúgbà.
0: Ẹ ṣeun bàbá.
2: Inú mi dùn mọ́ wọlé, mo ti ń tọ́ ìtìpẹ́.
0: Ẹjú òkú.
2: Àwọn nẹ́tíwọ́ọ̀kì Airtel wà ọ̀dà. Ọlọ́run ní ìlọgbọ̀n ọjọ́ ń tẹ̀lé.
0: Ìyá ẹ pè é sá.
2: Orúkọ tèmi ni Ẹ̀dá Zero.
0: Ẹ ṣeun.
2: Ẹ kú ètò. Àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá bàbá àwọn ìyá wa gbogbo tí wọ́n ti sọ̀rọ̀ sáájú.
0: Ẹ ṣeun.
2: Ẹ̀mi òní àgbà kan lámà pé a má dìjẹ́ tata ṣe independence. Ó dìjẹ́ àrùn ọdọ̀sẹ̀ kan odòsó kan. Ẹ wò báyìí ní ìṣẹ̀. Ó ti yá pé sí ìyá. Wọ́n á wá ń kọ́ ọ̀pọ̀ sún gbà yẹn. Pẹ̀lú flag. Wọ́n ti flag yẹn bọnú kọ́ọ̀pù fún wa. Àwa àgbè lọ báyìí. Àwa àmú flag àwa máa fi báyìí.
0: Ẹ ṣeun bàbá.
2: Òmìnira ó ti délẹ̀ yìí o. Ẹ̀wà wọ ọmọ ọba tó wá bọ̀ wá o. Ṣé wọ́n wà ní ìṣẹ́ ẹwọ fàyọ́ ń bẹ̀ pé àlè fún ti dùn. Ẹ tó wọ́n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bẹ́ẹ̀ fẹ́ lọ fún àwọn youth corporate ń lọ. Lọ́jọ́ ọdún. Kí a lọ rí dáwọn ọmọ ọlọ́mọlọ́. Ibo làwọn orin kí làkọ́ níbẹ̀ ló àrọ́ fún rọrọ̀ báyìí. Tíjọba sì tún sọ pé àwọn ṣe ń ṣe bẹ̀bẹ̀ yàtọ̀ sí bẹ̀ẹ̀bẹ̀. Wọ́n á tún apolówó ara wọn wá ní kódà ọrọ̀ ajé wájú gbẹ̀yìn. Ẹgbẹ́ ní gbogbo àwọn ìjọba yìí wọ́n láàfin àìsàn gidi lépo sí. Àwọn tí wọ́n máa pọ́n wọnú agbami omi òpin lọ. Ẹ lè wá Nàìjíríà tó mú òpin ọlọ́run nígbà fún yọ. Ẹ wọ̀ ọ̀dà bíi tíjọ́ ẹ méjì agbára wa. Máa ń ya wa ti sọ ṣáájú. Gbogbo sukúl ọ̀sábà máàkì ẹ̀mí yíyá lè báyìí. Inú ìrìn yóò máa dùn ní.
0: Bí ti wá dàmú sí lówó dàbáyé.

0: oba gbogbo eyan to ba debi sile ateni ba debi o tun ba la oba oye yi mo kan e ade yi ka eyi mo kan e ko ma le hun e omo oloye adupa dope da ireni mo gun ni mi ala indu
1: tu ko se bi n ba se re olorun na ma doju adura ko
0: ọmọ awu kọgbìnrin bí ẹni dàdẹ
1: kò bá ti nà ní tàkùn lọ sáré bá olóhùn lásìkò ìdákùn àbára tún lè ṣe ibi tó bá kù sí olóhùn lákùn àbára bìlẹ̀ tútù sí torí tó dáre lójú ni pé kò sí ẹni náà tí ó fẹ́ ṣe ẹjẹ́ aṣíwájú kódà kí n tọ́wọ́ lẹ́nu ẹ̀sùn yóò sì gbìyànjú àti ṣe dáadáa náà àbí bóun ni.
0: bẹ́ẹ̀ bá bì mí lèrè o ìdí tí wọ́n sì máa ṣe dúpẹ́.
1: Jésù ṣe jẹ́ olórí.

0: nigo bami
1: eshin
0: emba kwetu
1: eshin
0: eku ishinwa mishi
1: eshin
0: sheri kunirogo anfara wani mbili tomba loi mtu ba tiribi li siwa mbomisa mtu ba tiribi li sera mkoko wa tuje pe akoma ubiye ni pe uye kuduro kule duro ama gagu si mi amodi amu agbala gbata ubiye agbala gbaya mwenshi shibiye ni pe wati mura mwa figa kwe snev la wole awon kan o le duro ma dogbo ni omo secondary school o le boto o le duro ni baba e o ra moto sefe daya wo ga won won de ko mun gba mark ju foki baba se bo le je kan so yi ni ibi o te mi wala le iyan ko mo para e wa para e daye tu ba di nosu tu ba bole lọ́nfẹ̀ẹ́ ní ẹ̀ bọ̀ ẹja yìí àjọ lọ bàbá yìí ò lè sọ̀kọ́ lọ wá o ṣẹ́rí bí ibi ó kà fún òun àpáàdì ilé òyìnbó tó mọ̀ ẹ́ ó dà pé òun lọ́wọ́ eré òun gbẹ gẹ́gẹ́ yàtọ̀ títí bí ọ̀dọ̀dọ̀ ẹjẹ́ ká sọ̀rọ̀ ìyá o òmùkọ́ tí mo sọ ṣẹ́rí bí ibi ibi tá a ti sọ fún ẹ pé a ó ti ẹ jù
2: ọmọ kí iṣẹ́ ẹ tẹ̀lẹ́
1: bó tilẹ̀ jẹ́ pà ń sọ
2: lẹ́kọ̀ọ́ àrùn tó àwọn bàbá wa táwọn ìyá wa tó ń bèèrè wa
1: ẹṣẹ̀ ló ń ṣe o
2: ọlọ́run ní ìbàlẹ̀ ọwọ́ jẹ́ kò lè jẹ́ kí nǹkan oṣù wọn.
1: àmì
2: à ń bàlẹ́ àti ìgbàkì
1: ìgbàkì
2: ṣẹ́ lọ́lọ́pẹ́ mọ́lì ni ọ̀rọ̀pẹ́ mákẹ́rẹ́ díẹ̀ ni ṣe rí àjọ̀dún òmìnira nígbà kan ó dára ó sì yàtọ̀ sí bí wọ́n ti ń ṣe ní ìsìn ó ti fẹ́ bá wu nígbà náà ó dàbà kí n ṣe nǹkan lọ dédé láàrin àwọn èèyàn wa kò fẹ́ sí ibi àpá kúdúrúdú nígbà yẹn gbogbo ẹgbẹ́ ogun oníyàwó ìfẹ́ nǹkan ti dàrú mọ́ àwọn tí ń ṣèjọba lọ́wọ́ wọ́n ka ikú nìkan ṣubú ṣubú ọ̀rọ̀ ọjọ́ tó ń bẹ ní nàìjíríà yẹn kò kárí ẹnìkan kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ tó ń jẹ tẹ́lẹ̀ ò rí jẹ mọ́ kò tó fà á tí ọjọ́ ìfiri bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ni wọ́n fi álẹ̀ kò ló pọ̀ ẹrú tá a sọ pé wọ́n mú alẹ́ nígbà náà ẹ̀rí kan ní láti wà ń sá bá ń sìn àwọn ìwà tó sábà owó sí ẹ fòkù mọ alẹ́ ló ń sìn ọ̀rọ̀ agbẹ́gbẹ́ làǹkì àwọn lọ bá
1: wọn ẹkú àròjìnlẹ̀
2: ẹ̀rọ dàpọ̀ ẹ̀jọ́ ẹ̀rù ní lẹ́ẹ̀dẹ̀ gan-an lẹ́ẹ̀dẹ̀ kọ́ wá dígbàdígbọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ lẹ́ẹ̀mí kọ́ wá lórílẹ̀èdè kan lòún gbà lọ kéré ẹsẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ náà kéré ẹsẹ̀ bí wá ẹjọ́ ọ̀bá lè gbẹ́bọn tí ò lè jalè tí ó sì lè mọ ọdún fẹ́ détòrútòrú fáwọn kan ibi ọba yẹn ló torí bọ̀ bà lọ olùgbò afẹ́ni àtìlídẹ́ńdẹ́ wọ̀ sí ẹ̀rọ jẹ́ kó ka ìpínlẹ̀ ọ̀fẹ́ ẹlẹ́fẹ́ ìdèdè ọwọ́ amẹ́ríkà ta wà yìí júlá ìfọ́ọ̀nù òmìnira sí wọn àwọn tó pọ alẹ́ ló pọ amẹ́ríkà náà lọ rí àwọn tó pọ amẹ́ríkà lọ rí amẹ́ríkà ni òní bọ́lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́ lórí táwọn dán kọ̀ǹtò gan-an wọn ò bá bẹ́ẹ̀ wọn ò bí àwọn gbé bìkẹ́ ẹ̀dá tó sọ pé àfẹ́mọ̀ kọ̀ǹtò amẹ́ríkà mọ̀ bọ̀dọ̀ sí bá amẹ́ríkà yín tí wọ́n dìde èmù àfi tá a bẹ́ẹ̀ pé ká sínú atúmì jù wọ́n lọ ṣùgbọ́n ìjọ kú jẹ ti ami ò jẹ́ ẹ̀wò ló wo òpó gbogbo tó kókó sì ni ò jẹ́ ṣé ó dìgbà tá a bá yọ ara wa wò torí àwa náà láàdó lórí olórí ìwádàtọ̀ àwa náà ni lórí.
1: Hello.
3: Hello.
1: Eje so zuke je.
3: Hello, na kwaje.
1: Eseun.
3: Era o kuku wa yo.
1: Eseun.
3: Ko ni dajo.
1: Ami Olo.
3: Oko mi ni Olori Kamaru tin alamu lati ni garage kete ka sunu kede se yesa ni bi jala wo.
1: Eseun baba.
3: Lati aye mo bitala. Nigeria ti wo. Ni ba aye mo bitala. Kí nǹkan tá a fẹ́ ṣe ń gbà mọ ìwọ̀ ọ̀hún là ń ṣe láti gba mọ́ríta láti kú nàìjíríà ti kú tára wo àti ìgbà náà wà sísìn ó kálukú kàǹkó náà kàǹkó wọ́n wà ń pe ara wá wá kò tiẹ̀ ó wà mọ́rẹ̀ ara wọn ló wà mọ́ nàìjíríà ó mọ̀ kó gbogbo ẹ̀ kó nàìjíríà kò tiẹ̀ kàwọn rárá ó wà wọn lé mi wá. Àṣe ọdún òmìnira ìgbà ayé wa Nàìjíríà. Gbogbo wọn wà máa pe ara wọn. Ibi tí wọ́n sá lọ gan-an síbẹ̀ láti ibẹ̀ dá yàn wọ́n sí ni. Àwa tá a wá tí wọ́n wà tá a yàn wọ́n bẹ́ẹ̀ a wá dàbí koríko tí wọ́n ń gbá sẹ́gbẹ̀ẹ́ kan. Olórí ìjọba jọ ọmọdé tó bá.

jẹ́ ènìyàn ní kéyìn ò lẹ́rìn kò lè sọ̀rọ̀ kò lè yàn fanda. Nígbà tó mú ọba tí ò lè ṣe bí ò lè ṣe bí ọmọ ọba mọ́. Èèyàn ò lè kúrò nínú kan tó pọ̀ lọ lókàn kọ̀ọ̀kan rẹ̀ ń balẹ̀. Ara sí pé gbàtà gan wà lọ́dọ̀ nígbà ògbà tí ò ti ẹ̀ tí ìpẹ́ gan púpọ̀. Bí ẹ bá fẹ́ ṣèlérò fẹ́ ṣe kó máa ṣe kankan bẹ́ẹ̀ bí ọwọ́ òrùlé máa lẹ́ni wọ́n fi sí wọ́n sì ṣe pàtí ìwọ̀n àjú.

0: nígbà tí o fi kọbọ fọkà balẹ̀ tí o sì kàn gbọ́ kí ni ìdùnnú tó fi wà nínú ọmọ ìnira ọhún gan. Gẹ́gẹ́ bíi tí bàbá wa bà ní àṣìṣe sọ. Wọ́n láwọn tí wọ́n kó wa lẹ́rú tàbí kó àgbòmìnira lọ́wọ́ wọn.
1: Ọkọ̀ fọ́lìlà.

0: Kò dẹ̀ sí tó wà nílùú mi tí ò sí nílùú wa o.
1: Àwọn àyíkáde.
0: Wọ́n ní àsìlú yàgùn láwọn olórin làásìyàn.
1: Àgbà bí ọ̀gá àsùnra jù ní
0: o. Bá a bá sì wọ́n lóòótọ́, èrè pé bí ìgbà tí wọ́n kàn gbá wa síra wọn ni.
1: Wọ́n yí bàbá mú
0: ilé ẹlòmíì bá lọ tó bá ṣe tó bá dára tí ó dá gbọ́ ìbànú tó yẹ tó padà pọ̀ tó fẹ́ ṣe sí.
1: Bàbá àbúrò àti
0: ilé tí wọ́n nìkan ni wọ́n ní ó máa ń ṣe ìlú ni.
1: Ó ti ṣáà ní ilé àwọn ìlú àdébà.
0: Àbí tí wọ́n dáná kọ̀ mọ́ ti dàṣẹ yìí.
1: Ọwọ́ ọ̀la gbogbo ẹni tó ń dùn nínú. Àdìyókò ní jẹ́ kí tẹ̀yìn náà ó pè é.
0: Ọlọ́run kò ṣàánú àkọ́lọ́.

0: Baba,
1: Torí ká mọ̀ tó ní a máa jẹ.

ṣeun ẹ kaabo si abala imọran lẹẹkan si orúkọ tèmi ni honorable bola tairu bó ti jẹjẹ wípé aro ti ọba wa lóde ńláda ibi tá a ti bẹrẹ a ní òmìnira akọrí àmọ̀ràn mi tèmi yóò wà dá lórí ìpalẹ̀mọ́ ọjọ́ ogbó tàbí omi ìpalẹ̀mọ́ òmìnira ọjọ́ ogbó gẹ́gẹ́ bá a ṣe ń sọ gbogbo wa làbẹ́ lọ́run ká dàgbà kádògbò ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tí ó yẹ ká mọ̀ fi ṣèpalẹ̀mọ́ pẹ̀lú bí gbogbo ìlú ṣe rí bọ́rọ̀ ajé ṣe rí inú fà tí a fi wá rò pé ẹja mú kínní wá sí etí gbàrà wa alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá a lè mọ ṣe fún ìpalẹ̀mọ́ ká má gbàgbé àwọn tí a bá ti jọ ṣe rí bó ti ẹ̀ jẹ́ wípé yorùbá sọ wípé ogún ọmọdé kò lè ṣeré fógún ọdún àwọn kan ń bẹ tí a ti jọ ṣe rí tí wọ́n bá àwọn tá a bá jọ ń ríra wa àbí tá a bá lè ríra wa ká mọ gbìyànjú láti mọ kàn sí wọn torí àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ wípé àwọn téèyàn jẹ bí ìrọ̀ yẹn ènìyàn padà jọ mọ́ ní àgbòye kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ bá dé téèyàn jọ mọ́ sọ yẹn bẹ́ẹ̀ lẹ́yìn náà eléyìí tó ti ẹ̀ kọ́kọ́ jẹ́ kókó gbogbo nǹkan tí a bá ń ṣe ká mọ́ kọ̀kọ́ fi tọlọ́run sílẹ̀ ẹ̀sìn tá a bá ń sìn nínú gbogbo iye ẹ̀sìn tó ń kálukú bá mọ̀ kéèyàn mọ́ ṣe lámọ̀dájú kó sì ní àwọn alábàáṣe nínú ẹ̀ pẹ̀lú ẹ̀ kéèyàn mọ́ sí ẹlẹ́ẹ̀kẹta kí a máa ṣe nǹkan tí a lè padà dé bá kíni tí eléyìí ń sọ nǹkan tó lè jẹ́ pé bí nǹkan ìdókòwò tàbí nǹkan tó lè mọ́ mú nǹkan wọlé wá fún yàn ní ìjọun ọmọ ní mọ́ sin bàbá àsìkò tá a wà yìí àti bàbá ní mọ́ sin òbí àsìkò tá a wà yìí òbí ń sin òbí mi ọ̀pọ̀lọpọ̀ òbí ń sin ọmọ tán fi ń wọlé sùn ṣùgbọ́n kéèyàn ò fi nígbà téèyàn bá wà ní òpè pé kéèyàn ò fi nǹkan kan de nǹkan kan mọ́lẹ̀ tó lè mọ́ mú àwọn nǹkan kan wọlé wá lẹ́yìn náà kí a sì tún rí i pé a kò dágun lásì àwọn mọ̀lẹ́bí wa torí pé gbogbo àwọn nǹkan tá a bá ṣe nígbà ohun tí ó padà mọ jẹ́ bí nǹkan ọ̀gbìn tí èèyàn gbìn tí ó wà mọ́ mú nǹkan wá fúnyàn mi ó mọ́ mú èso wá fúnyàn tó bá di ọjọ́ ogbó àwọn mọ̀lẹ́bí wa wọ́n ṣe pàtàkì púpọ̀ ká mọ̀ dágun lásì wọn nígbà tá a wà lópèpé torí àwọn mọ̀lẹ́bí ni ó kù tí wọ́n mọ̀ sọ pé bàbá lágbọ́já ìyá támọ̀dún ó dá ẹlòmíì ti lè lọ tí ó mọ̀ bí yárú ẹni yẹn sì wà tó bá wá réèyàn kan tó sọ wípé ẹni báyìí bẹ́ẹ̀ ibikíbi tó ń tọ̀ sí ti wà nípò tó dáa yóò ní mo gbúdọ̀ lọ yọjú sí ìyá yẹn mo gbúdọ̀ lọ yọjú sí bàbá wọn ṣe dáadáa fún mi àṣeélẹ̀ ńlàbọ̀ àbá ká mọ́ dágun lásì mọ̀lẹ́bí wa nígbà tá a bá wà lópè pé torí wọn ó padà wúlò fún wa lẹ́yìn ìyẹn o mo ti sọ nípa wípé tọ̀ kí a jẹ́ olùjọ́sìn kí a máa súnmọ́ ọlọ́run kí a máa gbàdúrà sọlọ́run ní gbogbo ọ̀nà tó ń kálukú bá mọ̀ tí a bá lè gbà á lẹ́yìn ìyẹn o ká wá rí i wípé a ní ìbáṣepọ̀ tó dáa níbi tá a bá ń gbé bóyá ibi tá a kọ́lé sí ni àbí ibi alábàgbé wa ibi tá a ti ń tajà àbí ibi iṣẹ́ wa ká ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú gbogbo àwọn tá a bá ń torí gbogbo nǹkan yẹn nígbà tá à ń ṣe níbàṣepọ̀ tó dáa pẹ̀lú wọn yóò padà wá wúlò fún wa tó bá di ọjọ́ ogbó yóò sì jẹ́ nǹkan tí ó padà fún wa ní òmìnira àti ìfọ̀kànbalẹ̀ kí a jẹ́ onímọ̀ọ́tótó kí a jẹ́ aláfinjú nígbà tá a wà lópè pé
nítorí pé bẹ́yẹn bá ṣe dáadáa tó ń ṣe ìmọ́tótó tó ń ṣètọ́jú ara ṣeṣeṣe yóò padà yọọlẹ̀ ní ọjọ́ ogbó bẹ́yẹn bá ṣe ṣe sí bẹ́ẹ̀ ni so that nígbàtí ọjọ́ àgbà yẹn bá dé kò ní jẹ́ wípé àìnímọ̀tótó ń yọ padà mọ́ mú èèyàn sá fún irú àgbàlagbà bẹ́ẹ̀. Ní ìtẹ̀síwájú kí a máa fi gbogbo nǹkan tí a bá ní ká máa fi ṣe àánú ọ̀pọ̀lọpọ̀ ní ojú àánú ṣùgbọ́n a ní kéèyàn máa ṣàánú ṣùgbọ́n ẹlòmíì kò sí gbogbo tó bá ti ní bẹ́yẹn bá ti bèrè gbogbo ẹ̀ náà kọ́ ni ká ṣe fi ṣàánú kí a ṣe ní ìwọ̀ntún ìwọ̀nsì ní nǹkan téèyàn bá fi ṣàánú lẹ́yìn náà kí a rí wípé àwa tá a jọkùnrin ni eléyìí ọba wí àmọ́ rí pé agbogbo wa rí gbogbo ibi tí ayé ń lọ ẹni tó bá bímọ tó níyàwó tó bímọ tó níláárí ìyàwó lọ ṣe ọlọ́jọ́jọ́ ọmọ èmi mọ́ sọ wípé tọmọ bá níláárí tílé ọmọ bá dùn àwa tá a jóbi bá a bá lọ a ní tètè kúrò ńbẹ àwọn tá a bá jọkùn kí wọn ó ṣètò ara fún ru àsìkò yìí nítorí pé tọ́ bá dìgbà kan ọmọ wa àwọn obìnrin ìní dọkọ wa káwọn ọkùnrin kí a ṣe ètò òbá ṣe ní òmìnira ní àsìkò ògbà nígbà táwọn ọmọ bá lọ ń ṣe ọlọ́jọ́jọ́ ọmọ eléyìí tí ń fi padà wá fẹ́ só lẹ́nu ni ó wà jẹ́ kí n mú ìtàn ráńpẹ́ kan wá ní ilé ìtọ́jẹ́ pé bàbá kan àti ọmọ rẹ̀ tọ́jọ́ rìnrìn àjò tí wọ́n wá dé ojúgbó tó di wípé ojú ọjọ́ pọ́júdà ẹ̀sùn òjò sú atẹ́gùn fẹ́ ọmọ wa sọ pé bàbá mi ẹ jẹ́ ká páàkì ká dúró tọrọ ọmọ ló wakọ̀ ká dúró fún kinní bàbá ní rárá mọ́ jẹ́ àdúró ó jẹ́ a mọ́ tẹ̀síwájú nígbà tí wọ́n tún rìn lọ sá wọ́n débì kan ojú ọjọ́ tún ti ṣe dáadáa nǹkan wá ṣe wẹ́dà ti dáa kò sí òṣùjú ọmọ kò sàtẹ́gùn bàbá yẹn wá padà ń sọ fún ọmọ wípé ìdí tóun fi ní kí àwọn ọmọ dúró wípé táwọn bá dúró atẹ́gùn òjò lè fẹ́ kí ọ ya igi kí igi ọ padà ṣe jàǹbá fún ọkọ̀ táwọn ń gbé àbí nǹkan wípé ṣùgbọ́n nígbà táwọn ò ti dúró táwọn ń lọ àwọn ti padà borí rẹ̀ ọ wá ṣe àkàwé yẹn wípé àìsí òjò àti nǹkan kan tẹ́ àwọn sọ òun ni ó jẹ́ bí ìtàkùn tí ó padà máa fààyàn sílẹ̀ nígbà téèyàn bá ń ṣe kòkàrí àbí akitiyan àti ṣe nǹkan ká wípé àwọn dúró ni ìrìn àjò yẹn ó pẹ̀ bọ̀ nígbà táwọn ò ti dúró ó dàbí ìgbà tí èèyàn bá níṣòro kan téèyàn ọba ti fira rẹ̀ sílẹ̀ téèyàn já ara rẹ̀ gbà ní ọwọ́ ìṣòro òun yóò padà rí bá ibi tí ó dáa eléyìí níbi tí màá ti ṣe ní pété torí àsìkò torí àwọn ègé tí ó ṣẹ́kù kí a gbìyànjú kí a ṣe kí a ní ìpalẹ̀mọ́ òmìnira fún àgbà gbogbo wa náà la bẹ́ràn kí a dàgbà kí a di ògbó.

0: Hello.
1: Hello, doctor.
0: Ẹ ṣeun bàbá.
1: Ẹ ní ìgbà bí mo.
0: Àmì Ọlọ́run.
1: Orí àkókò. Ìyá ń fún anímọ̀ràn. Ìyá ọ̀nà yóò.
2: Yes,
1: sir. Mo máa sanjú ojúmọ́ tá a bá rà ni ọ̀sán lówó tó rà lórí rà.
2: Ẹ ṣeun.
1: Lọ́lọ́ ń yọ̀ǹda rẹ̀ fún pé kẹ́ máa fún wa. Ẹ já máa palẹ̀ mọ́ dọdún ogún o. Ká mọ̀ sí retí pé ọmọ kan ó mọ wá. Tọ́ bá mú wá bónọ́ọ̀sì ni o. Àwa ti sì í kọ́lọ̀ ń jẹ́ ajánà padà oníyàrá délé àdédòkun látẹ̀bẹ̀. Ẹ̀rù àlámbàlá ni bàbá kan sọ mẹ́lẹ̀ kan ọlọ́run àpáàdì ní Nàìjíríà tí ó wá kọ́. Nígbà kan ní ẹ̀dùn pípa kọrin nígbà yìí wọn. Wọ́n láfẹsẹ̀ wọ́n láǹfẹsẹ̀ mẹ́rin rìn ní àkókò kan. Ìgbà yìí àdẹ̀fẹ̀ méjì. Bàbá dọ́kítà èmi àtẹ̀yìn. Ìgbà bá bí wọ́n dẹ̀fẹ̀ mẹ́ta. Ẹ jẹ́ a máa ṣe plan B nìsín, plan C, plan D, plan F. Ọlọ́run pa ayọ̀ o. Ìwé ẹlòmíì. Ọjọ́ gbó wa alẹ́ wa. Ẹ jẹ́ a pèsè lẹ́fà alẹ́ wa o. Ọlọ́run jẹ́ ẹ̀dá fún wa o. À ń dẹrù àrùká o. Ó dàbọ̀.
0: Hello.
3: Hello, Ẹ̀gbọ́n mi.
0: Ẹ ṣeun.
3: In fact, ẹ máa kú iṣẹ́.
0: Ẹ ṣeun.
3: Ẹ̀dẹ̀ bá mi kí ìyá mi náà.
0: Ẹ̀gbọ́n mi sáà.
3: Ó kú ètò.
0: Ẹ ṣeun.
3: Iṣẹ́ ńlá ló ṣe.
0: Ẹ ṣeun.
3: Ṣé ẹ rí mi? Ẹ̀mí ẹ̀ka sanra wa o. Ẹ̀mí ẹ̀ka sanra wa rárá. Ṣé ẹ rí àwọn kọ̀ọ̀kan wà tí ò ṣe ṣe? Kéèyàn fílẹ̀. Kéèyàn fílẹ̀ ni o. Ó ti drop ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin àṣẹ́dá pé kò lè ṣe dáadáa lórí ìyàwó ẹ̀ ló mọ́ yàtọ̀ sí pé ọ̀rọ̀ owó pressure ti wà kò ṣètò mọ́ ọ. Ok ẹ má bínú sáà o torí ẹlòmíì àkúwọlẹ̀ àwọn ọmọ níwèé iṣẹ́ yẹn dà àwọn tí kò ti gbàjọba òwúrọ̀ ẹbúrẹ̀ ẹbùn ni wọ́n ti pé ẹni tó bá lajú ẹ̀ á mọ̀ bó ṣe lọ. Yẹnni kó mọ̀ parẹ́ o. Ikú ń sìn promo ni. Ẹni àná pé lẹ́nu ẹjọ́ mẹ́rin pé òrí mú wá bẹ̀rẹ̀ pé ok ẹ rí pé ẹ wo ẹ sọ orúkọ mi ikú mi fẹ́lu lágbẹ́ yìí. Bí àwọn kan ti ń gbóhùn yẹn káàkiri ìsìn. Ó jẹ́ mi lọ. Ẹ gbé sí mi. Ẹ ṣe sí mi. N tó bá jẹ́ kí ó rí ẹ̀tún sẹ́ńtórí yẹn kú mú. Ọ̀bẹ mẹ́jẹ̀ agbọ́ra wa wọ́n fẹ́ bọ̀ sí kọ́ńtìrì mi. Mo bá ẹ lọ́nà ètò náà rè ẹ nọ́mbà yìí yẹn fi sùúrù pé máa padà pé lẹ́yìn ètò.
2: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun.
3: Ẹ jọ̀rọ̀ ẹ̀ ṣe ẹ̀yà oníṣù. Mo débẹ̀ yẹn mo rò bí òtí ẹ̀ rí. Ṣé wàá jọ kẹ̀rẹ̀ náà wà
4: ní.
0: Ẹ pè ẹ pa pé nọ́mbà ẹ̀ padà tó bá ti parí ètò.
3: Hello.
0: Báwo
3: ẹ máa fi tẹ́
0: ẹ. Ẹ ṣeun.
3: Ṣé ń gbọ́ mi?
0: Mo ń gbọ́ yín sà.
3: Àǹbàlẹ̀ Atif láti USA.
0: Bàbá o.
3: Ṣé rí mọ̀rẹ̀ tí ìyá ẹ̀kọ́ wa? Ìmọ̀ràn tó náà dá a mọ̀ ni. Bàbá kan ní fún pé promo ní inú ìṣẹ̀. Wọ́n tún fún ọ̀rẹ́ wa sọ fún mi ní àná. Èrò náà ń bà mí. Ṣé rí Ọlọ́run ni kò ṣàánú. Ọlọ́run ni kò ṣàánú. Ọlọ́run ni kò ṣàánú. Ìwé rẹ̀ tó bẹ àwọn èèyàn wa lórí bàbá rẹ̀ bàbá tó sọ̀rọ̀ fẹ́ lóòfin ìyẹn tó sọ̀rọ̀ kan ó tó wọn ọ̀fẹ́ káwọn ọmọ ọwọ́ kàwé mọ́ ó gbọ́ kàwé tán wọn òrìṣẹ́. Ẹ má jẹ́ kí ìyẹn dá omi títì sọ́nù ẹ̀kan wa lọ́kan o. Ẹjọ́ ọmọ yọ kàwé o. Ọmọ tó kàwé náà ni ó jẹ tọ́lá o. Wọ́n fẹ́ lé atẹ́yìn ni. Tó bá bẹ̀rẹ̀ sí ní atẹ́yìn àwọn ọmọ rẹ̀ jọmọ rẹ̀ sí ìfọwọ́ lọ. Ṣùgbọ́n tó jí bá ti là ọlọ́run ti jẹ́ ká náà rọwọ́ mo kò ní máa ń lọ báyìí náà yọ yàtọ̀ ìjọ kan.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun.

0: ẹwà ṣùgbọ́n ẹlẹgbẹ́ yìí kó máa fi nọ́mbà sílẹ̀ ṣò ẹlẹ́pẹ́ padà ẹlẹ́pẹ́ lè yẹ tó yá.
1: ẹ ṣeun o ibi yìí ni màá so abala àmọ̀ràn kọ́ títí tí ó tó fi di ọjọ́ mẹ́jọ tí a tó fi pàdé. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọ̀nàrẹ́bù Bọ́lá Táíwò. Ẹ wá lè pè mí sórí nọ́mbà yìí fún ìmọ̀ràn tàbí nǹkan mi gẹ́gẹ́ bí bàbá tó ti sọ àbẹ fẹ́ ra sùn bí mo ṣe sọ nígbà bá fẹ́ parí ń tún sọ yẹn. 070-32-61-74-40 lẹ́ẹ̀kan sí 070-32-61-74-40 ẹ ṣeun adúpẹ́ òjì jọ́mẹ́jọ́ lábẹ́.

Ọlọ́run kó ṣàánú fún wa ní ẹ̀mí kúrò ní ọgbà tí mo ń kíni ara ní ẹ̀yìn ìdáhùn yín ni. Tán ẹ jẹ́ ká bọ́ sí abala ìwílẹ̀ ṣe ọ̀rọ̀ ibi tá a ti máa ń sọ nípa òwe tá a sì ti máa ń sọ nípa ìlera ara wa ẹ jẹ́ àlọ́.

0: kóun jẹ́ iṣẹ́ tẹ́ ẹ ràn tàbí tó jẹ́ pé èyí náà lẹ tún padà kú lọ́wọ́ láti fi jẹ́ iṣẹ́ ọ̀hún náà ìyẹn náà ní ìwé làwọn alàgbà wa máa ń pè ní pé wọ́n ní ẹni tó bẹ́ẹ̀gì àdùbí ń ṣe ara rẹ̀ ló bẹ́ẹ̀.
1: ìwọ gbọ́ ó ń tọ́jú bá pàpàlàpà nínú tuntun tó tún lágbo.
0: ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí èèyàn ń rìn ní èèyàn téèyàn ń gbówó lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ báyìí ṣe dancing ẹni tó wà ní sẹ́ni tó ń fi ara kò bẹ́ẹ̀ ni.
1: sórí gbà tí mo wà lọ́mọdé.
0: ìwọ jẹ́ kó dàbí pé bóyá ọ̀rọ̀ ò tí ì fẹ́ ní ojúmọ́. àwọn tá a ń lọ sí aṣojú wa káàkiri náà ìkálùkù náà sì gbé ohun àti ìráyè títẹni tó rí wọn gan-an. tí bò bá sì ti bọ̀ gbọ́ ni wọ́n mọ̀ sáré sọ́tún sáré sọ́tún sí tí wọ́n mọ̀ ń fa wa lójú wọn rà. ẹ̀jẹ̀ kẹrin mo ń ṣe kí mo gba ṣẹ́tẹ̀ ìlú mo tán. wọ́n á sì pàkó lókè ni wọ́n sọjú lù bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n bó ṣe wà káàkiri bó ṣe ń bẹ fúlórí náà ló ń bẹ fáwọn ọmọ ẹ̀yìn náà o. ọkọ náà kò sábàá tún inú gbogbo wa ṣe. ìlú ti sàn látòkè ó ti sàn délẹ̀ bẹ́ẹ̀ ni. tó fi jẹ́ pé kò wá sí ẹni tí ìfẹ́ máa ń tẹ̀lé mẹ́rin wọn títí ẹ̀mí àfi tí wọn nìkan ṣáṣá. lákọ̀ọ́kọ́ mo kí àwọn èèyàn wa nílé àwọn olólùfẹ́ ìbánulẹ̀ ìgbàgbé. ṣé ìgbé tí mo bá ti dé bẹ́ẹ̀ mo máa ní pé mi ò ní kó lọ́kọ̀ márùn-ún kó mi ò ní kó lọ́dọ̀ márùn-ún dò. màá ní ẹtọ́ bá ń lọ sóko ẹ̀jẹ̀ kó máa lọ tó ń lò ní ẹ̀jẹ̀ kó máa rí tẹ́ bá mi tẹ́ bá bọ̀. ibi tẹ́ fi wá sílẹ̀ ìbàwọ̀ yẹn kan lọ́sọ lórí facebook tavi kọ́mọ́tòṣọ ìfọ́nù gbogbo tá a bá ṣe nígbà tẹ́ ẹ̀ bá sí ní gbogbo ẹ̀ náà lẹ́ bá bẹ́ẹ̀ láṣẹ ọlọ́run.

sí àárín ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ̀rí pé oríkì tí wọ́n máa kéde kí ẹ̀rí pé oríkì tó le ni. Wọ́n ní igi ọmọ bí ìyá ni kúrúkú ọmọ tí wọ́n bá ní ìrọ̀rùn kó máa lọ. Ilé tó túmọ̀ sí pé àwọn ọmọ tí wọ́n bá

Nínú agbárò ayò àsọ ni ẹni wọ́n ní pé ìgbè pé ọmọ nílé ni ẹ sì ti mọ̀ pé nínú oríkì náà ni ọmọ nílé ni ẹjọ́ àlẹ́ tó wá pè é tó wá bẹ́ẹ̀ tó wá pé tó bẹ́ẹ̀ gé àdùnbí sí ara ẹ̀ ló bẹ́ẹ̀ pé kí ìyá àgẹ̀dẹ̀ ń dáná lọ́wọ́ lọ́jọ́ kan bẹ́ẹ̀ ni ibi tó tí wọ́n ń lo àmàlà ìlúbọ́kù díẹ̀ káàtó àmàlà fẹ́ dín kókó ó wá pè igè níbi tí igè ti ń ṣe iléeṣẹ́ mọ̀ pé ẹmọ ìsọpọ̀ ọmọ nílé ni ó nìkan náà sì ló bí ó náà sì ló wà tòsí tí ó ránṣẹ́ igè wá bá mi gba ìlúbọ́ wá ní ọdọ̀ ìyá ńsàlẹ̀ ibùsẹ̀ tí kọ́kọ́ pépépé tí igè ò dáńgbà kan ké mọ́ nìgbẹ́ bá dé lókùn dé wọ́n bá fún ba pé ó yá lọ mọ̀ ìlúbọ́ wá lọ́dọ̀ ìyá ńsàlẹ̀ bí wọ́n ti wá gba bá ti lókùn dùn bá ti kú díẹ̀ síwájú yóò dúró ìyá ló bá tún dìde sí tí inú ẹ̀ kó rẹ́sẹ̀ tí a bá ti ń lé lọ tó bá ti fẹ́ débi tó lọ a tún gbẹ́sẹ̀ tó bá ti rìn síwájú díẹ̀ tí a bá ti dúró a tún dúró títí tí ó fi dé ibi tí wọ́n ràn ìyá tẹ̀lé débẹ̀ ni wọ́n tún ọjọ́ padà ni èyí ló wá di ìwé tí wọ́n sọ di ẹni bá bẹ ìgẹ̀ àdùbí ń ṣe ara ẹ̀ ló bẹ̀ torí bó bá ti rìn díẹ̀ tó bá ti dúró ìwọ́ tó ránṣẹ́ náà wàá tẹ̀lé bẹ́ẹ̀ bí ìgbà téèyàn bá ràn ní ṣiṣẹ́ tó bá tún bá ní débẹ̀ ni bẹ́ẹ̀ ni. Èyí sì ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tá à ń rán ní sẹ́ńsìn nígbà kan.

ìyá wọn sì níbi káwọn bá sóòótọ́ ẹ̀yìn gbà bí ẹni máa fi sọ pé olóhùn lórí ni olóhùn lórọ́kàn olóhùn sì sọ fún kálukú.

kódà nílànà tó lóyìnbó ẹni tó bá fi lè ní ẹ blood pressure wà ní yóò máa maintain ẹ tí ó fi jáde láyé ni. Àwọn bàbá wa ni wọ́n ṣe gbìyànjú tí wọ́n ní àwòtán rẹ̀ tí ó bá ti kóyà kiri mí. Àwọn náà ní fara ni wọ́n sì ní kú díẹ̀ díẹ̀. Ìkankan sì ní fi wálẹ̀.

gẹ́gẹ́ bí àwọn tá a máa rí oríṣiríṣi tá a lè tún wà ní lánàá ìtọ́jú ẹni díẹ̀. A máa rí oríṣiríṣi lọ́dọ̀ àwọn èèyàn pàápàá bí mo ti ń gbàgbà ti ń dé.

sọ́fà bẹ́ẹ̀ nítorí wọ́n rìn ní ṣùgbọ́n àwọn ṣùgbọ́n láyé ẹ̀sìn ayé ọ̀làjò tá iná ayé òyìnbó ó sì yàtọ̀ sí gbé ayé ti tiwa ń bèbà torí kọ́ṣọ̀ tí wọ́n yàtọ̀ sí tiwọn àwọn sì tó létò jù wá lọ bẹ́ẹ̀ ni èèyàn bá ti dàgbà dé stéèjì kan nílùú òyìnbó ìjọba yóò mọ ṣe jíjẹ nínú rẹ̀ ó sì máa ṣètọ́jú fi ń tàn lọ́dọ̀ wa bíbẹ̀ ọ̀yọ̀ ò ní ṣùgbọ́n ní fúláàtì là ń gbé àǹkó ẹbí mọ́ra

0: ní àkókò wa bákan náà pẹ̀lú lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní kí n jọ pé kí n bá wọn sọ̀rọ̀ nípa fibroid ìjù.
1: Láìpẹ́ ọmọ Hausa rà ń fún ọkọ súra jà tùdù máa kọ́ ní kú dọ́nà.
0: Àìmọye ni wọ́n ti ṣe operation fibroid ní pọ́sẹ̀ tó rí ọkọ̀ tó tún ń rò padà bẹ́ẹ̀ ni wà láìsùn níbi láti mú rí ni. Àwọn bàbá wa nígbà wá ṣe wọ́n sì ń ṣe àwọ̀tẹ́ tó jẹ́ pé ayọ̀ dànù àgbẹ̀kẹ́lẹ̀ ní òbí.

mọ̀ pé mo máa sọ pé òyìnbó ti sáré dẹ̀rùn pé ibi tẹ́ fi wá sílẹ̀ bá wa. Ohun tí a bá sọ lórí ètò tẹ́ ìmọ̀ gbọ́ dáadáa ẹ lọ sórí Facebook Panic Omo tó sọ ẹ lọ tún ń gbọ́. Ṣé rí tá a fún ara ló fẹ́ iye odidi orin ni bẹ́ẹ̀ ni. Ẹni tí ó fi rí ẹlẹ́ láyé ẹjọ́ ìwé ọ̀sìnkú yóò kọ bèbè ẹlẹ́gbẹ̀rún mẹ́jọ kan tó fún. Ṣùgbọ́n òun sọ

0: jẹ́ kí n tún sọ kankan fún yín. Nílùú òyìnbó wọ́n dìtẹ́ ti pé bí ìfẹ́nu abẹ́rẹ́ orin tá a máa ń sọ yìí wọ́n ní máa ṣe àwòtán fún kánsà. Ní laboratory tí wọ́n ti sọ kínní yìí ọjọ́ kejì ni àwọn ìjọba abẹ ni wọ́n dẹ̀ wo laboratory yẹn wọ́n dẹ̀ ká tún wo laboratory tẹ̀tí dìtẹ́ ti rú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tọ́lá wọn ti ṣe oògùn fún wọ́n sì fẹ́ kó oògùn ọmọ máa tà torí ọrọ̀ ajé tiwọn làwọn ń sáré fún. Nǹkan tó wá jẹ́ nǹkan àbáláyé tó jẹ́ pé Ọlọ́run dá fún nǹkan ìwòsàn àwọn ò fẹ́ kó ṣiṣẹ́ rárá lọ́dọ̀ tí wọ́n fi táwọn bá ṣe kò fúnni ládìẹ sí dídí ẹ̀wọ̀n sì ni. Tí wọ́n bá fún ìlú ọ̀gbìn orí fífọ́ ó tún lè bí inú rírun. Ṣùgbọ́n àwọn bàbá wa ti ṣe ètò ìsílẹ̀ torí àìlákọ̀ọ́lẹ̀ ni wọ́n fi ń rò pé kò ní gẹ̀ẹ́sẹ̀ ẹ̀tì. Tó bá ti jẹ́ ilé àtẹ̀gùn pọ́ńbélé kò ní àbúrò kankan tí wọ́n sì ní fara tí ò bá tọ́jú tẹ́ ẹ fi sọ yóò tọ́jú nǹkan mi bẹ́ẹ̀ ni. Ọlọ́run gbàdúrà wa. Ẹrí tí mo fẹ́ fún ẹyìn kan kékeré ni ṣùgbọ́n Ọlọ́run máa ń rìn ní sábàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n tẹ bá fẹ́ lò fún ẹni tó bá ní ọ̀sà ìyẹn ó ní di kí ẹ pè kò tó di pé òun á lò ó. Orí tẹ bá fẹ́ fi nǹkan ìbílẹ̀ tọ́jú fibroid. Ní ọkọ ní ṣọ pé ẹni yẹn ò ní ọ̀sà. Ọ̀sà ẹ̀jẹ̀ pé a kọ́kọ́ lo oògùn ọ̀sà kò tó di pé yẹn lo oògùn fibroid.
1: Àlàyé dé ọmọ Hausa rà ń fún ọkọ sí ìrajà tó lè máa kọ́ nípò tọ́nu.
0: Ẹ̀wọ̀n kí lè máa bá mi wá ẹ bá mi wá èpo igi ọ̀sàn wẹ́wẹ́ èpo igi ọ̀sàn wẹ́wẹ́ bẹ́ẹ̀ bá lọ sódò àmì ni mi ọmọ ẹ̀ rí o ẹ wá èpo igi ọ̀sàn wẹ́wẹ́ ẹ wá èpo igi ìrókò náà kò dí méjì ẹ wá kó èpo méjèèjì ẹ kò sínú àpẹ.

fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ àánú náà ni ó sì tún ní túdé nínú. Ẹlòmíràn ni wá ẹgbẹ́ kan máa ń pè ní ẹni olódòǹgbòdú ẹwà tí yóò jẹ tútù. Ẹgbẹ́ olódòǹgbòdú ẹwà yẹn tí yóò jẹ tútù. Ẹwà wá ẹrù àlàmọ́ kákọ́ ẹrù àlàmọ́. Kò dín méjì, ẹwà gún méjèèjì ń pọ̀, ẹ fi ọ̀sẹ̀ dúdú, ẹ fi kó. Abala àkọ́kọ́ nù, ẹrọ́sẹ̀ yẹ ẹnìṣẹ́ kẹgbẹ́ yẹn sílẹ̀, oníwà ilé fún yín ní gbogbo ìgbà. Tẹ́ ẹ bá ti fẹ́ lu iṣẹ́, ẹ kọ́kọ́ gbé ọ̀sẹ̀ náà. Ọ̀sẹ̀ yẹn ni wọ́n ń pè ní túdé.

0: rẹ̀ délé àdúgbò.
1: Bàbá o.
0: Láti jẹ́ ẹdẹ.
1: Ẹ ṣe bàbá.
0: Bẹ́ẹ̀ ni sáìsàn.
1: Àmì Elédùmarè.
0: Ó kẹ́kọ̀ọ́ ní ṣe mí.
1: Àmì Ọlọ́run.
0: Ẹ ń túbọ̀ ní bọ̀ sínú ogun.
1: Àmì Ọlọ́run. Àmì.
0: Bí mo ṣe máa sọ ní gbogbo ìgbà tí máa fẹ́ sọ. Nítẹ̀ ń fílẹ̀ tá a mọyì rẹ̀ yìí. Ẹ̀rí mi ti sọ ẹgbà, ó ti ṣe ìgbà tó lọ sẹ́rú ọdún mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí ẹ̀sán kan kékeré.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀jẹ̀ ají lásán. Ẹ̀nu gbàgbé ònà.
1: Àmì Elédùmarè.
0: Ẹ̀nu túbọ̀ bọ̀ sínú ogun o.
1: Àmì.
0: Mo tẹ́tẹ̀ ń fún wa. Àmọ́ yẹ̀ wò àti máa ṣiṣẹ́.
1: Ẹ ṣeun.
0: Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ di arúgbó sọ̀rọ̀sọ̀rọ̀.
1: Àmì Elédùmarè.
0: Àti ẹ̀yin àti ọmọdébù Bọ́lá Táíwò.
1: Àmì ẹ ṣeun.
0: Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìpínlẹ̀ o.
1: Àmì.
0: Ẹ̀yin lẹ́yìn a sọ pé ọjà mo sinmi díẹ̀.
1: Àmì ẹ ṣeun.
0: Pẹ̀lú àṣẹ Ọlọ́run.
1: Ẹ ṣeun.
0: Ọjà bọ̀.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Àdúgbàdúgbà o.
1: Kété gbogbo wa ni.
2: Orúkọ mi ni Arúgbó Iṣẹ́ Ata.
1: Ẹ̀mọ́ àti àlá.
2: Wàhálà mi ń ṣe kíláàsì wo.
1: Ẹ̀kúnjẹ́ mẹ́ta.
2: Ó fi àbálẹ̀ rẹ o.
1: Ẹ ṣeun.
2: Àti ẹ̀gbọ́n òun ẹgbẹ́ ọmọ àbá. Àbá wo.
1: Ẹ̀rọ ìdí ojú pọ̀.
2: Wọ́n ti sọdún eégún lọ. Kò sí ìdápadà fún ajé. Ó fi gbogbo àwọn èèyàn tẹ́ ń dábétò o. Bàbá Mbàdé àti àdínyẹ ara máa jẹ́
1: àmì
2: bá ti tó ràn wọn ara máa tù mí ni.
1: Ẹ ṣeun.
2: Ẹ̀yìn kan dẹ́n fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ni ń gbọ́ àdìgbàdìgbà o pé e pè ní o.
1: Ẹ ṣeun.
2: Wọ́n sì máa ń lò.
1: Ẹ ṣeun.
2: Kí sì ń ṣiṣẹ́.
1: Ẹ ṣeun.
2: So àmọ́ tẹ bá fààyè ẹ̀rí lẹ̀ lọ́jọ́ kan gbogbo tẹ tiẹ̀ fáwọn èèyàn yìí ẹni tó bá ti lò kán bẹ̀rí ó ti jà gbọ́ bẹ́ẹ̀ ló tó mọ̀ pé àwọn èèyàn gbọ́ ètò.
1: Ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ṣùgbọ́n torí àfàyè lè lọ́jọ́ kan. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Ẹ ṣe ẹjọ́ àná.

0: ti lo bi anu bi ti le bi ati wo ori bola to ba bi ta mi ni ti ku ti jome jo
1: e seun gugu ara le tutu di jome jo ti a tun pade bo bere re mi ti so je sari so wi pe won ta so ke won fe oye ilé ìjúwe ibi tí ṣọ́ọ̀bù wà torí ẹni tí ó pè tara wọn rí níwájú ilé ògùnmọ́lá níbi tí igi wà níbẹ̀ẹ́rẹ́ ní fóònù kejì ibi oníbi lébi igi yẹn wọ́n ń tọ́ṣẹ́ níbẹ̀ ní fóònù ọ̀sẹ̀ dúdú ní fóònù ibẹ̀ ní ṣọ́ọ̀bù ti tèmi tán bá ti bèèrè ìyá kaduna ẹni ẹ bá ti ní ìyá kaduna ìyẹn méjì òkú débẹ̀ àbí àtìṣà ìkànnì méjèèjì tẹ́ bá sọ fún un lẹ́ẹ̀kan sí orí nọ́mbà tẹ lè pè mí sí ní 07032617440 ó tún dijọ́ mẹ́jọ kí ọlọ́run kó má kọ àtúnrí wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ní ọ̀nà bọ́lá tẹ́rù.

tọ́nà kọ́rùn ó ní ọ̀rẹ́ mi ọlọ́rẹ́bù olúwaṣẹ́yẹ ọmọtọ́sọ ewu onílẹ̀ ewu bakala express lunas lẹ́kàṣẹ ní orí ẹ̀pẹ̀ ọdọọdún ní sákúnmí ọdọọdún ló wà wá ọdọọdún láwọn àwà láṣẹ ọlọ́run àjọjọ líra wa pé ọ̀rẹ́ mi ni olùkú mi ni alájọṣe mi ni àjọ wà náà ni olúwaṣẹ́ wà pẹ̀lú gbogbo wa happy birthday to my brother. Oníṣòwò ni wá ń tà nínú ẹni tán nínú ilé káàkiri ilẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n wá sì di orílẹ̀-èdè púpọ̀ nù. Níbikíbi tí ìbá ti wọ ní àkàrà tí wọ́n ti di ọlákùnrin yìí kan ìgbìyànjú olúkọ yìí mosque opposite central mosque olúkọ yìí ibẹ̀ lọ́fíìsì wa wà. Ibẹ̀ náà sì ni ọba ní abáyọmẹjì wa láti máa ṣe ìtọ́jú àwọn èèyàn lọ́pọ̀ òjọ̀ kan opposite olúkọ central mosque náà ní sì ni pè mí sórí nọ́mbà mi 08050302695 táyì tó padà níjọ mẹjọ láṣẹ lẹdùnmọ àdìmọ má ní pé orí ti sínú láfárá àfòmọ ti sínú lọrùn ọpẹ ìbànújẹ ayé mi àti yín ó ti bọ bí ìṣínú òdìjọ mẹjọ ẹ ṣeun.

Alárìmọdé yìí, Àbọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágelú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.

your voice as you keep going. Alright, let's keep

shit.

0: lọ́jọ́ Sátọ̀dẹ̀ ó yá ẹ̀gẹ́ díẹ̀ nínú lẹ́yìn fún wa tọmọ rẹ̀. Ẹ fẹ́ pé fún olúwa àwọn olúwa.
1: Nítorí tí àdúrà rẹ̀ dúró lẹ́yìn.
0: Gbogbo ènìyàn pariwo gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Inú mi dùn láti wà lórí afẹ́fẹ́ pẹ̀lú gbogbo àwọn tó ń gbẹ́ mi lẹ́nìí. Wòlíì yín bàbá alábìyẹmọ pọ̀sọ fọ́kẹ́ yẹn má dẹ̀ jẹ́pì ló ń sọ̀rọ̀. Lórúkọ Jésù ẹni máa dára o. Tó bá sì ń jòkó àbó sùn ó ti rẹ́dì. Wọ́n kàn má gbọ́ra rẹ. Gbogbo ilé pariwo mọ fẹ́. Ìbùkún ńlá. Lẹ́tà promotion. Àánú tó yanrantí. Credit alert. Owó okòwò. Àlàáfíà pípẹ́. Àṣeyọrí lórí ọmọ. Oúnjẹ ọmọ. Ìrẹ̀ léraléra. Ìrẹ̀ lemọ́lemọ́. Kí gbogbo ayé máa yọdún síyàn. Èsì ayọ̀ tó ti ń retí tipẹ́tipẹ́. Ilé òmìnira. Kágbádùn ìyàwó dọjọ́ alẹ́. Kágbádùn ọkọ dọjọ́ alẹ́. Káríre ọmọ ẹni nílé aláàyè. Kíṣe ọmọ ẹni kò ṣojú ọni. Pààrẹ yọdì. Láàrin àdúgbà ó yá ìwọ náà máa ra àdúgbà. Jacob rí ọmọ ọmọ rẹ̀ Ephraim àti Manasseh wá rí ọmọ ọmọ rẹ̀ nílé aláàyè. Ẹsẹ̀ rí di ayaba ọmọ rẹ̀ máa di olú ọmọ. David jẹ́rì nínú Jésù wá tara ọmọ yangàn. Wọ́n ní yọwọ́ rẹ̀ nínú àwọn oúnjẹ ọmọ rẹ̀ o. Àtúwọ̀ sílẹ̀ lábẹ́ pẹ́pẹ́ fi yàgbáyé. Àgádọ́gọ́rọ́ táfi ti wá àti ọmọ rẹ̀ olú àkọ́fà o. Wọ́n ní jọjọ́ ọmọ ní ìdúbílẹ̀ ẹ̀sán. Iṣu làágbìn ayé ò ní gbin ọmọ rẹ̀ o. Títí Jésù yóò fi dé ò ní sọmọ nu o. Iná tó dàbí pápá ọkọ tó ń jókòó níjú àwọn ọmọ wa o. Ayé lúgọ ayé ò ní gẹ̀ẹ́tì ẹ tọmọtọmọ o. Ẹ ò ní rọ́gùn ẹbẹ́ mi pè lórí àwọn ọmọ yín o. Wọ́n ní wàásù ìwàásù ẹkú ìrọ́jú nínú ilé yín o. Ẹni tí kì í kí ọkọ̀ ní fọ̀fọ̀mọ́lé rẹ̀. Ọ̀rẹ́ àgbọ̀rọ̀dùn kò ní yọ tọmọtọmọ o. Ó ní di àgálẹ̀. Ó dẹ̀ ní dàgànsọ́ gangan. Ẹ máa ṣàmì kí lẹ́kẹjẹ kọ́ gbọ́ lórúkọ Jésù ọmọ òní dójútì ọ o. Kíjú ọ̀pẹ kì í wọ́wé ò ní wọ́wé tọmọtọmọ. Ayé ò ní fọ́mọ rẹ ní kì í dí ọ̀pẹ rò. Níbi tí ẹsẹ̀ ọ̀kadà kì í dé ò ní mẹ́jọ ọmọ rẹ lọ bẹ̀. Ọmọ rẹ ò ní tí aṣọ ayé mọ́lẹ̀. Kíjú ò ní dá nílé yín o. Àṣírí ò ní tú. Ò ní rọ́gùn kíkẹ́ kú ìtẹ̀mọ́ra nínú ilé yìí o. Ayé ò ní bọ́mọ tàfọ̀sẹ́ ní ọ̀nà wa lọ́jọ́ yìí o. Ọmọ akọ́lé fún ọ. Ara mọ́tò fún ọ. Ọwọ́ ọmọ rẹ máa tẹ̀kú ida. Ayé ò ní fọmọdé olóró. Ọmọ rẹ ò ní fọ táṣọ rẹ. Ẹni tí ò fẹ́ rí ọmọ rẹ ìdájọ́ dé ba lónìí. A ò ní fọ òṣìṣẹ́ ayọ̀. Gbogbo ẹni tó ń là kọ́kọ́jọ́ ló wá tù ọ́ nínú o. Gbogbo ẹni ẹbí pa Ọlọ́run yóò jọ yín o. Ṣé àánú fẹ́ nìkan lẹ́nìí wọn náà máa ra àlùgbà. Ẹ̀gà àti nínú bí ọmọ aráyé lórí rẹ yóò di ohun gbàgbé. Ọ̀rọ̀ rẹ ò ní yí wá o. Ẹ̀fọ̀ fáyọ̀ nínú ilé yìí ọ̀rọ̀ yín máa dayọ̀. Yíyọ yóò ní dòbù. Ayé ò ní fomi ṣe ọmọ rẹ lọ́wọ́ o. Ẹ ló ṣaṣe yọrí lórí ọmọ yín. O ní rọ́gùn àmì kẹlẹ̀ lórí àwọn ọmọ àtọmọ ọmọ rẹ. Ìmọ̀lẹ̀ ọmọ rẹ yóò hàn fún aráyé rí o. Lóní agbà yín lọ́wọ́ bìlísì. Adáríjì yìí tilétilé. Ẹni tó máa ṣírí ayé kò ní kọ́ ọmọ rẹ lọ́gbọ́n o. Matthew chapter 6 verse 11. Olúwa yóò fún ìdílé yín lóúnjẹ ọjọ́ lẹ́nìí o. Matthew chapter 6 verse 12. O ní rọ́gùn ẹ̀dánwó àti ìdánwó o. Matthew chapter 8 verse 8. Lórúkọ Jésù ọ̀run mú aláradá o. Sàmí pẹ̀lú ìgbàgbọ́ òkè sí ònìrè òní di ahoro. Ẹkún Jeremiah chapter 5 verse 20. Olúwa ní gbàgbé ẹnikẹ́ni wa o. Ayọ̀ ọkàn wọn ò ní sọnù. Ẹkún Jeremiah chapter 5 verse 16. Adé kò ní sí lórí ẹnikẹ́ni wa o. Àdúrà bí ọmọ pọ́nbẹ́lẹ́lẹ́ lẹ́yìn ọmọ rẹ̀ òní tatẹ́rù nípa. Ọlọ́run òní kọ̀ sílẹ̀ bíi ti Saul. Ẹkún Jeremiah chapter 3 verse 55. Nínú wò jíjí ayé ọ̀run yọ ọmọ rẹ̀ kúrò níbẹ̀. Ẹkún Jeremiah chapter 3 verse 58. Olúwa yóò jà fún o. Ojú ọmọ ò ní pọ̀. Èyí lágbára o. Wọ́n ní gé ẹ̀mí ọmọ rẹ̀ kúrò o. Omi jẹ́ gbígbóná kò ní jábọ́ lójú rẹ̀ lórí ọmọ rẹ̀ o. Inú lọ̀rọ̀ wà ayé ò ní fi inú bá wa jà tọmọtọmọ. O rò pé ó yẹ kó o ṣàmì eléyìí dáadáa tọkàntọkà ìrẹ̀kẹ́ rẹ̀ kò ní kó oúnjẹ ọmọ o. Orin ẹ̀sìn látọ̀dọ̀ tán yóò padà díjọ́ fún wa àtọmọ rẹ̀. Ohun ayé bá sọ ni làwọn fi ń bú ni gbọ́dọ̀ lálẹ́. Àdúrà rẹ̀ máa gbà kẹ́sì tó dé. Àdúrà rẹ̀ lọ́sàn-án lọ́run lórí ọmọ àti ìdílé kò ní gbé. Ẹ yí àwọn ọwọ́ tó ń bọ̀ lọ́run lé rẹ̀ ó yẹ jẹ́bẹ̀. Ẹkún Jeremiah chapter 4 verse 8. Ó ní rọ́gùn àwọn olójú dúdú òru nínú yàrá rẹ̀ o. Ó ní rọ́gùn alárokiri o. Màmá olóore máa ṣàánú fún ẹlẹ́gbẹ́ ọní kọ̀díṣàn. Abíyẹn máa ṣàmí ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ lẹ́wọ́ ayé òní lé ọmọ rẹ̀ kúrò láyé. Àkọ́bí òní mòṣì. Òní dìgbẹ̀ wùdání. Òní di ẹ̀gbọ́n bẹ́ sú ẹ́. Òní tọrọ aṣọ àbúrò. Òní tọrọ bàtà wo. Ibi tí àbúrò rẹ ti ná owó òní ná ojú níbẹ̀. Ẹ̀yin nkan bi Olorun yo faye gba yin losu yi o gbogbo wa a jere omo o owo omo wa o ti tori elere ani faye le dadi mami o ogun ni rapala wonu aye gbogbo wa o eni reti alaja omo re yo pada riran yo omo re wo losu yi o abamo ko ni gbeyan oro omo re losu yi o won ni gbomo wa lo seyin odi o oluwa yo se gbogbo ta ni fun losu yi ninu mo fe da mo fe to loruko je ta ni sese gbe tomo tomo wa fowo tore wa fowo kole o si wa ara moto yen o si lo gbe se olowo oluwa yo fe ri ku erin re ninu osu yi owo ma bowo lowo re o ogun kana kataka to ri mi o dopin ninu le yen wa fa yo je won mo losu yi o igile yo gba yi o ni wo lojuji osu yi o ma pe otomo tomo o osu yi osu ayo re ni osu alafia ni osu fokabale ni osu gbega ni osu olare ma le osu rerin re ni o oloju je ma bo dupe losu yi o onise owo ise yin dide eyin onise owo e lo ma ta were were ojo ebuku yo ro si ori gbogbo wa o osu yi a onise ru aye a oni toro na a oni toro lo single parent yi loruko jesu o dara fun yi o aja mi ninu leyin adagbe ada so dopin le ni o olore amuni gbagbe ila koja olorun ma gbe pade re o e ma wo wa je won omo yi o eru to n wo olorun yi ade ni waye ko bo gbe omo to sanu judisi yo sanu re o olorun to seru wo kuro lori elizabeth yo seru wo kuro lori re o ya ba gba ladua o ya wa ni ise gidi lati toju omo re e kun ni wa idile yin ko o ni di ari se meru re ninu osu yi o o ni na ri fese si tomo tomo o ni ma fi orun kan kan re ni ti o de ni lori omo omo re o ni rarin nu iwa tomo re o ni rarin ra ire wole ni meje meje fomo re o kede o ye kaabo si ire ayo re kaabo si osu je won omo re kaabo si kore omo re jesu oluwa wa engineer ri ojo saturday ni ko je agbo
2: September 1st ta wa si bi ojo Tuesday lo bo si gbogbo 3 bedroom flat ni mo nlo bo awon omo mi won change gbogbo e si louvers ni won de change e si aluminium window gbogbo e patapata titinu ile ati ilekun at everything mo dupe lowo Olorun
3: to mo ba saduru te so yen fun yin enikan gbo mi omo ma toju iwo na dale
4: amen
3: ki gbe lohun rara so pe ma je won omo o
4: ma je won omo o
0: abi gbe eri keji si
5: lati bi 2024 ni mi ti sise kankan igba to wa di on the 10 ore mi kan lopa ni lo wa ni iye oyinbo lere pa ki shop ohun ke lo ma lo pelo janu e a o po
3: e wa nlo
5: ben sir
3: bani kan je fi odidi shop ato janu e boyin lasiri asiri yin o ni tu o
4: amen
0: to ba mi gbe eri keta si
2: ọmọ mi ọkùnrin ló fẹ́ se ìgbéyàwó tó fẹ́ fẹ́ ìyàwó ní ilẹ̀ haúsá ní jos.
3: Ok.
2: Wọ́n wá bu owó wọ́n wá ní owó tí kí n dá owó ti tèmi gbogbo nǹkan tán fẹ́ ra ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alàyè ẹnìyẹn sẹ́ndì owó sínú àkáǹtì ọmọ mi mo wá bèrè lọ́wọ́ ọmọ mi mo ní kí lorúkọ ẹnìyẹn ó ní kò sọ fún òun ó ní ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ran ipé kó fún òun ní 500,000 ẹni tó sẹ́ndì 500,000 sọmọ mi kò mọ́ ó ní mọ́mì rẹ̀ ló ní káwọn kó fún ẹ.
3: ẹ dẹ̀ rẹ́ nìkankan sí.
2: èmi ò rẹ́yàn mọ́ lé owó yẹn fúnra mi ò tí ì rí.
3: ẹ wá mẹni tó padà sẹ́ǹdì ẹ lọ sọ fẹ́ẹ́rì kan sọ pé pé ó mà ga o.
0: ìsìn ọjọ́ sẹ́ǹdì yìí ìsìn agbára ni màmá sáfìsì àkọ́kọ́ ẹnikẹ́ni kì í fi ṣeré tó bá ti ń bọ̀ àǹkáṣìfù mọ́ǹtì yẹn ni kó o bá mi mú wá ìkátàdé máa fi break bàbá alábíyá mọ́ màmá àmúlé ọlọ́wọ́lọ́fẹ̀ẹ́ bọ́lẹ̀ nídálẹ́mọ́ tó wà ní sẹ́gun ọ̀tàlógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹ wọn ọmọ o ọrẹ ti tòní ti ká gbogbo ènìyàn jákèjádò ọrẹ mi ò ní mọ bójú ọmọ ní gbogbo ènìyàn máa dálé ní kò sí iye tó lè fi ránṣẹ o àtẹ̀mí àti wọ́n à ní mọ bójú ọmọ o ọlọ́run bàbá alábíyá mọ o
6: ààyè ló wà.
7: hello hello prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
6: Lágelo FM, jaga.

wa odun 2026 3rd of October ojo Saturday.

láyé mi. Mo rí pé ó ga, mo rí pé ó ga bàbá.

mo ri pe o ga, mo ri pe o ga pupo o. Olorun ayo, Olorun ayo.

rẹ ìwọ ni olùgbàlà. Àṣeyọrí ń bẹ lọ́wọ́ rẹ ìwọ lolùwòsàn. Ẹni tó bá fi fún ni ó ṣílẹ̀kùn ilé ọba kábíyèsí. Ẹ já yin bàbá yẹn láàárọ̀ yìí, ohun tó fi sí mi lọ́kàn nìyẹn. O ní agbèga fún àánú, o ní agbèga fún agbára. Mo rò ó títí òkè ni bá fi dúpẹ́ kábíyèsí. Ẹ já yin gan, ẹ já fi ẹ̀mí ìmoore hàn. Ẹ já gbèga, ẹ já kí alelúyà. Ẹ̀yin

dájú tẹnumọ́ láàárọ̀ yìí. Is there no balm in Gilead? Is there no physician? Ṣé kò sí òróró ìkunra ní Gilead ni? Ṣé kò sí oníṣègùn? Wé Jeremiah ló sọ bẹ́ẹ̀. Jeremiah 8:22 Váàsì tó parí ẹsẹ̀ ẹbẹ̀ yẹn náà nìyẹn. Kò wá sí òdìá ìkunra ní Gilead. Oníṣègùn kò wá sí ní ibẹ̀. Èé ṣe tí a kò lè fi ọ̀já di ọgbẹ́ ọmọbìnrin ènìyàn mi. When there is question and there is no answer. Ìbéèrè wà ṣùgbọ́n kò sí ìdáhùn. Elisha kú. Àìsàn ó kú nínú àìlera. Wọ́n sì gbé aláìsàn lọ bí òkú rẹ̀. Òkú rẹ̀ sì ń wá aláìsàn sàn. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀sà. Makwada Bekwada Yana Dalia. Bo lati so elei. Nigbati David to pa Goliath laaro. Esa. Ti David o si deli oba. Oba si mu oko o si so lu David. Bo lati so elei sa. Wọ́n praise ẹ láàárọ̀ orí wàhálà lálẹ́. Bó láti sun eléyìí. Nígbà tí Joseph fi ẹ̀bùn rẹ̀, ó fi ń tú àwọn ènìyàn nínú túbú. Ẹni tó ní ẹ̀bùn ò lè gbára rẹ̀ lọ́wọ́ túbú. Bó láti sun eléyìí. Manava kwa daya na dash. Ẹ kíyèsí o. Nígbà tí èèyàn bá dé ìpele yìí, tẹ̀yàn béèrè tí ò sí ìdáhùn. Pásítọ̀ ń gbàdúà. Ò ń gbàdúà fún àwọn ènìyàn. Wọ́n sì ń gba ìwòsàn. Ìyàwó rẹ̀ ń bẹ nílé, ó sì kú nínú àìsàn. Ẹ̀mí àwọn wòlíì. Mavarubia daya kabalua. Bó láti so eléyìí. Gbogbo àwọn ọmọ tán kó fún pásítọ̀ ni pásítọ̀ wò wọ́n, ó wò wọ́n yè. Àwọn ọmọ tí ẹ̀ wọ́n ń pè wọ́n ní ọmọ pàpàlagi. Bó láti sun eléyìí. Is there no physician? Is there no balm in Gilead? Bó láti sun eléyìí. Nígbà tí ayé èèyàn bá dé ìpele kò yé mi mọ́. Ẹ̀sà. Ẹni tó fi gbogbo ayé rẹ̀ sí Ọlọ́run. Àwọn ọmọ rẹ̀ náà wà ń lé ìwọ̀n rẹ̀ ní sìn wọ́n. Ẹrù ni wọ́n ṣe. Bó láti sun eléyìí. Bó láti sun eléyìí. Nígbà tó gbé ọrẹ bàtàbàtà lẹ̀ wájú Olúwa. Ẹ̀sà lẹ́yìn náà ebi ló bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀ lọ. Bó láti sun eléyìí. Nígbà téèyàn dé ìpele tí kò yé mọ́. Olúwa ní ọmọ. Bí èèyàn bá wà nírú ìpele yìí, sọ fún àwọn èèyàn yìí ohun tí wọ́n nílò. Ìbéèrè tí ẹnikẹ́ni ò lè dáhùn, èmi Olúwa nìkan ló lè dáhùn ẹ̀. Ni mo ṣe sọ fún Jóòbù pé di ẹ̀gbẹ́ rẹ ní àmùrè. Torí èmi ó bí ọ ní ìbéèrè tí ẹnikẹ́ni ò lè dáhùn. Jóòbù di ẹ̀gbẹ́ rẹ ní àmùrè. Manafa kwada yanada. Ó wá ń sọ nínú ìwé òwe, ó wá ń dáhùn. Ó wá ní nígbà tí mo fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ta ló wà ńbẹ̀. Àwọn ìbéèrè tẹnikẹ́ni ò lè dáhùn. Nígbà tí mo ń wọn àyíká rẹ̀ ta ló wà ńbẹ̀. Ṣó wà ńbẹ̀ Jóòbù? Ṣó wà ńbẹ̀? Nígbà tí mo ń fi àwọn ìpìlẹ̀ tí mo ń fi wọ́n sọlẹ̀. Ṣó wà ńbẹ̀? Nígbà tí mo sọ fún òkun pé ibi ni kò dé, o gbọ́dọ̀ kọjá bí. Ṣó wà ńbẹ̀? Olúwa ní ọmọ. Ìbéèrè tí ẹnikẹ́ni ò lè dáhùn nínú ayé yìí, èmi nìkan mo lè dáhùn. Ẹ lọ béèrè lọ́wọ́ Anna. Nígbà tí orogún rẹ̀ ń bú, èmi mo dá lóhùn. Ẹ̀mí àwọn wòlíì.
e lo bere lowo Sarah nigba ti won ni ko le bi mama pe ojo ti lo lori e emi ni mo da lohun ma va kwa daya nadalia bahanas oluwa ni e lo bere lowo Job nigba tan ni o se mi emi mo da lohun mo fun ni loko meje ti won gba lowo e be ni sir oluwa ni emi ni emi ti je mi ni kavaru miada hadash eyin kan wa nbi ti mo fe ke kiesi ohun ilaro yi a ma gbadua mo so ni ana imole ni ohun akoko ti oluwa ma fi down nigba ti o ba si down fi ibere be ni sir a de ti gbadua imole ye temi lorun o wu mi kin tuka tu gbadie si loni sugbon mo lo ipele mi ibere ba nbe loke eniyan ti o si down elekeji o ni Jesu fura re o se mo le duro bi loni abi kin so di ola tori mo ni kan lati so nipa e ibere ti ba ti lo mi wa foju gbe dani fun gbogbo oju aye e ti o re eyan down ojo ti Jesu nkoja esa ojo yen lori down Jesu omo David saanu fun mi kini mo le se fun o mo fe ki riran ojo yen ni ibere re ni down be ni sir Lazarus jade wa oku to ti ku o gba down lojo na oh ma ba kadaya manaba kwada hana eyin kan wa bi ti mo fe ke ba mi lo ninu adua ma si alafi bo ni ma duo ni

0: ìmọ́lẹ̀ lọ́hàn ẹ bá ń túká ó yá àdúrà
1: orúkọ jẹ
0: Jésù ilé fún ọ gbọdọ̀ gbá ni ẹ pe orúkọ Jésù kẹ pe ẹ̀mẹ mẹ́mọ́ nínú túbú òkùnkùn tí ayé mi gbé lọ́jọ́ tó ti pẹ́ ìmọ́lẹ̀ lọ ibẹ̀ ẹ tú mi ilẹ̀ inú túbú òkùnkùn tí ayé mi gbé lọ́jọ́ tó ti pẹ́ ìmọ́lẹ̀ lọ ibẹ̀ ẹ tú mi ilẹ̀ níbi túbú òkùnkùn tí ayé mi gbé fọ́jọ́ tó ti pẹ́ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ lọ ẹ tú mi ilẹ̀ ó yá àdúrà
1: orúkọ jẹ́
0: báyà farúbà ní ẹ̀dáyà dábàdíà ẹ̀bẹ̀ túbú òkùnkùn tí ayé mi gbé lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀ ẹ̀rẹ́ ìmọ́lẹ̀
2: Ere male,

0: ẹ̀mí àwọn wòlíì ẹ̀sà tí àwọn kan bá wà nínú òkòkò tí wọ́n ń ṣe nǹkan burúkú bí ìmọ́lẹ̀ bá dé wọ́n máa ṣe kíni wọ́n máa túká ni sà wọn ò lè dúró bẹ̀ mọ́ o nílò rẹ̀ ẹjẹ́ àgbà ní ẹ̀kẹta ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mẹ̀mẹ́ mọ́ aṣọ òkòkò tí a fi bu ayé mi mọ́lẹ̀ ẹ rán ìmọ́lẹ̀ lọ ẹ gbà lọ́rùn mi ẹ rán ìmọ́lẹ̀ ẹ tan ìmọ́lẹ̀ ẹ gbà lára mi aṣọ òkòkò tí a fi bu ayé mi mọ́lẹ̀ aṣọ òkòkò tí a fi bu ayé mi mọ́lẹ̀ ẹ rán ìmọ́lẹ̀ ẹ tan ìmọ́lẹ̀ ẹ gbà lọ́rùn mi ẹ tan ìmọ́lẹ̀ ẹ gbà láyé mi ẹ tan ìmọ́lẹ̀ ẹ gbà lára mi aṣọ òkòkò tí a fi bu ayé mi mọ́lẹ̀ ẹ tan ìmọ́lẹ̀ ẹ gbà lára ó yẹ àdúrà
1: orúkọ jẹ́
0: gbàdúrà aṣọ òkòkò tí a fi bu ayé mi mọ́lẹ̀
2: ẹ fi bu ayé mi mọ́lẹ̀
0: ẹ bẹ nu
2: ẹ rẹ ìmọ́lẹ̀
0: ẹ bá yá ẹ bá
2: yá ẹ mọ́lẹ̀
0: ẹ rẹ ìmọ́lẹ̀ ẹ rẹ ìmọ́lẹ̀
1: Amen.
0: Jẹ́ǹbẹ̀ ọ ní ẹ̀bẹ̀ kan ó ń kan ló dá mi lójú mo sì mọ ilé ìdájú sà gbogbo ẹ̀yin tí ẹ bá lè bá mi lọ nínú àdúrà bí mo ti lọ yìí lọ kọ́lẹ̀ sà wà á rí i pé nǹkan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni sà òkùnkùn fẹ́ tó ń ṣe kò fẹ́ kó o máa tẹnu mọ́ báyìí òkùnkùn fẹ́ sà kò fẹ́ kí àdúrà dùn ọ́ báyìí toro mọ̀ pé tí àdúrà bá dùn ọ́ bí ìmọ́lẹ̀ bá fi lè tàn ẹ̀sà ojú ọ̀nà yóò wà ẹ̀mí àwọn wòlíì ìmọ́lẹ̀ ló máa ń fún yàn ní ojú ọ̀nà when there is light there will be a direction tí ìmọ́lẹ̀ bá wà ojú ọ̀nà yóò wà o mójú ọ̀nà tẹ́lẹ̀ èèyàn lè máa gbé níbì kan kó má mọ ibi tẹ́nu ọ̀nà wà bí òkùnkùn bá wà bẹ́ẹ̀ ẹ̀sà kì í dẹ̀ ṣe tó burú ṣùgbọ́n kété tí ìmọ́lẹ̀ bá dé ẹ kíyèsí ojú ọ̀nà àfarahàn ẹ̀yìn kan ẹ ò mójú ọ̀nà ẹ mọ ibi tẹ́ ẹ máa gbà débi ṣe rere ẹ ń gbàdúrà lóòótọ́ ìmọ́lẹ̀ ni ò tàn

0: ọwọ́ òkùnkùn tó ń ṣògo nínú iṣẹ́ mi, ọwọ́ òkùnkùn tó ń ṣògo nínú ayé àwọn ọmọ mi, ọwọ́ òkùnkùn tó ń ṣògo nínú ipe mi, ọwọ́ òkùnkùn tó ń ṣògo nínú ayé mi. Ẹ̀ràn ìmọ́lẹ̀ lọ, ẹ̀ràn ìmọ́lẹ̀ lọ, ẹ ba ọwọ́ náà jẹ́, ẹ tú ọwọ́ náà ká, ọwọ́ òkùnkùn tó ń ṣògo, ẹ tú ọwọ́ náà ká. Ó yẹ àdúrà
1: orúkọ jẹ́
0: ni ma gbe gbogbo eyan e ja gbe yo kan si laaro yi wo bi o nse mi bi adua e pi oruko jesu gan e pi ebe memo e pe ta gbe mi se to fi aye mi soju kan oluwa itan imole e mu epe na ku o oluwa itan imole e pe imodi ta gbe mi se to fa aye mi sinu ogun oluwa itan imole e gba aye mi lowo e oluwa itan imole e gba mi lowo epe na o ya adua
1: oruko je
0: o je gba
1: e o gba imodi
0: o fa imodi
1: gbe mi se
0: ti aye mi se aye mi sinu ogun
1: fa imodi
0: ta gbe aye gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ iṣẹ́ tí òkùnkùn ṣe sí ara rẹ tí ayé rẹ fi dúó lójú kan bíbélì sọ pé dìde tán ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ó ní ògo olúwa yọ lára rẹ. Mo sọ tẹ́lẹ̀ ní àárọ̀ yìí láti òní lọ ìmọ́lẹ̀ olúwa yóò tàn sí ayé ìmọ́lẹ̀ olúwa yóò tàn sí ayé ohun ẹyọ kan lolúwa ń bèrè ní ọwọ́ rẹ láàárọ̀ la ìwọ débi tó ti lè gba omi gbà mí gbọ́ sà wo bí nígbà tá a kọ́kọ́ gbọ́ ohun ìmọ́lẹ̀ nínú bíbélì fún ìgbà àkọ́kọ́ a gbọ́ pẹ̀lú omi ni ẹ̀mí olúwa ń rá bàbà lórí ibú omi olúwa sì sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà ẹ sà wo bí sà torí tí wọ́n ń pè ní omi fúnra rẹ̀ ìjìnlẹ̀ ni ẹsà ìjìnlẹ̀ ládẹ fi lè wá tó bá sọnù ẹ̀mí àwọn wòlíì so olúwa rán mi ni pé kí n fún àwọn ènìyàn ní omi mo ti sọ fún yín láìmọye gbà ìorí òkè ni mo wà ogójì ọjọ́ lé méjì ni mo ń gbàdúà mo wà ní orí òkè yẹn òru ni mo wà ńbẹ mo wá ń gbàdúà mo wá lọ nínú ìran ẹsà ìran yẹn ní agbára mo rí áńgẹ́lì tó ń fi omi ẹsà tó ń fún àwọn ènìyàn bó ti ń fún àwọn ènìyàn ní omi ìmu wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sanra wọ́n bẹ̀rẹ̀ sí sanra mo wá ń bèrè pé olúwa kílélẹ̀ olúwa ní ọmọ wà fún àwọn ènìyàn ní omi fún odidi sunday méje ní abẹ́kúta wà fún wọn fún odidi thursday méje nílùú Ìbàdàn. Ẹ̀yin kan wà bí ẹ gba omi lọ́wọ́ mi láàárọ̀ la a jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Ìgbà tá a gba omi ní Sunday tó kọjá ní Abẹ́kúta, mo ní ẹ gbé omi lọlé, ẹ lọ fi forí yín. Mo dẹ̀ sọ àsọtẹ́lẹ̀, ẹ wo bí ní ti tàn láì Olúwa ní ẹsẹ̀ wọn ni wọ́n fìfọ̀. Má varu bí agada bẹ̀ kó ada ya nadas. Mi ò mọ bí mo ṣe lè sọ fún ọjọ́ báyẹn lọ. Ohun tí Olúwa rán mi nìyẹn. Ẹ̀yin tẹ́ ń bẹ ní Abẹ́kúta ni o. Ẹ gbé ẹ wá gba omi ní ọwọ́ mi. Ìyẹn ní ọ̀la Sunday. Wo bí ohun tó ní agbára ni. Ẹlẹ́ẹ̀kejì, eléyìí kan gbogbo èèyàn tó ń bẹ ní Abẹ́kúta, ó dẹ̀ kan gbogbo èèyàn tó ń bẹ ní Ìbàdàn. Fún ìgbà àkọ́kọ́ tí màá ṣe Sunday service láti ìgbà tí mo ti dé látorí òkè, ẹ̀sà Sunday eléyìí mo máa wà pẹ̀lú ẹ̀yìn ọmọ Ọlọ́run ní ìlú Ìbàdàn ní ìwòrò. Kí ni tí Olúwa ní kí n ṣe? Ní ọjọ́ Thursday, mo ní kí àwọn èèyàn mú envelope lọlé. Mo wá ní kán mo padà wá ní ọjọ́ Sunday. Ẹ̀sà envelope yìí, ìbéèrè tó rí ìdáhùn mo máa kọ sínú ẹ̀. Wà wá 1,000 naira odidi wà fi sínú ẹ̀. Torí nígbà tí ènìyàn bá gbé ẹ̀bẹ̀ ọkàn rẹ̀ lọ síwájú Olúwa, èèyàn a máa mú ọrẹ lọ síwájú ẹ̀. Bẹ́ẹ̀ ni á dàbí ohun ìrúbọ. So ní ọ̀la Sunday ní ìlú Ìbàdàn àti ní Abẹ́kúta, a máa mú envelope dání sá. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ni ẹ wọ envelope white, ẹ kọ ìbéèrè tẹ́ ẹ̀ rí ìdáhùn sí. Olúwa dá mi lóhùn lórí eléyìí lórí eléyìí lórí eléyìí. Fi àdúà yẹn sínú ẹ̀, wá fi ọrẹ 1,000 naira odidi fi sínú ẹ̀. Gbogbo ohun tí a dá ni wáyé fẹ́ ṣe ní ọ̀la Sunday. Ó máa kún fún agbára. Ẹ jẹ́ nǹkan pé nọ́mbà fún ẹ̀yin tẹ́ darapọ̀. Ẹnìkan ní táìmù wo ni ìpàdé? Aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù ní ìlú Abẹ́kúta sí aago mẹ́jọ. Ìpàdé wákàtí méjì péré ni. Ẹ̀yin tẹ́ ẹ wà ní ìlú Ìbàdàn, aago mẹ́sàn-án sí aago méjìlá, ó máa kún fún agbára. Nọ́mbà ilẹ̀ lè pè wòlíì ẹjúwe bí màá ti débi ìpàdé 090-25-20-27-24 090-25-20-27-24 Thank you. God bless you.

0: Ọlọ́run ẹni tó ṣe mí lóore, ó ní mò ń dúpẹ́ fún. Kò sí ẹni tá a tún lè dúpẹ́ fún tó kọjá Jésù yìí. Adá ọpẹ́, adá ògo padà. Aṣọ epo ṣe, ògo ni fún ọ Jésù. Nínú àwọn àdúrà tí Ọlọ́run kì í kọ̀ láyé ni àdúrà ọpẹ́ wà. Ìṣẹ̀lẹ̀ bí ọpẹ́ mi mọ̀ bó o bá lè ṣe àmì bó o ṣe jókòó yẹn. Lórúkọ Jésù yóò kúkú dé bá o. Ìṣẹ̀lẹ̀ tí ó fi ààyè gba ẹ̀rí. Ìṣẹ̀lẹ̀ tí ó fi ààyè gba ọpẹ́ nínú ayé mi àti ẹ yóò ṣẹlẹ̀ sí yín sá. In Jesus name. Mi mọ̀ bóyá ẹ lè dìde mọ́ mi, ẹ kàn rọ́jú. Mi mọ̀ bó o lè dìde sá. Òní ni àwẹ̀ wá di number 3rd, ọjọ́ kẹta nínú àwẹ̀, ọjọ́ kẹta, àwẹ̀ wá pé mẹ́ta láàárọ̀ yìí. A sì gbà, màá kọ́kọ́ bọ́ sórí Facebook bíi 6:30 màá wá sórí Facebook. Ìgbà tí ó bá fi di aago 12 màá tó padà wá ní agbára ẹni tó ní ayé àtọ̀run. Níbo lẹ wà tẹ ti ń gbọ́ mi? Ọmọdé ní gbọ́ mi, àgbà ní gbọ́ mi. Ẹ gbé ọwọ́ yẹn sókè. Ẹ wá mọ̀mọ̀ sọ, a fẹ́ kí hallelujah ni. A fẹ́ kí hallelujah. Odidi hallelujah mẹ́sàn-án àti ògo mẹ́rin, ó jẹ 13. Bẹ́ẹ̀ bá add 3+10, a jẹ 13. Láti wọnú oṣù, inú oṣù kẹwàá la wà yìí. Mọ̀mọ́ tó o bá gbàgbọ́ pé wà á rí ìyanu lọ́sẹ̀ yìí. Tó o bá gbàgbọ́ pé wọ́n fọwọ́ kàn ọ́, wà bá mi kí hallelujah. And make sure pọ sọ́kẹ́tì yín ọgbọ́ sá. Mo rò bẹ́ẹ̀ ń lo iyọ̀ yín. Mo ti sọ nípa iyọ̀, mo tún le tún mú, màá tún tún sọ. Bó ṣe wà yẹn, gbogbo oṣù ilẹ̀ fi lò. Somebody shout hallelujah mẹ́sàn-án yá. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ogo, ogo mẹ́rin, ọ̀yá, ogo, ogo, ogo, ogo fún Mẹ́sàyà. Ẹ̀yin àyànfẹ́, ṣé ẹ rí ní Sunday ọ̀la? Kó tó di pé màá ní ẹ lọ jókòó, mo fẹ́ gbàdúrà fún àwọn díẹ̀. Mo fẹ́ la gbogbo ẹnúlẹ̀ láti sọ fún yín pé màá mọ̀ọ́mọ́ anointi wa ni o. Àti first service o, àti second service o. Every first Sunday of the month is anointing service. Ẹnìkan bí báwo, whereby we are going to anoint you. A wá ṣe nǹkan kan tó yàtọ̀ kínkínní. Mo sọ nǹkan kan fún ẹ̀yin tẹ́ ẹ ní ìyọ̀nlé. Mo sọ ibi tẹ́ ẹ fi sí àti àwọn ibi tẹ́ ẹ fi sí àti àwọn ibi tẹ́ ẹ fi sí. Tó bá tún dọ̀la màá tún tún repeat. Mo sọ ní ọjọ́ Wednesday. Mo sọ ní ọjọ́ Tuesday. Lágbára Ọlọ́run, mo sọ ní ìlú Èkó, màá tún tún sọ. Ní agbára ẹni tó láyé àtọ̀run. Mọ́mì àjọ gbàwẹ̀ lónìí ni. Ẹnìkan ní kí la fẹ́ fi break lónìí. Gbogbo èèyàn pátápátá ẹ wá àgbọn. Àgbọn coconut pẹ̀lú ẹyin méjì méjì. Ìyẹn di 12-2 lágbára Ọlọ́run. Mọ́mì try. Ṣé ẹ rí lóṣù yìí? A gbàdúrà sí gbàwẹ̀. Bíbélì làwọn nǹkan yóò ní lọ láì sí àwẹ̀ àti àdúrà. It is prayer and fasting. Oní máa ń mú testimony jáde. Tó o bá gbọ́ tá à ń sọ ẹ̀rí tìkẹ́tìkẹ́, kò mọ̀ sí nǹkan méjì tó fà á. Àmọ̀mọ́ ń gbàwẹ̀. Bẹ́ẹ̀ la sì ń gbàdúrà. Ẹ dìde gbogbo èèyàn ọmọ Ọlọ́run, jẹ́ àṣe nǹkan kan láàárọ̀ yìí. Ẹ kígbe, ẹ ní bàbá. Gbogbo kò ṣeé ṣe nínú ayé mi, bá mi sọ di ṣíṣe é ṣe. Gbogbo kò ṣeé ṣe gbogbo kùdìẹ̀kudiẹ ayé mi. Ọlọ́run fọwọ́ kan jẹ́ kí ìyàtọ̀ dé bá mi. In the name of Jesus. Mọ́mí ẹ̀ náwó síwájú. Ẹ wá fi ọwọ́ yẹn gbá ara yín báyìí. Ẹ̀yin ọ̀fà tako nínú omi àtẹ̀jẹ̀ mi lóṣù kẹwàá. Gbogbo ọ̀fà ire ń bọ̀ sá o. Ìdùnnú ń bọ̀ o. Mọ̀mọ́ tí ń bọ̀ mi ire ń bọ̀ o. Ọlọ́run ọba ń gbọ́ múra o. Ẹ̀yin ọ̀fà tako ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí jáde lára mi. Fi ayé mi lẹ̀. Fi iṣẹ́ mi lẹ̀. Fi ayé àwọn ọmọ mi lẹ̀. In the name of Jesus Christ. Bàbá rí ọ̀fà kọ́fà tí wọ́n ń pè ní ọ̀fà tako. Iná gbàdànù nínú ayé àwọn ọmọ ọlọ́mọ. In the name of Jesus Christ. Ẹ gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta. Jeremiah 33:3 lẹ̀ ń dáhùn. Ó ní képè mi èmi ó sì gbọ́. Èmi ó sì fún ńlá àti alágbára màá fi hàn ọ́. Bọ́ ọ bá lè kígbe ó di dandan kí ìyípadà ó wà. Ó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ kùtùkùtù òní màá padà bọ́ sórí Facebook. A ti wà nínú ìpàdé agbára. Ṣé rí gbogbo time 1-7? Ìṣera ni, àwẹ̀ ni. Ìpèsè tí ó ṣẹlẹ̀ tó mọ̀ tó sọ testimony sí nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ni. Wà ní bàbá dìde sọ̀rọ̀ mi. Ọlọ́run yára láti ràn mí lọ́wọ́. Dìde sọ̀rọ̀ mi. Wá yára láti ràn mí lọ́wọ́. Ọlọ́run dìde sọ̀rọ̀ mi. Yára láti ràn àwọn ọmọ mi lọ́wọ́. Lórúkọ Jésù ọyọ́yọ́yẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. In the name of Jesus. Ọlọ́run dìde sọ̀rọ̀ mi yára. yára lórúkọ Jésù láti ràn mí lọ́wọ́. In the name of Jesus Christ. Gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí, mo fi májẹ̀mú ìpè sọ tẹ́lẹ̀, ọwọ́ ìtúsílẹ̀ ọwọ́ agbára Ọlọ́run kọ́kàn ayé yín. Ìyípadà tó ń lọ́rùn mi, tó ń lámì láka, mo ní kò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. In the name of Jesus Christ. Ẹ wá gbàdúrà number 4 yìí. Ẹ ka ẹsẹ̀ mẹ́rin síwájú, wá nawọ́ sókè bàbá. Jẹ́ kí oṣù ẹlẹ́ẹ̀kẹwàá yóò pè mí. Jẹ́ kí oṣù yóò pè mí. Oṣù yìí wàá pè mí ju gbogbo oṣù tí mo ti ń lò lọ. Oṣù yìí Ọlọ́run tí ó pè mí. Oṣù ẹlẹ́ẹ̀kẹwàá gbọ́rọ̀ Olúwa. Wàá pè Epafra, dákọ̀ tiẹ̀ náà. Wàá pè Epafras, wàá pè mí lórúkọ Jésù. In the name of Jesus. Gbogbo ẹni tí ń fẹnu sọ tẹ́lẹ̀ tí ń gbàdúrà lórúkọ ọba Bátọ́má àti tẹ̀mí mímọ́ oṣù eléyà pé ọ. In Jesus name. Ẹgbẹ́ ẹsẹ̀ kàrún síwájú, wàá nawọ́ yẹn sókè, wàá ní bàbá. Gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí, ẹ rí mi. Gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí, ẹ wà mí wá. Gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí, ẹ pàdé mi lójú ọ̀nà. Èmi àti yín ọ̀jọ̀ fojú kojú, ẹ rù mí tó ń bẹ lọ́wọ́ yín, ẹ jùúlẹ̀ fún mi. In Jesus name. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run bó ṣe fẹnu wí, mo fi àṣẹ àti májẹ̀mú Ọlọ́run sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé aláàánú àtolóore rẹ ti ń bẹ nínú oṣù kẹwàá, kí wọ́n bẹ̀rẹ̀ sí wá. Lórúkọ Jésù, aláàánú rẹ ó wà nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá. Ẹ kígbe, mo ti wọ oṣù kẹwàá, olóore mi á wá. In Jesus name. Thank you Father. For in Jesus name we have prayed. Ago mẹ́fà àbọ̀ ni màá bọ́ sórí Facebook. Ago mẹ́fà àbọ̀ ni màá bọ́ sórí TikTok. Ago mẹ́fà àbọ̀ yín náà ni màá bọ́ sórí YouTube. Gbogbo bí tẹ́ bá ti ń láǹfààní àti gbọ́ mi, ẹ̀yin àyànfẹ́, ẹ jẹ́ ń ṣíde báyìí. Ẹ bá ń pè bàbá yìí kí wọ́n wá bá wa, kí wọ́n kọ́kọ́ gba mic.
1: Ẹ̀lú bàbá mi, ẹ káàárọ̀. Orúkọ mi ni Oyèrèdè Adeleke. Oyin Ọlọ́run lógo fún ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé mi. Gbogbo Ọlọ́run ga fún ẹ̀kọ́ tó yẹ kóró. Ètò yí ayé ènìyàn padà nínú ètò yín. Olúwa yóò máa sọ agbára yín di ọ̀tún. Olúwa yóò máa tẹ̀yìn síwájú. Mo ní ẹ̀rí tó pọ̀ rẹpẹtẹ. Àkọ́kọ́, ẹni ká lọ ra ilẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run pèsè ilẹ̀ tó pọ̀ rẹpẹtẹ fún ìdílé mi. Ohun kejì, ò ní pé àwọn àmì méjì wọn kẹ́kọ̀ọ́ jáde, àmì méjèèjì sì ríṣẹ́. Ọlọ́run sì ń wá pẹ̀lú wọn lẹ́nu iṣẹ́ náà. Ẹ̀rí kẹta, ò ní pé Ọlọ́run ra ọkọ̀ tuntun fún ìdílé mi. A gbé Ọlọ́run ga fún ìyanu ètí Ọlọ́run ṣe nínú ayé wa láti pàṣẹ ẹ̀kọ́ ètà ń rí láti ọ̀dọ̀ yín. Ọlọ́run yóò máa tẹ̀yìn síwájú. Mo kí máma, Ọlọ́run yóò máa sọ agbára yín di ọ̀tún. A ó jọ jogún ìjọba Ọlọ́run ni. Orúkọ Jésù Olúwa wa, ó dàbọ̀ ná.

0: Sátidé àkọ́kọ́ nínú oṣù Ẹ̀kẹwàá.
1: Yes sir.
0: Èmi ó tún ṣojú ìwà tèmi.
1: Ah.
0: Adé ògo padà fẹ́ni tó lògo.
1: Adé padà.
0: Alágbára Ísírẹ́lì.
1: Kábíyèsí.
0: Ẹni tá à ń rí jù ẹ̀.
1: Ó
0: rí di gbogbo àgbáyé.
1: Ipa
0: tó borí ipa.
1: Ẹlẹ́rù ni.
0: Agbára tó borí agbára.
1: Ó ní.
0: Àìkú tí ò lè kú. Ọlọ́run gbogbo àgbáyé.
1: Ó
0: ní àgbà ọ̀pẹ
1: wa.
0: Gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi.
1: Yes sir.
0: Ẹ ti ẹ̀ fi ìgbàgbọ́ tẹ̀ lọ́rọ̀
1: mi.
0: Onímájẹ̀mú sọ̀rọ̀.
1: Ó sọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ òde lè lọ́la iṣẹ́. Ó ní tún nínú ọ̀rọ̀ mi.
1: Yes sir.
0: Èmi lọ ní àìṣẹ́. Ará mi sí ẹnìkan. Olúwa ni kò gbéra. Pẹ̀lú ìgbàgbọ́.
1: Gbéra.
0: Ohun tó fẹ́ dọwọ́ lẹ́yìn.
1: Yes sir.
0: Olúwa ni kò dọwọ́ lẹ́yìn.
1: Hey.
0: Dispatch náà tẹ̀lé tún bèjì ni.
1: Kẹ́yìn
0: tó bá sọ pé kò ì tí
1: ì
0: tó bá bẹ̀rẹ̀ nkankan. Ìkan yóò ní lọ sọ. Báyìí ni mo sọ.
1: Yes sir.
0: Gbogbo ẹni tó ń gbèrò
1: nkankan.
0: Gbogbo ẹni gbèrò ilé iṣẹ́. Gbogbo ẹni gbèrò business. Gbogbo ẹni gbèrò ọjà.
1: Ẹni
0: gbèrò marriage. Máa yá kàkó dìá. Ẹni tó ń gbèrò lónìí
1: bẹ̀rẹ̀.
0: Bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí. Déètì ẹni special date ni.
1: Ó lápẹrẹ o.
0: Sátidé yìí. Sábàtì ni o.
1: Yes sir.
0: Sábàtì ni o.
1: Yes sir.
0: Iwájú ọjọ́ kẹta.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Nínú oṣù
1: Ẹ̀kẹwàá.
0: Ẹgbẹ́ eléyìí
1: mímu.
0: Ẹgbẹ́ eléyìí dárí.
1: Ẹgbẹ́ o.
0: Nígbà tó ń sọ nípa ọjọ́
1: kìíní.
0: Nínú oṣù. Wọ́n nínú ọjọ́ kìíní.
1: Yes sir.
0: Nínú oṣù kẹwàá. Ìwé Jẹ́nsì ló sọ nípa ẹ̀rọ. Ìyẹn ní Jẹ́nsì chapter 8. Ó ní orí àwọn òkè ńlá yọ. Ẹ wá wò sà. Ó ní májẹ̀mú sọ kankan fún mi. Ó ní bó ti wù kí jìjà tó. Bó ti wù kógun lé tó. Bó ti wù kí dànù tó. Ó ní òun máa mú kí orí àwọn tó fẹ́ yọ kó yọ sókè.
1: Ìtumọ̀
0: ẹ̀ ní wípé àṣeyọrí máa wà. Àṣeyege máa
1: wà.
0: Àṣetì máa kú. Àṣeyọrí máa dókun.
1: Mo
0: gbẹ̀dúrà o. Bọ́ bára mi ṣe. Àṣeyọrí bẹ̀rẹ̀. Àṣeyọrí bẹ̀rẹ̀. Àṣeyọrí máa bẹ̀rẹ̀. In the name of Jesus. Ìjì máa ń jà lóòótọ́. Mo ti sọ̀rọ̀ ẹ̀ láti bọ̀sẹ̀ kan
1: lé.
0: Bí o sọ pé ìdí òkè ń jà. Ṣùgbọ́n nígbà ní ìsà. Bó ti wù kí ìdí òjà
1: sí.
0: Ó máa ń pè ẹnìkan.
1: Ó máa ń pè ẹnìkan.
0: Ó pè èèyàn kan
1: o.
0: Ó pè èèyàn kan
1: o.
0: Bí èèyàn kan ṣe ń sọkún. Lórí ìjì tó jà. Lẹ́nìkan ṣọkún. Olú fi ní kí n gbẹ̀dúà. Ìyá àkàkọ́ rẹ̀ ìjì yóò kó jà. Ó máa pè wà.
1: Ọlọ́run
0: gbọ́. Ó atẹ́gùn tó lọ́pọ̀ gírígírí tó ṣọwọ́ òdì nígbà mìíràn jẹ́ wá wò ire náà máa wọ́ gírígírí ire tó máa ju agbára èèyàn
1: lọ
0: ìbòkútẹ̀ yìí ò ní ibi
1: kókó
0: tí ó ju agbára ènìyàn mo sọ̀rọ̀ kan níbi
1: kan
0: mo ní olúwa ṣe arẹnjí arẹnjí lọ́lọ́run máa ń ṣe
1: arẹnjí
0: tó bá fẹ́ gbé èèyàn sókè ó mọ̀ bó ṣe máa gbé o ètò àti ètí ọlọ́run ni tí fi fawọ́ èèyàn sókè ètò àti ètí ọlọ́run ni tí fi sọ̀yàn dínlá ètò àti ètí ọlọ́run ni
1: ó
0: tún lè fi já àyàn bọ̀ mo gbẹ̀dúà nínú àwọn tí ètò àti ètí ọlọ́run jàbọ̀ ayọ̀rùkọ wa kún bẹ̀ ayọ̀rùkọ ọmọ wa kún bẹ̀ ayọ̀rùkọ aya wa kún bẹ̀ ayọ̀rùkọ àwa kún bẹ̀ in the name of Jesus. Ọkùnrin contractor yìí tó máa ń gba ilé kíkọ́ àdéhùn ló wá ń yẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. Tọ́ bá promise yẹ wọn kì í ṣe
1: mọ́.
0: Olúwa sọ wípé ọ̀rọ̀ yìí ní í ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ tó bájà àtàwọn ọmọ tó
1: tọ́jú
0: wá gbọ́
1: lọ
0: sẹ́kù ilé ẹ̀ báyìí ni mo sọ ogun rẹ̀ ṣẹ́ ogun rẹ̀ ṣẹ́ lọ dun àwọn ọmọ rẹ̀ nínú kó dun aya rẹ̀ nínú jẹ́ kí àlàáfíà kò gbé ilé rẹ̀ wà wo bí ire ṣe ń bọ̀ báyìí ni mo sọ ire yẹn dé
1: báyìí
0: ire ń bọ̀ o ire yẹn ti dé
1: ó
0: máa tó wa lọ́wọ́ in the name of Jesus. Wọ́n bá mi sọ̀rọ̀ lórí ẹnìkan o ti dá iléèwé sílẹ̀
1: ni
0: iléèwé yẹn close down wá fẹ́ tu ilé ìwé mi ìdákalẹ̀ ẹ̀yìn àwọn olú mi kò gbégbé sẹ́yìn olúwa ló máa yọrí sí
1: o
0: áńgẹ́lì aláṣẹ yọrí olúwa lọ́jọ́
1: ìnà
0: ọlọ́wọ́ àwọn ìgbéyàwó tó máa ṣe lẹ́yìn èyí sátọ̀dé
1: yìí
0: láìrìkú máa bọ́sà ṣe yọrí
1: o máa bọ́sà ṣe yọrí
0: ẹ̀kọ́ sí
1: o ní àpẹẹrẹ
0: àpẹẹrẹ àṣeyọrí mo sọ àṣeyọrí bẹ̀rẹ̀ in the name of Jesus. Ṣé àwa bẹ̀rẹ̀ sí kàlẹ́ ni sátọ̀dé tó ń bọ̀ ní kẹ́kẹ́ mo wá wo àkòrí tí ọlọ́run fún akẹ́kọ̀ọ́ tẹ̀ tó ń bọ̀ yẹn ó sọ wípé liberation
1: liberation
0: for celebration
1: for celebration
0: liberation for celebration ìtúsílẹ̀ fún àjọyọ̀
1: bẹ́ẹ̀ni sá
0: báwo tí ọlọ́run wá ti sọ̀rọ̀ ohun tó fẹ́ ṣe nìyẹn
1: ni
0: o ní ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀
1: kò sẹ́ni tó lè dádúró
0: o ń lẹ̀rú ẹ fi ń bà
1: wá
0: ó ti sọ̀rọ̀ mo ti gbọ́ kí
1: láyé
0: ẹ wo ohun tó máa ṣẹlẹ̀ ní
1: gbọ́ ọ̀sẹ̀
0: ìwọ́ tó bá gbọ́ lọ́hùn ó ní iye àwọn tó gbà
1: wọ́n
0: láti agbára
1: fún
0: láti jọ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ
1: mẹ́rin
0: ó ní lọ́sẹ̀ yìí ẹ wo láti ìsinmi àṣeyọrí bẹ̀rẹ̀ ẹ rí i pé àwọn ìtúsílẹ̀ kan máa bẹ̀rẹ̀ abẹ́ lórí iṣẹ́
1: ó máa bẹ̀rẹ̀ lórí iṣẹ́
0: abẹ́ lórí ilé
1: lórí ilé
0: abẹ́ lórí ìgbéyàwó
1: lórí ìgbéyàwó
0: abẹ́ lórí ọ̀rọ̀ àwọn
1: lórí ọ̀rọ̀ àwọn
0: abẹ́ lórí ìrìnàjò àwọn
1: ènìyàn
0: ìtúsílẹ̀ yẹn á kàn bẹ̀rẹ̀
1: tó
0: jẹ́ pé gbogbo tó ti dojú
1: bẹ̀rẹ̀
0: á kàn ní ètò
1: padà
0: ètò ọlọ́run á kàn wá
1: sí
0: ọ̀ṣẹ́ wọ́n rẹ̀ ní gbàdúrà
1: fún
0: oṣùkú mọ́jú àárọ̀
1: yìí
0: bíbélì náà ti sọ̀rọ̀ ó ní bí ẹkún bá di alẹ́ kan
1: ayọ̀ ń bọ̀
0: ní ayọ̀ ń bọ̀
1: lórí
0: adẹ̀rín mi sí ọ ayọ̀ rẹ ti dé o ọlọ́run gbọ́
1: o ti dé
0: ayọ̀ ti dé ayọ̀ ti dé ayọ̀ ti dé ìtúsílẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ̀ ti bẹ̀rẹ̀ àmà rẹ ni
1: ayọ̀
0: in the name of Jesus. Olúwa ló bẹ̀ mi sọ̀rọ̀ fún àwọn tó bá gbọ́ ni tó bá gbà tó bẹ̀ lè tẹ̀lé orúkọ iye àwọn tó gbà
1: fún
0: àwọn láfi agbára láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ mímọ́ ẹgbọ́ ìtọ́ni
1: yìí
0: gbogbo ènìyàn lọ gbó mi yẹn sí lo gbe omi to ma gbe
1: ani o lo gbe
0: lo gbe omi yen wa
1: lo gbe
0: bu opolopo iyo
1: si si
0: owo ti mo ma ni ko fi si
1: yes sir
0: lo fi owo to jo
1: bi si
0: ele to lo tele mi
1: yes sir
0: e ki to ba je pe ko so mi lo amu to mi ba wa
1: yes sir
0: lo owo to da ko fi si mi
1: tabi si
0: e so ti o ba yin to ba la ni to e titi ninu ko to
1: yes sir
0: se ri loni
1: eh
0: omi yi lo fi ma we o ngbe ni ko ni seku dola
1: ko ni seku dola
0: ko ni ma je mi so fun
1: oni ni
0: e gbo o ni ya awon ti a ti pa se ni
1: ah
0: o lawon la pe lomo lo
1: be ni sir
0: sori omi yen
1: yes sir
0: a gbo gbo ba yin
1: ah
0: agba ta fe gba le
1: yes sir
0: aseyori
1: ni aseyori ni
0: be ni sir
1: ah
0: bi ji ba ja to
1: yes sir
0: ji ba to aseyori bere
1: aseyori bere
0: ba ti se
1: eh
0: na ba yo de
1: mo kabiyesi
0: ka gbo mi
1: leyin ki
0: la
1: yori ba eh
0: ma ha ju pelu
1: mi
0: lo gbo mi yen si ba
1: kabiyesi
0: o je ba ti wa gbo gbo
1: yes sir
0: ni dse lo fi we eni kan lo bi tutu ni
1: eh
0: o le gbo mi si bi gbo na sile
1: eh
0: wa fi mix e
1: sugbo
0: mo gbo lo le ni
1: yesu
0: e gbo mo ni aja bi eni kan ni ta lo so
1: e gbo
0: oruko mi ni woli
1: yes sir
0: hi o ajilore atamata
1: sa
0: ti le se na se christ ati lo ku se
1: yes sir
0: cac atamata si tolo ba gbo bujoko agbara anu e ka le si oluwo lona to gete
1: be ni sir
0: yan ni lo ibadan
1: yes sir
0: se mo le ga so to ibe la se ti pari 24 hours marathon
1: be ni sir
0: olodun
1: ah
0: mo ni ayo gan
1: eh
0: mo ni ayo
1: popo
0: ayo mi kun
1: ah
0: ayo mi kun
1: gan
0: eni kan ni lo mi kun na ma
1: yes sir
0: oh my god
1: ah
0: owo olodun ti olodun na
1: owo olodun
0: eri olodun ti olodun na
1: so eri re
0: to ba wa ninu awon te wa
1: yes sir
0: to wa nbe
1: ah
0: to gbo mi ba
1: yes sir
0: to ba lo ti le ri
1: ohun
0: to ma sele
1: yes sir
0: bayi ni mo so
1: bayi ni o
0: before 48
1: yes sir
0: wa pe bi kai
1: ah
0: olodun gan
1: eh
0: before 48 hours before 48 hours wa ko before
1: ah me
0: se olorun se kini kan
1: yes sir
0: o je kini mi ndu
1: eh
0: olorun o je ko pe 24 hours
1: ka bi fi
0: ti awon eyan tin so pe owo olorun
1: eh
0: o gaga ninu awon to tun wa ko
1: yes sir
0: ah ninu awon to wa ko ni
1: ko
0: ni ayo aseyori
1: eh
0: eri sir ti olorun ba se tan to fe se
1: kan yes sir
0: ko ma se ni to le dogbe
1: ko si o
0: o so le kan irudagba yen
1: yes sir
0: ibe la ti se
1: eh
0: e wa wo
1: ah
0: ni ojo mejo
1: yen yes sir
0: yen ni ojo saturday
1: yes sir
0: on the 10th yi
1: yes sir
0: a tun pada bo yen ni ojo kewa
1: yes sir
0: ninu osu kewa
1: eh
0: ah ojo abami ni
1: ojo abami
0: olorun
1: oru abami
0: oru abami
1: kabiyesi
0: oru abami
1: eh
0: se ri ayajo ojo yen ojo kewa ninu osu kewa
1: yes sir
0: ni asale wa gobi mewa lo ka iwe tan pe ni awon package ori kandilogun that is second king chapter 24
1: yes sir
0: lati second
1: ah
0: bibeli so nipa ojo
1: so
0: ojo yen leru
1: o leru
0: ojo ti n ha israeli mu dada
1: ah
0: ti won si wo ibi
1: kabiyesi
0: e gbadura fun ari wonu be
1: amen
0: iwa temi ani wonu be
1: amen
0: omo wonu wonu be
1: amen
0: ise wonu wonu be
1: amen
0: oraye wonu wonu be
1: amen
0: ewo ati oraye lo je ka lo bayi
1: kabiyesi
0: ki lo dogo pada fun
1: ni yes sir
0: agbara to ni agba
1: oni o
0: ase to ni ase
1: oni
0: oro to ni oro
1: oni
0: idiri to ni idiri
1: oni
0: majamu to ni majamu
1: oni sir
0: aiku ni o
1: oni
0: aisa ni o
1: oni
0: aipakuda
1: oni
0: kala fe fi
1: oni
0: iwo lo logo re
1: ka
0: n le gba oh my god my brother sister
1: kabiyesi
0: gbe owo yen so
1: ki
0: la fe se a fe ko ogogo
1: yes sir
0: so ba to logo
1: ye o
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Kan teri baba.
1: Teri ba
0: o. O wa gbe owo re mejeji lorokun re.
1: Gbele.
0: Wa wo gangan.
1: Wo.
0: Iwa wo gbo owo bayi waju.
1: Yes sir.
0: O le diju gan.
1: Ah.
0: Wa ma wo Jesu lori.
1: Yes sir.
0: Yeshua.
1: Ah.
0: Yeshua.
1: Yeshua.
0: Yeshua.
1: Yeshua.
0: Olugbala lo
1: gbele. Olugbala ni.
0: O ko ma wo ba.
1: Eh
0: boruko to bo mi
1: ni.
0: A ti ko pe.
1: Be ni sir.
0: Boruko Jesu.
1: Yes sir.
0: Ni boku ma wo.
1: Be ni sir.
0: Wa wo waju.
1: Yes sir.
0: Cho tu wo waju.
1: Ah.
0: Wa ni Jesu omo Olorun.
1: Omo Olorun.
0: Jesu omo Olorun.
1: Jesu omo Olorun.
0: Saanu fun mi. Jesu omo Olorun. Saanu fun mi.
1: Jesu
0: omo Olorun.
1: Saanu
0: fun mi.
1: Jesu
0: omo Olorun. Saanu fun mi.
1: Jesu
0: omo Olorun.
1: Saanu
0: fun mi.
1: Jesu
0: omo Olorun.
1: Oju
0: si mi se lore.
1: Da
0: mi ni yayi.
1: Da
0: mi ko nu damu ni.
1: Da
0: mi ko nu osi yi.
1: Da
0: mi ko nu irare yi.
1: Mo
0: fe gbo iroyin ayo. Ibe le ko wi pe
1: iwa
0: ayo.
1: Iwa
0: ma gbo.
1: Ni
0: agun awon olode. Olode re ni mo di
1: mu.
0: Ti saanu fun mi. Ilo Oluwa ko pe. Emi o se anu.
1: Emi o se anu.
0: Awon temi o se anu. Ninu awon egbegberun.
1: Ninu awon egbegberun.
0: Ninu gbogbo awon millions.
1: Ninu
0: billions eyan.
1: Ninu billions
0: eyan. To leto saanu. Kini si.
1: Kini si.
0: Ninu awon nugba.
1: Lori
0: oro aye mi.
1: Lori
0: oro awon omo.
1: Lori
0: oro iyan ajo mi.
1: Lori
0: oro igbeyawo mi.
1: Lori
0: oro ajo mi ma yowa. Temi ma wa dupe.
1: Ki
0: lo wa mi kan.
1: Ki
0: lo ma ri o. Jesu Oluwa wa.
1: Amen.
0: Ya kunle se mi jeje.
1: Kunle.
0: Kunle se mi jeje.
1: Eh.
0: Da owo re dele.
1: Ah.
0: Da owo dele ba.
1: Jesu.
0: So ti da owo yen dele.
1: Yes sir.
0: Wa fori bale.
1: Ah.
0: Wa so pe mimo.
1: Mimo.
0: Mimo.
1: Mimo.
0: Mimo.
1: Mimo.
0: Soru Olorun.
1: Soru Olorun.
0: Ti bo se le si Olorun ni o. Ah, sisin Olorun se pataki.
1: O se pataki.
0: Sisin Olorun. Gbogbo Olorun le se. Nkan ni si ara
1: re.
0: Mo fe ko worship ko si Olorun bayi. Ori awon gele ohun ti won se ni.
1: Yes sir.
0: Mo ti mo ori kerin.
1: Yes sir.
0: Ah, to ba mo se kejo.
1: Ah,
0: won ba mo gele se nsin.
1: Yes sir.
0: Iwe sa ori kefe.
1: Eh,
0: mo te se kini.
1: Yes sir.
0: Won ba se se adu kulo ni. Ti won se ni mo mo fe ni. Olorun gbogbo agba.
1: Kabiyesi.
0: Boko to sile ko ya mo.
1: Eh.
0: Wa ke ni mo ni mo.
1: Ni mo.
0: Wa fori bale.
1: Olorun
0: ko soso.
1: Kabiyesi.
0: Oni aye ati orun.
1: Ah.
0: To ti ya o.
1: Ni mo. Ni mo.
0: nínú sọlọ ọlọrun ogun ogun mi fún ọlọrun tó ń gbọ àdúrà
2: hallelujah
0: ọjọ kẹwàá
2: yes sir
0: nínú oṣù kẹwàá
2: yes sir
0: eh ní aago mẹwàá
2: kábíyèsí
0: kì í ṣe àròsọ o
2: kì í ṣàròsọ o
0: kì í ṣe ọrọ eré o
2: yes sir
0: kì í ṣòro àwàdà o
2: yes sir
0: ẹ jẹ́ kí n sọ wípé àìgbọ́ràn ni orísun rẹ o
2: kábíyèsí
0: ṣe rí ìjì kan ò ní jà kí ọlọrun má mọ̀ sí
2: o
0: ewé kan ò ní bọ́ lára igi kí ọlọrun má mọ̀ sí
2: o yes sir
0: ẹ̀mí àwọn wòlíì ó ti gba ẹnu wòlíì sọ̀rọ̀ fún ọba sedekaya
2: kábíyèsí
0: ó sọ fún kábíyèsí ọba ìlú
2: yes sir
0: wípé wá o
2: wá o
0: gbọ́ ọ̀rọ̀ yìí o
2: gbọ́
0: ohun tó sọ rèé
2: yes sir
0: nínú ìwé jeremiah chapter 38 ní ẹsẹ 16
2: yes sir
0: ó ní sedekaya ọba sì búra níkọ̀ọ̀kọ̀ fún jeremiah wípé bí olúwa ti wà
2: yes sir
0: ẹni tí ó dẹ̀ ẹ̀mí wa yìí èmi kì yóò pa o bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ọ lé ọwọ́ àwọn ọkùnrin wọn ni
2: kábíyèsí
0: wá ẹ̀mí rẹ̀ nígbà tí ọba sọ bẹ́ẹ̀ fún
2: yes sir
0: jeremiah tán nírètí àti rí ojú rere
2: yes sir
0: jeremiah náà fẹ́ sin rere padà fún ọba tó mọ̀ wípé ìṣòro ti dé tán
2: kábíyèsí
0: ó wá sọ fún ọba
2: yes sir
0: ní verse 17 ó nígbà náà jeremiah sọ fún sedekaya pé báyìí ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run israel wí wípé bí ìwọ bá jáde ní tòótọ́ tọ àwọn ìjòyè babilóni lọ nígbà náà ni ọkàn rẹ yóò sì yè a kì yóò sì finú sun ìlú yìí yóò sì yè àti ilé rẹ ṣé rí wèrè ní ọrọ̀ àgbélébò fún àwọn tó máa ṣègbè lẹ́ẹ̀kan sorúkọ mi ni wòlíì ajúlóye àtàmátàsí ara mi sí ilé rẹ o ara mi sí ìwọ tó ń gbọ mi àti wọ ọṣẹ àṣeyọrí ọlọrun ò kì í ṣàṣetì
2: fún
0: gbogbo ẹni tó bá gbàgbọ àti tó bá gbọràn orí kan wà tí wọn máa ń kọ ní ìjọkan ó ní ẹni tó bá gbàgbọ tó sì gbọràn yóò rí iye ìjọ mímọ ṣáríṣà ó ṣòro láti gbàgbọ
2: ó ṣòro
0: bẹẹ ni sà ó ṣòro láti tẹlé ìfẹ ọlọrun
2: kábíyèsí
0: nítorí ẹmí kan wà tó wà ní àtẹtẹ kan ṣe ẹmí yẹn wà nígbà mi ẹmí pé mi ò ní yóò ṣàṣeyọrí
2: kábíyèsí
0: ẹmí yẹn wà nígbà mi ẹmí pé májẹ̀mú tó lọ ń dá pẹ̀lú èèyàn a ó parẹ́ ẹmí kan wà nígbà mi ẹmí ẹ̀tàn ni ẹmí kan wà nígbà mi tó ti wà láti gbà àtẹtẹ kan ṣe títí di àkókò ẹmí akọnilẹ́sẹ̀ ẹmí kan wà láti gbà mi láti ayé àtẹtẹ kan ṣe wá tí wọ́n pè ní genesis ẹmí dídá ní ọlọ́run àti ìrìn ẹwo bí yìí ó ní èrò mi yàtọ̀ sí èrò ojú yìí ṣe rí nígbà mi bó ṣe rò bẹ́ẹ̀ kọ́ lọ́run ṣe rò bí ènìyàn kọ́ ni ọlọ́run ọba tó máa mú rírí tinú àìrí jáde ẹ wá gbé eléyìí wòlíì ọlọ́run sọ fún ọba sedekaya ọba sedekaya gbọ́ o lọ andover lọ bá àwọn babilóni àlàáfíà jọba
2: mi ṣùgbọ́n
0: nígbà tó fi ọgbọ́n ènìyàn wò ó ní pé kò lè ṣe ṣe ó wò ó fún olùlọ ó ti gbàgbọ́ wípé ọ̀rọ̀ náà yàtọ̀ sí ọ̀rọ̀ ènìyàn ó ti gbàgbọ́ wípé wèrè ní ọ̀rọ̀ àgbélébò níwájú àwọn tí yóò ṣègbè oh my god mo gbọ̀dúrà lórúkọ jésù lórúkọ jésù àní ṣe ẹsẹ̀
2: gbé
0: àní ṣe ẹsẹ̀ gbé ẹ̀mí tí ń ṣe ẹsẹ̀ gbé ẹ̀mí tí kì í bọ̀rọ̀ sí ọlọ́run lẹ́nu kò ní bá yé wa nígbà tá a ṣe marathon tá a ṣe kọjá
2: mo
0: ṣe kánsẹ́lù fún ẹnì
2: èmi
0: máa ń sọ pé tó ọba dọ́dọ̀
2: yìí
0: ìwọ kan ló sọ nítorí
2: ìwọ kan
0: ẹ̀mí mímọ́ ló máa tó àṣeyọrí
2: ẹ̀mí mímọ́ ni
0: ṣáájú bí wọ́n ṣe mú obìnrin yẹn wá
2: báyìí
0: ìránṣẹ́ ọlọ́run náà ló mú
2: wa
0: iron sharpness iron wòlíì lẹni tó mú ẹni
2: ọ
0: níwájú ọba tó la yàtọ mo ṣe ní kí n pray fún
2: mo
0: kọ́ ní kí n máa ní sí church mo wá fi ọwọ́ ìránṣẹ́ ọlọ́run tó mẹ́ni yẹn wá mo wá fi wọ bí mo ṣe pray mo ní arábìnrin mo ní ọkọ méjì
2: lónìí
0: mo ní number 2 mo ní mi ò rí ọmọ lẹ́yìn ẹ̀ mi ò rọ́mọ pẹ̀lú ẹ̀ ó ní rárá o ẹnìkan ló ní nínú méjì ni ó fẹ́ di argument ìránṣẹ́ ọlọ́run tó mu wá máa gbọ́ ni mo ṣe ń sọ̀rọ̀ ó fẹ́ di argument ní kẹ́ṣẹ́ sùúrù mo ní tó fi wọ́n kankan lónìí láti ọdún tó ti wà pé ọmọdún tó ti fẹ́ra mo ní omi pé o ti contradict omi pé o wọ òkè nínú ìgbéyàwó yẹn omi pé o ti bímọ nínú ìgbéyàwó yẹn omi pé o ti láyọ̀ nínú ìgbéyàwó
2: yẹn
0: mo ní ṣùgbọ́n o tún bá sọ fún mi.

0: ọkùnrin méjì ni
1: nígbà
0: tó wá sọ
1: òun
0: ti kọkọ fẹ ẹni tó ń fẹ
1: yìí
0: táwọn ń fira lẹ tó wá lọ fẹ ẹnìkan
1: nígbà
0: tó yá ìyẹn wá kú
1: èyí
0: ṣàtúwọ́ padà fẹ
1: mi
0: méjì là ń sọ méjì ni now mo ní ọ̀rọ̀ mi lẹ́ olóhùn tí bínú
1: mo
0: ní very good ibi tá à ń lọ rè ikilọ ikilọ rè ikilọ rè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lóyún ní ọ̀dọ̀ obìnrin tí ẹ nítorí bàbá kan àbí àkàn àbẹ́mì kò bù yín
1: tẹ
0: lọ máa ń ṣe wù ó lẹ́yìn o ó lẹ́yìn o ó mà lẹ́yìn o wọ́n mà ní ẹ̀yìn
1: o
0: olóde bá mi sọ̀rọ̀
1: báyìí
0: wọ́n ní mo tún ṣe ń sọ̀rọ̀ àwọn mọ́kànlá kan ń gbọ́ mi lọ́wọ́ àwọn fẹ́ lọ ṣe orílẹ̀ ni
1: ìní
0: ọjọ́ sátidé
1: ẹ wò
0: ó ẹ wò ó
1: bíbí
0: nínú ọmọ nínú olúwa ó ní ọmọ nísìnyí rẹ
1: bẹ́ẹ̀ ni sà
0: ó ní bí ọfà ṣe lọ́wọ́ alágbára
1: ó
0: ní bẹ́ẹ̀ ni àwọn èwe rí
1: mo
0: bí gbogbo kan mọ́ lè fún ẹ mo fún ẹni lé wọn fún ẹni mo fún ẹni mọ́tò wọn fún ẹni mo fún ẹni lè wọn fún ẹni ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kan bá lòun fún ẹ
1: lọ́mọ
0: àgbà nǹkan padà
1: bẹ́ẹ̀ ni sà
0: ọlọ́run gbà o lè fún àbúrò ẹ lọ́mọ
1: àgbà
0: ọkọ rẹ a máa wo pé ọmọ tó wà lọ́dọ̀ àbúrò ẹ nǹkan
1: kábíyèsí
0: òní sọ pé ń fún ẹ tó bá jẹ́ mọ́tò ní kò ní
1: lè rà
0: tó bá fún ẹ̀gbọ́n ẹ ní ọmọ ìyàwó a máa wo pé ẹ wọ ọmọ mi lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ so ìní kan ṣoṣo tó lọ́nà bá wa ṣàdéhùn tó pè ní ẹ̀tọ́ wa
1: o
0: ní ọmọ
1: ṣe
0: rí gbàkúgbà tó bá dé gbàkú kíkàbọ̀ maria kasataka ẹnìkan gbọ́ mi bá bí mo ṣe sọ̀rọ̀
1: yìí
0: orí bẹ́ẹ̀ ni ló wà
1: ó
0: doríkodò
1: ó
0: wá gbọ́ orí rẹ̀
1: wò ó
0: oyún tó ṣẹ́yìn
1: oyún tó ṣẹ́yìn
0: ayayaya ológun ọmọ ni
1: ológun ọmọ ni
0: ẹni tó yẹ kó ṣe gómìnà tàbí pẹ́sẹ̀ntì
1: báyà
0: ó dẹ̀ ti ṣe báyà ni mo sọ
1: àṣìṣe
0: ọjọ́ tó
1: kọ́
0: òní jà wà lóko ẹ wo nígbà tí mo ń gómìnà sọ̀rọ̀ mo yàn létí àṣìṣe
1: ìbá
0: ti gbọ́ràn
1: pé
0: ìwọ kò gbúdọ̀ pa
1: ènìyàn
0: ìbá
1: náà
0: máa
1: rí
0: lọtúbà
1: lọtúbà
0: kò kò túbà
1: ẹgbọ́n
0: mi sà ẹgbọ́n mi sà
1: ẹgbọ́n o
0: ò ní orísun tó padà ṣẹlẹ̀
1: orísun
0: nínú ìwé chapter 39 ìwé jeremiah chapter 39 tó bá mi lẹ́sẹ̀ kìíní ó ní ní ọdún kẹsàn-án sedekaya ọba juda ọdún kẹsàn-án lórí oyè ó ní ní oṣù kẹwàá ilé kanisari ọba babilonia àti gbogbo ogun rẹ wá sí jerusalem wọn sì dóòtì oṣù kẹwàá yẹn ẹ wá gbọ́ ìbá ti gbọ́rọ̀ sí wòlíì ọlọ́run
1: lẹ́nu
0: ìbá má máa lè tẹ́lẹ̀
1: rí
0: bẹ́ẹ̀ mọ́ tó padà ṣẹlẹ̀ nínú ìwé àwọn ọba kejì orí karùndínlọ́gbọ̀n tó báwo láti ẹsẹ̀ kínní
1: second
0: king chapter 25 verse 1 ó ní ó sì ṣe
1: ní
0: ọdún kẹsàn-án ìjọba rẹ̀ ní oṣù kẹwàá ní ọjọ́ kẹwàá oṣù ní kanisari ọba babilonia dé ohun àti gbogbo ogun rẹ̀ sí jerusalem a sì dùn tì í
1: wọ́n
0: sì mú odi yí
1: kẹ
0: ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ní àṣálẹ̀ rẹ̀ òwe àbámiyàn
1: ìṣẹ́lẹ̀
0: olùgbàgbé títí ayérayé nítorí wípé ọdún yẹn ni àkó jerusalem a kó wọn lọ sínú ìgbòkó ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá aago mẹ́wàá àṣálẹ̀ àṣálẹ̀ ìbẹ̀rẹ̀ àṣálẹ̀ tó léwu àṣálẹ̀ tó léwu nígbà tí a bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí pẹ̀lú ìtọ́ni ọ̀rọ̀ ọlọ́run àti pẹ̀lú àwọn tó jẹ́ rábà olùkọ́ni là ń pè bẹ́ẹ̀ ní èdè ẹbẹ̀rù ni wọ́n fi àṣírí wọn wá
1: ní
0: gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ní aago mẹ́wàá àṣálẹ́ ẹ̀mí kan máa ń gba ìgboro kọjá ipá kan máa ń gba ibẹ̀ ẹ̀mí àìgbọràn sí ni
1: o
0: ẹ̀mí tí ń gbé ní ṣubú
1: ẹ̀mí
0: tí ń jàyàn bọ̀ ẹ̀mí tí ń fogun sáyé ẹ̀mí tí ń jẹ̀yàn padà tọ́
1: wọlé
0: ẹ̀mí tí ń dàyàn àjò
1: ẹ̀yẹ
0: fi máa ẹni tó ní fi ń da láyé a máa gbé omi ẹ̀kọ́ olúwa fi àṣírí wọ̀nyí ní ti de jerusalem
1: tí olúwa
0: ti bá mi sọ̀rọ̀
1: olúwa
0: tá a ti máa ń gbàdúrà
1: orí
0: yẹ kì í ṣòwò téèyàn ń súnlé orí tó ní agbára
1: orí agbára
0: orí téèyàn máa ń gbẹ̀dúrà orí téèyàn ń múra fún
1: yẹn
0: kí ló wá ṣẹlẹ̀
1: ọba
0: síbi káyọ̀ ọgbọ́ o
1: ní
0: òru yẹn ní tó
1: tọ́
0: ọba babilonia
1: kábíyèsí
0: ìkànnìsàrè àti gbogbo ogun ẹ
1: wọn
0: dẹwà bí ó ti jù sẹlẹ
1: wọn
0: wá kojú sẹlẹm sígbó ẹnìkan péré àmì ni kò ṣe àníwọ̀n ní ìdòkú àníwọ̀n ní ìdòkú àníwọ̀n ní ogun àníwọ̀n ní ìdànù àníwọ̀n ní àṣetì àníwọ̀n ní ìnira àníwọ̀n ní àṣeré àníwọ̀n ní ẹkú àní padà tọrọ àní kábàámọ̀
1: àníwọ̀n
0: nínú ojú sẹlẹ wọn kó jerusalem ní ọjọ kẹwàá nínú oṣù kẹwàá laago mẹ́wàá ṣá àyànfẹ́ wo jẹ́ra elétí on the 10th sátidé tó ń bọ̀ ọjọ́ mẹ́jọ
1: yìí
0: à ń tún padà bọ̀ ní olúwo olúwo tó wà lọ́nà tó jẹ
1: tẹ̀gbẹ́dá
0: níbùdó agbára
1: rẹ
0: ẹnìkan ní kí n júwe dáadáa láti ìwé o ìwé àwọn ọmọbìnrin abẹ́kúta ló ti ń bọ̀ bí àjẹbú òde ni
1: o
0: ìjẹbú igbó ni o
1: bí
0: àjẹbú ìmúṣẹ ni
1: o
0: bí àṣàgámù ni
1: o bí
0: ògèrè ló ti ń bọ̀ bí àjẹbú èkó ló ti ń bọ̀ bí àṣẹgbọta ló ti ń bọ̀ ìwé àwọn ọmọbìnrin ògbómọ̀ ṣọ ni
1: ó
0: dẹ̀ lè jẹ́ ọ̀yọ́
1: ìwọ̀n
0: bí yókè ògùn ni
1: o
0: bí àṣẹyìn ni
1: bí
0: àgbòrò
1: ìbàdàn
0: wà á ti ráyàn taxi tó ń pe olúwẹgbẹdà olúwẹgbẹdà olúwẹgbẹdà taxi tó ń pe olúwẹgbẹdà
1: yìí
0: taxi yẹn ni kò wọ taxi ni kò wọ láti wo road taxi ni kò wọ láti wo road gbọ́ mi dáadáa taxi ni kò wọ láti wo road taxi.

0: Amen. In the name of Jesus.
1: Amen.
0: Awon kan si fe gba

Alárèmọdé yìí Abọlọ́rí ọmọ Sàlámì Lágelú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

Agelu 96.7.

0: níṣe
1: kọkọrẹ tí sílẹ̀ gẹlú tí ń tí ọwọ́ ẹ lọ́wọ́ kò ní sí ọ kò ní rìn ọ kò ní bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ eléyìí òun sáré tètè ni olùgbé nǹkan ọmọ aláìwọ láńkọ ọyàtọ̀ mọ lọ́yà mọ ya jìbọ̀kì tètórí abimbọlá
2: ọmọ sadiq
1: abimbọlá ọmọ

0: àwọn baba leleru káàkiri la ṣẹ́gi ojú kan la di. Bàbá ti gbé jù lẹ̀ báyìí kò sí tó kù ju pé kẹ́yìn ara àlẹ́ ẹ bá wa dá sí lọ 09123708675 09123708675 à ń bẹ lórí Facebook o à ń bẹ lórí Facebook ẹ̀yin náà máa darapọ̀ mọ́ wa ń bẹ̀ ojú ò ní tì yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin tó kéré +234 814 249 1006 olè yan láǹfààní àti lù ẹnlẹ́ mẹ́wọ́n ẹkú ojúmọ́
1: ológùró
0: ogun àti yìí láti wọ̀ fún o
1: àpè láǹtí ẹ̀wọ̀
0: àṣẹ ìdùmarè àṣẹ ìdùmarè
1: ohun orí ọmọ agbó kékeré bí orógbó ni
0: àṣẹ ìdùmarè
1: tẹ́ìwò
0: ọmọ àjàó
1: ogun àti yìí láti wọ̀ fún lórúkọ mi o
0: bẹ́ẹ̀ni
1: mọ́dọ̀ àdé lóbìnrin òyìnbọ́jọ́ ọ̀nà wọ́ náà tí a bá ti gbọ́ báyìí
0: kúkú kẹ̀kẹ́ ní
1: máa lọ gbádùn wọn máa lálẹ́ sí lọ́yẹ́ orí ẹ̀ máa ń tí ó yìnbẹ̀ ni o lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tẹ̀lé máa kò torí àánú tẹ̀lé máa lù torí tí ọ̀sà jẹ lẹ́yìn ẹ̀ ni
0: ẹ ṣeun
1: ó ti rí lẹ́gùn á rí mi gbọ́
0: àmì àmì
1: àmì
0: ìyá àbejì ẹlẹ́gùn sí ó ti gẹ̀gàn kalẹ̀ ní ìsì bẹ́ẹ̀ bọ́wọ́ eyín ò bá sì ṣe rí mọ sọ́hun ẹlẹ́mẹ̀wọ̀n ẹ kú ojúmọ́ àwọn èèyàn kún bẹ̀ ẹ káàárọ̀
2: ẹ káàárọ̀ o
0: òun pápápá ni kẹ ṣe.
2: Ológun ò rí ìjẹ́ ọlọ́kadà ló ń sọ̀rọ̀.
0: Ẹjí ọlọ́kadà ní bàbá ńlá o àwọn tí kò sí gbọ́múndà yìí ọwọ́ ilé làárọ̀ ìkànlẹ̀.
2: Ó ń sọ̀rọ̀ yìí.
0: Àṣẹ àṣẹ.
2: O rí òní ha.
0: Àmì àmì.
2: Kò sí gbà tá a gbọ́ fúrúgáàmù rẹ káà ní rí ọgbọ́n kọ́ ń bẹ̀. Àtẹ̀jí àtàgbà kò sí bí oṣù fẹ́
0: dúpẹ́
2: lórúkọ tí kò rí ihe òní dáa
0: àmì o àmì.
2: Ìtẹ́ wa ń ṣe lọ́wọ́ yìí kò ní já sí mọ fún
0: mi. Àmì o àmì o àmì o.
2: Kò ní gbàgbọ́ ọmọ báwa náà.
0: Àmì.
2: Yéṣu Olúwawa.
0: Àmì ẹ ṣeun 09123708675 ó ní ẹjẹ́ kí ẹnìkan dá sí ká bọ́ sí ìpele míì. Ẹlẹ́mẹ̀wọ̀n ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ bàbá dọ́kítọ̀
3: ojú òní kì í
0: ayé labógo láti là ń látẹ̀ bàbá mi ẹ kú ojúmọ́
3: ayé labógo
0: ẹ mọ̀ ṣéun
3: kí àwọn tó fi dá ṣètò náà àtàwọn tó fẹ́ wọlé tí wọ́n wọlé ẹ rí ìyẹn tó di jẹ́ tí obìnrin bá dúró ti lẹ́jọ́ ìṣòro ká tó mọbi pọ́bìnrin rí ni eléyìí mà lágbára o ọlọ́run má jẹ́ aṣọ ìsan o ọlọ́mọdé ayé kígbà yí padà fún wa.
0: Àmì o àmì o.
3: Ó fi hàn pé dídùn dídùn lobìnrin mọ̀.
0: Ó dùn adé lóko wọn.
3: Orúkọ adé ni.
0: Àti ìyá mi náà o tẹ mọ ìyàwó mi ti ń bẹ nínú ilé.
3: Obìnrin gan lobìnrin. Ẹ rí ẹnìkan tó tẹ̀sí obìnrin tó fẹ́ fẹ́ obìnrin ìyàwó mi. Ó wá ṣe bí arọ. Ó wá ṣe bí arọ. Ìyàtúbìnrin mi rí. Orí kí ni wọ́n ti mọra wọn.
0: Wọ́n fẹ́ lé ìta ní ọ̀fẹ́.
3: Ayọ̀rọ̀ ìdí wọn pa àmọ́ síbẹ̀ sí ìyẹn lòun náà ilé ìmọ̀ra ìjà ilé ìgbìn ènìyàn dáadáa ló wá gbé odidi ọkọ̀ fún ẹ̀rí pé ọlágbára ojú
0: ọ̀gá
3: ọ̀gá ọ̀gá
0: ẹ ṣeun ó di ke bẹ́ẹ̀ orókè lábalábẹ̀ ń orókè lábalábẹ̀.
4: Bàbá rẹ̀ kò jẹ́ ọlágbé lónìí ìbàjẹ́ o.
0: Àmọ̀ ṣe nǹkan.
4: Orúkọ ọ̀pẹ ní ọ̀pẹ Olúwa ó ti ní Olúwa kọ̀ǹté láríṣe àárín aláṣà àpáta Ìbàdàn.
0: Ẹ ṣeun.
4: Obìnrin ò ṣe ìrànwọ́ mọ́tọ́ ẹ̀náwó. Ẹgbẹ́ tó bá lè tó nira rà á tó máa ya tó fẹ́ ni. Ọwọ́ epo jẹ̀jẹ̀ máa ráyé ló ń báyìí ń láwọn òbí bá ní lọ́wọ́ ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni òun fún di eléyìí ẹni tó bá dúró ti ni nígbà ìṣòro òun ló nífẹ̀ẹ́ ni o. Bọ́rọ̀ ṣe rí mi bá o àti pẹ́pọ̀ láàárọ̀ yìí o èmi ti ní tèmi ń bẹ o.
0: Ẹ ṣeun.
4: Làákàtú tó lè fà ojú wa kọ̀ǹté láàárọ̀ ìbàdàn ìṣòro.
0: Àmì àmì láìpẹ́ láì jìnà àwọn asọ́nà wardens CAC wardens association of nigeria ìkéde wọn náà yọ wọlé àjọ wa láàárọ̀ tòní ni alága wọn ni dosu ajibola bàbá ẹkú ojúmọ́ o akọ̀wé ọ̀ni sunday ogunjèmí ogun ajagajigi a sì gbọ́dọ̀ gbàgbé akọ̀wé ẹ̀dà ademola olatunji gbogbo wọn pápátá ìpàdé àdúrà tí ó wáyé hun ọlọ́run ọba odùmarè yóò rìn kọjá ńbẹ̀ èmi náà ó sì rí tèmi ṣe ẹ̀yin ńkọ́ ẹ jẹ́ ká lọ sí abala bitọ́kan ká ṣe pápápá kéékèèdè ó tó wọlé.

àrò kan tí fẹkún ẹ̀sùn dáńkẹ́ mo gbé dé lẹ́bẹ̀lú bú bí owó ẹyọ ọmọ babalẹ́lẹ́rú mo gbé dé gbọ́nkọ́gbì gbọ́nkọ́gbì. Ẹjẹ́ ń tẹ́kàn kankan bí ọ̀fà àmọ̀dù bàbá kan ní bẹ ó níyàwó ẹ̀ tí mà pọ́rọ̀ ìdílé náà ní ọ̀rọ̀ tíẹ́. Ó níyàwó ó bímọ mẹ́rin àìkọ́ mọ́ fọlọ́mọ àmọ́ kan bẹ́nu àwọn ọmọ yìí tọ́jọ́kùnrin. Ẹ rí èrè tọ́jọ́kùnrin yìí. Ayọ̀ pálà ní máa ń yọ̀ a máa yan àwọn ẹ̀gbẹ́ ẹ̀ jẹ gan débi tó bá dé ntọ́ bá wù ní òpó wọn jẹ báwọn kan bá pé àmọ̀là làwọn jẹ ó lè pé yẹ́lò wọn jẹ báwọn kan bá pé rẹsì làwọn jẹ ó lè pé ẹ máa wégbo àtẹ̀wà lọ bí ṣe ń gbègbè ayé rẹ̀ bọ̀ rèé. Wẹ́rẹ́wẹ́rẹ́ ń wò ríjọ́ kan ọmọ ìṣe nǹkan kan tí ọ̀dà wọ́n ti máa fi ń wẹ̀ sí tí ọmọ wòóràn tí ọmọ wòóràn ń gbọ̀ yá. Ó ṣe nǹkan kan bí bàbá rẹ̀ ṣe nà rè ṣé wọn èé sí nà tẹ́lẹ̀ bí ẹ bá tiẹ̀ ń nà àwọn ẹ̀gbọ́n tí ẹ ń nà gbogbo wọn wọn èé na òun tiẹ̀ wọn bá nà ọmọ yìí ké ṣẹ̀ṣì mọ̀ pójú abí amọ̀ yìí gbà wọ́n tún wò pé ẹyin ooru ọwọ́ náà lọ fà á ìwọ ló ṣe nǹkan kan léde kúkúrú. Èèyàn kọjá bẹ́ẹ̀ ọjà nìyá ọmọkùnrin yìí ń ta bàbá rẹ̀ sì ń ṣiṣẹ́ oṣù ntí àkọ́kọ́ ṣẹlẹ̀ ni wípé níbi tí bàbá yìí ti ń ṣiṣẹ́ báwọn kan ṣe ọ̀rọ̀ bí owó bí nkankan ọ̀húnṣẹ́ wọn ṣàdánbarú gbogbo ẹ̀ wọn bá dáwọn èèyàn dúró ńgbà wọn tí wọn mú wèé sáklẹ̀ tàdé wọn fi lé bàbá ọmọ yìí náà lọ irú èwo rèé. Àwọn tí a jọ ń ṣiṣẹ́ tí a gbọ́ pé a fún níwèé gbogbo wọn ni ń pé bàbá yìí èsì èèyàn burúkú èèyàn rẹ ni igbá gbogbo òwe tí ń pa òwe àṣàlẹ̀ sùkúta ni jẹjẹ mọ̀ pé àwọn ọ̀gá ọ̀gbọ́ wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí a dá dúró ń bọ̀ yá. Wọ́n gbà méjì padà ó ku bàbá yìí àti ẹnìkan tí a dá dúró iṣẹ́ bọ́ lọ́wọ́ bàbá o wọ́n ń bá yí wẹ́rẹ́wẹ́rẹ́ ń bọ̀ yá. Lódì wípé ṣẹ̀ṣì mọ̀ pé ń bà tí ọwọ́ ọ̀tún bá sẹ́ni àdó sì fi bomi mu ọ̀tún ti sẹ́ni òsì ni ẹ fi ń bomi mu bọ́jà ìyá náà ṣe bẹ̀rẹ̀ sí rù díẹ̀díẹ̀ rèé. Àṣekọ́pin ọmọ fowó lẹ̀ ní èjì àwọn obìnrin ọmọlá bọ́ bá ti di pọ́pin òróró fílẹ̀ mọ́ ọjà ń tán lọ́nù gbá wẹ́rẹ́wẹ́rẹ́ ọkùnrin ìwá ṣẹ́ kò ríṣẹ́ ọwọ́ ń sunmi lójú bíi tó tóúnjẹ kan wájú ìta ibẹ̀ lọ́rẹ́ rẹ̀ bá èyí ti di lágbájá kí ló dé ọlọ́run ayé òun tiẹ̀ ti wá sùn látìgbà tó ti di pé ẹdá ń dúró ohun wọn mọwọ ohun wọn mẹsẹ lórí ti ẹdá ń dúró lé lórí èyún ẹ ní káàtì ẹwà tó ríṣẹ́ mi ohun ò ríṣẹ́ mi eléyìí ò ní wòmí o ilé ayé tá a wà yìí kò gba kéèyàn ọmọ wòran àfi kéèyàn jáde sọ́rọ̀ ara rẹ̀ ohun ọmọ bìkan wọ́n júwe bìkan fún ọ lọ ọbẹ̀ ń bò débẹ̀ kí ni ẹ sọ ń bọ̀. Ibi ọlọ ni ẹ ti sọ fún pé kòkòrò ti ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ lọ́wọ́ èyí ti ń jẹwé ara ewé lọ́wọ́ èyí ti ń jobi òkú ò lára obi ogun ti ń jọ ogun ara rẹ náà ni iná ara rẹ ní ń ju ọ iná ara àwọn bọ́ọ̀ ọ̀kan bẹ́nu àwọn ọmọ rẹ tí èso ọmọ lásán tó jẹ́ alágbára ọmọ onífìyà jẹ ọ ọmọ òsì á máa fìyà kí ló bèrè kí nìkan nú àwọn ọmọ rẹ kí ló bèrè lọ́wọ́ rẹ tó ṣe àti pé kí ló ṣe fún gan kí ló ṣe fún ó ní tọ́ bá yẹ̀ léyìí ọkùnrin tí táyé aláyọ̀ pálà ni òun kàn náà ń jọ kan náà nígbà tó jẹ́ wípé àṣejù ẹ̀ pọ̀ kìí jọ wọn ọmú hó má pé kinní kan ni ó jẹ ó lè pé nǹkan ó lè pé kinní kan lòun fẹ́ nígbà wo a rí pé wàhálà rẹ̀ pọ̀ àwù ìwọ nìkan kọ́ lọ́mọ òun rọ àná díẹ̀ ọ̀bámọ̀ ọmọ náà ọmọ míì kò fẹ́ gbà kéèyàn bá sọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ tó kò burú o ọbọ̀ ń bẹ̀ bógo ti ń jẹ tọ́lọ́hún sọ́bọ̀ ń bẹ̀ àbí ọ̀bọ̀

0: le fọ́nà àforí ẹ ní ẹ káàárọ̀.
1: Ẹ̀yà kú ojú ní ológùrò.
0: Ìyá eléjì rẹ̀.
1: Ìbẹ̀rẹ̀ fẹ́ mi.
0: Àṣẹ Ìdùmàrè.
1: Ìdí ẹ̀kọ́ wípé àwọn obìnrin ẹgbẹ́ pé ogún ẹ̀kan lámà. Àwa náà iyọ̀ ni iyọ̀ ayé. Ẹ sọ àpọ̀ sẹ́yìn. Àwa náà dá sọ́rọ̀ yín. Kí ló mọ jàrí wàhálà? Mọ jàrí ṣòro. Fọ́tò yín ọkọ, àdúrà ọkọ mi o. Obìnrin ni wá o, yẹ̀sì ni wá. Ẹ mọ̀ bẹ̀rẹ̀ yẹpẹrẹ wa o. Ẹgbẹ́ náà kò sẹ́yìn yín o.
0: A tó bẹ́ẹ̀ láti ti yẹpẹrẹ.
1: Owó lóbìnrin mọ́ o.
0: Owó lọ́mọ.
1: Ẹlẹ́ẹ̀kejì. Ọ̀nà kò sànú wa. Bébè ìbá bí mọ, bábá bí ọmọ ogún, bábá kẹ́ àwọn obìnrin wọn ń jìyà kan ìjìyà ọdọdúnwà mọ ní ọlọ rẹ ọdọdún èyí máa ń lọ arúgbó fún ọlọmọ àwọn ọlọrin ni àdúrà ní ìjà gbọ ó pọ lọyà mọ ọbọ ọlọrin ni. Ọmọ
0: ẹgbẹ́ ń bọ̀ ọ̀sà.
1: Ọmọ ẹgbẹ́ ní ìwé náà ní ọlọ rẹ ọmọ ẹgbẹ́ ní àmọ́ àwọn yòókù ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ká fẹ́ẹ́ lè sọ̀bẹ ẹgbẹ́ rédíò ọmọbìnrin ká mú ẹrí mi ni o mo mẹ́tò bọ̀.
0: Wẹ́rẹ́wẹ́rẹ́ iléeṣẹ́ rédíò ti Lágelú 96.7 FM ibẹ̀ láwọ òkè gájọ
2: kí ni ẹ
0: fún Báláú náà láàfin bá mi
2: lọ. Ìyàgbá ọlọ́run yóò ní ara.
0: Àmì o ọ la ń ta.
2: Owó ni ó kó wà kílé ó la ń ta látọ̀yọ̀ aláàfin.
0: Ọmọ láàfin òjò pàṣẹ
2: kẹ̀ mọ́tò ọmọ àti bàbá.
0: Ọba àbí
2: Bọ́lá ń bọ́. Ọlọ́mọdé àti Mọ́tò ga jù á lọ. Irú ń tọ́mọ ń dá wọn lágbára. Gbogbo
0: ṣe
2: mo lantà ní sọ̀rọ̀ látọ̀rọ̀ aláàfin.
0: ẹ ṣeun lẹ́pọ̀ oníyọ̀ láàmà àgbà ọmọ bàbá lélẹ́rú níyọ̀ lẹ́pọ̀ láàmà ẹ̀gbọ́n tẹ̀tọ́wọ̀ ló ń láìmọ̀ pé yọ̀ǹba bẹ epo sẹ́yìn bàbá sọ ní ṣe àlárí bàbá ẹ̀wù ẹnìkan bẹ́ẹ̀ ọ̀yà ẹ ti wọlé
3: kò
0: sásìkò à ń fi ṣòfò lórí ètò yìí.
3: Ẹ
0: káàárọ̀.
3: Àkóso ẹ̀rọ ọmọ yẹn ó di àfojúwò yẹn kì í sọ̀rọ̀ láti òkè o.
0: Mò ń gbọ́.
3: Ẹ̀rọ ọmọ yẹn ẹ gba sùúrù àfikún oṣù tó ń ṣe.
0: Àfimọ́ fi sùúrù ṣe. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àtẹ̀wé ẹ káàárọ̀ dọ́kítọ̀.
4: Wọ́n bá ti ń kígbe yín tó ń sọ̀rọ̀ yín ẹ máa gbà sí mi.
0: Àṣẹ Ìdùmàrè.
4: Àlàjì ọmọ orí ayélujára láti ràn látọ̀lẹ́ ẹ̀kan sí. Ẹ rí nínú iṣẹ́ ètò kákọ́yìn tá à ń pè ní tíṣà. Ẹ máa gbọ́dọ̀ lú ọmọ. Ẹ gbọ́dọ̀ lú ọmọ.
0: Nílùkulù.
4: Ẹ bá sọ̀rọ̀. Ẹ fi nǹkan tù ú lójú. Ọmọ kan bá yà bàbá ẹ kọ́ máa bá a sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ẹ tún wá máa fún un lẹ́bùn. Títí tọ́kàn máa rọ̀ agídí ọkàn tí ó fi wálẹ̀. Iṣẹ́ ìgbọ̀ náà ni ká lù ú ká gbàgbà ó. Bí òní ká ní sọmọ náà ó.
0: Àmì
4: ọmọ òsì ní kó rí wa lọ́wọ́.
0: Àmì
4: ọ̀rọ̀ ajé ọmọ ìyá ìlà gbogbo láti ràn látẹ̀.
0: Ẹ ṣeun. Àtẹ́ẹ̀ká ni iye ọlọ́lá sálúbàtà ni iye ẹsẹ̀. Báà ní yìí lánìí ju ọba ni wọ́n fi ní jẹ. Adé afọyín yìí ti sọ lọ́jà láàrin gbogbo ẹyọ ọmọ baba lélẹ́rú mo dóde tò ní ẹ káàárọ̀. Ẹ kú ojúmọ́.
5: Àti mọ́ǹkì rẹ̀ kò ní gbàgbàgbé àdúrà.
0: Àṣẹ Ìdùmàrè.
5: Fọlá Sadé.
0: Alágbàdo látòrí ìta mẹ́rin.
5: Ọ̀rọ̀ rẹ̀ di ọmọ lókan náà.
0: Ọlọ́kun ọmọ nídé ọmọ nísinsìnyí kún ní sìn. Ọmọ
5: lọ́kùn
0: ọmọ nídé.
5: Ọmọ nídé. Ọmọ nídé. Ọmọ nídé. Ọmọ nídé.
0: Àmì o.
5: Èmi ọ̀gbọ́n rí o ká bímọ ká mọ̀ lè dá yín. Gbogbo tó bá jáde ń ju wa òní ga jù á lọ.
0: Àmì àmì ẹ ṣeun ẹ ṣeun.
5: Olè bí ẹ o kò sọ bí o sá o.
0: Ẹ ṣeun. Abímbọ́lá Abímbọ́lá. Ọya ọya ta ló wà ń bẹ gbé orin sí gbé orin sí bí o ṣe.
6: Ẹ mà káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀.
6: Olúwa kọ̀ǹté. Àríṣe àrẹ aláṣẹ àpáta Ìbàdàn. Bọ́ọ̀rọ̀ ọmọ yẹn ṣe rí yóò máa bọ́ nìyẹn o. Ó tọ́ ni pé ó da ká bọ́mọ wí. Ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ tí ẹ ṣe rí yẹn kó máa bọ́ nítorí ọmọ yẹn jù lọ. Ọmọ yẹn jù lọ o. Ẹni bá dẹ̀ ju ni lọ ó lè tún mi nu o.
0: Bó ṣe rí mi
6: lọ ó lè tún mi nu. Bẹ́ẹ̀ ni làákàyè yóò ní ìdá. Olúwa kọ̀ǹté nàárí ìjà àbẹ́ àpáta Ìbàdàn pé.

0: fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Orúkọ Jésù.
1: Àmì.
2: Bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé, a dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àǹfààní tá a rí gbà láti rí Sátidé àkọ́kọ́ nínú oṣù kẹwàá. Kábíyèsí gbà ọ̀pẹ
1: o. Àmì.
2: Lónìí ọjọ́ kẹta, òun ní ìtayọ.
1: Àmì Jésù Kristì.
2: Gbogbo ẹ̀dá àlàyé tó fẹ́ gbọ́rọ̀ agbára ẹ̀ alágbára kó ṣiṣẹ́ nínú ayé.
1: Àmì.
2: Ní oṣù kẹwàá yìí, a fi re ṣàwárí ẹnìkọ̀ọ̀kan.
1: Àmì Jésù Kristì.
2: Ojú òní tì
1: í. Àmì.
2: Àánú yóò sì fọ.
1: Àmì.
2: Ògo ni fọlọ́run lókè.
1: Hallelujah.
2: Èmi ìránṣẹ́ Ọlọ́run àlàyé tó ń gbàdúrà tó fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run ni Wòlíì àti Ajíhìnrere J.O. Adéoyè, ọmọ Jésù, bàbá àṣẹ kìkì ọ̀rọ̀, ọ̀rọ̀ kìkì àṣẹ, pápá authority. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run pé a fún ọ ní orí ọ̀fẹ́ láti bá iṣẹ́ ìránṣẹ́ ìpàdé. Kọ nọ́mbà yìí sílẹ̀ 08063490593. Again 08063490593. Nọ́mbà tí mo pè fún yín yẹn, ẹ̀kọ́ sílẹ̀, ẹ tẹ̀ sórí fóònù yín, kẹ wá fi agbára ọ̀rọ̀ kẹ fi save ẹ̀. Agbára ọ̀rọ̀ kẹ fi save ẹ̀. Látorí WhatsApp, ẹ wá text message pé please add me, ọkọ ni mo fẹ́ máa gbọ́. Àdúrà táyé ẹ nílò lójoojúmọ́ la máa fi ránṣẹ́. Àwọn kan sọ wípé wọn fàdúrà àwọn ránṣẹ́ mọ́ nǹkan kan, wọ́n ń complain. Ohun tó tún máa ṣe padà ni pé torí gbogbo ìgbà làwọn èrò ń pọ̀ sí lórí láì yẹn. Ohun tí wàá tún ṣe ni pé wàá tún padà áàdì nọ́mbà yẹn ni, a tún gbé nọ́mbà ẹ lọ lọ́tún, wàá lè máa fi ránṣẹ́ sí ọ. Lágbára ẹni tó láyé àtọ̀run, ọ̀rọ̀ máa yanjú ọ̀rọ̀ rẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ tó lágbára tí màá máa ṣiṣẹ́ lé lórí ní oṣù tuntun yìí, àkórí ẹ̀ ni Olúwa dá àwọn ìkólọ mi padà. Bí ọdún ṣe ń lọ sópin, gbogbo ìkólọ rẹ ó máa di dídá padà.
1: Àmì Jésù.
2: Lágbára ẹni tó láyé àtọ̀run, àánú tó dàpọ̀ mọ́ orí ọ̀fẹ́ àtojú eré yóò dá ìkólọ rẹ padà. Ẹsẹ̀ Bíbélì fún ẹ̀kọ́, orin Dávidì, Psalm 126 láti ẹsẹ̀ ìkíní.
1: Ní ìgbà tí Olúwa mú ìkólọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálà. Nígbà náà ni ẹni wá kún fún ẹ̀rín àti àwọn wa kọ orin. Nígbà náà ni wọ́n wí náà kẹfẹ́rí pé Olúwa ṣe ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀.
2: Bàbá àti mọ̀mọ́, Ọlọ́run nìkan ló lè ṣe láti dá ìkólọ padà. Tí èyàn ò bá sì gba ìkólọ ẹ̀ padà, yóò sàtọ̀ Ọlọ́run tó máa ń dá ìkólọ ẹ̀ padà. Yóò ṣetán láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Yóò ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Yóò ṣetán láti gbé ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé fún Ọlọ́run. Àwọn nǹkan yìí ni Ọlọ́run máa rí nínú ayé èyàn tí ó fi dá ìkólọ èyàn padà. Òun nìkan ló lè dá ìkólọ padà. Ó nígbà tí Olúwa dá ìkólọ sí òní padà, ó dàbí àlá. Nígbà tí Olúwa bá dá ìkólọ rẹ padà, ṣe ni ó dàbí àlá. Ohun tí wàá ṣe tí ìkólọ rẹ ó fi padà, àkọ́kọ́ ni pé kò sàtọ̀ Ọlọ́run tó máa ń dá ìkólọ padà. Kò sì káwọ́ sókè fún, kò ṣetán fún láti gbé ayé fún. Gbogbo ẹnu ni mo fi sọ pé ìkólọ ẹ máa di dídá padà. Gbọ́ ìròyìn ayọ̀ yìí ní agbára ẹni tó láyé àtọ̀run ní àárọ̀ yìí ní With God, èyí tó wà ní Express ní orí ilé agbára àjíǹde. Wákàtí ìgbènijà ó wà láàárọ̀ yìí. Ọlọ́run nìkan ló lè gbé ni níjà. Mo fẹ́ kó wà nù prógàmù yẹn láàárọ̀ yìí. Bákan náà ní agbára ẹni tó láyé àtọ̀run, ìsìn àkọ́ṣe ó máa wáyé ní ọjọ́ Sunday. Mo fẹ́ kó wà ńbẹ̀, wà ní ìbápàdé nínú ìsìn yẹn lọ́jọ́ Sunday. Gbogbo ẹ̀ka With God pátá ìsìn ti máa wáyé. Èyí tó bá wà ní ẹ̀ka tiẹ̀ gbìyànjú lérí ẹ̀ kó lọ. Tó bá sì jẹ́ ti Convention Ground ní ti Express náà ni, kó gbìyànjú láti wà ńbẹ̀. Bákan náà, gbogbo àwọn tó bá fẹ́ rí Kristi inú ayé mi fún ìtọ́ni, ìgbaninímọ̀ràn, àdúà, ọjọ́ Monday ni mo máa ń ríyàn fún counseling. Wàá ti dé kí aago mẹ́wàá tó lù. Kò sí nǹkan kan tó máa ná ọ̀fẹ́ ni. Wàá sì ní ìbápàdé. Bákan náà, ìṣòro iná àtagbára bí a ṣe wà ní ìrìn àjò òpin ọdún, jẹ́ ká fi àdúrà jagun yẹn ní ọjọ́ Thursday. Bá mi kéde ẹ̀ fún àwọn èèyàn kí ìwọ náà gbìyànjú láti wà ńbẹ̀. A ó dá ìkólọ ẹ padà. Ìṣẹ̀lẹ̀ yanu yóò sì ṣẹlẹ̀ nípa ti ìṣòro tó bá ti ń bọ̀. Bí àwọn tó ń wá láti dálẹ̀ ṣe ń ṣe ni kí ìwọ náà ṣe. Rí pé o tètè dé láti nǹkan bíi aago mẹ́fà, méje, mẹ́jọ làwọn èèyàn ti máa ń dé. Orí ọ̀fẹ́ wà kó o dé síwájú aago mẹ́wàá. Má fòrò rìn ti dé kí ìwọ náà ti wá máa gbàdúrà kó tó di pé wọn ó làgọ̀ àdúrà. lorúkọ Jésù àdúrà ò ní ṣe ti ẹ ti àdúrà rẹ ó sì gbà ẹ tẹ̀síwájú nínú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn.
1: Olúwamí kó lọ wá padà bí ìṣàn mi ní gúúsù.
2: Mọ́mì dádì gbogbo ìkólọ tó ti lọ máa padà pẹ̀lú agbára ọlọ́run alàyè tó máa ń dá ìkólọ padà ó máa mú ìkólọ ẹ padà ọ̀rọ̀ ẹ máa dàbí àlá ìṣẹ̀lẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ a máa sọ ìgbà ẹ̀dọ̀tun a rán mi sí ọ láti sọ kìkì ọ̀rọ̀ sáyé rẹ kí ayé ẹ gba ojútùú ìyanjú ìtòrò àti dídára kí ìkólọ rẹ ti ilé rẹ tọmọ rẹ kó di dídá padà pẹ̀lú agbára ọlọ́run alàyè tó máa ń dá ìkólọ padà. Yes.
1: Àwọn tí ń fi omi jẹ́ fún irúgbìn yóò fi ayọ̀ ká ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì rí ìtirè.
2: Ṣùgbọ́n ó ní gbogbo àwọn tó ń fi omi jẹ́ fúrúgbìn yóò fi ayọ̀ ká gbogbo tó ti fi omi jẹ́ fúrúgbìn nínú àdúrà nínú àwẹ̀ nínú gbogbo àkókò tó ní ìrìn àjò oṣù yìí àkókò tó káwọn ìlérí àti májẹ̀mú ọjọ́ pípẹ́ kó wá sí ìmúṣẹ ohun tí mo kàn nílò lọ́dọ̀ ẹ ni pé kó o ṣetán láti gbọ́ràn kó o ṣetán láti pé ká jọ gbàdúrà àgbáyọrí lórí ara wa lórí ọmọ àdúrà á sì gbà fún ọ wàá gba ìṣíníyè wàá sì gba ìbápàdé ọlọ́run sì máa bá ọ pàdé ní òkúríta táyé ẹ ti nílò ìbápàdé tí a jọ lọ nínú àdúrà ìrìn àjò òpin ọdún yìí sì máa pé ọ ó máa yọrí sí ògo jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù mo rán àṣẹ jáde gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ ohun Kristi lẹ́nu mi ayé yìí gba ojútùú. Bí mo ti ń gbàdúrà yìí agbára láti tẹ̀síwájú kó wọnú ìṣẹ̀dá ẹ lọ. Ó gbàdúrà fún gbogbo ẹ̀yin aláìsàn lórúkọ Jésù ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó gbà wọ́n náà ìlera wọn gbogbo ẹ̀yin aláìsàn ẹ gba ìwòsàn kẹ ẹ má fi àìsàn gbáyé mọ́ kẹbẹ̀ sí fi ìlera okun àtàláfíà kẹbẹ̀ sí fi gbáyé. Gbogbo ẹ̀dá àlàyé tó wà nínú ìròbìnújẹ́ tàbí ìbànújẹ́ kan lórúkọ Jésù ẹ jáde nínú ìbànújẹ́ ẹ wọnú ayọ̀ ẹ wọnú ìdùnnú lórúkọ Jésù Kristi ti Nasareti ìdílé yìí tẹ́ ẹ ti ń gbọ́ mi kó gba ìtòrò kó gba àlàáfíà bàbá mọ̀mọ́ wàá jèrè àwọn ọmọ
1: ẹ̀
2: ìpinnu òkùnkùn àtọ̀tá àdílé lórí àwọn ọmọ ẹ̀ ọlọ́run sọ dasán ọ̀rọ̀ ayé wọn gba ojútùú bàbá mọ̀mọ́ ọmọ ẹ̀ padà fún ọ láyọ̀ lórí ọmọ ẹ̀ wàá yin lọ́run lógo lórí ayé tiẹ̀ náà wàá yin lọ́run lógo yóò sì di ẹ̀rí Jésù Olúwa ó kó àdúrà ọlọ́run tó máa ń dá èkó lọ padà ẹ ṣàánú fún mi ẹ fi àánú àtòrí ọ̀fẹ́ yín dá èkó lọ mi padà kí n ní ànító àti àníṣẹ́kùn ó fi gbàdúrà má gbàgbé wákàtí ìgbèníjà wà láàárọ̀ yìí bí o bá ti gbọ́ wàásù ìtọ́ kó máa bọ̀ ńbẹ̀ láti nǹkan bí aago mẹ́jọ sí aago mẹ́wàá ni wàá ní ìbápàdé kó sì dédé wọ́n sì gbàgbé ìsìn wà lọ́la àti àwọn tó bá fẹ́ rí mi fún kánsẹ́lì lọ́jọ́ Monday ní confession grand wa ni express lórí ilé agbára Jíǹde bákan náà ìṣòro iná àti agbára èmi ò ṣetán kú ní ọjọ́ Thursday kó rí pé ó wà ńbẹ̀ kó sì tún sọ fẹ́lòmíì ẹnu ló fi ń sọ pé ó wà dandan ó gbọ́dọ̀ wá ti ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ lọ́la ẹ̀ òun eré sì máa wà fún ayé ẹ̀ God bless you.
3: Gbọ́ phone number. Gbogbo ẹyin tí fóònù yín bá ní WhatsApp mo fẹ́ kẹ́ ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ 08063490593
4: tàbí kẹ́ ẹ pé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ sórí nọ́mbà yìí 08034005204
5: Èmi ò ṣetán kú.
6: I beg.
5: I no ready to die o.
6: Ale mi ò ṣetán kú.
5: Àyàmó logo mi gbọdọ̀ ṣẹ nínú ẹ̀mí gbogbo ni.
6: Negative forces are the causes of accidents, injuries and death, not God. Use the stripes and the blood of Jesus to silence them. This Thursday, attend the vigil with the theme, I am not ready to die.
5: Jésù Kristì ló sọ wípé
6: èmi kọ́ ẹni kú kan.
5: Wá gbàgbára
6: tó lò fi jẹun tọ́lọ̀ ní kò jẹ́ lókè pẹ̀.
5: Níṣòro
6: èmi ò ṣetán kú.
5: Lálẹ́ Àlàmísì
6: ọjọ́bọ̀ yìí
5: lórí ilẹ̀ agbára Jíǹde.
6: Lẹ́yìn lóko sókè àtijọ́
5: lóko márosẹ̀ challenge sí wòrò nílùú Ìbàdàn.
6: Ibi tí ọba dáre tó yè lámì tọ́lọ̀ wẹ̀rẹ̀ bá ṣẹ́dé àdàgbà rẹ̀ rọ̀ sí bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ authority ọ̀nbábọ̀ tàṣẹ tàmì tíyánú o.
5: Àjíǹde àti iyè Jésù ti gbẹ̀mí sí àkọ́tún ayẹkúdakúnù sínú ọlọ́tọ̀ wòlíì tó ṣe lóògùn àṣẹ ọ̀rọ̀ yìí wòlíì àjíǹde jẹ́wọ́ adéoyè jẹ́pẹ́ ọmọ Jésù bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ tí orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀tún lójoojúmọ́ sí i.
6: Èmi ò ṣetán kú.
5: Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ni o lálàmí sí i.
6: Bàbìlérò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́.
7: Sọ ni with God bus stop ẹ̀yin ilé epo sókè àtijọ́ ni with God kalẹ̀ sí bàbí. College Road Expressway, Nile Ibadan.
8: Emi o se tan ku.

0: ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ sì kú ojúmọ́ ọmọ ayọ̀ lákọ̀tún ṣéun bó ni a kú ojúmọ́ bẹ́ẹ̀ àdúpẹ́ àjíbí.
1: Bàbá jí ò ní bá wa mi àti jí dáadáa àti jí
0: dáadáa nígbà tí ti pé wọ́n mú wa látòkè ọ̀yà
1: nígbà
0: tí ó sọ pé ògbé wo ló ti ẹ̀kọ́
1: lábalábá
0: ọfẹ́ ní ẹ̀mọ́jà afẹ́tẹ̀lẹ̀ mọ palapalapa o ni labalaba
1: labalaba ni wa oogun ma laye
0: mọ́tò sọ́dúnrin nígbà tí mi náà wá kí wọn náà fi àjí bí bóyì sọ pé àdúpẹ́ o ewé làbí ọmọ sọ pé
1: bàbá jí a ní débí làárọ̀
0: ó wà
1: àti jí náà nù
0: torí yorùbá a mọ káràmọ́ sí kí ara wa
1: ọmọ jẹun tí wọ́n ní sọ oúnjẹun lọ́wọ́ ni àbí
0: wọn ò ní bèrè báwọn
1: tó
0: bá ń jẹ lọ́wọ́ sọ fọ pé oúnjẹ ó rẹ̀sọ ni
1: yóò
0: wọ́n sàdúrà fún ọ ni pé oúnjẹ wò ní kò ní mọ̀ sí o tó oúnjẹ wò ní ha ọlọ́run sọ ma pé àwọn èèyàn kan wọ ni tí wọ́n sì wò pé ara àwọn àgbàlagbà táwọn ilé máa wà wò kọ́ sí
1: tẹ́lẹ̀
0: tó wá ń sọ ni
1: tọ́ bá tẹ̀lẹ́sẹ̀ ti tẹ̀mí wọn lè ṣọ́wọ́n lè ṣọ́nà tẹ́lẹ̀ ọ̀gẹ́ẹ̀tì ni
0: ọ̀nà ọjẹ́ ń sínú tó fẹ́ kẹsẹ̀ wọn bọ kò pé wa
1: ní
0: ní gbogbo bí tẹ tí láǹfààní láti mọ àfi tígbéyàwó ọ̀rọ̀ lóòrọ̀ tó ní a sì ń ṣe yín pẹ̀lẹ́ à ń kí yín kàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn ní ìkànnì lágílò 96.7 FM eléyìí tó ń kilẹ̀ fàlàfàlà lè fún báláwòláwa o fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn la sì wá nígbàgbọ́ wípé ojú máa yọ ló ti máa tàwé ẹ̀tí àtiyín o làwa tó ń gbàládùá wípé ilé ayọ̀ iná ni ó sù wá sí ní bá wọn rìnà sí àwọn àgbàmọ̀ nílẹ̀ yorùbá wọn ní púrọ́púrọ́ báyìí ni wọn a máa kú sójú eérú alábòsí wọn a máa nasẹ̀ sáàrọ̀ àmọ́sá o olóòótọ́ ọ̀lú nìkan elóku tó fọ́rọ̀ rí kú tí wọ́n sì sìn sínú pósí idẹ́ o torí àwọn àgbàbọ̀ wọn ní irọ́ dọ́jà wọn ní òótọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ báyìí ìlọ́mọ aráyé ni wọ́n fi ń ra irọ́ lóòrọ̀ tò ní ẹ̀wà jẹ́ ká kémi àti yín kájọ pa àrú àti ọ̀dọ̀ fẹnú wa ẹ já so òótọ́ ọ̀rọ̀ kí a máa parọ́ fúnra wa torí pé òótọ́ iná ni mo gbé orílẹ̀-èdè lékè àsìkò ti tó tààjọ mọ fúnra wa nírọ lásìkò tàwa lórílẹ̀-èdè nàìjíríà mọ́sá o ẹ já ní ìyípadà ọkàn kájọ mọ bára wa sọ tí ń jẹ òótọ́ ọ̀rọ̀ torí pé òótọ́ ọ̀rọ̀ a máa kọrò púpọ̀ abídèmí ló kọ tèmi o àkàndé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lórọ̀ bọ́bá pẹ́ títí a máa ṣe lọ́jọ́ alẹ́ o ẹ káàbọ̀ sórí ẹ̀dùn kiri yìí.
1: ọ̀rọ̀ ẹ àtúnkì yín lóòrọ̀ tò ní ọjọ́ àbámẹ́ta míì ta láǹfààní àti jí símọ́lẹ̀ alààyè ọpẹ́ fọlọ́ọ̀bà láwùrà bí tó tún ṣọ́wọ́ títí di ọjọ́ àbámẹ́ta míì atábí ayò ọlọ́pọ́n ni o èyí jẹ́ yóò jẹ́ nígbà tá à ń dágbére láyà àjẹjọpọ̀ á tún pàdé lọ́jọ́ àbámẹ́ta míì ọlọ́run tó wá ṣọ́ ẹ̀mí wa ìbà rẹ o ọlọ́run tó tún fún wa ní àlàáfíà tí ò ṣẹ́mi wa lásán tí ò jẹ́ wọ́n kẹsẹ̀ wa rọ̀ ní ilé ìwòsàn ìbà rẹ o ìbà kọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ọlágbà pọ̀ ló ètò òun júrú mú yìí tí ò sí nǹkan kan láàárọ̀ tòní máwọ̀ọ́rì ìbọn bá bàbá sọ̀rọ̀ bàbá wọn gbọ́dọ̀ fi ọ̀rẹ́ ó ti yé mi àti ẹ̀
0: wá
1: ti ń sọ ohun ó ti yé mi àti ẹ̀ káàárọ̀ o ẹ̀dọ̀ kí ìròyìn lágbédé láàárọ̀ tòní abímbọ́lá ò tó ń gbọ́ mi dáadáa ẹ ta rédíò yìí káàgbá ńlá ayé ẹ̀yìn lè po ìjọba yín ó kéde ẹ̀ àwọn tí ń repo lọ́dọ̀ yín ẹjọ́ wọn gbọ́ ròyìn láàárọ̀ yìí o torí yóò lágbà á pọ̀ ṣe wọn aríbi kọ́lá the special one náà ń jó ògiri ọ̀sá ló kọ̀ mi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí
0: nínú
1: kàròyìn tí ẹ
0: ọ̀dà kò burú gbàdọ̀ ẹbí ń bọ̀ gbogbo tí wọ́n bá gbà yẹn mọ́ràn kọ́ lé yẹn mọ́tẹ̀lé ká o wọ́n ló ń fẹ́ gbé nǹkan kan fọkọ́ pọ̀ ní tí ó gbìn
1: lọ́dọ̀
0: ẹ wo ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú àwọn kókó ròyìn tá a sì mọ yọ̀ǹda ẹ̀ fún iléyọkọ̀ kejì ìjàmọ́ṣẹ́ mọ́ gbàgbé o wípé bẹ́ẹ̀ tí ń gbọ́ wa ilẹ̀ láǹfààní láti mọ gbójú ayọ̀ wa kétékété lórí ìtàkùn àgbáyé wa fesibúùkù kẹ̀sì láǹfààní láti wù wá lágbọ́n ọbẹ̀ ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ni o ìwé ìròyìn the guardian iná lọ́kọ́ gáàdì kókó ìròyìn àkọ́kọ́ síwájú tèmi láàárọ̀ tòní ọba òkè mọ́mọ̀ jẹ́ kí alábíamọ kọ́ sọ ọmọ nu o wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n bẹ́ ṣèlú ìlú eléyìí tí àwọn ajínigbé tí wọ́n bẹ̀sùdọ̀gbà tí wọ́n palẹ̀ wọn mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ilé ti sọ àwọn mọ̀lẹ́bí tí àwọn èèyàn ọ̀hún ti wá sínú ìkáyàsókè tó ń ti ìpayín kékeré tí kó wá sí ń somi lójú bíi tó tó pé ẹ gbọ́ won ni won ti bere owo ituni sile o ransom ele ti se million lona 50 o le ni 1000 naira 950 million naira na ni bere lati yonda gbogbo won o
2: ah 9 kilo pedo
0: 950 million naira ransom o sumo billion ni nje bere ni
2: o se on to ni npa ni o
0: mo gbogbe mi na
2: ko 950 million
0: gba temi na kokko ri mo lanu mo wa pira mi pada mo panu de
2: mi ya ba gbe so ri calculation so won en tin se ijoba
0: okay generations to come okay
2: ni o fe lo ni o fe pa owo to n so
0: mo ni gbogbo won o fe gba papo
2: ah Olorun jo sanu wa
0: Olorun si mo riri o
1: lori oro isele ijinigbe si awon agunbaniro ele to waye ti won ku ni ipinle oyo ti won si so pe to ile ba ba won le nigeria ka won lo re sin ruulu ijoba ipinle oyo lo ti benu atelu igbese ijinigbe ele to waye sawon odo agun baniro ele ti won gbianju pe to ile nigeria ko gbodo baja okan na ni gbogbo wa eja bota ka si lo si budo hey ifin lojo si lati gbarade fun isiri ilu won ni ha ngba won lo ti won lo hey awon ajini gbe bota lati nu gbo o di kekeke won da won lona won si ko gbogbo won lo sinu gbo ko lohun olodumare ko jo ko saanu wa
0: o mba mi iwe royin the punch ni ahe lori oro ebi ogaja fowo meke ele ti won ni o ti di tofo kale ni orilede Nigeria ni ahe ini eni to ti bi gba kan je are agbadijopo omo leyin Christi ni orilede Nigeria baba Reverend Samson Ayokunle won ni omo rawo ebe si are Bola Ahmed Tinubu ki egbo yeye omo ni gbomo o irukere bayi asi gba omo orun mila egba ni elaje egba wa lori ebi ebi opagba ebi ogaja fowo meke bo se ti besita lorilede Nigeria baba ara we be si are Bola Ahmed Tinubu be ba woju tu si ebi npa won eyan eto abo na o ti di boko boko alubokwe ba wa nkan se si to nti bi agbara owo naira wa bo se jawale inflation rate won lo gbenu oke gegege ni o
1: alright won ni ile Nigeria sojo bi odun 1960 ele ta ti gbominira nle Nigeria ta ti ndase ijoba ti wa lakoko gba na titi di akoko yi awon to je ojine nipa bi nkan se ndagba soke si lorilede won ni ha ile Nigeria si ra koro ni koda ori ra koro to wa ngan kan fast in ra ngbese leyo kankan ngborukun kan gborukun keje bi le Nigeria se ri lakoko yi nu ngba ta ba darin gbungbun edo ki royin fun ti aro toni e lanfa ni ati feti gbe yawo oro
0: oda omi na tun re o ninu iwe royin the nation nibe ni mo ka mo lori oro esun ele ti ajo EFCC ti won ba kan fa ni ahin ele ti o si gbe firije gan lo si waju ile ejo giga ti joba apapo to fi di kale silu Abuja won ni awon dukia na lo to bi bilionu meji atabo naira odidi owo won ni ile ejo se tan lati gbo igbejo wi pe se ki joba gbese le awon dukia na abi ki won gbese joba ku na gbon be o
1: em pariwo change lotun change lo si bi igba ti e ti pa itumo ebon da ni o tori ko ti si yato kankan ke si change kankan nibi kankan won ni awon to je onimoto nipinle kaduna ipinle oyo ipinle enugun Abuja ati ipinle Eko ni won lawon reti awon eto gbogbo ti are Tinubu lohun to kale lati je ki ara di awa aralu nipa lilo bibo peto titi di akoko ta fi nkaroyin yi kofo ni o awon mo Nigeria won laala se ati lu ati bo tori owo epo ogbenu oke owo oko owo osu oka mo o
0: iwe royin Daily Post ni ahin o post eleyi o won ni eni to ti bigba kan je akowe fun ijoba apapo orilede Nigeria former secretary to the government of the federation SEF nu baba chilawa won ni lomo ti fesun kan bayi pe ken ni ewo gbogbo alamo bi ti alabi amo tin bimo oje ka to ni okeyin sina won ni seri atiku abubakar ile tenwo ayuyu eto dibo abenu egbe oselu adc lo se ti a fi gbe ticket le lo o
1: all right eh ni gboje kan na won ni awon to ja lati leyin fun egbe oselu ti pdp ile won ti se ikolu alagbara si won ni opo eyan lo farapa to si je wi pe awon oko ti won ko lo seyin ti won le awon fe fi se ipade ha gbogbo e patapata ni won baje o nilu ti kalaba ngba ta ba de arin gbogbo edo kiroyin fun ti aro toni e lanfa ni ati feti gbe yawo oro re o
0: oda je kin tun se be kin muji ni ayin won ni ni keni o le se ni gboro yin di punch lo tari e sode o won ni an kan re o lara awon ti ejo mo le gbimo asofin orilede america won ni ni o ti se sadankata fun ijobo orilede nigeria o pelu bi an ti nawo gan lara awon jankuri ko omo wobe ti en ja adari awon agbesumo mi lorilede nigeria won ni ayuwa e se leyi e se dada e continue e ko be ba se bayi inu wo si mo do si yin o
1: all right oro to ni se pelu ile nigeria ati awon eyin ekan kugu ele ti won wa lori oke tente tabile ti won dije dupo awa ta fe je are ile nigeria lodun 2027 ke yamo lo soro oni ha e sakiyesi ni o bi obi pe kini gbenu re ga to fin gbin oro wo ni benu e to fin pose oni e wo obi ati atiku e ri wi pe duku ti nbe laarin won ijala pari o enikan e pari duku oni be ba wa won mejeji daada olagba po laarin won o nigba ta ba daarin gbogbon e do kiroyin fun ti aro toni ha lanfa ni ati tu pere pere oro
0: iroyin eleyi ni nkorin ma komi laya soke won ni idajo ile ejo eleyi ti agbe kale lorilede nigeria supreme court judgment won ni ikaya soke ma bele nkan ma se pelu bi o ti ni opolopo awon omo oye ninu eto odibo odun 2027 ta nwo lokan yi won ni en reti igbese ti ajo lominira eleto odibo inec ti o gbe lori imo koju osun won lati dije fun ipo kan ojo kan eleji ko wa won ti jade fun leyin ti ile ejo ohun to ti da ejo won ni en reti bi ajo inec o se tu idajo ohun olorun mo sanu mo ja da won
1: olagbara o olagbara oya eja lo seka ipo lo mo ja lohun ki a lo re ipo lowo sister stella sister bimbola
2: mo lo sun o gbagbe en to se sori joro ti sela
0: iyo o to ni owo film ti o pe aya matanga roji aya matanga
2: o de ru jeje sile ngba
0: si ta si se mo pe aya matanga ni tesi aya matanga ngba ta lo suku
2: bo ya to fe ah o ta ah se o ma lo pade
1: ja polowo
0: ja lord meeting
1: e po kan
0: ya

0: ṣiṣẹ́ agbára nínú ayé ọgọ́rùn ènìyàn. Ní 5-Minute Deliverance Conference 2026, ìpàdé àdúrà alágbára láàrin ìlú títí tí Ọlọ́run fi pàṣẹ ìránṣẹ́ ìgbékalẹ̀. Ẹ fọyín skéde Elijah with the team. Power against evil bloodline. Ẹ jẹ́ Jésù máa ṣe àwọ̀ tó ń gbọ́ngbọ́n nínú ayé ọgọ́rùn ènìyàn. Bàbá dá pọ̀ nínú ìpàdé àdúrà nípasẹ̀ ìfiọ̀pọ̀ránṣẹ́ Ọlọ́run. Reverend Gideon Adeyele, Pastor Ọmọbìnrin Owó, Pastor Biodu Adelaja, Ẹ fọyín Titus Iyọlá, pẹ̀lú bàbá olùpàdé ìjọ Evangelist Elijah Kéde. Ìwọlé tètè wá darapọ̀ láti òru ní aago márùn-ún àbọ̀, aago méjì lọ́sàn-án, aago márùn-ún ìrọ̀lẹ́ àti aago mẹ́wàá àṣálẹ́ ní ìtúkẹ́rẹ́ káàdó ayọ́ fi máa ṣẹlẹ̀. Láti ọjọ́ Sunday October 4 sí ọjọ́ Wednesday October 7, ìyẹn máa wáyé ní Deliverance Center behind Splash FM Pẹ̀lẹ́lẹ̀ Ìbàdàn. Ní October 8 sí October 11, ìyẹn máa gbìyànjú ní Deliver Camp Ground behind Andrew's Home Igbó Olówó. Ọjọ́ Friday October 9, Power Night gbogbo kú ẹ̀jẹ̀. Àkókò tó kọ́ máa dọ́pẹ́ nínú ayé rẹ̀ ní orúkọ Jésù.
1: Do you believe a new Oyo state is possible?

ọ̀yọ́ àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò dìbò rẹ fún sẹnitọ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ aṣáájú elétò ìgbóhùngbárògbé ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀ ẹ dìbò yín fún sẹnitọ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣ

0: Togas Togas. Otojo di eseyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to saroto. Nipa kapiti wi ti gbopo ilogun lona ibalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gba won ti sise fako jeji ati ogun ti fo kedere mo toni toni jade bayi. Be ni, awon ogun ti jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara, ewo gbogbo wo to ko jeji nda laun. Togas aba pada ni obere fun. Bo si je kedere lo ti ni Togas liquid ni ke obere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni. Be si ni gbogbo ogun wa ni Nafda kitchen lo nte. Gbogbo eyin te wa fe mo ba wa duro po. Ile ise Togas te fe mo ko ogun wa ni opo ko yoku. Abe yin te fe mo ra le yoyo. Tori wo pe awon alagbata fun gbogbo awon ogun wa. Ile ise Togas Multi Dynamic Concept. Fi Akala Express. Branford Bus Stop. Nilu Ibadan. Tabi ke mo pe wa ni ile ise Togas sori 090-3294-9024. Ile ise Togas lo ni ani fasan gbogbo. Gbogbo ti se oye agbara gbogi bile ka.
1: CAC Church Weddings Association of Nigeria. David wípé mo kúkú fẹ́ràn láti máa ṣiṣẹ́ àdènà ilé Olúwa ju kí n máa gbé àgọ́ ìwà búburú lọ. Àsọ́nà iṣẹ́ David ni àsọ́nà sì gbọ́dọ̀ ní nánú. Abájọ tí gbogbo àsọ́nà CAC Church Weddings Association of Nigeria ti fi gbé ọ̀kan sí àdúrà pàtàkì kan kalẹ̀ fún gbogbo àsọ́nà níbi táwọn àlùfọ́ Ọlọ́run jàǹkàn-jàǹkàn àtàwọn wòlíì olókìkí tí wọ́n ti máa rọ̀jò àdúrà lé alórí láti tó gba àkọ́tún agbára tó ṣe é ṣiṣẹ́ àsọ́nà ní kẹta oṣù kẹwàá ọdún yìí ló máa wáyé o ní CAC Missionary Headquarters Ìtàbálẹ̀ Olúbodè Ìbàdàn. Gbogbo ẹ̀yin CAC Church Weddings sọ́nà ògbè tí ò yẹsẹ̀ nídìí iṣẹ́ tó lúwa pè wá sí ẹjẹ́ péjọ bìbà láti gba àkàn sí àdúrà pàtàkì yìí fún ìlọsíwájú iṣẹ́ wa. Aago mẹ́wàá òwúrọ̀ ńlá kàn sí àdúrà pàtàkì yìí wáyé o. Gbogbo àsọnà CAC Weddings pátápátá kẹni ọgbọ́gbọ́ sọ fẹ́ni tí ò tíì gbọ́. Ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún yìí ní CAC Missionary Headquarters Ìtàbálẹ̀ Olúbodè Ìbàdàn ni ó ti wáyé o. Láago mẹ́wàá òwúrọ̀ ẹ má pẹ́ dé o. Olùkéde ìgbìmọ̀ àsọnà.
2: Ẹ̀ka bọ̀ padà láti ojú ọjà ẹ̀dọ̀ kí ròyìn náà ní bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ìkànnì lágilu 96.7 FM. Ọba tó ti sí ìlú ti ṣí nánú o nínú ìwé ìròyìn Daily Post ní àhín. Wọ́n ní ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìtún ṣe ọ̀kan lára àwọn ìkàkùgbọ́ ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Bàbá Chilawa ló ti fẹ̀sùn kan ẹ̀ fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú lọ́wọ́ bọ́wọ́ o ADC Atiku Abubakar wípé ó ṣe ayúyú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ADC láti mọ̀ta ni ọ̀jẹ̀ ọmọye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ayúyú tí wọ́n ṣe àti màkàrúrù nígbà náà lọ́hùn ó ní lọ́fà o eléyìí tí òun fi ẹyọ ọwọ́ tòun kúrò lọ́wọ́ wọn tó òun ọ̀bọ́wọ́ mọ́ ẹ jẹ́ kóun kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bàbá Chilawa ló fi ọ̀rọ̀ eléde o fún ilé-iṣẹ́ ìròyìn Trust TV ní ọjọ́ ẹtì Friday nígbàtí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lágbọ́n bẹ́ẹ̀ níbẹ̀ ló ti fẹ̀sùn kàn wípé ẹ̀gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èsì ìdìbò ilé ìtọ́ jẹ́ fún àwọn ọmọ òye míì wọn ni wọn kò jọ wọn dagun ẹ̀ papọ̀ mọ́ra wọn fún Atiku Abubakar nígbà náà lọ́mọ ni ó ní ẹni tí í ṣe ọmọ òye tó ń gbé dání nígbà náà lọ́hùn Ayatuddin ó ní lòún gbé dání o tóun sì mọ̀ ipe ẹni yìí ó mọ̀ káàtó ó kájú ẹ̀ láti díje fún ipò ààrẹ tí nǹkan ó sì ṣẹnu re lágbọn ẹbẹ ó ní àmọ́ sá sí ìyàlẹ́nu òun torí pé igbákejì alága ní ìpínlẹ̀ òun lòún jẹ́ o ó nígbà wọn mọ̀ ìdìbò tán ní bàdà èsì ìdìbò fún Ayatuddin nìdà ó ní wọn ti dà á pọ̀ mọ́ ti tàtí kúrò wá gbé kí ló tẹ́ fi gbégbèsè ìyọ́nà sí pé àwọn olùgbà láti jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kan Atiku Abubakar bá ní ọ̀dà ó bá yẹ pé bá ní o tọ́gẹ́ bẹ́ẹ̀ sì máa ṣe ayọ̀ àti màkàrúrù ni òun ò ní sí inú ẹgbẹ́ òṣèlú ADC Medinu tó ń fi yà japa o.
3: ẹ sin mi rọ̀bọ̀ rebe ìjọba ìbílẹ̀ ti Olúyọ̀lé kìí ṣe ibi tẹ́ ẹ lè fọwọ́ kàn tàbí tẹ́ ẹ sọ pé ẹyin ẹni ẹsẹ̀ ńlẹ̀ ńbẹ̀. ẹgbẹ́ òṣèlú ti the Allied People's Movement APM níjọba ìbílẹ̀ ti Olúyọ̀lé ni wọ́n ti ṣàlàyé wípé ìròyìn kan ti ń jà bọ́ tara ìrìn tí wọ́n ní ẹyin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APM ni wọ́n ti kírọ́ọ̀sì sínú ẹgbẹ́ òṣèlú ti APC ó ní ọta òṣèlú ni ìrọ́gbù pátápátá gbáà ni ńṣe ni ẹgbẹ́ òṣèlú APC lọ́kẹ́yà sókè látàrí ohun tí ó padà bọ̀ wá ṣẹlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 inú ọ̀rọ̀ tí wọ́n ti bóde lọ́jọ́ ẹtì ni wọ́n ní ìròyìn kan lọ́bọ̀ ta wípé àwọn èèyàn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti APM bí ẹgbẹ̀rún kan níjọba ìbílẹ̀ ti Olúyọ̀lé ni wọ́n ti di gbádàgbọ̀n lọ sínú ẹgbẹ́ òṣèlú ti APC. wọ́n ní ìròyìn ọ̀hún òfegè ni o kò sì sí òótọ́ ọ̀rọ̀ kankan ńbẹ̀ wípé ẹ̀rù ní ń bà wọ́n wípé ẹgbẹ́ òṣèlú ti APM ń ló ti dá jẹ̀jẹ̀ ti ìjábọ̀lẹ̀ tọjẹ wipe ẹru ini imba awọn ẹgbẹ oṣelu ti APC Ayokunle Shonaik ini o wa ṣalaye ẹni ti o jẹ akọwe ipolongo fun ẹgbẹ oṣelu ti APM nijọba ibile Toluyọle in lo soro won bota wipe ni se ni awọn ẹgbẹ oṣelu APC won ke nlulu gbangudu gbangudu lasan ti o ni tumọ kankan yika ijọba ibile ohun ni oni be ba te n soro awon ijoba ibile eyo ti ijoba ibile Oluyole kuro nbe pe ko saaye fun egbe oselu ti APC inu eto idibo apapo ti nbo lodun 2027 oni ipejopo ti won pejopo ti won wa n pariwo ti oni itumo kankan in lo se afihan wipe eru nba won wipe o seese o ti e ti soju sara wipe ninu egbe oselu APC kamu lati ekun idibo ti ijoba apapo ti nbe lekun idibo ohun ati awon eto idibo mi ti o waye nbe won ni APM ni o egbe oselu APC ni won ni won fi iroyin ohun bale ti won si salaye wipe to bi eyan bi egberun kan ele ti won kojo ni agbegbe ile egbe won ti nbe loke ado won ni ele ko eyan bi egberun kan jo ko si fọ́nrán tí ó ṣe àfihàn pé lóòótọ́ àwọn èèyàn tá a kójọ àwọn rèé o wọ́n ni àwọn aráàlú náà ti mọ̀ pé propaganda àwọn ọ̀rọ̀ tí ò ní nǹkan kan nínú ilẹ̀ ń ṣe wọ́n ni àwọn kan tí wọ́n tún wá fi ẹ̀sùn kan gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pé ó jẹ́ onímọ̀ tara ẹni nìkan ó sì jẹ́ ẹnìkan tí ò tiẹ̀ nímọ̀ nípa à ń ṣe ètò ìjọba ó ní ẹgbẹ́ òṣèlú APM dá wọn lóhùn pé bí ìgbà tí àwọn olóṣèlú yìí tí wọn ò mọ ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ lákòókò tó yẹ kí wọ́n sọ ni wọ́n ní ẹ wo gbogbo nǹkan bó ṣe ń lọ déédé ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti bí nǹkan ṣe rí wọ́n ní níbàámu pẹ̀lú ọ̀rọ̀ eléyìí ti ẹgbẹ́ òṣèlú ti APM tó wá sọ ó ní àwọn olùdìbò ní ẹkùn ìdìbò ti Olúyọ̀lé ni wọ́n ti ṣe ìyíriwò tí wọ́n ti gbé sọ́tún àti sósì wọ́n nígbà tó bá di jọ́ọ̀bù ẹni tí ó jẹ́ ọmọoyè sí ilé ìgbìmọ̀ ti aṣojúṣòfin nínú ẹgbẹ́ òṣèlú ti APM ní ẹkùn ìdìbò ti Olúyọ̀lé yún onímọ̀ ẹ̀rọ Akeem Olatunji ni yóò ti na ẹni tí ó jẹ́ ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú ti APC yìí kó tó di wípé wọ́n ti parí ètò ìdìbò ní ọjọ́ tí ìbò gan bá wáyé nígbà tá a ní ìtì kì í ṣe ẹkẹ tọlọ́wọ́ o pé àwọn èèyàn ó fi ìbò sọ̀rọ̀

0: Salahuddin Ali in lo wipe ti kere ti kere awon omo egbe ti nbe inu egbe oselu ti APC to bi di elekun jekun in la won o se in la na kana fun won pe ko ni si wipe iwo lo kode o iwo lo keyede oni gbogbo wa okan na ni wa inu alaye oro re oni lakoko to n ba goroye gege bi gomina ni ipinle yi oni awon ara ilu awon na o fi eri ma je mi so lele pe hey, I'm proud of you. You ni pe inu wa dun pe adibo fun o. Oni awon osise ati awon ise feyinti ni won ma gba owo osu ati owo feyinti won lakoko toto. Oni lawon, oni laarin osu mefa to n ba goroye. Oni awon ibudo to je ibudo imo ero to lagba ICT nu o. Inu won ko ni ilu Ibadan. Be ni won ko lawon agbegbe to ku bi Oke Ogun, Ogbomoso, Oyo ati Ibarapa ko to di ehin osu kini odun 2029 inu alaye oro to se siwaju oni awon ise to laami laka in la won tun se ni awon ijoba ibile meta leni ogbon ele ti nbe ni tibutoro ipinle Oyo oni awon ile iwosan to da ini won ko to si ja wi pe awon akose mose ati awon eroja to da ini o wa ninu e nigba ti won se eto awon emi ti eni ti o je omoye si ipo ti gbakeji gomina ninu egbe oselu ti APC honorable adesoji adedeje ati eni ti o je omoye sipo ile igbimo asopi agba ni gusu Oyo honorable aderemi oseni ati awon eyan sanko sanko mi ti nbenu egbe oselu APC ni won korajopo ti won gba won wole pe e kaabo
1: oda omi na tun re ni ayin won ni agbarijopo awon to fife han lati dije fun ipo omo ilegbimo asofin ipinle Oyo lati ijoba ibile ila orun gusu Ibadan Ibadan South East local government lati mo egbe oselu APC won ni won mo kura won jo ti won si korire ki eni ti se omo ilegbimo asoju sofin ile ti soju awon eyan ti won wa lati ila orun Ibarapa to nti ijoba ibile Ido iyen Ibarapa East Ido federal constituency won ni fun bi o ti soju awon eyan daada to nti imona woja monobodun ijoba warawa DS Ekuku koda ti o ti e fi mo ninu oselu egbe oselu ti enikan won ni se wa ri eto dibo si ipo omo ilegbimo asofin agba soju gusu Oyo lodun 2027 iyen Oyo South 2027 won ni bi eyan ba se ka to si ina ni o se ri ibo eleye se oro ariwo rara won ni ariwo ko ni music o nigbati won mo foro lede so waju won ni se ri gusu Oyo lasiko yi in to fe ina ni onime ero tori e pe eni ti si nko ba po mo fun awon eyan mo nu omije oju awon eyan nu ni won nilo won ni lati won ni gbogbo awon eyan ohun lati eto dibo odun 2023 won ni gege bi omo ilegbimo asoju sofin Ido Ibarapa won ni e tun wa mo wo o na tun ni alaga o fun igbimo eleyi to ri si oro imo tun ona oju popo ijoba apapo se ni orilede Nigeria fema oni ke wa kan mo si ofin lasan o oni opolopo nkan ina ni se lati dara re mo pelu awon olugbe ijoba abile re ati bi tin soju ti won si rin mudobodo isakoso ijoba warawa ti an ri je won wa tesi waju ninu oro bi pe e wo ari se larika arika ni baba re gun tori pe yin ni keni o le se mi won ni eni ohun iyun remi oseni won ni lara awon nkan ribiribi eleyi to ti gbese won ni ninu awon ero amunawa transformer toto bi meji leni ogoji 42 ti awon agbegbe jagbegbe ti won ti bere lowo re pe dakun awon be nu okun biribiri e mo sun sinu okun aye e gba wa won ni meji leni ogbon ninu e 32 won ni lo ti tari fun won ni awon ero amunawa 500 kva transformers won ni nisin gbe lo ri ba won pe e gba e gbe na le lori eyin na e mo tan na yeye won e tun wa mo wo o mu eto eko o mu lokun kudun won ni e mo ja tara wa won ni edegbeje form eleyi ti awon eyan fe ti won eyan gba lati lo re se idanwo jambu alase wole sile iwe giga won ni ina lo gba fun awon akeko won ni ko mo be won awon form wayeki ati neko eleyi to tobi egbefa niye 1200 won ni ina lo mo gba fun awon akeko te mo awon eyan eleyi te je akeko te je omo ipinle oyo won ni o to se ikun lowo fun won lati lo re se idawo waeki kan si mo te waju ninu eko won won ni awon to se yun fun degbeta in lo se fun 500 won ni lori oro ironi lagbara ki oro ajele ba ru gogo si won ni keni ta ba ma soro tenu ni ya pegere bi gba won ni re mi o se ni omo gbiyanju gan won ni awon eyan won ni owo to million lona 100 naira 90 million empowerment package ina lo se fun awon oloja to fi mo imoru awon odo ile tan to bi 80 ni agbara won ni iyun kan wa fi yun be ni awo gedengbe ni o won ni gbogbo awon ti awon wa je pe awon ti dije fun ipo ni ipo omolegbimo asofin ipinle oyo lati ijoba bile ibadan southeast local government won ni awon wa wo kini awon fe dara wi pe egbo honorable onimero omowe aderemi abasi oseni won ni ngba tan wa wo fini fini ti pe kan won wule so ibo awon nu won ni awon ti dibo ani igbagbo ninu re fun remi oseni iyen vote of confidence ninu re o won ni awon wa nke si omi le gba won omo egbe oselu APC atawe en te nbe ni gusu oyo wi pe baba kura wa kan loju ohun baba di ojo dibo engineer remi oseni ini e te gbiragbiragbiragbira ke te fun o won ni awon eyan ti won wa buwolu iwe ita fi nka jade lara won lati honorable dapo mumini afolabi honorable lukman akanbi dola honorable babatunde babalola brown honorable lawal afizi olayode honorable bola omiyale honorable ademola afolabi honorable fola gbade david honorable sule akade temo honorable adesina suleiman awujola omoba abioye oloyede asanike junior honorable daud onisiriyan temo honorable sodiq ogbaga adegboyega
2: all right oro ke fun ti aro to ni ago mejo ni bo se nlo pelu tayo yin ladun ago mewa kun ja seju die ni ti wa lo se lu se wa ni bi kon lan special one special two bo wa
1: ka ma fi asipo yi ki okan lara won lulufe wa ni ayin alex apa ni fuja igba adun odun kan meni apele to
2: all right Lagunilu FM 96.7
3: Agbon Safara, Oyin Safara, Tani Osaimi, Ipe Afara Oyin, Lopin Gbogbo Afara Nu. Eleyi lo se fa funlese Alpha Travels Limited. Ile-ise to je ogbon tarige ninu kabani to were na lo si le okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun lai san owo kankan titi ti iwe irinna visa yo fi jade. Ma bo tarata si ile-ise ti ko ni jani kule Alpha Travels Limited.
4: Eku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo won lasiko yi. Akanse eto eleyi ti ile ise Alpha Travels Limited ti oni gbowo e. Ona ni o nde si eti gboyin bayi to gege bi eyo ba si ma npa lowo yi pe enu nikan bayi. Ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludare Alpha Travels Limited. Eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite Gate 3. Adama Sigba Fajiri Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi e dakun e ban ki awon ara ni
5: e ku dede wo yi o se dan dalagba yi emi ni ogbeni Raymond Adeyinka Adewale
4: e dakun ile ise yin ari pe to rinan le nba won si nbe bo le se nbe o salaye ni won ba fawon eyan
5: a nba won se eto rinan lo si ilu okere a n se ti Canada àṣìlẹ̀ tí wọ́n mọ̀ sí london tí ogun ìlú mọ̀ ní united kingdom àtúnṣe ti schengen náà àwọn europe àti australia àti bẹ́ẹ̀.
4: Ẹ ṣe ti bí dubai ni.
5: a ṣe dubai akọrin pé èrò tó ń lọ síbẹ̀ kò dàbí ọ̀rọ̀ tó ń lọ sí ilẹ̀ europe àbí canada àbí america.
4: Àwọn àǹfààní wo ló wà fáwọn èèyàn tó bá wálé iṣẹ́ yín pé kẹ́ ẹ bá wọn ṣètò rẹ̀ lọ.
5: Àǹfààní tó wà fún wọn pọ̀ lọ́pọ̀lọpọ̀ kódà gan ohun tó mú wa wá ni àkànṣe ètò ìta ní lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe báyìí sí ilẹ̀ amẹ́ríkà à ń ṣe yẹn lórí pé a gba owó kankan lọ́wọ́ rẹ̀ tí a mọ̀ sí zero deposit kí visa jáde kẹ́tọ́ sanwó ẹ fojú rí visa yìí kẹ́tọ́ sanwó kankan fún iléeṣẹ́ wa.
4: Nígbà tí sísà bá wá jáde tán gbọ́ sówó gọbọ ẹkọ wọn padà sàn bá
5: wọ́n máa sanwó gbọ̀gbọ́n ṣe gbọ̀gbọ́n nítorí pé gbogbo ara mọ̀ bí ìlú ìṣeré nítorí bí ìlú ìṣeré náà la ṣe gbé àkànṣe ètò àti lọ sí ilẹ̀ amẹ́ríkà ìwé zero deposit sílẹ̀ bá a bá ti ṣe fún wọn wọ́n máa sọ díẹ̀ díẹ̀.
4: Àwọn ètò owó gan ni àbí àwọn èèyàn wo ohun gangan ni ètò ìrìnàtẹ̀ ìṣe lọ́wọ́ báyìí ló wà fún.
5: Àwọn kò sẹ́ni tí ò wà fún àkànfún àwọn ọmọ kékèké láti ọmọ ọdún méjìlá wá sílẹ̀ ní orí ọ̀fẹ́ láti gba fíṣà wọn láìsanwó
4: láìsanwó
5: sàbájáde kò ṣọ̀wọ́n nìkan àwọn àkàndé èèyàn náà tamọ̀ sí left privileged people tó bá wá sí ọ̀dọ̀ wa á kàn lọ sọ visa fees wọn ni bẹ́ẹ̀ tí visa bá jáde wọn ni wọ́n láti sọ fún
4: wa. Ní owó kankan láti sọ.
5: Àkànṣe yẹn náà láti rí pé àwọn náà contribute sí orílẹ̀-èdè wọn.
4: Fún ìdàgbàsókè
5: ìdàgbàsókè
4: láti ran àwọn yẹn lọ́wọ́.
5: Yóò rọ gbọ́n ọmọ ẹ̀ tí ẹ bá kankan.
4: Mo jẹ́ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀.
5: Mo jẹ́ ẹ̀ máa ṣe.
4: Ẹ̀ta bá wá bí ni tá a bá béèrè ó tọ́dún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí gan.
5: Àdúgbò ni mímú iṣẹ́ àwọn ọmọkù gbogbo àwọn tó ń ṣe tábù ìgbẹ́ ẹ̀sìn ṣàṣàlẹ̀ tí ò mọ̀ mí. Wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ Nàìjíríà náà káàkiri káàkiri ó tó bí ogún ọdún sẹ́yìn láti bẹ̀rẹ̀ tá a bá ń káàkà nínú ilé.
4: Gbogbo ọdún sẹ́yìn.
5: Gbogbo ọdún sẹ́yìn ló
4: bá ń sọ. Ẹ bá wá ní pé ká ẹ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ẹ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti dákọ yẹn wọ́n tó mélòó.
5: Òṣèkà.
4: Ọ̀dà fún àǹfààní àwọn èèyàn tó bá tiẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ta.
5: Nọ́mbà iléeṣẹ́ wa ni 08-3826-2191.
4: O ní nọ́mbà yín. Kò jẹ́ bí òṣèlú òun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ Arifa Travels Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní Oyè Ológun Shopping Complex ní opposite gate 3 Adamasigba Fajoyi Road Ibadan. Fún ẹ̀yin tẹ̀ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Oyè Ológun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajoyi Road Ibadan. Ẹ ṣé púpọ̀.
3: Agbọn safara oyin safara ta ni o sàìmọ̀ wípé afárá oyin ló kùn ju gbogbo afárá lọ. Eléyìí ló ṣe fà fún iléeṣẹ́ Alpha Travels Limited iléeṣẹ́ tó jẹ́ ògbóǹtarìgì nínú kábánitòwé ìrìnà lọ sílé òkèèrè. Àǹfààní ńlá leléyìí fún ìwọ tó o bá fẹ́ lọ sí ilẹ̀ Amẹ́ríkà lọ́nà ìrọ̀rùn láì san owó kankan títí tí ìwé ìrìnà fíṣà yóò fi jáde. Máa bọ̀ tààràtà sí iléeṣẹ́ tí kò ní jáni kulẹ̀ Alpha Travels Limited.

0: ibi ogun ni so kankan osupa ojojuma aye ni le mo lotun eku ojuma layo fun toni eku oye to la peregede kaaki igumerin agbaye towo ja kan ni lagelu fm oke to gajoke to nfe de lo ro oni orun ni ku iku keke lorun kasun kaji awa mari di se eledumare adupe atope da lowo alaura bi oba tenilegelege sagbeji ara oba to pa wa lana oji wa si mole alaye lo ro oni ijejo mu ndagbere pe kafire atayo kafi pade lori eto yin eto wa bo se lo nkan ni lagiru fm okay to gaju ke nbadan ile fufun bala o felele ibele tin gbo wa kete kete fun toni eku ojumo o tokore tobirin moki moki tarubo tomidan moki gbogbo ri adi atorun leke ni ti wutoro ipinle oyo ka afata gbogbo iran loselu patapata moki won lo lodi igba ti ni olodi nle kini fo lodi ni ta se ibanle kin to ma lo eku ojumo alayo fun toro yi temi tayo ye ladun aboro iloko mi e kaabo suri akotun eto yin eto wa bo se lo nkan ni lagilu fm oke to gajoke se mo pe baba si baba ka ta se siru e eto dibu are ati silegun asofin apapo keji oku nkan bi osu meta atabo bayi beba ka te si meni meji e ri pe osu kini 2027 to je ojo kendilogun ni January 16 oni eto dibu silegun asofin agbale wa Nigeria yo waye igba nla dibu are na to ba wa di osu keji ni ojo kefa osu keji ola seto dibu awon ilegun asofin ipinle ati ti gomina ta ba wa wa ojo wa te ba wo ta te wo gborowo en o ti ma ri awon alemo giri patapo kolongo lolokun ojo kan to nsafihan awon egbe oselu e ti won dije dupo papa julo ni ipinle oyo ta wa nbi yi lara awon egbe oselu te ti ma ri awon ipolongo won gboro kaaki oni egbe oselu apc wa egbe olosusu owo All Progressives Congress egbe APM egbe Lege ADC egbe PDP egbe Alaburada SDP Labour Party ati bebe lo Accord anu odibu bo ti eje wi pe oro a dipo gomina ti won oro se nbe ni ejo ti won fa lowo lobo lobo ileku ma jale ma ja ode si ni yo para ja si bikan won ki pe ku ojumo alayo lakotun te ba wo ipinle oyo lapapo baba n soro eto dibo apapo pa fe dibo are a fe dipo awon ti o lo legun asofin eka meji gbogi on lo pin si eka akoko ni ti legun asofin agba to ye pe eka meta ototo ni ipinle oyo pin si iye oyo central senatorial district oyo north ati oyo south le to je pe Oyo central yi odidi ijoba abile mesan otonton lo wa nbe mokan lajari oyo south ti mo fe so pe mesan on lo wa nbe te ba wa lo si agbon oke ogun lohun e ri pe 13 oni awon ijoba abile to wa nbe ngba ba pin meta gidigbinu sugbon lori oro asofin ilegun asofin apapo keji menla in lo wa anti bu toro ipinle oyo ninu men lai okan gbogi oni agbe ewo laaro yi tori pe en to nsoju be lati 2019 titi di akoko yi ti won si fe se si ti won fe dije lo sele keta nile gbimo asofin apapo keji ye Federal House of Representatives ajo wa lori eto laaro ni awon ni won je are oniban olubadan ti le ibadan Chairman House Committee on Works ti won je omolegun asofin to nsoju ekun odibo egbeda onara awon lajo wa lori eto laaro yi honorable akin alabi orisisi iran lo le kon si e ẹyin ẹlòmíì mọ̀ wọn gẹ́gẹ́ bí olókoòwò ẹlòmíì mọ̀ wọn gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú ẹlòmíì mọ̀ wọn gẹ́gẹ́ bí òǹkọ̀wé iṣẹ́ òṣèlú lẹlòmíì fi mọ̀ wọn ìpè aṣojú wa ni tó ń ṣojú ẹkùn ìdìbò wa ẹgbẹ́ dá ọ̀nà àrà nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì ìlú Abuja ọ̀nà ríbọ̀ akin alábí bàbá olóyè ẹ káàbọ̀ sórí ètò bó ṣe lọ láàárọ̀ ẹ bá ń kí àwọn tí wọ́n ń gbọ́ wa
1: ẹ káàárọ̀ presenter gbogbo guest gbogbo àwọn èèyàn mi tó ń gbọ́ mi ní ilé inú mọ́tò lórí internet everywhere all over the world ẹ káàárọ̀ I'm happy to be here.
0: Ẹ káàbọ̀ sí orí ètò bó ṣe ń lọ inú tiwa náà dùn láti gbà yín lálejò lórí ètò yìí ọjọ́ àbò kí ó ti pẹ́ ní sáábù ní 2019 àgbà yín lálejò ní 2023 àgbà yín lálejò ṣùgbọ́n wọ́n nira díẹ̀ láti rí tẹ́ bá ti dìbò tẹ́ ti wọlé àmọ́ gbìyànjú àti kàn sí ṣùgbọ́n ẹ kì í sábà dá wa lóhùn àwa dúpẹ́ pẹ́ wa lónìí gbogbo àwọn tá a lè béèrè lásìkò náà a lò rí ọ̀fẹ́ àti ìbéèrè rẹ̀ báyìí fáǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa nílé àti lẹ́kùn ìdìbò nítorí ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó lè mọ ní ọ̀nàrẹ́bù lágbájá òṣèré àkòṣe báyìí kò ṣe tọ̀hún ká mọ̀ mọ́ ibi tẹ́ ẹ ṣe sí ìní irú orí ọ̀fẹ́ báyìí tó bá wáyé la fi béèrè àwọn nǹkan tó tọ́ àti èyí tó yẹ ṣùgbọ́n ẹ já bẹ̀rẹ̀ ká ti bí òṣèlú mú ká tó wo àwọn iṣẹ́ ìrújú yín àtàwọn nǹkan tẹ́ ẹ ti ṣe ìyẹn ní ẹkùn ìdìbò ẹgbẹ́ dá ọ̀nà àrà àti nàìjíríà lápapọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa pé ẹ̀ ń ṣojú ẹkùn ìdìbò ẹgbẹ́ dá ọ̀nà àrà iṣẹ́ òfin tẹ́ ẹ lọ ṣe ó kọ́ tàkọ́ sí gbogbo nàìjíríà ní àpapọ̀ ẹ já wò báyìí lásìkò ètò ìdìbò abẹ́nú tó lọ yìí ní inú ẹgbẹ́ òṣèlú yín nǹkan mọ̀ wípé ariwo pọ̀ gan-an pàápàá jùlọ àwọn kan láti ọ̀nà àrà ló kàn ẹ fà abájọ abẹ̀mí ó kí ń gbẹ̀gbẹ̀ wá ó bá wá fi pẹlẹbẹ lílé ó já mọ́ yín lọ́wọ́ padà ẹni tí àwọn èèyàn ń ṣègbè fún tọ́hún láwọn ṣàtìlẹyìn fún tọ́ fi ń pariwo ní ọ̀nàrẹ́bù akínjídé kazeem akínọlá àjọṣepọ̀ wọn ló wà láàrin àti wọn báyìí.
1: Kí n tó dáhùn ìbéèrè yẹ ṣe hàn pé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni inec tú wálẹ̀ láti bẹ̀rẹ̀ sí campaign so ìyẹn túmọ̀ sí pé àsìkò campaign wà
0: bẹ́ẹ̀ni
1: àsìkò iṣẹ́ tẹ ẹran wa wà
0: bẹ́ẹ̀ni
1: torí ẹ̀ la fi máa ń wà mọ́ available lásìkò campaign so tẹ bá ti wá dìbò fún wa tán ẹ wà ran wa lọ ṣiṣẹ́
0: bẹ́ẹ̀ni
1: ta lọ ṣe ìdí tó fi máa ń ṣòro láti wà around bí ẹ ṣe wà around during campaign so there's time campaign and there's time kí ẹ lọ ṣiṣẹ́ so that's one. Secondly, ṣe tí ẹgbẹ́ gidi ẹgbẹ́ tó pé tí ń ṣe gbẹnu pálọ̀ o tí ń ṣe pẹnu pálọ̀ kọ́ lábàáwọ́n ti yàn o tó jẹ́ pé ẹgbẹ́
0: tó wà
1: fúnlẹ̀ fúnkṣẹ̀nà
0: ẹgbẹ́ kan wà ń kọ́ lábàá nínú pálọ̀
1: ìnìkan náà ló sọ bí wọ́n ṣe ń wọlé yìí tó wà fúnlẹ̀ fúnkṣẹ̀nà láti federal dé local government level àwọn èèyàn jáde tí wọ́n fẹ́ dupò yẹn gan-an tí ó da ẹ̀ ṣe tẹnìkan o nǹkan tó ń wọ ẹnìkan ń wọ ẹnìkejì wọ́n wá ní wèrè nìkan wọn ìbéèyàn dù bọ̀gẹ́ bí gọ́vnà wa gọ́vnà Ajimobi ṣe sọ pé wọ́n ti ń báyà gan dú wèrè wà á sọ pé ọwọ́ rárá àwọn èèyàn tí wọ́n ní àmọ́ yáwèrè ju ẹ lọ ó yáwèrè ju mí lọ o wọ́n ti ń dú wèrè ká tó wá sọ pé rep so normal apọ̀ta jáde across ẹgbẹ́ dá àti ọ̀nà àrà in fact at the end of the day ìgbà táwọn kan drop out àwọn tára fún ọmọ àtò márùn ìkan lára wọn náà ni àbúrò mi dáadáa my good brother honorable kazeem akinjide ìgbà tá a dẹ ṣeéṣe táwọn ọ̀gá wa àwọn leaders wa tí wọ́n pò wá jókòó tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́gà kan náà ni àti ẹni wọ́n ni pé for leading yìí ẹ jẹ́ kí aki alábí máa bá lọ ẹni àti àdẹ̀bọ́ra lọ́wọ́ àdìmúra wa almost every day la máa ń sọ̀rọ̀ la sọ fún mi pé ó kó àwọn ọkọ̀ báyìí ti pè wọ́n kí n lọ rí òun ti pè wọ́n àti ṣe báyìí màmá fún lábọ̀ bàbá ṣe kúrò mí nìsí màtí fún lábọ̀ interview yìí ẹni àti ẹ̀ àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni so kò sí àwọ̀ kankan láàrin àwọn méjèèjì tẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ alhaji àgbẹ̀dọ tó jókòó yìí ara won leaders wa APC ni te ma ngbo Akinjide to the core ara ji agbedo ni won lara won awon kan lajo wa ilara ni
0: so ka ni kukure de ka gba pele ti to
1: o to pa ifo o to de bi kan mu pa tin kan ba ti toju se se pe wahala kan bo
0: ese go
1: do to po
0: alafia njoba
1: o to po o to
0: si ruke rudo mo
1: o ti doju
0: o ti doju eje ka ko lori iye tori pe mo ko yoruba ni pe won na pere o kan ti awon ile si waju ni awon kan feso kan yi ni pe in ti o je kari wo poju o ni pe o da bi pe ise owo ise yin rinle tabi dunle ni egbeda lekun egbeda ju ona ara lo pe lo fa to pon opo fin tara ṣùgbọ́n ẹni tá a bá rí ya lè bínú sí o ẹni lẹ́wọ́n bẹ́ẹ̀ ṣe pé a mọ àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lẹ́kùnjẹkùn tó sì jẹ́ pé àwọn tí ń fẹ̀ ronú ọ̀gán wọ́n lè má láǹfààní láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ pè ya mọ̀ ẹ̀ àwọn nǹkan tí ẹ ti gbé yẹ̀wò tẹ́ ti ṣe ìtẹ́ fọwọ́jà rẹ̀ wálé ni o bóyá ọ̀nà lẹ ṣe ni o bóyá ICT bóyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àwò bẹ́ẹ̀ ṣe àwọn bí tẹ́ ṣe
1: sí àwọn èèyàn sọ pé a ṣe dáadáa nǹkan tákàn máa gbọ́ ni pé nígbà tó ń ṣe títì kò ṣe wọ ọ̀nà ọ̀dọ̀ tèmi nígbà tó ṣe sólà kò ṣe dé abúlé tèmi ibi tó ti dúró kò yẹ kó dúró nílẹ̀ kò sẹ́ni tó sọ pé a ṣe dáadáa ẹni tó inú mi dùn sí lórí ọ̀rọ̀ campaign tá à ń ṣe lọ́wọ́ yìí everywhere tá a bá dé ẹ ṣe dáadáa ṣùgbọ́n ó kú ọ̀dúgbò wa o ẹ má gbàgbó à ń gbọ́ nǹkan tẹ́ so inú mi dùn mọ́ ẹ̀yin gan sọ ní ìsìn pé iṣẹ́ tẹ́ ṣe dunlẹ̀ bọ̀ àwọn kan ń bèrè pé ṣé ń ṣe pófíìsì ibì kan ju ibì kan lọ so inú mi kọ́kọ́ dùn pé everybody acknowledge pa ṣe dáadáa now ṣe rí ọ̀rọ̀ yẹn nígbà tá à ń du ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì primary oríṣiríṣi láwọn jù síra wa oríṣiríṣi ló wáyé inú ẹgbẹ́ wa náà ló ti wáyé kò ń ṣe láàrin ìgboro because tabanika wo for example ẹ máa wo títì àtàwọn major projects tó ráwọn projects tá ń ṣe category méjì ni major capital projects àtàwọn projects kékèké bọ̀gán ẹja sọ̀rọ̀ major capital projects bíi títì bíi bridge ẹja kan kọ̀ọ̀kan tabanika wo títì bá a ṣe ń ṣe ní ẹrùn lẹ́gbẹ́dá là ń bọ́ sọ́nára tá a ṣe àjà muslim là ń padà sẹ́gbẹ́dá tá a ṣe títì hope là ń padà sọ́nára tá a ṣe bíríìjì wàrà là ń padà sẹ́gbẹ́dá la ṣe títì ọlá ogun bọ́ sí ẹfun lédi ọ̀sán la ṣe là ń padà sí ọ̀nàrà ẹ wo títì bádẹ́kù jàgòtà fẹ́ flag off lóṣù ọ̀nàrà ni 13 kilometers concrete road is the biggest project mo máa ṣe ní sáà tá a wà yìí ọ̀nà ara la ṣe sí inú yẹn tí ẹ ń wo bóyá ẹgbẹ́dá ọ̀bọ̀ náírà ni ibì kan wà so bá a ṣe ń mú ẹgbẹ́dá kan a mọ̀ náírà kan bá a ṣe ń mú gbogbo títí tá a fẹ́ ṣe lásọ̀ mítẹ̀ síbi tá a ti fẹ́ fà wá àwọn ẹ̀yẹ ìgbà tí wọ́n bá àpúrúvẹ̀ ìgbà tí wọ́n bá rìlíìsì owó fẹ́ tí ó ṣe iye ò tún ní sí lọ́wọ́ mi mọ́ so ìgbà míì wọ́n á kọ́kọ́ àpúrúvẹ̀ lè wọn ò ní àpúrúvẹ̀ lè so ní yẹn tí ẹ ń wojú tá a bá ti ń pín gbogbo project wẹ́wọ́ gbogbo capital project tí mo kà sílẹ̀ yìí
0: ẹ̀yìn kan ṣe ti yín ni
1: ìkan ẹgbẹ́dá ìkan náírà ìkan ẹgbẹ́dá ìkan náírà ìfà nígbà tá a facilitate employment má rí pé first five tá a gbà ọ̀nà ara márùn-ún mo pé ṣáàwá ní pin sẹ́gbẹ́dá ni èmi ò wo kọ́ lọ èmi kàn ń ṣe lọ ni a rí pé ó ti wá fìsọ̀ náírà jù gan ju ẹgbẹ́dá lọ so gbogbo ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ òṣèlú ni nígbà tá a ń du ọ̀rọ̀ primary.
0: ọ̀rọ̀ òṣèlú ni nígbà tá a ń du primary ẹ jẹ́ ká sáré polówó ọjà náà bàtà bá délẹ̀ ká polówó ọjà wa ètò yín ètò wa ló ṣe ń lọ yóò máa tẹ̀síwájú kànì lágẹ̀rọ fm òkè tó ga jù kí n bá dọ̀tí mẹ́ta yòóyìn ládùn àbọ̀rọ̀ ló kọ́ mi lẹ́ẹ̀kan sí àwọn ọṣẹ́ tẹ́ ṣe oríṣiríṣi àwọn ohun kan ló ń dàwọn èèyàn lọ́kàn ní nàìjíríà báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ òfin ló nílò láti gbé kalẹ̀ àwọn àwọn nǹkan àwọn òfin wọlé ti àbá òfin wọlé ti gbé síwájú ilé nígbà tẹ́ ti wà ń bẹ̀ èyí láàrin 2023 sí àkókò tá a wà yìí ẹyí tẹ̀ ń gbọ́ wá lé ẹjẹ́ akólówó ọjà padà bọ̀.
2: Lágẹ̀lúwọ̀ fẹ́ 96. 7. Bo se nlo pelu temi tayo oye ladun lo n

0: àní àní ò sí bẹ́ẹ̀ olóyè honorable Akin Alabi ni ẹjẹ́ dìbò wa fún fúnlẹ̀gbìmọ̀ asòfin àgbà kẹjì ẹkùn ẹgbẹ́dẹ́ ọ̀nà àrà kí ṣe rere tá ń gbádùn kó lè tẹ̀síwájú níjọba ìbílẹ̀ ẹgbẹ́dẹ́ ọ̀nà àrà NPC lẹgbẹ́ wa olóyè honorable Akin Alabi máa tẹ̀síwájú nìṣó NPC progress.
1: Tara o jipe pe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun ke yo mo rin koge koge aile igbapa gbese kori o mo laago ki ko mo rin kiri ninu ara eni ifupa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni ke yo mo tabi ke yo mo ru ko mo gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to ju asiri bi ta isofisebu ba lareda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara o mo gbon riri oju tun wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 bo ba nse obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
2: àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ tí wọn sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọlá tàbáwọn agbègbè míì tí ò jìnnà sí màlété fẹ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó mọ tẹlé mọtò búrẹdì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó bá pín wọn sí pẹlú mọtò wọn sì ní gbá o iṣẹ eléyìí ò ní ṣe pẹlánkiri búrẹdì iṣẹ pínpín ọjà búrẹdì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni iṣẹ àjíṣe ni o iṣẹ tó bẹrẹ láàárọ bí aago méje kò wá ní ṣe pẹlú ń ta búrẹdì rí o tọ́ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà iléeṣẹ́ búrẹdì Better Life tó wà ní Mọ̀lẹ́dẹ́ Ìbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bíkà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n san ní Better Life Bakery iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Mọ̀lẹ́dẹ́ Ìbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: ná wọn lọ́rùn wọn ò rówó tí wọn yẹ àti state wọn ti gbó wọn.
1: Ẹ rí dáadáa.
0: Ṣé wọ́n owó wọn gbà? Wọ́n kàn fún wọn lówó sálárì, wọ́n kàn fún wọn ní ẹlọ́sàn sálárì bí 500 million ní council kọ̀ọ̀kan gbà lóṣooṣù náà. Àwọn òde gba ₦1 lórí project. Àgbà ₦1.
1: Ìròyìn ò ṣe wá kẹ wá dúró tìjọba ìbílẹ̀ kẹ sálága ìjọba ìbílẹ̀.
0: Ìjọba ìbílẹ̀ tá a bá ṣe tí wọ́n kà wá lápá kò tá nìjẹ́ rí nǹkan kan ṣe. Torí ẹ̀ la fi gbọdọ̀ regularize kíní, a dẹ̀ gbọdọ̀ mọ iṣọ́ pé gọ́vnà tá a bá yàn lọ́tẹ̀ ó gbọdọ̀ tún local government lẹ̀.
1: Ṣé gómìnà àti olùdíje fún ipò gómìnà yóò sì wọ́n.
0: Nínú gbogbo àwọn tó ti campaign gómìnà ẹgbẹ́ wa nìkan ló ti promise local government autonomy barrister Ṣara Sẹ́nítọ̀ Ṣara Fàdé ní Abiodun Ẹ̀lẹ̀ nìkan ló ti promise local government autonomy. Mo ń rọ àwọn èèyàn tó ń gbọ́ mi lónìí pé tẹ́ ẹ bá tiẹ̀ sínú ẹgbẹ́ wa tẹ ẹlẹgbẹ́ mi ẹ bi candidate yín pé kí ni ó ṣe nípa ọ̀rọ̀ council ṣé yóò túlẹ̀. That's the major thing that we discuss in the election. Local government autonomy, the number one point that we money election or your state. Lottery APC added this way by Star Sharafa Ali. Want to promise me more council function. But that one, she council chairman, the boy, she did a council gen, council guru. When she rules, council live, what council chairman only wash money is. So a gbọdọ da padà sí bó ṣe wà tẹ́lẹ̀.
1: Túmọ̀ sí pé dúró tẹgbẹ́ di ní báyìí.
0: Tọkàntọkàn.
1: Látòkè délẹ̀.
0: Ṣé the first election ẹ̀ta ẹ̀wọ̀n tó bá wo bọ́ọ̀lù wọn ni pé ẹ wo Chelsea, gbàgbé Chelsea. Wọ́n ni ẹ wo Man City, ẹ wo Barcelona, ẹ wo wọ́n ṣe first level wọn. Ó pé pérépé. Ó pé pérépé. Sútì lèmi. Wọ́n ni
1: èso tì ní Nàìjíríà.
0: Èso tì ní
1: Nàìjíríà. Ní òkè òkun.
0: Mi ò proud of Man U lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ sómi ò délé sọ. So wọ́n ni pé ẹ wo first 11 wọn. Mo ṣe pé bẹ́ẹ̀ ni nǹkan tá a tó first 5 wa president Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu, governor barrister Ṣara Fàdéhìn Abiodun Ẹ̀lẹ̀, senator Ọ̀dọ́wọ́ Ọ̀yọ́ Central, senator Yunus Akintunde, Emi rep Ẹgbẹ́dọ́ Naira Federal Constituency Aki Alabi, ní Ẹgbẹ́dọ́ State Constituency Honorable Yemi Bernard, ní Ọ̀nàrà State Constituency Honorable Engineer Fumi Bisession. So first 11 ta to.
1: Ṣeré tá a bá parí ètò ìdìbò ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin, there used to be realignment, coalition oríṣiríṣi ni ó mọ̀ ṣẹlẹ̀ bí ètò ṣẹlẹ̀ 2023.
0: Ta bá parí kí ni?
1: Taba parí presidential election tẹ̀ ti ṣìbò tí yín tán tó wá kù ti gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ oríṣi nǹkan ní máa ṣẹlẹ̀ ìgbàlẹ̀ mọ̀ rí lágbájá ti dì káàpù lọ́bì kan tàmọ̀dó ti rí aláìpẹ̀ bẹ́ẹ̀ nìkan endorsement láti ẹ̀gbọ́rú ẹ̀rí láyé yóò mọ̀ ṣẹlẹ̀.
0: Pray kò jẹ́ pé tó bá ti parí àwọn èèyàn endorse Ṣara Fàdé Ali
1: láti di gómìnà. Fọ́nrán kan wà náà tó ti ẹ̀ hàn bíi tẹ́ ipe ẹni ẹtì níbi ẹtì máa ń ṣe lẹ́gbẹ́ dáhùn náírà pé bá ti ṣe ti yín tán
0: ó níbi jẹ́ tí mo mi ò sọ bẹ́ẹ̀ mo sọ clearly mo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a máa ń dìbò fún èèyàn apart from ẹgbẹ́ a wo èèyàn tó wà lórí ballot ó wà lára reason tá a fi to first Ọ̀yọ́ state tí mo sọ pé ìbò ọ̀ṣun tó parí ta lọ sún dìbò fún.
1: Adeleke ni.
0: Adeleke àbí n yẹ tí ẹ kàn mú fẹ́ lọ Adeleke ló wọlé bi lọ sún dìbò fún but 450,000 people dìbò fún APC èyí ò mí pé gbogbo APC kò mí pé gbogbo èèyàn pátápátá
1: ló dìbò fún
0: lọ́dún so bọ̀ ọ̀ṣun ta lọ sún dìbò fún Adeleke so ta lọ yọ́ọ̀ state dìbò fún 2023
1: gómìnà Makinde ni.
0: So mo wá sọ pé a wá di Buhari Tinubu lálá àkọ́kọ́ a di Ṣèyí Mákindé lẹ́lẹ́ẹ̀kejì gbogbo wa Ọ̀yọ́ state a di Ṣèyí Mákindé lọ́yọ́ state kò ní pé gbogbo èèyàn pátápátá ló di Ṣèyí Mákindé. So mo kó gbogbo wa pọ̀ Ọ̀yọ́ state.
1: Ẹni tó rọwọ́ mójú lọ.
0: Pé a dìbò fún Gọ́vnà Ṣèyí Mákindé bọ̀ ẹ wá lọ wo polling unit tèmi èmi win mo deliver fún
1: distinguished senator
0: Fọlárin. Sorry to say ní polling unit àwọn gan mi ò

0: ṣàlàyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
5: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: àṣegbé ò sí níbì kankan.
1: Àṣepamọ́ ló wà tó bá jẹ́ pé ní tòótọ́.
0: Àṣepamọ́ ni àbọ̀ wá bá.
1: Rẹ́gí ló ṣe lára ẹnjiníà Akeem Ọlátúnjì Sasino.
0: Aṣíwájú gbogbo Olúyọ̀lé ìrírílàgbà nínú ohun gbogbo tá a bá dáwọlé.
1: Ìrírí ní sọ ní dàgbà ọ̀jẹ̀ láì ṣe àfojúdi ẹnì kankan.
0: Àgbà ọ̀jẹ̀ ni Akeem Ọlátúnjì lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́
1: Àbájọ tí wọ́n fi panupọ̀ fàkalẹ̀
0: gẹ́gẹ́ bí olùdíje sípò Federal Honorable níjọba ìbílẹ̀ Olúyọ̀lé.
1: Àkọsílẹ̀ iṣẹ́ rere tó ní nípò alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ò ṣe parẹ́.
0: Akeem Ọlátúnjì pèrègede ó fi gbọ̀rọ̀ jẹ́ka ẹjẹ́ kárùn lọ sí Abuja yóò múre bọ̀ wálé.
1: Ẹgbẹ́ onípákí APM ti fàkalẹ̀ láì sí awuyewuye.
0: Ẹ̀dá sọ̀rọ̀
1: kò ní bàyín lójú jẹ́.
0: Ọmọ ẹgbẹ́ òní kábàámọ̀
1: dìbò rẹ fún ẹnjiníà Akeem Ọlátúnjì
0: lẹ́kùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency
1: nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APN Nigeria First.
2: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ìbọ̀lọ̀ tí ń bọ̀ tọ́ fòrà dání.
3: Padà lọ́ṣẹ̀lú la ti ń bọ̀ o. Babuṣe máa lọ náà mọ fún aláìsàn àgbòlò mẹ́rin mẹ́rin.
2: Ó mà ṣe o, àgbọ̀nrín ìṣílẹ̀sì ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Dígòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027.
3: Ẹni gábà òun bọ́ ṣe máa sọ fún gbogbo ìbànú.
2: Tí Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá o sí díẹ̀ lára àwọn ìlérí tó lóun ó ṣe. Gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe. Gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù. Ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA Gboyè Àtà lábíà àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn. Ẹ máa pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún. Dádì mọ́mì Gboyè Àtà ni ẹ d

0: ọ̀yọ́ àkókò ìṣọ̀kẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò dìbò rẹ fún sẹnitọ Ṣàràfàdéèn Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ aṣáájú elétò ìgbóhùngbárògì ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀ ẹ dìbò yín fún sẹnitọ Ṣàràfàdéèn Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
1: Ẹni Abiodun Ali ni ẹjẹ́ àjọ fún kókó bíbà.
2: PDP power akarukudu lọ́kánjú ẹ̀kọ́ gìrì ìbò 2027 ti ń bọ̀ yìí erin ló tó wẹ fàn gbé ọ̀nàrẹ́bù Ayọ̀bámi Akíyọdé Olúńlọ́yọ̀ ọmọ bíbí gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ Dr. Victor Ọmọlolú Sowẹ̀mí mọ́ Olúńlọ́yọ̀ ni ìwà bá àsìkò tí bàbá rẹ̀ lò nípò gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè gbàgbé láéláé ó ló kọrí ó sì ló kíire àmì ìbá pèlè ìyá ẹ̀kọ́ sasọdá ọ̀nàrẹ́bù Ayọ̀bámi Akíyọdé Olúńlọ́yọ̀ abẹ̀rù orúkọ òní ẹja dìbò sílẹ̀tọ̀ asòfin àgbà fún kọ́lọ́ sojú wa ní Ọ̀yọ́ Central Senatorial District Labuja nínú ẹgbẹ́ PDP kí mòkótó ìjọba àwaara wa lè kárí oko àìmọye iṣẹ́ ìdàgbàsókè ló ti ṣe empowerment lóríṣìíríṣìí ọ̀kájú ẹ̀ ọ̀kàwé ògbòyè nípa òṣèlú àwaara wa kò ní lọ ilé ìgbìmọ̀ asòfin kórè máa káwọ́lé wọ́ yóò máa gbé àbá kalẹ̀ tí ó ṣe wá lóore ni ẹgbẹ́ PDP ni ẹjẹ́ àdìbò fún kókó kẹ́kẹ́ kó lè ráyè débẹ̀ ẹ̀yin èèyàn wa ọ̀nàrẹ́bù Ayọ̀bámi Akíyọdé Olúńlọ́yọ̀ ni ẹjẹ́ àdìbò sílẹ̀tọ̀ fún kọ́ wọlé ọmọ wa ni ó ṣe PDP power to the people.
3: Bàbá Ìbàrùbá.
4: Ọba Ìsára.
3: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọrùn ẹsẹ̀ ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ àṣejù báyé èèyàn bá ń lú kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́ ó rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí ẹ̀kọ́ ẹwà jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite people's girls grammar school bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-3388-1008 tàbí 070-18-21-1111 bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.

0: ayé wọn náà wọn kánsẹ́lì máa wá láti rí wòlí.
1: Ó nílò láti sọ̀rọ̀.
0: Àpapọ̀ ọba ti ń kúnlẹ̀.
1: Kẹ̀mí ọlọ́run wọn máa tún àṣírí ogún ọjọ́ pípọ̀ pẹ̀lú ọ̀nà àbáyé ojú ẹsẹ̀.
0: Àwọn tá a rán wòlí sí Friday ọ̀sẹ̀ yìí.
1: Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú.
0: Akunrin àtobìnrin
1: tó ti dín fún mẹ́rin.
0: Ẹyin bọ́ wojú ọlọ́run fún ọmọ rere.
1: Àwọn ẹni òkùnkùn
0: fi àìsàn dè mọ́lẹ̀.
1: Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó.
0: Olúwa gbẹ̀dá ni kẹ́ máa bọ̀.
1: Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago méjì òwúrọ̀ 8 AM.
0: Wòlíì obìnrin
1: GO.
0: Àti wòlíì ọkùnrin IO.
1: Ajílúrí àtọmọ́tàṣe.
0: Ní Jésù gbé kalẹ̀ ń dá ọ.
1: SCS àtọmọ́tàṣe ibùdó agbára àánú tó ń bẹ lólu Ìbàdàn.
0: Friday ọ̀sẹ̀ yìí
1: àṣírí ogun ayé rẹ̀ máa tún ọ̀nà àbáyọ máa là.
2: Àṣegbé ò sí níbì kankan. Àṣepamọ́ ló wà tó bá jẹ́ pé ní tòótọ́. Àṣepamọ́ ni àbọ̀ wá bá. Regiluse lára ẹnjiníà Akeem Ọlátúnjì Sasino. Aṣíwájú gbogbo Olúyọ̀lé. Ìrírí làgbà nínú ohun gbogbo tá a bá dáwọlé. Ìrírí ní sọ ní dàgbà ọ̀jẹ̀ láìṣe àfojúdi ẹnì kankan. Àgbà ọ̀jẹ̀ ni Akeem Ọlátúnjì lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Àbájọ tí wọ́n fi panupọ̀ fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sípò Federal Honorable níjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Àkọsílẹ̀ iṣẹ́ rere tó ní nípò alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ò ṣe parẹ́. Akeem Ọlátúnjì pèrègede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka. Ẹ jẹ́ ká ràn lọ sí Abuja yóò múre bọ̀ wálé. Ẹgbẹ́ onípákí APM ti fà kalẹ̀ láìsí awuyewuye. Ẹ dá sọ̀rọ̀ kò ní bàyín lójú jẹ́. Ọmọ ẹgbẹ́ òní kábàámọ̀ dìbò rẹ fún ẹnjiníà Akeem Ọlátúnjì lẹ́kùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APN Nigeria First.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Ajadi Ogun Toyinbo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First.
1: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn déédéé bí etí bá ń wòye. Àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Isanra ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ kí wọ́n ló dídùn dọ́ọ̀lù ẹ̀ ètò fúnni ní ayò tó ga jù ó ṣe tí láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹ máa ń ní ìdáná làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ pátùbá lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí ó má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúnba yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúnba yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti ládélú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ tí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládélú fm 96.7 mo máa lágbára dò ní gbangba owó lẹ́tùn owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ ti di níbọ̀ ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀ nínú ẹgbẹ́ wọn ní ìgbà lọ́ọ̀dì èmi ló kàn láti dèmi lọ ní àtúntò.

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàmí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa ẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Do you believe? And know all your status.

0: kùtẹ̀ ti ń ṣe bọ̀ látẹ̀yì. Digbí ńlá ń bẹ lẹ́yìn rẹ̀ Rẹ̀mí Hussaini láti di sẹ́nítọ̀ lápá ẹ̀yà Gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo èèyàn láti ẹkùn ṣojú Ọ̀yọ́ South Senatorial District. Ẹ dìbò yín fún ẹnjiníà Adéyẹmí Hussaini bíi sẹ́nítọ̀ yẹn ò sì ní kábàámọ̀. Àgbáríjọpọ̀ gbogbo àwọn tó fìfẹ́ hàn láti díje ipò ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Coalition of Aspirants Ibadan South East Local Government ló ṣagbátẹrù polongo yẹn. APC.
1: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
2: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
1: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
3: Omi yóò lọ ọ̀tá o.
2: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kó mi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-05468 tàbí 0089-510143. Láìsí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.

jẹ́ àǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa. Gẹ́gẹ́ bí Ààrẹ wa lẹ́ẹ̀kejì, ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Ìyẹn nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí, kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́

0: Come any bada kawi ani bishaya. Mr. Road, Mr. Transformer, Mr. Infrastructure, Oloye, Honorable, Ake Alabi, Eje Atunfun Gbogbo Iwole, ni Egbedan Onara. Ki owo ja isere re ton se ko le kari ile kari oko nijoba ibile Egbedan Onara. Edibo yin fun Honorable Ake Alabi, Egbedan Onara, APC Progress.
1: Lagiliwa FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
3: Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ bá ojú aago yẹn rí pé aago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́fà. Honorable Akin Alabi, ẹ̀yin lẹ́la àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tó ń pè látàárọ̀, ẹ̀yin lọ̀rọ̀ sì kàn jù. Ẹ bá ń sọ̀rọ̀ fúnra yín ìdí tí wọ́n kàn fi dìbò fún yín lẹ́lẹ́kẹta.
4: Gẹ́gẹ́ mo ṣe ń ṣàlàyé fáwọn tó ti ń gbọ́ wa látàárọ̀, seniority wà ní House Tower yẹn. Ẹni tó ń ṣe ìkẹta powerful jẹ́ ẹni tó ń ṣe ìkejì lọ, ẹni tó ń ṣe ìkejì powerful jẹ́ ẹni tó ń ṣe àkọ́kọ́ lọ. Tẹ́ bá rí ẹni tó ń ṣe dáadáa nípò, èèyàn máa ń encourage wọn ni láti bẹ̀rẹ̀. Àwọn èèyàn dẹ́ agree from calls tẹ̀rí àti tẹ́ bá rìn káàkiri ẹgbẹ́dọ̀ tọ̀nàrà, wọ́n rí pa ṣe dáadáa. Tàbá tún wá ní àtúndé senior ranking member bẹ́ẹ̀, a tún gbogbo nǹkan tá a mú double triple a tún mú sí wa. Tàbá ṣe títí mẹ́wàá lọ́tẹ̀, a lè ṣe 20 again. Èyí tá a ṣáà ti ṣe àṣà tún ní padà bẹ́ẹ̀, a máa ṣe mí lọ́ni. Bọ́ tàbá ní ká tún bẹ̀rẹ̀ kága wá sún sẹ́yìn, kò ní dáa. Ẹgbẹ́ tó wá gbé wa lẹ̀ látòrí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, team ta tó top 5 ta tó yẹ, ó lékú. Ẹgbẹ́dọ̀ Nara Akin Alabi, Ẹgbẹ́dá State Constituency Honorable Yemi Bernard, Ọ̀nàrà State Constituency Honorable Fúnmi Bisesan, Gómìnà wa Gómìnà Sàràfà Adéyanlé tí ó dá ìjọba padà fún local government autonomy, Senator Milọyọ Central, Senator Yunus Akinjide tanátaná. Àwọn náà gbọ́dọ̀ di ranking member, wọ́n gbọ́dọ̀ di ranking member ní Senate. President wa àti ẹ gbọ́dọ̀ jiyàn yẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo àwọn tó lọ sọ pé àwọn fẹ́ ṣe president yòókù, wọ́n pa àwọn òfin lè wọlé ni wọ́n fẹ́ fi help candidate wọn tí ó ní wéètì ni. President aṣíwájú ni ó gbọ́yọ̀ ni ó gba Nàìjíríà lẹ́ẹ̀kan sí.
3: Ẹyin tẹ̀ ń gbọ́ wa ń létẹ̀ járàlú tẹ̀ ń wò wá torí pé agbára yín làwa ń lò. Tẹ gbogbo tí Honorable Akin Alabi sọ yìí tó bá ti rí ẹ kàn lọ sórí Facebook wa máa ti Akin síbẹ̀ lọ. Ẹ lè tẹ̀lé ẹ̀mẹwàá 2020 times a fi mọ bẹ́ẹ̀ ṣe gba tiwọn sí ní gbòòrò. Tèmi Táyọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ìlókọ mi Comrade Alaba Adébísí àjọ wà ń bì lónìí ni ọ̀rọ̀ pọ̀ ni ìjẹ́ kí ẹgbẹ́ òun o. Comrade Gbenga Agoy àjọ wà lórí ètò ni. Bákan náà ni mo rí Damola Akànbí ọmọ ìyá Olóbì àjọ wà ní orí ètò bákan náà ni. Àwọn tó jẹ́ àyànnàná ni tí wọ́n jẹ́ òye àwùjọ tí ọmọ sọ ohun tó ń ṣẹlẹ̀ nípa ohun tó ń lọ láwùjọ wa. Bákan náà àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú Honorable Akin Alabi wa láti rí Honorable Adébọ̀wálé Àmọ̀wó DG Akin Alabi Campaign Organization Alhaji Ibrahim Agbẹ́dó Anímàṣàun tí wọ́n jẹ́ ìkànnú ẹgbẹ́ òṣèlú APC, Alhaji Honorable Bílí Gbenga Ogundélé ìkànnì wọn olóyè ni wọn nu ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà Akintóye Akínbọ̀bóyè tí wọ́n jẹ́ coordinator fún City Boy Movement. Bẹ́ẹ̀ ni mo rí Honorable Adélakùn Michael Secretary General Akin Alabi. Mo gbàgbé Fẹ́ranmi ọmọwùyí àbí ọmọnìyí SA Fisual Communication àti Shakirat Abiola tọ́nà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọ́jọ́ kọ́ wọ́n wá pẹ̀lú Honorable Akin Alabi. Honorable Akin Alabi, ẹ bá ń dágbé lórí ètò bó ṣe lọ láàárọ̀ yìí.
4: Ẹ ṣe ò ẹyin èèyàn mi ní ẹkùn ìdìbò ẹgbẹ́dọ̀ àtọ̀nàrà àti gbogbo ọmọ ẹyẹ state lápapọ̀ bíkíbi tẹ ti ń gbọ́. Ẹ ṣe ẹkú àlejò mi lónìí o, ẹ dìbò fún ẹgbẹ́ wa APC láti òkè délẹ̀.
3: Èmi Táyọ̀ Oyèládùn àbọ̀rọ̀ ló kọ mí lẹ́ẹ̀kan sí Adémọ́lá Asís ni ọlọ́wọ́ bọ́tìnì tí ó dúró tì mí tá a jọ iṣẹ́ papọ̀ lórí ètò bó ṣe lọ. Túnde Ọláwọ́ lótú ètò bó ṣe lọ. Ilé àtàlàfi pàdé ò dọ̀jọ́ mẹ́jọ.

aku dede siko yo iroyin lere fe la mo wa se ti boyin lati kan ni lagile 96.7 FM ile fun bala ofelele ni le ibado abidemi akande lo ni iroyin yin igba kejare nile yi kan si ise ti ma lo ti sele yoro bi pe aye pada ile itun diba itun raje lasiko ta wa yi papa julo imoyan owo ranwo kuro lori epo ati mimo se igbalaye fun owo naira ati owo ile okere lati se isipase payo lai lowo nile ona lo ti mu idokowo nlanla ati idagbasoke nla diba agbon epo ati afefe gas nile yi se ti ma lo so ede ina lojo eti Friday nibi eto ifilole ofisi ajo elepo robi ati afefe gas yen Northwest Petroleum and Gas Company Limited ile ti nbe ni Victoria Island ni ipinle Eko o ṣalaye oro wipe awon ayipada yi lo ti je ki awon oludoko ni igbagbo to gan ni orilede Nigeria. Gomina ipinle Kwara Abdulrahman Abdulrazak lo ti kede ojo aje Monday ti se ojo karun osu kewa odun ta wa yi gẹgẹ bi ojo isinmi lenu ise fun awon oluko ni tibuto ipinle naa lati se ajeyo ayajo ojo oluko lagbalaye ikede ohun naa lo wa lojo ti Friday latẹni ti se igbakeji akọwe iroyin fun gomina Mashood Agbora Abdulrazak lo ti wa nawo ikini ku orire si awon oluko ni tibuto ipinle naa to si n ṣalaye won gẹgẹ bi eni to ni ipa nlanla to si n se akitiyan lati je ki ojo ola orilede Nigeria ko to fese mule o ti wa fotile pipe n setan lati daju pe igbaye gbadun awon oluko ni ipinle naa lo to bo n tẹsan owo ju. Akojọpọ awọn orilede kan ile ti wọn pe ni G7 ni wọn ti kede wipe epo bẹtiro ati disu ile itoto agba lọna miliọnu lọna ọgọrun yẹn 100 million barrels naa ni awọn ọmọ taari sita lati jẹ ki igbesi aye ko tun bọ rọrun fawọn eyan ki owo epo ko si tun bọ wale jọjọ. Àwọn adarí àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún ni wọ́n jùmọ̀ jọ gbé ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn ẹ ṣàlàyé ọ̀rọ̀ wípé pàápàá jùlọ epo dísù ìlà wọn bẹ̀rẹ̀ sí ni máa taari ìta láàrin ogun ọjọ́ wọn ti wájú nínú ọ̀rọ̀ pé àwọn orílẹ̀-èdè ọ̀hún láti rí orílẹ̀-èdè Amẹ́ríkà ilẹ̀ Gẹ̀ẹ́sì Canada ilẹ̀ Japan Germany Italy ilẹ̀ àti ilẹ̀ Faransé wọn ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ọ̀hún náà ni ó gbìmọ̀ ìyá lójú gan tí yóò sì máa lọ bẹ́ẹ̀ fòdìdì oṣù mẹ́rin gbáko. Lákòótán lágbà ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles náà ni wọ́n ti kéde wípé wọ́n bẹ̀rẹ̀ ìgbaradì fún ìfigagbága wọn lónìí ní orílẹ̀-èdè Russia ní ìgbaradì sílẹ̀ fún ìfigagbága tí wọ́n mọ̀ ní pẹ̀lú orílẹ̀-èdè ọ̀hún bọ́bádì ní ọjọ́ ìṣẹ́gun Tuesday. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ọ̀hún náà balẹ̀ sí pápákọ̀ òfurufú Nizhny Novgorod ní ọjọ́ Ẹtì Friday kí wọ́n tó gba ilé ìtura wọn lọ. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún náà nírètí wà wípé akọ́nimọ̀ọ́gbá wọn Eric Chow ní mọ̀ọ́kú wọn lórí ṣe ìgbaradì lónìí. Ìròyìn lérò fi ọ̀hún kò ní ju báyìí lọ lásìkò tá a wà yìí abídèmí àkàdé lóníròyìn yẹn ṣe ohun tẹ́ ń gbọ́ wá ẹ̀rọ yìí kúrò bẹ́ẹ̀ ètò tiwa lòṣèlú pẹ̀lú ṣínà láyọ̀ dùmọ̀ balẹ̀ sórí agbègbè.

0: onílé abode ka tó wọlé ago aláwa bode osù ajá òṣùpá ń bode fún ọlọ́run ọba akíyín wípé tún káàbọ̀ sórí àkọ́tun ètò tiwa lòṣèlú nìkànnì lagelu 96.7 òkè tó ga jòkè láàfin funfun tí ọba adébáyọ̀ àkàndé alágbàlá òkín takalẹ̀ sí fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórí ètò tiwa lòṣèlú ẹ ti mọ̀ wípé gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú òun náà ni àmọ́ ká légbá ní apá àbí tá a gbọ̀n yẹ́bẹ́ àtàwá àti àwọn àlejò wa tó ń ti àwọn òwòye tí àjọ ọmọ wà lórí ètò ní gbogbo ọjọ́ mẹ́jọ lónìí àtọ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè fún àǹfààní eléyìí tó tún fún wa láti tún wà lórí ètò yìí gẹ́gẹ́ bí a ti ṣe rò ó tó sì jẹ́ kí ó ṣe é ṣe inú wa dùn pé dáadáa táwa náà wà níbi ilẹ̀ yìí náà wà lápá ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa ẹ káàbọ̀ sórí ètò yìí nìkànnì lagelu fm lórúkọ olóòtú ètò yìí tó dé ọ̀làwúwo adémọ́lá assis oní ọlọ́wọ́ bọ́tìnì tààjọ ṣe ní sáà yìí tí ó fi dùn ti gbọ́ngbọ́n yóò tún fi kan sí ogun àyànfẹ́ ìbẹ́nulẹ̀ àgbàgbé pẹ̀lú mi ní àárọ̀ yìí bákan náà ó ní mo sì ti ní àlejò pàtàkì eléyìí tẹ́ mọ̀ gbó wọn ní kòpẹ́kòpẹ́ ṣáájú ohun gbogbo olúwa ṣínà aláyọ̀ ogo èdè ọ̀fọ́ máa lè sọ fan lórúkọ tí èmi ń jẹ́ mo kí yín pé ẹ tún kó àmójú àti àmì tí bá wà lórí ètò tiwa lòṣèlú bó bá jẹ́ wípé ẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ má gbàgbé wípé láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí facebook lagelu fm 96.7 ní kẹ́ ẹ ṣàwárí lórí facebook bẹ́ẹ̀ ṣe ń wò náà ní kẹ́ ẹ bá wa pín kó kárí ètò lórí tẹlẹmù láàárọ̀ yìí a lọ sínú àwọn ọ̀rọ̀ eléyìí tó ṣe kókó ní àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 tí a ṣe ti pọ̀ ṣinṣin ti òmìnira orílẹ̀-èdè nàìjíríà èyí tí ààrẹ ilẹ̀ nàìjíríà bọ́lá ahmed tinubu tó sì bá gbogbo àwọn èèyàn ilẹ̀ yìí sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ eléyìí tí ààrẹ sọ òun ni oríṣiríṣi àwọn èrò ní jáde látọ̀dọ̀ àwọn ìkàn tí wọ́n jẹ́ olùdíje dupò ààrẹ nínú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ẹgbẹ́ òṣèlú ní tìbútòrò ilẹ̀ yìí àti àwọn òǹwòye òṣèlú tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó jáde látẹnu ààrẹ bọ́lá tinubu wò lára àwọn tí wọ́n jẹ́ ìkàn olùdíje tí wọ́n fi èrò wọn hàn lórí ọ̀rọ̀ eléyìí tí ààrẹ bọ́lá tinubu sọ ó ní olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar eléyìí tí ó pé gbogbo ọ̀rọ̀ tá ààrẹ sọ pátápátá ọ̀rọ̀ ìlérí òun ló kúnú ẹ̀ ó ní n ó ṣe èyí n ó ṣe tọ̀hún lágbára ọlọ́run n ó ṣe èyí n ó ṣe tọ̀hún òun ní ń wáyé nínú ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ nígbà tí àtìkù náà tí ó fọ̀rọ̀ tiẹ̀ léde fún ti ayẹyẹ òmìnira eléyìí tá a ṣe lórílẹ̀-èdè yìí ó gba ààrẹ bọ́lá tinubu nímọ̀ràn wípé kí ó mọ̀ wo ọ̀rọ̀ àmọ̀ràn tó ń fẹ́ fi léde látẹnu òun pé ó ṣeé ṣe kí ẹnu òun máa rùn ṣùgbọ́n tó ń bá fi gé obì fáàrẹ kí ààrẹ ó mọ̀ sọ́nu o pé òun fẹ́ fún wọn nímọ̀ràn kí wọ́n mọ̀ sí wo ti pé alátakò ò ní ẹni tí ń sọ̀rọ̀ nínú òṣèlú ilẹ̀ nàìjíríà ṣùgbọ́n káàrẹ kọ́ tẹ̀ síbi ìmọ̀ràn tó ń bá fún ààrẹ o ìmọ̀ràn ti Atiku Abubakar tó fún ààrẹ bọ́lá tinubu náà ni pé kó yá tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ilé tí yóò mú kí ara ó dẹ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó pé àwọn nǹkan tí ó jẹ́ ìtura alágbára fún àwọn èèyàn ilẹ̀ nàìjíríà oníkàárẹ̀ kó tètè lọ rèé ṣe ní kanmọ́ kí a báyìí kó lè jẹ́ wípé tó lórí tẹlẹ̀mù nílẹ̀ yìí ò ní ara ó tù ẹ má jẹ́ ń gba ẹdùn lọ́wọ́ Atiku Abubakar kí n fi gégi ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ rẹ̀ gan ní tààrà ká lọ rèé gbọ́ kí ló sọ ó wù mí kẹ́ ẹ wò ó lórí social media papa lori Facebook wa bi nkan se nlo bayi sugbon oju opo yen nse balabala won te ohun ti oludije dupo are labi ase egbe oselu ADC nile yi Atiku Abubakar to fi lede si are Bola Tinubu busita ti wa lo selu leto eja jo farabale ka jo gbo oro ti Alhaji Atiku Abubakar so gege bi imoran si are Bola Tinubu kin to gbe alejo mi wole sori eto
1: Bola Tinubu to act now. He has a prayer. I am calling on Mr. Bola Tinubu to act now. He has approximately 8 months remaining in office. Bola, I want you to use those 8 months to give Nigerians relief. And let me say this plainly. Bola Tinubu should not be ashamed to do what is necessary to lower the price of petrol simply because Atiku Abubakar proposed a government intervention. He should just take the idea, rename it if he wishes, and even take the credit. What matters to me is that Nigerians pay less. A sensible idea does not become a bad idea because it came from your opponent. If responsible intervention can lower prices, intervene. If changing course can help Nigerians' families, change course for God's sake. And Nigerians do not need another elaborate palliative economy. Do not make life unbearable.
0: Oronu latenu Alhaji Atiku Abubakar oludije egbe oselu ADC eleyi ti o fi lede nipa oro eyi ti o njaran nile Nigeria sugbon Atiku Abubakar te ba gbagbe o soro sita ni kopẹ yi nigba to koko so o pe ohun ori daju pe bo n ba de are ile yi o n da owo iranwo ti ori epo bentiro ti isakoso are Bola Tinubu yo ku pada si ori epo ki ara o le de to lori telemu o pe igbese yi n lo won gbe o lati je ki o pe ko de ba ori nta mi ara orokun ara oro adiye eleyi ti awon omo orilede Nigeria ti won foju we na re lasiko yi sugbon nigba na lohun are orilede Nigeria Bola Ahmed Tinubu o fun Atiku Abubakar ni esi yajo lori oro to so eja jo lo sodo are Bola Tinubu ka gbo esi eleyi ti won so nigba na
2: Now say we go back to subsidy. I saw one of my opponents now say we go back to subsidy. I read it. That is demonstration of a serious ignorance on governance and economy. Before I came here, 27 states are unable to pay salaries. Not to even talk of pensioners, salary of workers. In your state, I know a man that raised whose nickname half salary. They come to the federal, cap in hand, unable to do anything. The salary you pay feeds families. Where are the local governments? They are in the states. Where are the concentration of population? They are in the states.
0: Oronu latenu are ile Nigeria gege bi esi ti are fun Atiku Abubakar ngba na ti an koko bere oro yi e mo gbagbe pe lodun 2023 oloye Atiku Abubakar Peter Obi ti won jo je okan gbogi laarin awon oludije dupo are ti won lokiti pi ija oselu pelu are Bola Tinubu ngba na o ni gbogbo won jo pon riri e pe awon yo wo iranwo ku lori epo bentiro ni nise ngba won ti e bi Peter Obi ngba na baba ni ohun o ni je ko lo wakati 24 hours ese kese immediately lo won ri wipe won yo tori pe jibiti pali onikini ohun je be ni Atiku Abubakar na ngba na lo na pe ko gbodo ma wa be sugbon o ti wa yi ohun pada pe dida la won da won iranwo pada lasiko yi eje ma fi eyi ki alejo wa lori eto wipe won tun kaabo ti ori eto ti wa loselu laaro yi awon na ni onimero Sunday Babalola ti won je renewed hope ambassador
3: welfare secretary APC
0: welfare secretary ti ibi te fe gba wole lo ninu Oyo state welfare secretary ninu egbe oselu all progressives congress ti ajowa lori eto laaro yi mo ki e kaabo sori eto ti wa loselu e ba ki gugu omo Nigeria ti ngbo wa
3: na ba se na ki o to do meta
0: bene
3: ide le fi so pe renew hotel tin so ambassador renew pa o mi opo ti to do meta
0: o to
3: do meta so mo lowo lowo bayi emi ni akowe igba igbadu fun omo egbe APC ni ipinle Oyo mo ki gugu awon olugbo wa nile papa julo mo ki gugu omo bibi ipinle Oyo jake jado to wa ki gugu omo bibi ile Ibadan mo ki baba wa Olubadan
0: kabiyesi
3: ni ti ayeye ojo bi won to ko ni ose to koja ta asin da photo lo e bayi mo ki won ku oriire ipo won ku odo kan lori apere awon baba won Olorun o de ni won si
0: amen
3: won a tun dagba won a tun dagba si
0: amen
3: eyin are Tinubu ni won ni gbadura ki irukere dokini oni adura to wa ni kabiyesi e ma rowo ra irukere ni
0: gba gbogbo
3: irukere po kilafe lojirisi eto ni golu ndi eto ni ele ndi to ni to ndi na ni tan ni kabiyesi e ma ri mu e ma ri de ilu ma toro nigba ti yin ese
0: eyin na gbo oro ti are orilede Nigeria ba gbogbo awon eyan ile yin so ni ojo kini osu kewa ti a se ayeye ominira orilede Nigeria odun ikerinde ni aadorin 66th are soro ileri po ninu e be ni are ni fi idi ireti mule fun awon eyan wipe gbogbo igbese ta gbe to dabi toni ti tariro ta kola to je pe yo ba gbagbo pe ngba to ba jina tan oni yo pada doge pe gbogbo e tin so eso rere sugbon o tin jade latenu awon omo orilede Nigeria ati awon ekan oselu ninu awon egbe oselu alatako ni wi pe gbogbo nti are pe ohun tepele mo tin se yi ko ti so eso rere kankan bo ba je pe won ri lakosile ori iwe ko ti han ninu eto enawo araalu ati ona ti ara fi de won nipa kaje kamu ati sise isemi kini nte ni so lori orun ko to di pa lo sinu awon ariwisi eleyi to jade latenu awon ekan selu le yi
3: se ni ese mo gbogbo orilede jakejado agbaye ko si ibi ti ijoba ti n pa owo ti won ko si apo awon ilu nkan ti won ma n se ni pe won a piya mo oríṣiríṣi ọ̀nà láti rí pé àwọn ọmọ orílẹ̀-èdè yẹn wọ́n lu àlùyọ ìta ń pè ní opportunities ṣe rí láìdẹ̀ jẹ́ wípé a ṣe àwọn àtúntò sí ètò ọrọ̀ ajé wa gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń ṣe a nira láti jẹ́ pé àpìyanu oríṣiríṣi ọ̀nà tí àwọn èyàn wá fi lè lu àlùyọ nínú iṣẹ́ àti òṣì tó ń dá wọn ẹ wá rí pé bí èyàn bá kán lẹ́sẹ̀ tin ba kan lese o ti dodo pe o gbodo se nkan ta npe ni orthopedic reformation ni pe ki won tun egungun yen to tan ba tun tutan won a fi POP si abere to ye ko gba yen o gba ogun to ye ko lo yen o lo se tan ba tin fi POP si tan to won gun labere yo kan yin so le se saka kiri guru ile ija si esi ti are fun okobo oselu josi ipe o fi han
4: ipe okobo oselu
3: je ma soro wa no ipe ti e ba so pe o to da owo ranwo pada sori epo o si afihan pe amuku meko ogo ode alai makan makan
4: nipa
3: nkan ti won ni e demonstrate present ni oro present mo ko to in quote in quote it demonstrates serious ignorance about governance and economy
4: nkan bi meta le yin wa fi wera
3: won kan to ni ignorance so yoruba yoruba yoruba ni yoruba kunpo ninu ede to wa lagbaye yoruba ku pupo ju ibadan si lemi and ku fi mi le so pe ibadan ni bi we had yoruba of yorubas so mo sobli mo tan ba ni ignorance o mi pe amukun meko ma ni ignorance o mugo ma ni ignorance alai makan nipa eto joba ati eto oro aje itumo re nu nkan ti are bola tinubu
4: alai makan ni o po nfe da owo iranwo pada sori epo
3: o mugo amukun meko
4: eyi to logbon se bayi na o ti farahan lara ilu
3: o na mo ti salaye fun lati bere mo ni bi o ba kan lese tawa ni ka fi POP si
4: ti han to e
3: tan yo gba bere yo mo logun sejo ti abase yen tan na ni o mo nitu re si gba bolu abada pada lori fili ko mo gba bolu tu chese e dara le lohun
4: pe o nilo akoko die
3: o nilo akoko die lati ri wipe awon nkan ti awon eto iwosan ta se yen ko fi le je jade ka ri pe ese ti mukun o le duro nle bi yen ba so pe o fese meje te wure npa eyin na mo ti o sele nti awon ara bi nwi fun wa ni pe ka fese meje te wure npa ti o si se se ti ba won na se joba ri gbogbo awon ile ise nla nla wa tan ta kini larija oga awon ti won ba sise o ni o le jaguda alafowora ohun ni won to ri pe enikan kan o le gboju segbe lati gbe oko ijoba le won lowo lo pe won
4: oga awon wo lo so yi
3: o wa lota
4: ni di oselu abi ni di ise
3: e tara ko sinu iwe ni ni di ise oselu ti won jo se won ko sinu iwe ni
4: ni won pe
3: o wa ninu iwe won te ba fe mu wa mo le si fun lori phone
4: eni ka won jo si ise o se
3: gba ale ipe en to si gba igba keji awon ninu asise ta won se ni odun adorin ami adorun o le kan abi meji ta won lo ni ile aye asise kan ta won se to ba won ninu jeju gbogbo ta ba ti ji bayi ta ba ti ranti o ni pe awon fitalawi awon fi se gba keji awon
4: ko se nje talawi
3: o se ofan o le oni dibiti alafowora ni olokobo oni ore mi omo ore ti to lo lewe bi pe ti eda iwo lo tori iwo lo nto to yere okobo in so fo re ko mo re to lo lewe ala ni ti ju e ja soro si waju
4: te ba wa wo eri wi pe ninu isakoso ta se ni orilede Nigeria papa lasiko ti oloye Olusegun Obasanjo wa ni epo owo ran won be lori epo oloye Atiku Abubakar ni igbakeji ahare Olusegun Obasanjo ngba na won jo se isakoso ti owo ran won fi wa lori epo tara fi delu ni kilo de te bi lero wi pe owo iranwo o le se da pada si ori epo mo ni Nigeria bi be eyan ba sa so pe oun fe lo si oko bi kan bona be ba di gaga eyan le se ri pada keyin o pe ibi ati nbo a fe pada be eyan ba sa le ni bi kan ibi kan na la dari si ati ririn ajo subsidy ara ilu pe ko de awon lorun kilo de to nira lati pada seyin
3: ewo ero alamika ti mu dani ka gba pe epo robire ewo bi o ka gba pe epo robire mo wa lodo mi ni naira mewa mo fi naira mewa gbe sinu oko oju omi laje pe ke ba mi fo mo gbo wa sodo yin orile de china alayo egba lo kan ko yo mo ye e fo ni na mo ti fara mewa gbe wa o de lo lo fi dodo yin
4: ogun
3: odogun igba teyin na fo tan e fi naira mewa fo o de lo
4: odogbon
3: e tun wa da pada sodo mi pelu naira mewa e ye da pada o de lo
4: odogoji
3: odogoji igba to wa de bi mo wa gbe fun asizo pe asizo iwo ni NNPC o gba ipe mo ta fun araalu asizo ti gba asizo fere die si ere lo fe fi si ogoji naira lo ba dowo e lo lo fe fi le
4: kako na tun fi naira mewa le
3: o fi naira mewa le o da adota emu wa so adota la fe mo ta fun awon mo rile nigeria to joko lohun to fi go soju tin rede si mi lo kan adota na la mo ta mo awani kini won ju mo wa ni sina alayo ba la fe se to yi pe awon tin rede mu se lo kan ti won fi mo ra epo yi ni ona to je pe yo ro won lorun adota naira re je amu me dogbon ko me awani bu lati ri ani hey, awon kan lu money ti won wa owo nsele lori e e je ka mu naira 25 ninu awon kan lu money wa eto nkan ogbin ta nse labele ti won tun ko lo so eyin oke okun owo nyo le nbe na e ka ma mu naira 25 lososu ka fi mo di pe awa igba ti sizo wa gbe fun okunrin pe o naira 25 ni kini yi o dun mo wa awa nje anje se mo pe igba ta nse kini alumoni yen to nlo dede ari owo yen fi se ṣugbọn ti o fi di bi odun mejo seyin abi bi odun mejila seyin okonjo ewe ala to ni opono to sise nipa nse ato nkan
4: eto
3: oro aje ti oruju onu oko se wale kan na pe awon owo ta nri ti a fi nse iranwo yi o ye ka ma fi pamọ de ojo ola nitori pe ni agbaye o ma to akoko kan ti eko ni soju mumu awon kan ni ko gbenu esohun ki lo mo ki lo se gba ki lo sawo
4: gomina yari ngba na pe pe nikan sa ja won mo pin wo
3: ojudi olododo so o soro ko le be gba lana e gba labo lo lo dele yi o wa to akoko kan lati ijoba bi eto koja lo wa la gbe sumo mi wa po oloko leroko olodo lerodo en ti o wa alumoni won je rona de be a wa ri owo ni di alumoni mo a ri owo ni di nkan ogbin mo gugu awon bi ti asele owo tin wa ta fi ran ra wa lowo labele labele ni o a ri mo o wa di wi pe awa nkan si awon orilede mi ni ibi ta wa yi awon kan lo pari eto tan bi awa ran che si won ipe ki won ya wa lowo naira 25 ka fi se iranwo ori epo ati wa ya lowo alara ati ya lowo ajiro ati ya ni eyin
4: owa rogun aga
3: ati wa do ni yeye awa dodo ni odi wa nfi wa rere ngba ti rogun aga so fun pe oni omo da won lohun alai mo kan mo kan la won ile ya mu ku me ko mo ni won o mo ya won lowo mo ati wa di alawada yeye ati da alawada die to sagbadu modi ni ajo orilede to wa lagbaye ko se n to fe ya wa lowo mo ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi débẹ̀ ní ọdún 2023 ẹjọ́ tó bá ṣe pín ẹ̀yin ni bẹ́ẹ̀ ṣe gorí àga yẹn tẹ́lẹ̀ kò kú sẹ́yìn tí ó ya yín lówó mọ́ ìfún àwọn báńkì lábẹ́lé èyí tán máa ń ṣe tí wọ́n ṣe consortium of banks tó pé àwọn báńkì ó parapọ̀ wọ́n yà wá lówó wọ́n ti yóṣù kínní wọ́n ti yóṣù kejì wọ́n ti yọ́dún kan wọ́n ti yọ́dún méjì a kò sọ́nà àti dá padà sùmọ̀ ní òjẹ́ wọn lóko àgbẹ̀ntà ṣe lábẹ́lé àárí ṣe àlùmọ́nì tá à ń wà àárí wà gbogbo àwọn owó tá à ń gbà lórí àwọn ẹ̀rọ agbagbe tó ń lọ káàkiri tá à ń gbà kò tó rọ́ọ̀nù ìjọba gan débi wípé ó dé àkókò kan ààrẹ buhari sọ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó ti gbẹ́nu wálẹ̀ ó sì ń padà sẹ́yìn
4: tó ìwọ recession
3: nígbà náà bí olóògbé ọ̀gá wa abiola ajimobi bó ṣe gbóná tó nínú ètò àtúntò ọrọ̀ ajé ifa àwọn múná ranran àwọn gan ò rí sálárì san májúmọ̀bì bàwá rí sálárì san jọ náà gómìnà mélòó ni ó rí sálárì san ṣé bí bọ̀dá wa tí wọ́n ń sọ̀rọ̀ yìí e ma gbagbe pe akowe egbe won lowo lowo bayi oun ni gomina ipinle osun lo nigba na o afusa ni won pe won ni nsin o baba afusa ni won o won ri owo osu san fun bi odun merin o ti won ba to san salary ni o tori wipe ko si ona lati mu owo lati se nkan mi e wa ni ka tun tesi waju si awa sakiyesi pe naira 25 ta lo nya yi ta fi san owo epo ti awon ti mo wo lo kan yi ti won lo awa so wa pe bi won se n gba naira 25 lowo ijoba apapo apapin to ti wo
4: won tun ko dodo awon te ni ki won o ko de
3: e ma gbo tan ba ti gbe epo de epo be lo lo gbe wa anija la merin ni jala merin le gbe wa okay ko buru oya e da sinu agodo wa tan ba ti da lori jala merin yen asan naira 25 lona merin eti se 100 naira tan ba ti gba won wa gbe oko ju won lori oko ju omi won bo saarin omi won mo je won mo mu nbe tan ba ti je tan mu nbe to ba to bi ojo bi 15 won ba to seri pada wa lai gbe nkankan pe mo tun ti de mo ti gbe po de o melo lo gbe de jala merin na ni ki koja jala merin laye won won fi lu anjibiti
4: won kan gba owo
3: won tun ko we wa a tun fun won ni 100 naira won tun ton pada epo ton la won gbe wa yen a wa ri epo yen bi pe awa lo nto ile epo awon ti mo awon ara ilu ti mo wo lo kan awa lo nto ile epo de pe won nara won ile epo ile epo gbina won to jona mo be ngba mi abi ton ba so pe ngbe epo le bo se ngba owo yen ta n fi trillion san se ko yen ka ma re epo igba ta wa so trillion yen mo ni security ta wa re epo nle epo omi n pe awon ni jibiti awon alapapin ojelu hon lawon to wa ni di eto oro owo ranwo fun epo igba ti olopo won bi pe debe are bola me tinubu nkan akoko to se ni pe owo ranwo lori epo teye kan ti so di mudumuru te nfa mu bi egun nfa ogun ipoju ati idamu omo nigeria e si nfa mu si sayo nibe kolohun o so fun gege bi se owo won oni ko si nkan to jo owo ranwo mo kenikan wa wi fun wa ni gbata debe ko tun ni gbata wa ta gba lati bi odun meta abori isin gbogbo awon adanwo gbese ta je lori owo ranwo ta ya o de bi pe igba ta ri owo ya mo lati sanwo yen a bere si fi epo robi di ojo ola awon omo wa ha
4: a n fi epo robi ile yi san gbese
3: a fi n san gbese awon nkan ti aare bola me tinubu ba nile nigba to debe niyen sugbon a dupe lowo olorun pe igba ti ni odun kan seyin ti aare wa lati ti won wa yo pelu olubadan ti ile ibadan oba akorede oba abdulrasheed adewolu ladoja o ni òun láyọ̀ láti sọ fún wa mọ̀ pé lóòótọ́ yáyáyá wípé orílẹ̀-èdè nàìjíríà àti sẹ́kọ́nà mo ṣe àti ìṣẹ́ lọ́wọ́ inú gbogbo orílẹ̀-èdè nàìjíríà dùn èyí ni pé àti epo tá a fi yáwó àti tí à ń ṣe lọ́wọ́ àti rí ojútùú ẹ̀ àwọn ìpínlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gba owó ní ìlọ́po márùn-ún àwọn local government wọ́n ń gba òbítíbitì owó local government kò local government tó gbà less than 600 million lóṣù ẹ̀bá wo nípínlẹ̀ ọ̀yọ́ ti wáyé láti january sí june káàkọ́ oṣù mẹ́fà nínú ọdún yìí kò sí local government tó gbà less than 4 to 5 billion
4: nípínlẹ̀ ọ̀yọ́
3: ní south west wa tá a wáyé pẹ́sẹ́pẹ́sẹ́ díẹ̀ bá ló fi dé 5 billion
4: gbogbo n tẹ́ ń wí àkọsílẹ̀ rẹ̀
3: àkọsílẹ̀ wà ẹ̀rí mọ́ germany tó wà ń bí kò rújú
4: pé irú adúrú owó yẹn
3: wọlé nípínlẹ̀ àní ò rújú òun fẹ́ gbé jáde fún yín kò rújú akọ ẹ̀rí mọ́ jẹ́ ìṣó wà ìmọ̀ germany ṣó wà èrè ṣẹ́tìrì oṣù mẹ́fà ni wọ́n ní january rè february rè march rè april rè may rè èrè june rè tó tà nìyí ẹwù ìjọba àbílẹ̀ ti tèmi wáyé ìbàdàn south west ẹ̀ka wù ìbàdàn south west rè ẹwù january wọ́n gba 758 million february wọ́n gba 856 million march wọ́n gba 661 million april wọ́n gba 716 million may wọ́n gba 839 million june wọ́n gba 751 million lápapọ̀ oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún yìí ìjọba àbílẹ̀ south west wọ́n ti gba 4,583 million 4.5 billion.
4: kí ló wá dé tó nira láti jẹ́ kí àwọn owó yìí oúnjẹ yìí ti ń farahàn nínú ayé àwọn èèyàn mo fẹ́ ká kọ́kọ́ lọ rí ewu eléyìí gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú allied people's movement wọ́n sọ nkankan nigbati won lo re ko pa nibi ipade nu gbangan lukan won se lalaye pe o to ni joba apapo ni won so pe awon ti ko wo to po ya nturu lo si awon ipinle pe gbogbo ipinle ni sin ri owo nla nla lo to lasiko iya to si bi nkan se ri tele tele won ni lo to ni pe owo owo nwole sodo ipinle sugbo soro fun awon lati le ise ati osilugbo ni ipinle oyo won ni ororun sibe gbogbo oro ti ijoba apapo nso bi pe eyan kan pa ila lenu lasan ni pe ngba te lowo wo ipinle to wo si wo be lo to da won le jeri si ko si nkan gidi kankan e ja gbo oro enu gomina Seyi Makinde na ke to fesi
3: e tun bere o oya.
5: Yes, they claim we have more money that the state governors, the state government, they've been collecting more money from the federation accounts. I'm not arguing with that. Yes, in the quantum of the money, yes, we have more money, but has it translated to fighting hunger in our society? The answer is no.
4: Oro nu latenu gomina ipinle Oyo won eyin na gbo
3: gbo
4: wi pe o to ni pe owo yen nwa won lawon o le se ariyanjin yen won ni sugbon so ti pale ise atosi mo ni ipinle papa julo ipinle ti won ti je gomina lowo lowo lasiko yi ki wa lanfani owo tulu ti nwole ti o le le ise lugbe lara awon eyan eyin kede pa awon ijoba bile riru owo yi
3: be ni
4: ngba ta awon alaga ngba ru owo yi bo lara ilu to wa ijoba bile yen ko se mo wi pe iru owo yin wole kan mo ri apere re ninu eto ora je ipinle won ijoba ibile won bi ijoba bile ba ngba ru eleyi ipinle na nti won ngba na o tobi ki lo wa de ti ise atosi po tara ilu kerora lojojumo nigbati are Bola Tinubu to je pe tara ilu ba ti pariwo pe nkan orogbo are oni e ri ban gomina yin an gomina ni nbo yi pe bawon se ngbowo on to ko han lara an lese lugbe ni awon ipinle awon en so nle
3: e se se ri nkan ti oludije are ipo are si ipo are labe egbe elege ti won wi o
4: APM
3: tori pe mi ni ona meji ni ma gba address won mi keke fi ti bale ke gbo mi dada oludije si ipo are labe egbe elege won ni awon gomina n gba owo obitibiti owo won ni tooto ni I'm not arguing that iyen ni pe ni ede Yoruba won lawon o jiyan e won ti soro tan ki la to mo eroju ole e mu ni omo yen o sagbafo in ka so wale eyan ni won ko ni won se won kowo fun o oni won ko fun mi o gba mo gba o ko sapo mo ko sapo ki lo wa fi se awon ni e bilere
4: te gomina n wi pe
3: o won gomina ko ni wi o gomina gomina ki
4: won oludije duwa re
3: oludije pupupa re e ni ko wa bi gomina lu ti e na bi pe o aduro to n gba hun nibo lo ko si ti local government lati ka nisin nibo lo ko si to je pe ise atosu wa tan ni ipinle re e bi olokuku wi ni ki mo wi e wo mi ni
4: a n gbo yin gbadun ni
3: e mo dahun pe a bi furara re lo wi pe I am not arguing that o ni mi o bere o ni mi o mi jiyan o ni ko sare jiyan bi pe awon gbowo ohun ko sare jiyan nbe bi pe local government n gbowo o lawon o jiyan eh be se wa baba ni yin abi be ko e lawon omo tin lo suku e to ti jade ti won si n se dada.

0: lórí printing tó quality.
1: Worry print, put your message on display.
2: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ìbọ̀lọ̀ tí ń bọ̀ tọ́ fòrà dání.
3: Pàdé lọ́jẹ̀ ló la ti ń bọ̀ o. Bàbú ṣe máa lọ náà nu wọn fún aláìsàn àgbòlò mẹ́rin mẹ́rin.
2: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé òun ni wọn ti Mr. Solution ó yàtọ̀ gẹ́ǹjá ọsí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú rin tó lọ láti ìlú Ìbàdàn sókè ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfin Adégbòkè FCA Gboyè Àtà lábíà àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ máa pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
4: Lábìlúwa fẹ́ 96.7
0: tiwa lòṣèlú lórí Lagelo 96.7 FM pẹ̀lú Shina Layo.

0: Akinyin kaabo pada sori eto ti wa loselu nikan lagelu 96.7 oke to gaju oke mo wa pelu nimero Sunday Babalola ti won je akowe ti receive gboro to ba ti jama igbaye gbadun ninu egbe oselu All Progressives Congress APC ni ipinle Oyo bakan na ni alagba Raji Adebayo awon na ti darapo mo wa lori eto laaro yi e ba ki gbogbo awon orilede Nigeria ti gbo wa kakere agbaye
1: aki kakiri ni ti letoko ni orilede Nigeria ti ni oke okun ni bi ti e tin gbo lagelu 96.7 ipe ti te fin gbo wa ko ni di erun ta wa na bi nsoro ko ni ya a si wa ki pe a ku ojumo ipe ojumo ire ire owo ire omo alaafia ati aiku ti se baale oro ni o mo wa lojumo eni ati ojo aye wa gbogbo
0: ami so e ma gbagbe wipe e le darapo mo wa lori Facebook lagelu FM 96.7 ni ke ti sawari foran eleyi ti o nlo yi ti wa loselu be se nwo epin epin ko kare le fi iroyin sowo si wa bi eto yi bi o se nlo lowo lowo ko to di pe a rinwo inu ibita ti nbo tele tele mo fe ke je ka se bayi e ri wipe ninu alaye te se lekan nigba te soro nipa ba ilana ta fi fo epo robi ati bi se npada dele si orilede Nigeria tin di tita gege bi epo bentiro dizu ati awon kan mi ti e fi pe ina wa ni 50 naira gege bi apere ni isin eyi to poju ninu epo ti a nlo labele abele nbi na ni won tin fo nipasẹ ile ise bo ifopo Dangote eyi ti o sise lori ile Nigeria owo ta fi gbe jade tele o ti yo ku lori e bayi owo ti an fi fo Olorun o ti ku onbe owo ti an fi da pada wale o ti ku onbe to je bi apere te se 30 naira o ti yo ku onbe to tumo si pe ta ba fo ipo tan labele o ye ko ma je 20 naira ni iye ta na lati pese epo ni o mo je bi a ba ti e wa fere le lori ko wa ti e wa ra se bele njade e kilo ade to je wi pe ni isin o tun wa tayo 50 naira ti epo wa ngba kan ninu apere te se
2: se olotu now things are so near kia se ri lo to lo ye ka wo ye be inu mi de do olohun opolo yin ni doba
0: ami
2: se wa ri ka so wi pe epo robi yen won ta ni naira mewa ba ti so naira mewa le epo robi ba de o fun apere ni o ile se Dangote ti wa wa lori de Nigeria to no fo epo a fi owo gbe lo soke oko mo sugbon epo robi wa igba ti mo se kini pe ise iwadi nipa epo robi orile de Nigeria se ewu mi olootu
0: e yo
2: se epo robi na wa so ni ese ko lese so loju so nimu eyi ni pe ko lese ti o fi rin lati ibi ton ti n wa wa si odo Dangote oni ka bi pe elu lo fi n gbe lati ton fi n wa de to ti n fo onu se hadi owo yen mo lati be awon ijoba to ti wa kaakiri won se ise won debi wi ta to fa le ya se atewa won ise won debi wi pe ni opolopo orilede ti lamilaka a ifi tanka agbepo kiri mo they pump directly to station
0: awon na ni pipeline kilo de ti awon no te
2: pipeline to gbe epo robi wa si ile ifopo la niyan ati ni ile to supply stations retail stations
0: èyí ti ń gbé lọ àwọn depo
2: ńlá ní ẹ rí pé ààrẹ ti mú ètò pipeline tí ó máa supply gáàsì sí ilé kọ̀ọ̀kan lọ́kùnkúndùn wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kíjọba ètò kúrò ní ọdún mẹ́rin ó wà ẹ̀wù lọ́nà ó ti ń bọ̀ látọ́nà èkó ó ti ẹ̀ ti dé ìbàdàn gan yóò sì benefit wa nípínlẹ̀ ọyọ́ rẹpẹtẹ wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ààrẹ kóléyà tó ń ṣe òun ni wọ́n fi sọ wípé àwọn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ ń jọ sí ètò ọrọ̀ ajé ò fẹ́ yí wọn tó ignorance of governance and economy matters ẹ ká fìyẹn lẹ so Dangote láwa bi pé èló ló fi ń gbé epo yẹn dé ọ̀dọ̀ ẹ ẹ má wàá gbàgbé pé owó tí Dangote ń ra epo rọ̀bì yẹn kò ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló ń sọ wípé iye báyìí ni epo àjọ àgbáyé OPEC ló ń jókòó ní orílẹ̀-èdè New York tí wọ́n sọ pé iye báyìí ni gbogbo orílẹ̀-èdè yóò máa ta epo a wá rí pé ọ̀rọ̀ epo rọ̀bì ó gbẹnu sókè torí ìjà tó ń bẹ láàrin orílẹ̀-èdè America àti ilẹ̀ Iran àti lọ sínú yẹn
0: olóṣàkóbá
2: fún owó tí wọ́n ra epo rọ̀bì tó gbẹnu sókè lágbàáyé price tí wọ́n rà lágbàáyé òun ni Dangote náà rà tẹ bá sọ wípé àwọn ẹni ẹyin olùdíje nínú ẹgbẹ́ SDP ẹni kíni ẹ rí pé àìmọ̀kànmọ̀kàn
0: àwọn pé a lè dọ́gbọ́n sí lábẹ́lé ń gbò jẹ́ pé kò àwọn alálẹ́ kò
2: rọ̀bì
0: pé kò yọ wọ 500 naira
2: mo ń bọ̀ mbẹ̀ now ṣe rí price epo àgbáyé náà ti ń fix ẹ̀ nílẹ̀ nàìjíríà ló ń fix ẹ̀ iye tán fix yẹn tí wọ́n tún kakú wá ń rà ń dẹ́po wa ẹ má gbàgbé pé òun àmúṣagbára wa nìyẹn o orí Dangote náà lọ́n rà nítorí pé aládàáni ni tó bá dẹ̀ tí ó níye tí ó fi gbé dé ọ̀dọ̀ rẹ̀ ó níye tí ó fi fọ́ àbúrò tíyín wà ńbẹ̀ ẹ̀gbọ́n tèmi wà ńbẹ̀ ọmọ tíyín nílé wà ńbẹ̀ tó ń ṣiṣẹ́ ńbẹ̀ wọ́n ó gbowó oṣù òbítíbitì bílíọ̀nù dọ́là ló fi kó irinṣẹ́ jọ o tí fi ń ṣiṣẹ́ rẹ o ó yáwó báńkì ni o yóò sanwó rẹ̀ padà òun náà ó ṣì gbogbo ẹ̀ mọ́ òun ni iye tẹ rí tí à ń gbé epo jáde yẹn tẹ bá wá wò ó iye tá a tún wá gbé epo jáde tó yẹ pé ó ń ta lórílẹ̀-èdè Nàìjíríà yìí mo bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́dùn o bí nǹkan ṣe rí ṣùgbọ́n mo ti kọ́ yọ ọ̀nà náà lẹ́ẹ̀kan ibi tára ti ní wá àwọn tí ẹ bá wa bẹ̀ mo ti pe àkíyèsí olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tí wọ́n ní lóòótọ́ ni gbogbo àwọn gómìnà ń gbowó àwọn òjìyàn kí wọ́n bá wa bá àwọn gómìnà wọn sọ̀rọ̀ àbí gómìnà lẹ pé àwọn náà
0: gómìnà làwọn
2: ẹ kàn bára wọn sọ̀rọ̀ ẹ kó ṣe yóò bára ẹ sọ̀rọ̀ mo ní kówó pẹ̀lú ọ̀yọ́ sí mo ní kówó ìjọba àbílẹ̀ sí.
0: ṣàrí owó ìpínlẹ̀ ọ̀yọ́ lára àwọn ọ̀nà
2: àwọn ọ̀nà bá bọ̀ ọ̀nà tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ bá wo iye tí Dangote ń gbépo jáde ní ìsìn ẹ má gbàgbé pé a ní regulatory agency tó ń regulate àwọn prices wọ̀nyí náà ààrẹ òsèlú ní lajúlẹ̀ àbí kí ìjọba àpapọ̀ lajúlẹ̀ kan rí pé kíní yìí ó fẹ́ dáná sáwọn ọlọ́run kan dẹ́gbà wọn láàyè kan máa ta kọjá gèjìyà kò ṣeé ṣe mo láǹfààní láti rí iye tó ń ta epo ní orílẹ̀-èdè Ghana ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn 2500 náà ń tà per litre ti orílẹ̀-èdè Kenya tó wọ́n ju ti Ghana lọ tẹ bá wò ní orílẹ̀-èdè Africa ẹ fẹ́ rí pé orílẹ̀-èdè Nàìjíríà ni ó dàbí pé epo ó ti rọ̀jú díẹ̀ kò síbẹ̀síbẹ̀ náà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pariwo ṣe rí tí ààrẹ SDP tó ní ká ṣe ètò lábẹ́lé fún owó ìrànwọ́ ọ̀rọ̀ wọn dà kò ṣe tẹ̀lé ni ọlọ́mọ jẹ́ ká rí àwọn tí ó tún wà wá padà sínú àdánwò tẹ́ ẹ bá ní ká ṣe ètò ìrànwọ́ níbo la ṣe máa mú owó yẹn tá fi máa fi ṣètò ìrànwọ́ yẹn ẹ má jẹ́ àtara wa jẹ.
0: ṣé owó yẹn ò sí ni subsidy tí ìjọba ń pé àwọn ń rí fi pamọ́ báyìí pé lórí subsidy àwọn owó ọ̀hún owó tó yẹ á ná síta ń gbàpò ìjọba báyìí ibo ìjọba ń fìyìn ò sí.
2: good ibi tí ìjọba ń fi sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnu òbítíbitì owó tí ìjọba kó lé sílẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ tí ò ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà tá a fi ń sanwó àwọn ọmọ wa àwọn ọmọ tó sanwó skul ní ọdún tó kọjá lásán they are close to 2 million
0: ti net fund
2: tí wọ́n sanwó wọ́n máa ṣí pọ́tà yẹn ní bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ àpò epo bó ń ṣiṣẹ́ báyìí ìjọba ti fi òbítíbitì bílíọ̀nù náírà síbẹ̀ fáwọn láti sanwó owó léwé wọn lóṣooṣù bí àwọn stéètì ló káwé ṣe ń gba location làwọn ọmọ yẹn náà ń gba location 20,000 tiwọn ogún náírà owó dákọmu pé kan fi máa jẹun láti jẹ́ pé kan ran àwọn òbí wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ètò tí a lè pè ní startup opportunities afẹ́ ètò bíi 130
0: tíjọba ń ṣe
2: tíjọba ti yàmọ́ tó yẹ pé àwọn ọ̀dọ́ wa ń tọwọ́ bọ̀ lọ́tún lọ́sì láti rí i pé ìgbà yín gbádùn tiwọn náà ó lọ sókè dé ogbé pẹ́ẹ́lí ṣe rí àwọn orí ọ̀fẹ́ tó wà nílẹ̀ yìí tí ìjọba ti create sí ọ̀pọ̀lọpọ̀ ní òun wọ́n bẹ̀ olú máa ń jẹ́ kí n gbé fún yorùbá Yoruba ni ki la se lagba ki la je mo ro awon odo wa eyin odo wa
0: ati ki la se
2: ati
0: ki la je lagba ki la
2: se iro o ki la se on lagba ki la je o ati ki la je to ti yin so mo ro awon odo wa kan jade tan e lo wa gbogbo awon opportunity joba ti create ko si joba ti o ko wa si apo yin
0: eyi te so sawun eyan sin jamfani e
2: se da fund ri se da fund obi ti bi
0: ko mo je pe owo ori iwe lasan
2: do ki so owo ori iwe lasan o se ri o se na awon roke oya awon mo loke oya awon lo poju na to n jamfani e nile yoruba n bi awon mo wa oya si omo iya to n taja lagbe ni to n taja ni gbagi e so fa awon mo yin kan lo si na fund ijoba tin sanwo school awon omo
0: fire ti n bawo eyan na ni pe won pe ko mo lo je pe leyin ore yin ijoba pada mo gbe won lapa iya ka bi won o ba sanwo
2: ko si nkan to jo
0: gbese ni o gan mo sa won ti mole
2: ko si nkan to jo se ri awon to ba n so be odududu gbo agbaye won se ran mo ni sukuru niyan mo gbori le to lami laaka bi won se n seto ranwo fun won le iwe niyan lati je pe won mu ki aye ro awon obi won lorun so opolopo na lo wa okay kan wa ni isin tan pe de super tan pe de super
0: kini yun dale
2: lori nkan ti e dale lori ti o ba fe ko se fe ko plumbing ni o fe ko wiring ni o house wire electrical house wiring ni o fe ko printing ni o fe ko se mechanic ni o fashion design ni o eyin tan pe makeup ni o e tan pe ni pe eyin kini n pe boya transparency ba ya won le ni o
0: awon se owo
2: awon se owo lo ti si ti won license won to pe bi won ti se lori Nigeria to ba de ton ba de ilu alawo fufu lo ton ba certificate e jade awon na le sise pelu awon certificate yen gbogbo ere jo ba nse lowo lowo bayi
0: e se ko to di pe won lo sodo alagbara je Adebayo nkan kan sele lorilede Germany lenu lowo lowo yin nigbati rabaraba isoro awon gogo epo bentiro to kan orilede yen te ba wo iru imoran ti Alhaji Atiku Abubakar to fun Are Bola Tinubu pe gbogbo ti o ba je ki ara de ara ilu leyin ti epo ti won gogogo yi oni ko ya tete Musa Logun ijoba orilede Germany awon na gbe igbese lati ri pe won sare seto owo iranwo pajawiri sori iye ti won mo taja la epo kankan ni orilede won lati le je ki owo to lo soke ohun ko ja wale die bo ti e je pe awon ti o je omo orilede ohun won so di mimo wi pe owo ranwo ti joba awon seun ko to lati ran awon lowo tori pe ogun tin ja lowo laarin Iran ati orilede Israel ko ati America ko iti duro pe enikan o si le so iye ti wo pada mo ta nigba to ba tun ya po se se ki wahala ohun ko to gbe ile ti joba awon ti o fe bere to bere si san ohun mi ni orilede ohun ki lo de ti Nigeria na o le sare dogbon si owo ranwo pajawuri boya osu meta la fi se kara de ara ilu ka fi woye nti n sele lowo
2: ijoba ohun se ise pajawuri beyen e wa gbagbe pe e n bere pe kini won fi awon owo yi se la so pe won fun ipinle lowo awon ipinle iru ipinle ti eyin are elege n so owo odile now gbogbo àwọn iṣẹ́ àkànṣe ńláńlá tó ẹ̀ka ti ṣe lórílẹ̀-èdè nàìjíríà látijọ́ yìí mo sọ̀rọ̀ ń pa nephon fún yín ẹ wọ̀nà tó ń ṣe lọ sí coastal road yẹn ẹ wo iléeṣẹ́ tó máa tò sí etí omi yẹn lọ káàrin àwọn ọmọ wa lọ́wọ́ ẹ wo láti badagiri sí sokoto ní ẹ̀yìn ìsàlẹ̀ lọ́dọ̀ tí wá ń bí nípínlẹ̀ ọ̀yọ́ yìí ìkan ń bọ̀ láti Àkúrẹ́ wá Síbàdàn ìkan ń bọ̀ láti Ìjẹ́bú-òde wá Síbàdàn ìkan ń bọ̀ láti Abẹ́òkúta wá Síbàdàn ẹ lọ nǹkan tó ṣe láti Ṣàgámù lọ sí Benin nísìn owó iná ni ibì kan tí mo mọ̀ tí mo rìn tó dá mi lójú láti máa kọ́dí sí òtùpó sí òtúpá branch sí obolúàfọ̀ sí night mile sí ẹnúgun kì í ṣe pé wọ́n ṣe ní ọlọ́bọ̀rọ̀ nìkan oníbejì ni wọ́n ṣe wọ́n sì finá sí lọ délẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ẹyin ìbàdàn sí kowai tẹ bá gbọ́ iṣẹ́ àkànṣe wọ́n sọ pé torí pé iṣẹ́ bí ń ṣẹlẹ̀ ń bẹ̀ lálẹ́ ààrẹ ti àpúrò pé kí wọ́n finá sí láti ìbàdàn dé èkó gbọ̀n tẹ́kú tẹ bá ń lọ ní orí express wa ní alẹ́ pípẹ́ lọ lọ́sàn-án ni ṣáàrí rú ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi bá a ṣe mo ṣe ń sọ̀rọ̀ tó bá fún wa di december ó ní àwọn tó yẹ pé a ti máa taná 24/7 nípínlẹ̀ ọ̀yọ́ yìí tó bá fún wa di december ààrẹ ti approve solar to grid ni ọdọ marun nipinle oyo
0: nipinle oyo
2: ido won ma to ba to bese ni se ko won bere won de gboro pari osu meta ko le fun won mo pari en december meji lo wa le gbeda e ma call en le pe mo wi be o awa ipa iro o fun ina mona mona ni o ikan mo ti so me ọdọ meta ni sin meji wa le gbeda o di meta ido meji le gbeda o di meta ikan wa nlagelu mo gbe kan si lagelu o di merin mo gbe kan si akinyele tori port ti won propose nbe yen are ti ronu pe opopopo na la need nbe solar to grid solar farm ara lu janfani e ipinle ina lati janfani gbogbo e opopopo se lo nlo be yen o e wo eyin oro eto abo gbogbo awon to tin wa lati joy se won ri pe oro eto abo awon olopa wa awon tele mu wa se won ri pe akude de ba ni ko sise fun wa mo olopa ti wa di stop and sex ta sin jade lo ki okun won ti tun eto oro abo si to pe orisirisi pele gbogbo pele nisin won ni awon olopa ti won ma moju to eto abo won opolo obitibi ti owo lo nlo sibe be lo oun ni mo le ma so fun yin
0: ese alagbaraja adebayo yoruba ni ebi n pa ni olose n polowo bi a ba wenu a se wede opolopo mo orilede nigeria ni won teti gbo okan jokan awon ise akanse kanjan ti sakozo are bola tinubu to ti dawole ateyi ti baba wa ti menuba atawon mi ti won lanfani lati menuba sugbon to je wi pe nise na ni an wo pe n to gbe igbaye gbadun wa gan orisi nta ni lori e gege bi araalu ati onwoye lori eto egboro ti oludije dupo are labi ase egbe oselu ndc atiku abubakar to so gege bi imoran ariro e na ni germany bi won se se ti are si pe afeni ti nkan o ba ye nikan ni o pe ka to seri pada lori irin ajo yi kile ro pe ijoba le se lati tunbo je ki ara o de ilu o to ni pe ninu oro ti onimero sunday babalola ti won so won pe oro ta are mo so pe re ban gomina yin are o dede so bi ki ba se wi pe o ti tari owo si won ti gomina se makinde ti pinle oyo na ti won si fesi wi pe o to lowo un po si sugbon ko le ise ku oni lu kile lero bo ye ki joba o mo se lasiko yi yala ijoba apapo tori bi igba pa ntara wa oni o je ta ba nsoro nipa ijoba apapo nikan lai mu ti awon ipinle ati ijoba ibile mo gege bi alakale wo ti o pe in wole si awon eka ijoba meteta lasiko yi
1: e seun atokun seri lori gbogbo nkan ti o wa nle a gbe ori fun are lori pe won se ona lati boya won ilu kan si ilu kan ipinle kan si ipinle kan sugbon emi le fi dayin loju pe enikan le wa ni ipinle Oyo tabi ni Ibadan to se pe ni gbogbo ojo ti o lu ni ile aye re o le mo koja niru won na sona ni awon ma kodi won sona bi o le mo de gbogbo be yen elomi o le mo koja inu state to wa lo ni gbogbo igbese aye so ti won ba nse awon akanse se bayi na a fun are tabi boya gomina to ba nse na ni ori ni sugbon ki ni o fa atolowo ati en ti o lowo ati omode ati agba ki lo pa wapo to se pe ni ijo kan aye ko le mo wulo fun wa ohun na ni oro ipo ati oro agbara ina monamona ka tun wa ni security nitori pe ibi ti o ba si abo ati si oro aje o ma nira ati gbe ile aye gbe igbe ifokanbalẹ gan o ma nira so ti wa ademo pe ni obi ti oro nigeria ta bara wa bayi ori gbogbo nkan ti a ko oro aje wa le lori to se pe nkan to n dita mi oro aje Nigeria oni epo leyin epo lo tun ku ina a de dupe pe ina wa o ti n yato ni o ti n yato lawon bi kan emi ni mo le
0: eleri
1: be ni ina ti n yato lawon bi kan leyin ṣùgbọ́n nípa ti epo yìí èmi ò ní nípa rọ fúnra wa ta bá ń sọ̀rọ̀ pé wọ́n ń tà ní iye kan nílùú kan wọ́n ń tà ní iye kan nílùú kejì wọ́n ń tà tàdé wa rí pé world market náà fi ń tà tàdé ń wo ìgbéléwọ̀n owó ìlú kọ̀ọ̀kan sí dọ́là tán fi ń te epo owó wa ó ti bẹ̀rẹ̀ lẹ̀ owó wa ò jámọ̀ kankan owó nàìjíríà ní àgbáyé kò jámọ̀ nígbà kan ti gbogbo oni o se fi be si oni o fi be si fayawo ipe a lo n ko moto wole a lo n se gba ni o fi be si mo tori niru igba kan ta ba fe lo ko moto wole ni awon togo awon kutonu kankan nigba ta ba mu bi ka fi se akaye ta ba mu bi 100 naira wa lo sohun ipe a fe se owo si server ta ba mu bi 100 naira wa lo agba bi 200-300
0: nigba
1: naa ṣugbọn ni isin te ba mu 1000 wa ta ba mu lo awon ilu ta n so yi bi ka fi gba 1000 ti wa ka fi gba 200 lodo awon ni to wo su pe wo won o ti wa ni agbara ju owo wa lo ni orile ibeyan lo e ka koko wo ki de se awon ijoba apinle tabi ijoba ibile ni o se oro to jomo monetary policy odo ijoba apapo na lo fisi lori oro ipo ta nso yi na ara awon exclusive list ni to se pe odo ijoba apapo lo fisi a de ti ri ni awon igba kan ri to ye pe won ni rabaraba o ba won ni affiliation line igba yen ijoba apapo won se bail out lati le ran affiliation sector lowo pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ò ní sọ pé kò sí nǹkan tó ní kí ìjọba pẹ̀lú wàhálà tó wà báwo la ṣe máa ra jálá epo kan ní 1-4 láti orí èlò títí di orí 1-4 eléyìí ohun tó dẹ̀ ń jẹ́ kò sí tí epo bá wọ́n kò tí ì sí nǹkan yẹn láyé omi gan yóò kan omi tó yẹ pé òjò ń rọ̀ gbogbo ẹ̀ ń ṣe yóò kan tí epo bá fi le wọ́n lásán kò sí aspect of human life tí ò ní affect tó ẹ̀ ló fi ṣe pé bẹ́ ṣe sọ wípé èèyàn máa ń pa ọ̀nà oko dà tí wọ́n fi ṣe pé bèrè tàṣé kò ní lè pa ẹnu dà wọ́n lè mọ̀ pé ní subsidy wọ́n lè pè ní bail out wọ́n lè pè ní palliative wọ́n lè bẹ́ẹ̀ nǹkan kan wà tíjọba àpapọ̀ tí wọ́n ní láti ṣe ní orí ọ̀rọ̀ epo bí ìrànwọ́
0: ṣe fún títí láì ní ẹ̀ ń pè tí ẹ̀ ní àbọ̀ fún gbà
1: díẹ̀ tó bá ṣe pé bí o ṣe mú àlè tí ogun bá dáwọ́ dúró níbi tán náà tó ti ń jagun tó fi jẹ́ kó rí mọ́ tàwa gbẹ́dàgbà pé àwa náà ní epo ṣùgbọ́n à ń sọ pé iye tó ń tà ní àgbáyé èmi rò pé ìwọ̀n eléyìí tá a fẹ́ tà tó bá ṣe ń tà ní iye tàgbáyé eléyìí tá a fẹ́ tà fúnra wa fúnru dangote ara wa tó ṣe pé ibi náà ló ti fẹ́ lò kò sí nǹkan tó ní kí ìrànwọ́ eléyìí tó bá fẹ́ tà síta sí àgbáyé kí wọ́n mọ́ tà ní iye tí àjọ àgbáyé tó fi léde bẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ tà fáwa ń bí wọ́n lè mọ̀ pé subsidy nǹkan kan ṣàgbùdọ̀ wà láti lè make sure pé ìgbà tí wọ́n bá fi yanjú
0: pé kí wọ́n dọ́gbọ́n ti tabẹ́lé
1: bẹ́ẹ̀ni tó fi ṣe pé ìgbà tí wọ́n bá fi fọ́ tán tí wọ́n bá fi ṣe tí wọ́n bá fi ṣe gbá ìgbà tí yàrá kọ́kọ́ débẹ̀ epo òwọ̀n tó báyìí náà ìgbà tán débẹ̀ tán sì tó gbogbo ìmídédè tán kọ́ yọ subsidy gan ṣe bá a ṣì rẹ́ epo ní 700-800 káàtà wá ní pé ogun tán ń jà ní ìsìn ló dá wàhálà ẹlẹ́sẹ̀ ó yẹ kí wọ́n ìgbésẹ̀ tí gbogbo lè at least kò síbi tí wọ́n ti ní ra epo ní gbogbo àgbáyé wípé wọ́n wá ń kó pé wọ́n fowó ṣe nígbà tí mo gbọ́ nǹkan tí ààrẹ sọ wípé ní ìgbà káwọn tó yọ subsidy tí subsidy wà bóyá bíi 27 states ni òrówó òṣìṣẹ́ san ṣùgbọ́n ìgbà tán ti yọ subsidy lóòótọ́ kò ní ìrọ̀pẹ́ state tó ń jẹ owó òṣìṣẹ́ wà ṣùgbọ́n percentage òṣìṣẹ́ wo ni percentage òṣìṣẹ́ nínú population nigeria less than 2%. pọ̀lọ́ wá ṣe pé yẹn láwá fẹ́ máa fi ṣe ìgbéléwọ̀n ọpẹ́ ayọ̀ subsidy kò mú nígbà tí 2% ba n benefit lori subsidy ton so pe awon ipinle won rowo osu san awon pensioner won rowo osu gba awon ti o sise a den so 2% ki wa ni gain ta won 98% loro subsidy
0: ta ba wo e ri pe owo osu owo ti n wole sa awon ipinle lo susu ki se owo osu sise nikan orisirisi eto ni won le pin ame ti o kan ara ilu se e lero wi pe o ye ka koju sodo awon gomina na fun pe leyin owo osu awon nkan ti ara ilu ti ki si osise ti won o je anfani e won moju to gan ni tara ti o fi je pe ijoba o san latoke de sale se e lero pe eyi na o je okan lara awon isoro gbogi papa ta ba wo oro nipa ti ijoba ibile eleyi ti o je wi pe won ko won ofun won ni ominira e ja fi ipinle oyo se apere nigbati oro n kokko bode ti ile ejo to ga julo ni ile Nigeria ti o pe ki owo awon alaga ijoba bile ni ti butoro Nigeria ko ma je sisan fun won ni tara ki awon na o le ma na owo won nigbati won soro ijoba ibile Ibadan south east lekan
2: southwest
0: enu mi ago won pe eyi to kere ju nu owo ti won pe won gba ni 700 and something million naira
2: losu
0: kan ti iru ijoba abile yen ba ngba owo be losusu ti ara ilu o ba ri pa re a je wi pe nkan buruku kan sele ni awon ipinle to ye ki ara ilu kiesi to ba wa ri be o je ko ye ka yewo wi pe ti an ba ti owo latoke na si ipinle bi an se tiun na lo se ye ko san de sale ibo lowo yen ni nra si ni awon ipinle e ja ko lo si mo fe ke gbo oro ti gomina se Makinde so lori ai bi gomina o se gba lati buwolu ominira awon ijoba ibile ni ipinle Oyo nigba ti gomina soro nipa e lojo si e ja gbo ki n tun wa pada sodo alagba Raji Adebayo kajo fi oju be woran lori eto ti wa lo selu laaro yi
3: I refuse to sign for local government autonomy. Anywhere in the world, you don't have three people federating. You have two. You have the state and the federal.
4: There are three.
3: I refuse to sign for local government autonomy. Anywhere in the world, you don't have three people federating. You have two. You have the state and the federal.
4: There are three.
0: Oro nu latenu gomina ipinle Oyo nigba na. Bi ominira ijoba bile o ba si se e lero pe eyi gan le pakun isoro ti nbe nle yi ti o fi je wi pe gbogbo ti ba nbo latoke koni de ibi ti ara ilu ti mo ri ipa re lara won. E wo yewo ta won ipinle ijoba abile n gba ni tibuto orilede Nigeria 774 local government areas ni orilede yi ti an si je wi pe ibe kan ni gbogbo awon eyan ti an je omo le Nigeria ti ara ni lasiko yi ti won gbe ti won tin lo isemi sugbon to je pe owo won ko de odo won ni ru asiko yi lara awon ti an dide taku oro ohun abi eni to je abenugan laarin won gba na laarin awon gomina ni gomina wa nipinle Oyo wa nigba na won si pe awon o nigbagbo ninu ki igun keta eka ijoba keta ko wa lara awon ti o mo se ijoba apapo nile Nigeria e ja wo oro yin lori eleyin
1: e se ohun atokun a gogo wo pe kini Nigeria constitution ki lo so lori local government se ofin wa ta nlo se o recognize local government to ba ti je be se gomina wa fe so pe ohun ni agbara to je pe o wa so pe bi ohun se fe e pe anywhere in the world ko si bi ti took a three step of government ma federate pe two ni se nkan to fi so niyan e je ka ko to fi to recognize local government kini ti gomina kan ti o mo ni bi kan ni senu abi se o mi pe gomina wa o te lo fi ni e ta ba kokko fe so yen ikeji ni pe ko si awon ti o ba mo pupo na ma n pariwo are are ohun to ti e poju are are are federal na ma so ko si nkan to ni pe ni pinle kokan ko ni ka ma je ki gomina wa wa accountable si wa be na ni local government se ni pa pe ko si oro enu ni e pe ko si bi nkan to fin ba so la wa fe tele ko de si bi autonomy se ma de local government ti ilu ni derun ko ti tori nigba aye boya aye akala nigba yen o da pe time 11 month yen ni mo mo pe igba yen ni local government southwest town so elemi wa igba yen na se titi ona odo lati ibi egbe office ologbe ajimobi igba yen ni oke ado ni bi eluba wa so lo si ona asaka igba yen na da oda sibe awon local government lo se lati be won se lo na awon itasa ku nkan kan be yen local government lo se lati igba yen titi ba ye nso yi ko ti si ijoba mi to tun fowo kan awon ona yen gba ti o si local government mo so wi pe awa aralu lo ye a de gbo yo iru ti ipinle Oyo awon kankan wa ta n gbo ikan wa ta le substantiate ni pe awon igba kan wa tawon local government so kan mo fa awon lowo yen kan sa mo fun ipinle Oyo iyen ba o wa substantiated be mi ta n gbo ngba ti gbogbo e do ton so pe ti local government okun o ba si account won ni rowo gba ninu kan ta n gbo ta le tori ta ba fe fidi e mule awon osise local government ta ba awon alaga local government yen lo le fidi e mule sugbon ninu kan ta wa n gbo nita ni pe bo se to ba ti gba owo yen tan bayi na n da pada si apo ipinle
0: awon owo on gan te ba ranti
1: to ba ri be
0: banki apapo won ni ki gbogbo awon alaga ajoba bile lorilede Nigeria ki won wa si apo asun kokan loruko ijoba ibile won sodo awon
1: beni
0: sugbon lasiko na nkan to jade ninu iwe iroyin ninu wadi ti awon ile ise iwe iroyin ti an se ngba na ta ka ni we pe awon gomina ti kilo fun awon ijoba ibile kokan wi pe eyi ti an ba bida yato sipinle boya ipinle delta nikan ni an lo fo kole be ti an ba bida ko fori iyi baba re si waju covid ti ya re tele ko lo si apo asun lodo central bank so eyun gangan ni isoro to je adina gbo oku bayi fun owo won lati dodo won
1: wa gbo pe leyin igba yen ni won so pe ijoba ibile ti o ba si account owo yen won ni fun won lowo won de ni fun state la wa gbo pe awon local government ti lo nsi
0: sugbon
1: to ba se gba owo yen tan san fun won tan won ni fowo kan won a da pada si ti ipinle ipinle awa ise yo iye to ba fe yo fun won ninu e ni iyen ni ati ri ari daju sugbon kan ta gbo ninu iwadi kokan ta ara ilu na ta nse niyan to ba de ri be o mi pe iwo to ba mo pe awon ara local government e na dibo fun e to fi wole ti se pe enikan won kan ko sibe won ni o lo duro sibe at least to ba le duro to so pe iwo o se bi won se nikan se lo to gomina won le la agbara pe won fe yon yon sugbon ta awon ara local government e tan ba mo nkan to nja fun awon duro leyin won duro leyin e pe ka mo le soro sita bi pe tori pe awon na boya yi tan ba ti jo wan so pe bo ba se wu yen se na ja bi e ni pe ife tara eni lawon alaga local government yen na mo tori je tan ba ti gba aye kan ta won de ti yo ti won be ta ra ilu o kan won mo pe ta wa ra ilu na ba le jigiri pe se ibo lo tun bo lona egbe kegbe to ba ti n polowo to n pologo ibo ti o de si ninu agenda won pe awon o se local government autonomy idadu pe ki local government
0: be
1: ni ka won ara ilu na mo pe kan mo lo kan lo mo kan kan ma fi dibo fun won su to da mo pe bi ti ara ilu ta ti le je gbadun niyan pe ta won to ba ti so pe a se a gbe ijoba ibile le awon alaga lowo fine monitoring le wa kan mo le se owo ba ku ba kuku de si local government won won ni auditor won ni ni se to pe won le mo be ba se no ati pe o na la so
0: o ti erorun fun ijoba ibile
1: lati mi o ro pe mo fe gbo ri ni bi pe awon local government won ka budget ike ba odun nkan ta fe se yowo ta fe na yowo ta fe na ti o de ye ko ma ti o ye ko ri be
0: awon na nse
1: won se a se gbogbo kan ta ma wa lawon o se ewo na rowo se nbe ta ri pe won se mo pe owo yi ko si ni ọwọ́ wọn iye tán bá fún wọn ná ń gbà nǹkan tó bá yẹ táwọn náà bá ti yọ tiwọn nǹkan tó bá kù ná fi ń ṣe irú èlò yẹ ká wà aráàlú ká mójútó tá a bá ṣe ń sọ̀rọ̀ ààrẹ ká sọ̀rọ̀ gómìnà ká dẹ̀ sọ̀rọ̀ local government nítorí local government yẹn àìmọye nǹkan tó yẹ pé àìsí autonomy ó ti bàjẹ́ ní ìbílẹ̀ tí ò yẹ ok nínú local government nínú autonomy yẹn tí local government bá wà at least nínú allocation local government 5% ó yẹ kó lọ sí ọ̀dọ̀ àwọn traditional rulers gbogbo yẹn nísìn kò sí nísìn táwọn traditional bí gbogbo wàhálà ṣe ń ṣẹlẹ̀ wọ́n ń jiyàn pé wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo àwọn traditional ruler wọ́n ní àwọn nǹkan ṣe báyé àlefẹ́ ṣètùtù àlefẹ́ ṣe gbá àlefẹ́ ṣàwo ìgbà tó owó tó yẹ kó tọ́ sí wọn àwọn gan wọn lè ní àwọn ẹ̀ṣọ́ tí ó mọ wọnú gbogbo ìgbà tó owó tó yẹ kó tọ́ sí àwọn tá a fi ṣe olórí ní ìlú tó jẹ́ bí ọba tí ò bá dọ́dọ̀ wọn báwo náà ṣe fẹ́ ṣe gbogbo àwọn ètò tó yẹ kán ṣe ká gbàgbé pé lè tó kan ti àwọn alága aláwọn kò tí ì sí ṣàṣà ní mọ́gàjì tí wọ́n ní mọ ẹnì kọ̀ọ̀kan nínú agboolé wọn pé ẹni báyìí ẹni báyìí tó bá gbé ọwọ́ kọ́wọ́ tó bá tó ṣe pé ó gbé ọwọ́ kọ́wọ́ wọ́n dá wọn mọ̀nà gbẹ̀gbà tó ṣe pé wọn empower traditional rulers wọn empower àwọn subordinate wọn kí náà fẹ́ fi ṣiṣẹ́ tó fi ṣe pé ọ̀rọ̀ ètò ààbò yóò wúlò yóò ṣe dandan
0: ẹ̀ṣẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀ṣẹ̀ a lọ sí ojú ọjà tá a bá padà dé n ó padà sọ́dọ̀ honorable Sunday Babalọla láti fi ojú wo ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ nígbà náà lórí ọ̀rọ̀ òmìnira ìjọba ìbílẹ̀ ǹjẹ́ yìí náà lè wà lára tó fà á tó jẹ́ wípé ìlú le débi tí ó lè dé yìí ti aráàlú tí a fi ń pariwo tí wàá lò ṣèlú lẹ́tọ̀ níkànnì Lagelu FM ètò ń tẹ̀ síwájú ẹ kú kalẹ̀.
5: tí wàá lò ṣèlú lórí Lagelu 96.7 FM pẹ̀lú Ṣínà Láyọ̀ Lagelu FM 96.7.

dìbò fún àjàdí ògúntóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹgbẹ́ òṣèlú APM. APM Nigeria Fẹ́.

0: kí n káàbọ̀ sí Belenja tó kù lórí ètò tiwa lòṣèlú láàárọ̀ yìí nìkan ní Lagelu FM Honorable Sunday Babalọla kó tó di pa lọ sí ojú ọjà lẹ́ẹ̀kan agbọ́ọ̀rọ̀ eléyìí tí gómìnà Ṣèyí Mákindé sọ níbi ọdún díẹ̀ sẹ́yìn nípa ọ̀rọ̀ òmìnira ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti ìdí tí ìjọba rẹ̀ tí ò ṣe gbà láti fi ọwọ́ sí ngbà náà ìròyìn lórí eléyìí kó tó di pé a ṣe ojú òpó lẹ̀ fún àwọn ará ilé.
1: ṣe rí mo ti kékékéké láti jánàlì àti ń pariwo pé àìmátẹ̀lé òmìnira fún ìjọba ẹsẹ̀ kùkú yóò kó ìnira tó pọ̀ bá àwọn bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ olẹ́rí yìí ò ló ń ṣẹlẹ̀ yìí ò òun la fi ń ké fún gbogbo ará ìpínlẹ̀ ọ̀yọ́ nísìnyí pé ẹ ń mojú ògún ní ẹjẹ́jú pàbí nírè ṣàràfà àti ṣalága àjọba àbílẹ̀ rí ó mọ nǹkan tí owó fún ìjọba ẹsẹ̀ kùkú tó mean ẹ wo Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe gómìnà rí fọ́dún mẹ́jọ ó mọ nǹkan tó mean láti jẹ́ pé ká fund the state ó yé ó yẹ kó máa fund the state eléyìí tí ààrẹ ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ olùdíje ààrẹ ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ náà sọ wípé àwọn ò lè jiyàn pé òun ń dọ́dọ̀ àwọn ẹ wá bá wa bẹ̀ wọ́n ní southwest wa ẹsẹ̀ àní fóṣù mẹ́fà ní ọdún yìí wọ́n ti gba 5 billion níbo ni wọ́n kò sí nínú àwọn àmúyẹ ẹgbẹ́ APC tàbá wọlé tàbá ti wọlé ní kété wá ti búra fún olè ṣàràfà ní ọdún tó ń bọ̀ ìkíni ni pé yayayaya ni wọ́n sọ níbẹ̀ pé a ti tó kánná lọ́rùn ìjọba àbílẹ̀ o ìjọba àbílẹ̀ o máa gba owó wọn wọ́n á dẹ̀ máa ṣe ojúṣe wọn bó ṣe yẹ kí wọ́n ṣe é inú bí ló fọ̀rọ̀ tí ẹ̀yìn congress lẹ́ẹ̀kan wípé ẹnìkan ní ẹnìkan kàn dé orí lójú kan fẹ́ nu sọ pé two federating people two people ló máa ń federate ní gbogbo àgbáyé ẹ̀yin náà gbọ́ two people kí ló ń jẹ́ two people ó bí pọ́rọ̀ ìjọba ò yé wọn àwọn owó ní people yẹn èmi àtàwọn àbí èmi ìṣòro owó nílé tèmi ó bí pọ́rọ̀ ìjọba ò yé wọn ètò ìwà rẹ pé ní ìsìn yàrá ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka fura ẹ̀ka máa wo àwọn tá a fẹ́ dìbò fún ṣíṣe tá a gbélé wọn lọ́wọ́ yé wọn wọn ni wọ́n fún yín lówó ká ní kò wá sí ìpínlẹ̀ míì gbogbo nàìjíríà tó pèlè ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan tẹ̀sí ń gbọ́ bitibiti owó ìyá ó sì mọ jẹ wá náà ẹ sì lè ya ẹnu ká ẹ sọ níta gbangba pé ẹyìn àwọn òrí owó yẹn kó délẹ̀ ẹ wá bí wọ́n pé mo náà ń kó sí mo ti sọ fún yẹn lójú olè ẹ̀mú ni olóyè ṣàràfà mọ nǹkan tí ìjọba àbílẹ̀ já mọ́ ó yé.
2: ẹ ò pé ìjọba mọ dùn ún ṣe láti ta ń gbèyàn bá tí ìwọlé kò yẹ pé ńgbà àwọn náà bá débẹ̀ ni wọn pé
1: eléyìí tí wọn ṣe
2: ẹ máa gbọ́
1: eléyìí tá a ní bẹ̀ nísìn àrẹgbẹ́ ẹlẹ́gẹ̀ kò ṣe kan rí ni wọn kan tó débẹ̀ so ó ṣeéṣe fún ọkàn bọ́ sórí agbágbé kìyàjàyà kan ní àwọn òní sáàyìn òmìnira ìjọba àbílẹ̀ gbogbo tó bá ti campaign nísìn àti ẹyin tíṣà lẹ́sìn àwọn ọ̀gá wa tán mú tó bá ti ní ẹbí tó bá ti ẹnisù tó bá ti dọ́dọ̀ yín tó bá ti dọ́dọ̀ mú tíṣà lẹ́sìn ni àwọn ọmọ ọ̀gá wa tí wọ́n mú bẹ̀
2: níbo
1: kọmíṣánná tí wọ́n lé ó ṣe àfọwọ́rá owó ní 2019 tí ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ fi ṣe ọmọ òye wọn fún gómìnà nísìn gómìnà ṣèyí náà lòwú ẹ̀ ń gbà náà
2: pé ọwọ́ ọ̀nàrẹ́bù bímbọ àkànbí
1: sáwọn ni ọmọ òye ẹgbẹ́
2: bẹ́ẹ̀ni
1: gómìnà sọ ńgbà náà ní 2019 pé wọ́n ṣe àwọn kẹ́fìn àfọwọ́rá àwọn àfọwọ́rá kan nínú ìwé owó ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ni wọ́n gbé wọn lọ efcc ńgbà náà gómìnà náà ló sì tún sọ fún wa nígbà tí wọ́n ṣe bóyá ní sàn níjọ sí pé first 11 àwọn làwọn kó síwájú àwọn ẹnjiníà tí ògò po náà rí
2: wọn ò pẹ́ ẹnjiníà tí ògò po náà o ẹnjiníà tí gbogbo àwọn èèyàn mọ ipa rẹ̀ tó sì jẹ́ ọmọ ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ lórílẹ̀‐èdè nàìjíríà làwọn
1: tó kọ́ stadium tí àjọ tó kọ́ stadium tájọ káàfù dá tájọ káàfù dánù ẹjọ farabalẹ̀ èmi ni guest jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n gba time mi ọ̀rọ̀ tá à ń sọ yé wa engineer tí ògòpó náà rí tààrí àríjọ tí fi test náà rí tí wọ́n kọ́ stadium tí àjọ káàfù tán reject tán gbá ọmọ wa lọ gàbọ̀ àbí wọ́n ti lọ gbá bọ́ọ̀lù nísìn àdánwò ní kọyọ̀tì lẹ́ẹ̀kejì mọ́ wọ́n ní professor of economy ní secretary àwọn ní first 11 lára first 11 wọn lórí àdínú ọ̀rọ̀ àmbẹ̀ wọn ráwọn eléyìí òfin ṣe gómìnà ẹ wá lọ mú ẹ ń tẹ́ ẹ ló ṣàfọwọ́rá ń jọ sí àbí ọmọ tẹ́gbẹ̀ẹ́ láfọwọ́rá ni ó lè náà ń pè bẹ́ẹ̀ ni yorùbá ọlọ́mọdé abúlé lọ́mọ ẹ wá tún ní ẹni yẹn lẹ́tọ̀ọ́ fi ṣe gómìnà lé wa lórí nísìnyí ará won indict the commissioner for finance nigba na
2: to sise pelu ijoba
1: ipe afo be ni pe afora wa afora wa nu owo ninu iwe owo ijoba apele oyo en to si se oyin wa to le waju afora un na ni ni te tunyan ni gobina ni isin e ri kan no force 11 yin mo ko se tori e pe nu gbogbo won mo ibi tori nu lo de kawe de ko le se gobina
2: oro yin fe mo dabi oro eh ambassador eh arapaja ti yan pe awon kabamo bawon si se pelu
1: be ba po nso se luju arapaja lorun
2: e ke yin o gboru oro ba
1: nko yin o si be ba so se lu po nso se luju ta fi arapaja lorun lebanan lorun ti se pe n tanara je ni ko tanara je n tanara e danu ni
2: so ai kara lu ka oro nsi
1: eh ko olorun won ni ka kini si se ta fi ki wa ja ko da nbe je won eyin o le tafiki arapaja o mo kan tan pe ni pe keyan lo keyan keyan lo scholarship ijoba fi kawe eh e ku awu lowo lawon ko ilu ebu ilu oba lo ti lo lewe lo ti lo lewe eyin ori ta worodun bi ni school engineer lo odun kan la jowo secondary school su to la lafi amo loju ti won lo
2: e mo gbagbe pe ai ninu oro ti won so won pe ai mo riri eni to je olohun to ati ojuluwa lati leyin ninu egbe oselu APM la won o fi tele sakoso gomina se imagbe se egbe yin na o si mo riri alati leyin
1: e lo bi won e lo bi won eye lo bi won pe bawo le egbe APC se nse
2: laarin jo melo
1: eh
2: laarin jo melo
1: ti won de bi eyin Sunday o ti satile la ti mo fi la se lo duro gege ya ta du so mo pe ola ola o se nu ri nle re
2: pelu vilai ka ki baba adebayo akande
1: so ka calculate afi kera paja na se awon omo lara kuku lodo awon so
2: ejo eyin
1: eyan eh ara amuye egbe APC ni pe a tu kan lorun ijoba abile ominira ode won le seto abo won le seto lera won le seto eko won le plan transport system laarin local government won lati royin lorun ma gbe ye kaakiri
2: o se se be
1: yes lowo to rorun eyo gba 5 billion laarin osu mefa koni ri boss kan ra la jamu kumeko
2: oda
1: ilu wa lamba won practice
2: eyara le oro oni ati so laarin bi seju die seyin amo ko to di pe won o gba ipe latodo eyin ti e wa ninu le ti wa lo selu leto yi nikan ni lagelu 96.7 okay to gajoke awon alejo ti won be pelu mi laaro yi alagbara ja adebayo onwoye bi nkan se lo laarin ilu ni be la se gba alejo honorable Sunday Babalola ti won je akowe fun oro to je mo igbaye gbadun egbe oselu APC number te pe wole laaro yi on le yi ni soki soki iseju aya ogbon fe eyan kan 08091 23708675 to ba je lati le okere +23481424910 +23481424910 ni soki hello
3: Carlo
2: e kujumo
3: mo ki atoko eto mo de ki ayese pe yelo ti won soju APC won so oro kan nigba te bere oro won ni government we ni pa owo koko fun ara ilu kokan

0: ẹjẹ seamless nìyẹn kí ló dé tí ààrẹ ebi la ń sọ bẹ́ẹ̀ ṣe wà yìí mo láìkí president wa gan o ṣùgbọ́n tí ebi bá ti tán nínú ọ̀sẹ̀ ìṣẹ̀ tán ẹjẹ́ kí wọ́n lọ wo bí dáwọn gbélé gbẹmẹ̀ fún yín képo lọlẹ̀ kóúnjẹ lọlẹ̀ wọ́n lè ṣe ó lè lè pawó gọ́ọ̀mẹ̀ntì ò lè pawó fún wa kókó fún wa lò àmọ́ kálukú wa ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ population àwọn civil rabbit tó ń sanwó fún nísìn ẹni 2% ni ẹni wọn lò gbé jáde ẹ wá wo ó mọ̀ pé àwọn onírúurú aláta bíríkìlà kápẹ́ńtà plọ́mbà gbogbo àwọn àgbẹ̀ àwọn náà dìbò.
1: ẹ ṣe torí
2: àpẹẹrẹ ẹ ṣe bàbá president sọ pé àwọn aṣètò láìpẹ́ ìlàjẹ́ pé pé ìrọ̀rùndé bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n sọ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọjọ́ òmìnira tó kọjá ẹ̀ láìpẹ́ láìjìnà ẹ̀gbọ́ láìpẹ́.
1: ó yẹ ẹgbọ́n òsókè báyìí sà.
3: ẹ
2: ṣe.
3: ṣe rí ẹni tẹ́ ẹ pè wá síbẹ̀ yẹn sọ̀rọ̀ kan ó pé èèyàn bá pé ojú ojúde olódodo lẹ̀ lálọ ojúde olódodo náà ló gbà padà lábọ̀. ṣebí gómìnà àná gómìnà isaac adéjọlá díẹ̀ rí ó sọ̀rọ̀ nípa gómìnà tá à ń lò lọ yìí ẹni tí ó ṣe kan rí ẹni tí ẹni tí ó ṣe kan rí yìí gbọ̀ àkójọ náà yóò ṣe ó ju wa ò tún báyìí nìyẹn ó ju wa ti rí i báwo lèyìn ó ṣe sọ̀rọ̀ jáde tó òun ò nígbàgbọ́ nínú kánṣù kánṣù tẹ ẹ wá gbogbo yín wá kàmpéè tẹ ẹ ní ó dìbò fún yẹn ṣe dáadáa ṣe dáadáa kánṣù náà náà lẹ wá lẹ́ẹ̀ nígbàgbọ́ ń bẹ̀ ẹ dẹ̀ tí wọ́n á sọ ní ọ̀rọ̀ yín pé òǹtọ́ lẹ̀ ń gbowó ìgbẹ́ kò lé òsì dání ṣé owó bá oyún ni àbáǹjẹ̀ ni wá kó owó lápò yín ni ẹ́ kọ́wọ́ sànú wa o
2: ẹ ṣe
3: ọyọ́ ṣètò abá ti gbé ẹ̀ńbọ̀ bá mọ̀ báyìí nìyí.
2: àti gbọ́n a fìbò wa lé wọn lọ ní ọdún 2027 lógún ọlọ́
1: 09123706 75.
4: hello
1: ẹ kú ojúmọ́ o.
4: yẹ sàré káàtà o.
1: yẹ sà orúkọ yín.
4: sàré ìdí ọ̀fẹ́ àwọn olóńpẹ̀ láti sẹ́yìn.
1: ẹ bá a ṣe kọ́ńpọ̀ kan.
4: yẹ sà àwọn àìsí olóṣèlú wọn gbóhun tí àlejò tẹgbẹ́ wá sọ ogun ẹ̀ láti gbọ́ lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ tẹ́lẹ́ bá yẹ pé ti ìjọba àbílẹ̀ yìí nìkan lábàá fi torí ẹ̀dìbò fún kándídéètì wọn tó jẹ́ gbogbo ọmọ ìyọ́sẹ̀ ẹ̀dá pẹ̀jẹ́ àdìbò fún ọ torí kò sí ẹ̀kan local government mọ́ rárá ọ̀nà tó wà gbọ́lẹ̀ ojoojúmọ́ àti sọ́kọ̀ àsọ̀bà mọ́tò kò sí ẹ̀kan bẹ̀ mọ́ ní local government tó bá yẹ tó torí tí wọ́n ń sọ yóò àwa èmi ṣe fẹ́ àti gbogbo àwọn ẹbí mi láti dìbò fún sàrà fáàlì torí òrò local government yìí nìkan ni.
1: ẹ ṣe o ẹnu ara yín náà ni ẹ lè àbí ara yín lè sọ
2: fún un. òmìnira ìjọba àbílẹ̀ ní nọmba 1 lórí manifesto ẹgbẹ́ apc.
1: hello
2: òmìnira ìjọba ẹsẹ̀ kùkú olóṣàràfà àti sọ́yà yàyà káàkiri pé òmìnira yẹ kò sẹ́ni tó lè yípadà.
1: ẹ ṣeun ọ̀mọ̀wé ayélabogo.
5: ẹ sọ àmọ ọmọwé ayélabogo kọ ọlálélẹ yìí o.
1: ok oyin jọra wọn ẹgbẹ òsókè.
5: akí bàbá wa wọn jẹ káwa náà sọrọ.
2: ẹ bá bínú sá o kà á rárá.
5: dájì wa ẹ wo àgbàlẹjẹ babalẹjẹ fún wa tẹrí ẹ jọ tẹrí nítorí ọlọrun.
1: ẹgbẹ òsókè dáadáa.
5: tẹ pé kandidéètì yín bá wọlé àbí ń sìn tí wọn bá ẹ jọ nítorí ọlọrun ẹ sànú aráàlú especially ọyọ state. jẹ́ kí ẹ̀yin olóṣèlú ẹ jẹ́ kí ọ̀yọ́ state wà lẹ́yìn kò ní yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo adúgbò ohun àlùmọ́ọ́nì tó wà ní ọ̀yọ́ state. ká má lè ní train láti ìbàdàn lọ sí saki padà lọ sí ìgbẹ́tì kó tó wá gba kó mọ̀ sọ kó gba wá sí ọ̀yọ́ kó gbà padà sí ìbàdàn kó má lè sí ẹ̀dẹ́ gbogbo ẹ̀dẹ́ ń travel ẹ̀yin tẹ̀wá mẹ́rin náà yín náà travel onímọ̀ ẹ̀rọ náà travel gbogbo àwọn onímọ̀ ẹ̀rọ onímọ̀ paríta ló wà nù yẹn kí nìkan ló wà nù yẹn kí ló dé ẹ mú ẹ láì ẹ jẹ́ kí infrastructure gidi kó wọ ìlú ọ̀yọ́ state.
1: ẹ ṣe ibo lẹyìn ti pè wá sà
5: àti sẹyìn
1: láti sẹyìn. ẹ ṣe
5: ọ̀tẹ̀ kò ní mo gbé so ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ ẹ sáré wa.
2: ẹ ṣe alàgbà ọlá gbogbo ẹ láàmúṣẹ ṣe lórí ẹ lógún ọlọ́run ẹyin náà wò bíi owó tí local government ń gbà tí wọn bá ṣe ní joint project wọn local government lè ṣe ojú orin ráńdì bẹ́ẹ̀ ṣe sọ yẹn tòótọ́ o nítorí pé owó òbítíbitì bílíọ̀nù ló ń wọlé sọ́wọ́ wọn tí ìjọba tó wà ń bẹ̀ yóò jẹ́ àárí.
1: ẹ ṣeun hello ẹ ti wà ń bẹ̀ o ojú òpó ọ̀dọ̀ wọn ẹni ò tọ́.
6: hello
1: ẹ kú ojúmọ́.
6: ẹ kú ètò.
1: ẹ ṣeun orúkọ yín kankan
6: kan. òye bá jẹ́ o.
1: àṣẹ o.
6: orúkọ mi táwọn àti sọkàn. gbogbo tí wọ́n sọ fún aláta ògbẹ́ náà la gbọ́ mọ̀jà àwọn ọmọ ẹnubà pé nígbà tí olóyè sàrápà ti hàn ní tó ṣe local government láti ṣe tó ṣe alájà local government kí làwọn gan sí ní òṣèlú o òṣèlú ọlọ́run ní ọjà jẹ o.
1: ẹ ṣeun fún èrò tí yín láti bẹ̀rù. hello.
7: hello. ẹ̀pà tí wọ́n látàrọ àjẹ́
1: àjẹ́. Ẹ ṣeun, orúkọ yín sà.
7: Àdí àgbàlá ti orílẹ̀-èdè.
1: Ẹ ṣeun, ẹ bá wa sí kọ́kọ́
7: kan yìí. Gbogbo ara mọ̀ pé àdí àgbàlá ti orílẹ̀-èdè. Gbogbo ara mọ̀ pé àwọn ẹyin rẹ̀ tó sọ̀rọ̀ ara mi jùlọ. Bó ṣe à ń bá ẹgbẹ́ lọ́wọ́ nìyẹn. Káàkiri ń bá bọ̀ ní gbogbo ẹgbẹ́ àwọn àgbàlá sí dáadáa. Nígbà tí ẹ̀bà lọ́gbà àwọn tó jẹ́ ìjọba gọ́ọ̀mẹ̀ntì tí rí kẹ́sùmọ́ra àgbà báwo ni wọ́n sì fẹ́ ní àbá.
1: Kò ṣe dáadáa ẹ mọ́ bínú sí wa ẹ já fi eléyìí dìde ńlẹ̀ lórí ètò tọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè jẹ́ àmọ́ ẹyọ kan yìí ọgbọ̀n ìṣẹ́jú àyà ọgbọ̀n. Hello. Ẹ ṣeun ó yẹ bá a ṣe pápá pàṣà.
8: Bọ́ọ̀rọ̀ tí ẹ gbé wá fún wa yìí. Ṣé rí ìjọba tí ò bá ti ṣe local government kọ́ wọn dájú lójú aráàlú pé ààrẹ rí Nàìjíríà ṣe pẹ́ẹ́pẹ́ sọ̀nà báwa la súnmọ́ aráàlú kí ló lè fà bí ẹlẹ́sìn gọ́ọ̀mọ̀ tó ń sọ pé òun kì í lùfi local government tàbí kì í lùfi tiẹ̀ náà ẹni ẹṣọ olóṣèlú ṣùgbọ́n wọn ní ògbè tuntun ní ìtọ́jà kó ṣe ni pé ọtọ́ ló mú local government direct àwọn local government ló súnmọ́ aráàlú. Ẹyin ẹ wo gbogbo bíi ṣe rí ọlọ́run máa tẹ̀yìn síwájú o.
1: Àmì ẹ ṣeun tó ibẹ̀ ni àárìmọ̀ lórí tiwa lòṣèlú láàárọ̀ yìí ó tún di ní ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run kó tó di pé àmọ̀ dìde lórí ètò ẹ jẹ́ kí n kí àwọn èèyàn wà tí wọ́n ṣe ọjọ́ òbí wọ̀nyí Soliat Amọ̀kẹ́ Adégòkè ọmọ ọjọ́ òkè ọmọ òjò ní Onílá Junction lágbára lọ́wọ́ ọlọ́run ìgbà ọdún ọjọ́ kan ni o. Bákan náà ni mo kí abilékọ Lawal Jelilat Ọmọlayọ̀ tápọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Mọ̀mísí Abdulmalik ìgbà ọdún ọjọ́ kan òun náà ni ọmọ jẹ́ balógun ganiyu láti ńlá ni wọ́n ní kí n ṣe yín pẹ̀lẹ́. Ọmọba Gbẹ̀ngà Gbajúmọ̀ kan nínú àwọn olólùfẹ́ wa nìkànnì yìí aṣíwájú káàfàtà ni wọ́n máa ń pe ara wọn. Ìgbà ọdún ọjọ́ kan òun náà jẹ́ o gbogbo wa lápapọ̀ àti àsìzó ńlá ń kiyín bí yóò ṣe mọ̀ níbẹ̀ nù. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ẹni tí ó mú àwúkọ́ èdè lónìí tá a sì rí tu. Ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ Honorable Sunday Babalọla bí a ṣe fẹ́ mọ̀ dìde lórí ètò ní ṣókí láàrin ìṣẹ́jú àyà mẹ́wàá kí lè fẹ́ báwọn èèyàn sọ.
2: Ìkan fẹ́ báwọn èèyàn sọ ni pé ẹ bá wa pé onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé nígbà tí wọ́n wọlé ìjọ tí wọ́n ní 150 billion ni olóyè Ajímọ̀bi jẹ sílẹ̀ Bímbọ Adékànbí Kọmíṣánná fún ètò owó ńgbà náà ó ní kò rí bẹ́ẹ̀ ó wá sórí rédíò ń bí owó bẹ́ẹ̀ ẹ wá bí wọ́n lè ṣe pé gbogbo ṣe ń yáwó káàkiri èló la jẹ́ gan gbèsè mélòó ló wà nílẹ̀ báyìí ẹni kí Bímbọ ọmọ kò wá sọ fún wa.
1: Tọ́ alàgbà Rají Adébáyọ̀ ọ̀rọ̀nu ọ̀rọ̀ ọjọ́ mi ò ní Honorable Sunday Babalọla ni wọ́n tún mẹ́nu bá wọn ó yẹ ẹ̀sùn lẹ̀.
2: Akọbí mi ilẹ̀ ni.
9: Ẹ̀sùn nǹkan tí èmi ó sọ fáwọn aráalé ni pé ẹgbẹ́ olóṣèlú tó bá wá campaign fún wọn tí wọn bá lè sọ̀rọ̀ lórí local government autonomy kí wọ́n mọ́ tẹ̀lé wọn torí tí ìjọba ìbílẹ̀ bá dá wà láyé ara rẹ̀ tí wọ́n bá ń ṣiṣẹ́ kápẹ́ńtà ó ṣiṣẹ́ bíríkìlà ó ṣiṣẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ pẹ́pẹ́pẹ́ wọn ò lè mọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó bá bẹ́ẹ̀ ni ibẹ̀ tí ó bá ti sí yẹn wàhálà tún ni a sì ti rí àwọn ẹgbẹ́ tó ń polówó tó ń sọ pé àwọn ó ṣe local government autonomy káwọn èèyàn lajú wọn sílẹ̀ ká dẹ̀ jẹ́ tó ṣe pé káwọn èèyàn náà dẹ̀ kọ́ sílẹ̀ torí tán bá sọ pé àwọn ó ṣe nǹkan tán débẹ̀
1: tán bẹ́ẹ̀ ni
9: tó rà ti rí dáadáa náà ni pé wọn ò ní kíní ìgbà tó bá débẹ̀ ọ̀tọ̀ ni tí wọn ó ṣe fún
1: wa. Ẹ ṣe ibẹ̀ ni ó mọ lórí ètò lónìí Olúwaṣínà Aláyọ̀ Ògo Èdè ọ̀fọ̀ máa lè sọ fún àlùkò tèmi ń jẹ́ fóun kóun tẹ́ bá fẹ́ bá mi sọ 08059483093 08059483093 títí ọjọ́ mẹ́jọ ọ̀hún mo fààyè lé orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run Olódùmarè lọ́wọ́ ó dìgbà o.

0: to the Los Angeles. Fun igbadun eyin ti ajake jado le agbala aye ta ba so nipe eto yin eto wa je kama adu gbogbo akasi ore ati ko gbogbo ede loni tutu fun igbadun eyin ti ana ni adupe lowo olodun to fun wa ni anfani alai legbe lati lo lojo satide pada loso teni layo ati ni alafia ta de nigbagbo pe ba se de la alafia na la beyin ti ana la alafia lagbara olodun alafia ti yin ti wa oni di fi afia olodun ni tin gba fun a koni ko fun alogun olodun bi nkan se ri lapa abeyen niyan o assist ademola aka granny saka olo ma je ke lanfani lati je pe ke gbo wa daada lapa odo ti yin beyen oga wa tunde olawuwo lolotu eto yi Alex Ferguson ti jani oloko dana lo ko mi oloko ele to n dana royin re idaraja lori afefe lede yoruba ti anti the sport actor actor ele to wa active ewo wa ni ikani bani dore ti lese wa n bi be ba ti wo facebook ete soju e lagelu 96.7 fm tabi ni tiktok Jani oloko dana sport actor ni tiktok na o mo le nbe yen na bi nkan se rinu se gbagbe pa tun ma yi ko to ti cash e en ba winning gallon tesi waju o lati bere osu kesan ti e di opin osu kejila en la won eyan tin gbe nu sowo 100 million 100 million la lanfani ati pin lapapo on lo so kun fa owo ojojumo to fi gbera si bayi o atu lanfani ati yi iyen losan yi baba so nipa ti cash e play 3 tickets get 30 tickets ogbon ati nu data won eyan fi gbenu si cash enu star 347 star 1004 star 2 hash tabi www.cashier.ng bi nkan se ri lapa abeyan niyan o baba so nipa ti cash e enba winning gallo ayin te focus pe iko man city yo jiya yo jewi oya ninu ki ajo point ki an fine abi kan le ku ninu dije league le gesi bi kan se nlo yi boya ni man city o je nkankan boya ni pe bi agba ball man city o jiya e mo pe yo ba bo yo ba ni aile ni ni musan ka ni ka mu kikan owe to ba mo gaganu boya ni pe bi agba ball man city boya ni o jiya kankan o alaye wo ni nbenbe leni le gbo bakana o se se ki ko gi agba ball ti barcelona ki an padanu idije la liga ife aye la liga ele ti an gba lati bi 2001 awo 2018 toro ti di wahala bayi iyen lori le spain lori ejo ti nbenle fun iko barcelona na ni madrid nbinu lowo bayi pe se o le niyin o le e si gbudo jiya a bo lapa abeye na e je bere ni to ni se pelu orilede wa nigeria ajo ele ti se amojuto bolu alafese gba orilede wa nigeria won ti se kundusi won ti gbe osuba iyen fun igbimo adari ayo awon adari ayo ninu dije league orilede wa nigeria pe kamo ko kamo jale ni sai lenu bi league deduro yi iyato ti de ba sowo dari ayo awon dari ayo ninu dije league agba oje to orilede wa nigeria o pe ma ja gbo si nbe o ti yato si ti sa to koja gege bi ta gbonu iwe kan ele ti ajo ti se amojuto league ball alafese gba orilede wa nigeria ti won si se po pelu npfl ti won fi ranse si gbogbo awon ikege agba ballu eleti ogbeni Muhammad Aminu oga agba ninu eka ti mojuto idagbasoke adari ayo ninu ajo ti nfl ile to fi ranse si gbogbo awon ikege agba ballu inu iwe yi inu leta ohun o na ni ti mo so ibe lo wa pe won gbo sun osunbara gbande awon adari ayo ninu dije league orilede wa nigeria pe won ti yato wọ́n sì lù wọ́n lọ́gọ ẹnu pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí òun náà ni ẹ máa ṣe lọ o lóòótọ́ kìí ṣe pé kò sí kùdìẹ̀kudiẹ ṣùgbọ́n kùdìẹ̀kudiẹ tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ lásìkò yìí kò dàbí ti sáà tó kọjá lé tó túmọ̀ sí pé ibi tí ó bá ṣẹ́ dé yìí nínú díje líìgì orílẹ̀-èdè wa nàìjíríà yàtọ̀ ti dé bákan náà wọ́n tún tẹ̀ mọ́ wọn létí o pé a ti kíyìn a ti gẹ̀yìn nísìnyí ẹ máa jórí yín ó wú o adarí ayò eléyìí tó bá fọ̀nfọ̀n kúfọ̀n tó fọ̀nfọ̀n kúfọ̀n tó tàbùkù líìgì àgbọ̀jẹ tó orílẹ̀-èdè wa nàìjíríà a mú bàbá sì ti mú a fà lé igun tí ń ṣiṣẹ́ ìwádìí a fà lé wọn lọ́wọ́ bàbá sọ nípa security agency for prosecution a fà lé wọn lọ́wọ́ ẹ ṣiṣẹ́ ìwádìí ẹ sì fi ìyàtò tọ́ ẹ fi jẹ́ níta gbọ́nù bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn o ìfigagbága ilé tí ó láǹfààní àti wáyé lọ́jọ́ kẹsàn-án ìyẹn nínú oṣù kẹwàá nígbàtí kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray tí wọ́n bá ń wá kò pẹ̀lú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Kasim Pasa nínú ìdíje líìgì àgbọ̀jẹ torílẹ̀-èdè Turkey ìtí tí a lọ́wọ́ báyìí ni pé Victor Osimhen yóò láǹfààní àti gbá bọ́ọ̀lù lọ́jọ́ náà ṣùgbọ́n iye ìṣẹ́jú tí ó gbà kò sẹ́ni tó ti lè sọ o wọ́n ní ó gbúdọ̀ gbá bọ́ọ̀lù ní ìmúrasílẹ̀ dé ìfigagbága ìdíje UEFA Champions League eléyìí tí ó mọ láǹfààní àti wáyé láàrin kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona àti kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray ìyẹn ti ń tẹ̀ wá lọ́wọ́ nù láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray nù o àwọn ò gbúdọ̀ gbá ìfigagbága àwọn àti Barcelona láì ti Victor Osimhen kó mọ̀ lọ di pípàálẹ̀ bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn o tàbá ń sọ nípa tuntun nípa Victor Osimhen láti bẹ̀ ká sanwó iwájú odò orílẹ̀-èdè Portugal ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí òun náà ni ìrètí wà ìpín àjọ eléyìí tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Portugal Portuguese FA ìwọ̀n ó pe ìpàdé alálàáfíà láàrin àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè ti Portugal olùkọ́ni àgbọ̀jẹ torílẹ̀-èdè Portugal George Sous ẹ̀wọ̀n láwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan náà ó wà ńbẹ̀ bákan náà pẹ̀lú Cristiano Ronaldo láti yanjú gbogbo dúkùú eléyìí tí ń bẹ ńlẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ torílẹ̀-èdè Portugal ni o tó fi fà á tí Cristiano Ronaldo tó fi bínú kú òní bùbá ìgbáradì kan ti Portugal kò gbúdọ̀ mọ́ tẹ̀ wájú báyìí o wọ́n gbúdọ̀ yanjú gbogbo ẹ̀ wọ́n ní ìpàdé ó wáyé lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí láti yanjú gbogbo ẹ̀ papọ̀ ká mọ̀ wò bóyá pé gbogbo ogun tọ́rọ̀ kan ò yọjú sí ìpàdé ẹ̀já mọ̀ wò bọ̀ bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn o *347*1004*2#. Àbí www.cashier.ng play 3 tickets get 30 tickets òun náà ń bẹ o láyìn tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà bí ìgbà tẹ́ play 30 ni ẹjẹ́ sanwó iwájú ìfigagbága ilé ìtàn pé a mọ́ ìpè Lionel Messi ó ti juwọ́ pé àlàyé ń lọ rìtáyámẹ́ǹtì fún national team o láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè ti Burkina Faso dọ́pẹ́ amọ̀sọ́jọ́ Sunday kò dájú pé ìfigagbága yẹn ó lè láǹfààní àti wáyé mọ́ o kí ló ṣẹlẹ̀ kí ló happen yóò fi dájú pé yóò lè wáyé mọ́ wọ́n ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti Burkina Faso wọ́n náà wà ní Casablanca lórílẹ̀-èdè Morocco báyìí wọ́n dúró sójú kan wọn lè tẹ̀sọ́wọ́ iwájú wọ́n ti wà stranded sí Casablanca ìyẹn lórílẹ̀-èdè ti Morocco ìfigagbága sì ni ó láǹfààní àti wáyé lọ́la yìí bó o wá ni wọn ò ṣe ṣe láti tètè dé orílẹ̀-èdè Argentina níbi tí ìfigagbága òun ti láǹfààní àti wáyé wọ́n ti á jẹ́ odi mímọ̀ pé tó bá fi lè mú orílẹ̀-èdè Burkina Faso mọ́lẹ̀ méèkì ẹ̀ mọ́ orílẹ̀-èdè ti Benin Republic ìletò ẹ̀kọ́ gba ìfigagbága tiẹ̀ lọ́jọ́ ṣẹ́gun ọjọ́ Tuesday wọn ò fa ìfigagbága tiẹ̀ síwájú orí òun lẹ̀ ti dé ó ti dé Argentina tiẹ̀ wọ́n lórílẹ̀-èdè ti Burkina Faso gẹ́gẹ́ bí àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè ọ̀hún àlàyé tí a ṣe wọ́n kẹjọ́ wọ́n ròyìn pé kí tó sẹlẹ̀ léléyìí táwọn òfin tí ìdí orílẹ̀-èdè Argentina wọ́n ní iléeṣẹ́ kan ilé tó bá wọn pe amọ ọkọ̀ òfurufú tí ó gbé àwọn wá sí Argentina wọ́n ní lẹ́sí ògbèjì òun ló já wọn nítàn mọ́ iléeṣẹ́ míì táwọn wá tí ó bá wọn pákéèjì ẹ̀ wọ́n ní ìyẹn ò lè dé Argentina sòsé láti ibìkan síbì kan wọ́n níyun gangan ló wá ń bí àwọn agbábọ́ọ̀lù níbi wọn ni wọ́n láwọn agbábọ́ọ̀lù kan ti sọ fún pé wò dandan kọ́ ni kóun rí lónìí mẹ́sì òun ò gbá bọ́ọ̀lù wọ́n ní kódà gan inú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n kó lọ àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ orílẹ̀-èdè ti Burkina Faso ní padà fi dí àwọn àgbà wo eléyìí tán ni ẹ wò èmi ò ráyè mọ́ tojú sọ̀ kan bọ́ sójú sọ̀ míì wípé à ń lo Argentina lọ gbá friendly match bí nǹkan ṣe rí nu wọ́n ní tí Burkina Faso bá ti tètè dé ìgbàgbọ́ Benin àti Argentina tí ó wáyé lọ́jọ́ Tuesday wọ́n fàyẹn síwájú òun ni wọ́n fi dípò ìfigagbága Burkina Faso Lionel Messi wá kéré ni kẹ̀ á ní rí ìfigagbága gangan tí ó fi sọ pé tọ̀ mo ti ń lọ ó dàbọ̀ ní jẹ́bẹ̀ wọ́n bí balógun fún ikọ̀ orílẹ̀-èdè Argentina lásìkò yìí bàbá ń sọ nípa Cristian Romero agbábọ́ọ̀lù ikọ̀ ti Atletico Madrid pé ẹ dákun wọ́n kéde yín gẹ́gẹ́ bí balógun ẹ̀yin ò sẹ̀lẹ́sàn ni ẹ dìbò àwọn agbábọ́ọ̀lù mú agbábọ́ọ̀lù tí ó jẹ balógun ni nígbàtí nọmba 1 ti sọ pé òun ló kàn nígbàtí Lionel Messi ti sọ pé ẹni tí inú mi dùn sí nìyí aráyé ẹ mọ́ gbọ́ tiẹ̀ ó ní Lionel Messi ló yan òun gẹ́gẹ́ bí balógun o kìí ṣèbò ìbò òkè ogun ìbò south west ìbò knockout nu àbíbò ìbarapá ògbómọ̀ṣọ́ ìyẹn nǹkan ló gbé òun wọlé gẹ́gẹ́ bí balógun o ikọ̀ àgbà ọ̀jẹ̀ tó orílẹ̀-èdè Argentina. Olówó àwọn òdìbò láti yan balógun lórílẹ̀-èdè Argentina mẹ́sì ló yàn ọ́n. A lójú ọjà nísìnyìí. Ṣé ẹ ti play káàṣì ẹ̀? Ẹ ń bá winning galọ̀. A tún yí ṣẹ̀kẹ́dú gbẹ owó lọ́sàn-án yìí. Ẹlẹ́ ti ń play káàṣì ẹ̀ ti pẹ́ ẹ̀ tí ì jẹ́ káàṣì ẹ̀. Ṣé ẹ ti gbìyànjú sí Sátidé? Kálẹ̀ ti gbìyànjú sí Sátidé ni ẹ ti jẹ káàṣì ẹ̀. Tẹ̀lámi Yàmá ó sọ nǹkan kan tó lè ṣeéṣe kó fa akùdé fún láti mọ́ gbàbà lóǹdí ọ̀. Ìyẹn ní sáà yìí. October 26 nínú oṣù yìí ni wọ́n gbé Adéfáládé. Kí ni Tẹ̀lámi Yàmá sọ? Gbogbo ẹ̀yin tẹ́jú fọkàn sí pé ìyà ó jẹ Man City. Pẹ̀lú nǹkan tá à ń wò yìí, bóyá Man City ó jìyà bí ó bá sì jìyà. Ìyà tí ó jẹ gan ìyìn gan lè máa wò pé kí wá wọn fìyà jẹ fún kán wulẹ̀ fílẹ̀ kí wọn máa fìyà jẹ. Ó ti lẹ́ni ní mu sàn Man City ò ní mu kíkan. Bóò ni nǹkan ṣe lọ́nbẹ̀ á lójú ọjà nísìnyìí. Ṣé ti yin káàṣì ẹ̀ play 3 tickets get 30. Kò náà ń lọ lápá abẹ yẹn o. *347*100 for StarTwash tàbí www.cashier.ng. Ẹ já lójú ọjà bàbá Adéká tẹ̀ wájú ẹ kú kalẹ̀.
1: Ọ̀pẹ̀ni tó ń tí ọ̀nà àbáyọkọ̀ lọ́wọ́ ogun wòlíì kan ń bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkọ̀ lọ́wọ́ ogun. Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Táwọn èèyàn máa ń kórajọ pọ̀ láti gbàdúrà lábẹ́ pé yìí. Lẹ́yìn àdúrà, wáyé wọ́nà wọn kánsẹ́lì máa ń wà láti rí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Àgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mí Ọlọ́run wọn máa tún àṣírí ogun ọjọ́ pípẹ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn taarọ̀ wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin tó ti dín òfò márì. Ẹ̀yin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa ẹgbẹ́ náà ni kẹ́ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Wòlíì obìnrin G.O. àti wòlíì ọkùnrin I.O. Ajílúrí atamátàsé. Bíjẹ́ sùgbẹ́ kalẹ̀ ń dá ọ. SCS atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn bá dọ̀. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
2: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada nílẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM nìbàdàn. Gbagada nílẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sì kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ni wete wete.
4: Arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi
5: oga mi e gba omi Showboss bottle water ke fi se bale okan yin
4: omi yi dara o gbayi koda o tun ni lara pese o mo lolo oko mi bale
3: omi yo lo ta o
5: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o e yan omi Showboss bottle water omi amo lolo ta pese lo na ra oto pelu irinse igbalode eleyi to dara yato si ti tele ajo nadak fun telu kuda fun mi gbogbo eniyan lajugbo ninu ile office ati lodi aya Showboss bottle water wa ni Ogudi Estate second gate apata Ibadan ofe laba yin bedele itaja yin fun alaye lekunrin re pe sori 09035104468 tabi 08951014 like si omi ko si iye Showboss bottle water omi to dara.
6: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: You also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
11: Glory Print, put your message on display.
12: Ìgbàyíta, ó máa tún, ó máa tún, ó láti.
13: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dé nípa ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkọ́kọ́ tí ẹ gbà wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọgbẹ́ bá lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. gbogbo ojú ẹ̀ tí Friday gan ni ìjáwé olúborí onígbèjì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó látùn, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ojo State Gaming Board ló fòǹtẹ̀ lu Cashier. Nínú ẹ bá wọn ní kàlọ́ yìí, èmi ó kàn láti dèmi lọ ní àtúntò. Ṣo ti Cashier?

0: ajá lánfàní àti súnsọwọ́ wájú. Inú kẹgí agbábọ́ọ̀lù ti Barcelona. Lami Yama ní Ballon d'Or. Ballon d'Or. Nígbà wọn bí léèrè pé Ballon d'Or yìí. Àwọn agbábọ́ọ̀lù wo nìwọ́ wòí pé kọ́ ẹ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun láti gba Ballon d'Or. Ó ní àwọn òjú mẹ́fà lọ. Àwọn òjú mẹ́fà lọ o. Pé bàbá mú Kylian Mbappe. Tá a mú Fabian Ruiz. Agbábọ́ọ̀lù ikọ̀ ti PSG. Tá a mú Rodri náà. Agbábọ́ọ̀lù ikọ̀ ti Barcelona mọ́ Spain. Vija Varashkelia láti inú kọ PSG. Lionel Andres Messi àti Harry Kane. Láwọn agbábọ́ọ̀lù tó ń kà kalẹ̀ yìí. Pé wọn òjú mẹ́fà lọ o. Òun yọ ọkọ òun. Kóhùn bẹ̀ torí pé ẹlẹ́ẹ̀keje tó wùn yìí bá jẹ́ òun ládé kàn. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí ò lè gbé gẹ̀ẹ́sì. Ìyún wa kọ́kọ́ ladùn bẹ̀. Ó ní ṣùgbọ́n nǹkan kan wà tó jẹ́ pé àwọn tí wọ́n máa ń dìbò máa ń wò. Tó sì mọ́ àfẹ́ẹ̀tì agbábọ́ọ̀lù kéékèèké tó bá fẹ́ jà sámì ẹ̀yẹ. Jẹ́ kí ni tí Lami Yama sọ, ó ní tí agbábọ́ọ̀lù bá jẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí ò ju bí 18. Ó ní bó ṣe jẹ́ 19 yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ pé òun lòun tán sámì ẹ̀yẹ òun. Wọ́n ní dìbò fóun tó rí pé tí wọ́n máa wò ní pé òun sì kéré òun ní ọdún tó pọ̀ láti jà sí àmì ẹ̀yẹ òun. Báwọn tóun kà kalẹ̀ yìí kò fi bẹ́ẹ̀ sí ẹgbẹ́ òun bẹ́ẹ̀ àwọn tán jó òun lọ dáadáa ni. Pé àwọn tí wọ́n sì máa ń dìbò oríṣiríṣi nǹkan ni máa ń mú ẹlòmíì dìbò fágbábọ́ọ̀lù pé kì í ṣe bọ́ọ̀lù ẹsẹ̀. Bọ́n ta bá sọ nípa bọ́ọ̀lù ẹsẹ̀ àti táwọn jọ àchíìfù kò sẹ́ni tó lè gbé gẹ̀ẹ́sì o. Lami Yama ó ní ṣùgbọ́n bí 19 years. Pé bóun ṣe jẹ́ 19 years yìí ọ̀pọ̀lọpọ̀ olùdìbò. Ó ní wọn ní fẹ́ dìbò fóun ó mọ̀ wípé ó wọ́ tiẹ̀ ṣùgbọ́n ó sì ní ọdún tó pọ̀ láti jà sí Ballon d'Or. Ẹ jẹ́ dìbò fáwọn eléyìí àwọn tán ti dàgbà yìí tí wọn níbi ẹlòmíì sáà ti ń gbà yìí ni ó gbà kẹ́yìn tí èèlọ rìtáyámẹ́ǹtì. Ntí Lami Yama sọnù o. Ẹ jẹ́ gba bí wọlé lọ́sàn-án yìí. Àkú dédé wòyí ọ̀gbẹ́ni Lami Yama kẹ̀ ọ̀gbẹ́ni Wìlì. Ẹ fẹ́ kà mí ìsìnkú gabaga náà àbí. Ẹ kí àwọn olólùfẹ́ ká sọ kí a tó gbọ́ àwọn fíṣọ́s àti rìsọ́ọ̀tì ká tó bọ́ sínú tí Lami Yama sọ.
1: Ẹgbẹ́rẹ́ ìyá tọkùn ẹgbẹ́rẹ́ ìyáralé ẹkú òpin ọ̀sẹ̀ ní ọ̀pọ̀lọpẹ̀ láṣẹ ló képẹ́. Nínú ìdíje UEFA Nations League eléyìí tí ó wáyé lánàá, Ukraine rí ààrẹ lọ orí ààyè lọ ọ̀nà tí àìmọ̀ mẹ́ta sódò ni. Mẹ́fà sódò ni Poland fi àjẹ Romania. Bákan náà Hungary fi àjẹ Georgia àmì ayò kan sódò ni. Àmì ayò kọ̀ọ̀kan ni Bosnia and Herzegovina wọn àti Sweden jọ gbá. Italo àti France àmì ayò kọ̀ọ̀kan ni wọ́n jọ gbá. Belgium fi àjẹ Turkey àmì ayò mẹ́ta sódò ni. Ó ń tẹ̀síwájú lóyìn tó bá ti di aago méjì ní ọ̀sán. Finland wọn àti Albania ni. Bákan náà ní aago márùn-ún nírọ̀lẹ́. Iceland wọn àti Bulgaria. Croatia wọn àti England. Bẹ́ẹ̀ni aago mẹ́jọ kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn 7:45 PM. Spain wọn àti Czech Republic. Northern Macedonia wọn àti Scotland. Switzerland wọn àti Slovenia. Bákan náà nínú ìfigagbága ọlọ́rọ̀ sọ̀rọ̀ yìí international friendly sílẹ̀ tí wáyé lánàá mi òdodo ní Venezuela àti Korea jọ gbá. DR Congo rí ààyè lọ́wọ́ Uganda mẹ́rin méjì sódò ni ó máa tẹ̀síwájú ní òní tó bá ti di aago mẹ́ta. India wọn àti Brazil ni. Aago mẹ́rin ní Russia wọn àti Namibia. Aago méje ní àṣálẹ́ Canada wọn àti Peru ni. Aago mẹ́jọ ní àṣálẹ́ ní 8:30 PM Ivory Coast wọn àti Cameroon ni. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Bákan náà ìdíje Euro match NPF ẹyọ kan dúdú tó máa wà lónìí. Kano Pillars wọn àti Sporting Lagos aago mẹ́rin nírọ̀lẹ́ 4 PM bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Ọ̀lá ni figabaga 3SC àti Nasarawa United. Nasarawa tìlú Lafia. Wọ́n àlàáfíà ti ń bẹ lára wọn 3SC. Ó sọ di nǹkan míì mọ́ wọn lára. Nípa ti Man City. Tí mo sọ pé bóyá Man City ó jìyà bí ó bá sì jìyà bóyá níyà tí ó jẹ́ ó lè pọ̀. Gbogbo ẹ ti so mọ́ra wọn báyìí o. Ẹ bá ń gbọ́ ó ti kọ́ lọ́lọ́kan òjọ̀ kan. Tàbí ń sọ nu pé bóyá Man City ó jìyà bí ó bá sì jìyà bóyá níyà ni ó tó yà tó yí ó jẹ. Bákan náà.

0: kí tún ní ọ̀rẹ́ mi
1: afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù rìsọ́ọ̀tì
2: bí tí bò
1: ìdí ni pé dílà rẹ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ káà àti nàìjíríà uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wàá wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí kọ́lọ́ mọ́jì mú padà rà lọ́wọ́ rẹ scrap àti pé dúró náà o tí wò tí ìgbọ́n padì lọ́sọ tòní táwọn àlùlùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ríra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ tò kò sí ní tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé nídìí lọ́sọ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí ní tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa ní fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487
3: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Ìlera lọ́rọ̀.
5: Togas, Togas, Togas. O tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀, nípa káfí tí wọ́n ti gbòpò ìlògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti báwọn òbí tí ń ṣiṣẹ́ fọ́kọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ́ tọ́kọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni o béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni wọ́n bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Ilé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Ilé iṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express, Bravo Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ mọ̀ pé wá ní ilé iṣẹ́ Togas sórí 09032949024. Ilé iṣẹ́ Togas ló ní àníkàn gbogbo gbogbo tí ń ṣe ọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
6: Ìgbà yín dá, ó máa tún, ó máa tún, ó láàrin.
7: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀lẹ́ àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlẹ́ àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀bù ẹ̀? Ṣé ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìdáná. Làwọn èèyàn ti ń gbọ́ pé bàtùbà. Lélẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Iye nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí onígbèjì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gbémi bọ̀ ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìgàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Lágelú FM 96.7.
0: ẹ̀ka bọ̀ padà látọjú ọjà ìkànnì lágẹlú lágẹlú 96.7 fm lẹ́lẹ́yìn òkè gajo kele tó kalẹ̀ sínú gbalẹ̀ funfun báláwo lágbègbè fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn jẹ́ ká má lè tò ìròyìn eré ìdárayá ilé tó dùn sí gbẹgbẹ nǹkan sí ẹ wò wá facebook lágẹlú 96.7 fm ní tiktok àti ìjání olóko dáná sport actor ṣe ti yin káàṣì ẹ play 3 tickets get 30 ó ń lọ lápá bí o ta ni nọmba yìí 25,000 alákọ̀ọ́kọ́ ìta ni ogo ẹ̀dákun ẹ ti ń play káàṣì ẹ ti pẹ́ ju ká pè yín lẹ́ẹ̀kan kẹ mọ́ gbé lẹ́ẹ̀kan lọ a máa dùn mí a bá pe nọ́mbà tó nítọ̀hún tí ò gbé fóònù àti ó ti ń play káàṣì ẹ̀lẹ́ káàsán ẹ̀ka àṣán lágẹlú la ti ń pè yín tìjà ní olóko dáná ló kọ mi kí ló kọ yín bolẹ̀ wà ẹ mọ́ mi wà.
2: Mo ti Fọláwùmí Akínyẹsí lórúkọ mi, Afẹ́fẹ́ ni mò ń gbé.
0: Láti Apẹ̀tẹ̀, ìgbà ọlẹ́tí plé káàṣì ẹ̀.
2: Òní.
0: Òní lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí plé.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Lọ́kì yín ọmọ ìgbẹ́ ran jọ̀bọ̀jọ̀bọ̀ hánú o. Congratulations ẹ ti jẹ 25,000 lọ́sàn-án yìí.
2: Ọlọ́run
0: ṣeun. Ọba àwọn ọba ṣe. Iléeṣẹ́ ti yín náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Kọ́sọ́mà kẹ́ wá máa pè yín máa ṣe gbọ́ àmì àtẹ̀yìn náà. Kọ́sọ́mà kẹ́ máa pè yín o wọ́n á béèrè àkáǹdìtì sí yín. Ẹ dá wọn lóhùn. Bí nǹkan ṣe rí nù. Ẹ já tẹ̀síwájú. Ká tó wọnú tí Lamiya máa sọ nípa pé bóyá ó ṣeéṣe kí ó gba La Liga. Látọdún 2001 àwọdún 2018 kúrò lọ́wọ́ ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Gbọ́ mi dáadáa. Roba Gbabi Saloon ọ̀fíṣà bàbá ẹ̀kọ́ jẹ́ kán mọ̀ nù fẹ́lẹ́lẹ́nu. Ìjọba àtàlò Alá Madrid Alá Mayo ẹni Ọlọ́run mọ̀ ní Chicago ní Illinois. Bàbá kò ní bàjẹ́ fún yín lógun Ọlọ́run ṣe gbogbo ìgbà. Nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ikọ̀ tí Real Madrid láyé àjẹta ni wọ́n kàn sí àjọ UEFA. Àjọ UEFA náà dẹ̀ kọ̀nfàmù ẹ pé Madrid kó àwọn evidences tó yàtọ̀ sí evidence. Evidences ti ń lọ bí 50,000 pages. Pé àní Barcelona ò lè ní ẹ fi ìyà jó lè ẹ mọ́ lo jungle justice ẹ dé mú lọ ilé ẹjọ́ ẹ fi ìyà jẹ́. Yóò ṣẹ̀wọ̀n ní bí ó kó ṣe kankan nu méjèèjì gbogbo tó. Wọ́n ní nípa owó ìjọsìn tán ní Barcelona san fún àwọn adarí ayò pàápàá jùlọ ọ̀gá wọn gbà náà Maria Enriquez Negreira ilé tó ń jẹ́ gẹ́gẹ́ bí vice president. Àwọn ìgbìmọ̀ adarí ayò nínú ìdíje La Liga wọ́n ní owó yìí Madrid ní sọ bẹ́ẹ̀ pé wọ́n san owó gbogbo ẹ̀ lápapọ̀ ń lọ bí £17 million. Bí kan lè mọ dọ́gbọ́n bá ikọ̀ Barcelona budan máàchì. Ṣùgbọ́n Barcelona ní kì í ṣowó yẹn làwọn san o. Àwọn san owó fún tòótọ́ ṣùgbọ́n owó nǹkan méjì làwọn san fún. Àkọ́kọ́ ni pé owó scouting. Ó ló nílé iṣẹ́ kan tí mo bá àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù scout player owó àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ni nípa technica tí wọ́n sọ ni pé láti máa kọ́ Barcelona àwọn agbábọ́ọ̀lù wọn bí wọ́n ṣe lè máa ṣe pẹ̀lú àwọn adarí ayò pé adarí ayò ilé kì í gbọ́ kí gbà ni o ṣe báyìí lẹ́sẹ̀ ṣe o. Wọ́n láwọn ò sanwó káwọn lè nà fi gabága o. Ṣùgbọ́n Madrid ni ẹ mọ́ da wọn lóhùn evidence leléyìí 50,000 pages olè ní bákà olè. Madrid wá ní àkọ́kọ́ náà ó ti ẹ̀yẹ kíyà ti jẹ bákà gbogbo La Liga tí wọ́n ti gbà láti 2001 wọ 2018 ẹ gbà kúrò lọ́wọ́ wọn olè ní bákà. Ọ̀gbẹ́ni Wìlí ẹ jẹ́ wo ohun tí Lamiya máa sọ pé òun jẹ 19 years ó lè ṣeéṣe kó affect òun nípa ìbòdìdì fún ti Ballon d'Or pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ wípé òun sì ní ọdún tó pọ̀ bóun ò bá gbà lọ́dún yìí òun tún lè wá lọ́dún bíi márùn-ún sísìn tóun ó sì gbà ṣùgbọ́n àwọn agbáwo yìí wọ́n fẹ́ máa fi ìfẹ́ nú pé ilé ti dàgbà ìtú ẹjọ́ gbélé yìí kó lọ retirement ẹ gbọ́ sí lóòótọ́ ni pé pípọ̀ jẹ́ 19 years ó lè affect vote Ballon d'Or fún Lamiya Ma.
4: Ọdún náà láti ìgbà tí wọ́n ti pin Ballon d'Or tó yàwùn tó ń gba Ballon d'Or ní 21 years ìyẹn dá sí náà gba performances.
0: Ìyẹn pè lálákọ̀ọ́kọ́.
4: Then team achievement. Then last one ni fair play. Individual performances ni performance ti ẹ̀ gangan.
0: Ṣe nínú máàchì báyìí o play máàchì báyìí o score yìí máàchì báyìí o ṣe assist báyìí o.
4: Òhun ni individual performances. Bákan náà ti ẹ̀ fair play. spend in it in
8: the cards.
4: Bushy was very quick in Jack in Jacko. Then the last one, the team performances, Kini team achievements, team with Kini for the team. So Kini and you are my woo. And again, I want to then vote.

0: ṣe tó ń vote ni àwọn journalists pé ló ń vote that's 100 journalists.
1: Ní 100 journalists yẹn journalists kan ní orílẹ̀-èdè kan àwọn top 100 countries tó bá wà ní FIFA ranking kì í ṣe gbogbo countries ni journalists wọn máa ń dìbò ẹ̀tẹ̀wájú.
0: So àwọn ni wọ́n máa ṣe vote. So
1: yeah, vote ti tán, ó ti tẹnubodò ní ọjọ́ Monday.
0: Ó ti parí. So gidigidi kódà gan lọ́gbọ̀n bá àjẹsọ́ ti ti wà nílẹ̀.
1: Result wọ́n ti ibo kí ogun southwest wọ́n ti kó ogun ẹ̀jẹ̀.
0: Ó ti wà nílẹ̀. So kì í ṣe bóyá gbégbóyá wọn. Àwọn ó ti there was a time the balance there was a time ti Ronaldinho tẹ́nìkan ni pé vote tó wọn vote fún Ronaldinho.
1: Kì í ṣe bọ́ọ̀lù ẹsẹ̀ bó ṣe máa ń fẹ́ yín.
0: Bó ṣe máa ń fẹ́
1: yín. Nǹkan dáa ó bàjẹ́ eyín ni.
0: Eyín ni eyín tó ń fẹ́
1: yín. Ìmọ̀ múnú òun dùn.
0: Tábà ti ń sọ̀rọ̀
1: náà. Tábà ní kẹ́mi di Ballon d'Or. Anthony ní fún Ballon d'Or.
0: Bó ṣe máa ń jojo púpọ̀ yìí.
1: Ìmọ̀ múnú mi dùn.
0: So tábà sọ̀rọ̀ nípa vote vote ò ń ṣe vote ń jẹ́ nǹkan tó dà tó wà personal.
1: Tí ò ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù. Ṣé bó ṣe wá jẹ́ 19 years yẹn bí ìgbà
0: tó lè. For me, ó wọ̀ tí ẹ̀. Because now, bàbá ní kàkiri àmẹ́ta kan sọ yẹn. Àti wọ́n pa tẹ
1: tí. Kò sí tí ò ti.
0: Tí ò ti ṣe dáadáa ń bẹ̀. Fi tábà sọ̀rọ̀ nípa fair play. Kò sí kò kì í ṣe jàgídíjàgò. Kódà vote on pitcher off it.
1: Lẹ́tọ́ túmọ̀ sí pé bí 19 years old ò mí kó mọ̀ lè gba Ballon d'Or.
0: O lè break ẹ̀ kó break ti Ronaldinho.
1: Youngest player to win Ballon d'Or. Tọ́. A ti yí ẹlẹ́ẹ̀kejì. 25,000 ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn èyí ká wá yí wà só. 070 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0159 òun ló parí nọ́mbà yẹn. 0159 ló parí nọ́mbà yìí. Tani àti pe nọ́mbà òun báyìí. Àti pe nọ́mbà òun. Ká tó wá dé inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City, inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Bákan náà ikọ̀ Man U jẹ́jẹ́ mọ̀ kí Man U gbá máàchì lánàá. Ẹ mọ̀ kí Man U. Ẹ̀lú ẹ káàsán o.
2: Ẹ káàsán o.
1: Lágẹ̀lú la ti gbẹ̀yìn ti Jani olókun dáná ló kọ mi. Kí ló kọ yín bó lẹ́wà ìyá wa?
2: Àwájà ọlá Ọlábalógun.
1: Láti
2: Àpáta.
1: Láti Àpáta. Congratulations, ẹ ti jẹ 25,000 lórí káàṣì ẹ lọ́sàn-án yìí.
2: Olúwa ṣeun.
1: Kọ́sọ́ máàkì ẹ̀rọ máa pè yín.
2: Kòkòrò.
1: Ǹjẹ́ ẹ ti jẹ rí tẹ́lẹ̀ àbí?
2: Mo ti jẹ 25,000.
1: Kọ́sọ́ máàkì ẹ̀rọ máa pè yín bá ṣe pè yín gbà yẹn bówó yóò ṣe tẹ̀yìn lọ́wọ́ bí nǹkan ṣe rí nù. Ó sì ń lọ náà ó kún 50,000 à ń bọ̀ wáyé koto yẹn náà. Láti bẹ̀ yẹn ká kúrò nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Wọ́n ní Pep Guardiola lòun ń bọ̀ ní next home game Man City. Òun bọ̀ ní Etihad láti wá ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún àwọn alákòóso kan Man City pé òun lè má sí bí mọ́tò tó ṣùgbọ́n òun wà lẹ́yìn yín o. Ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester City. Ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Gẹ́gẹ́ bíi títí à lọ́wọ́ lórí tí mo sọ pé bóyá Man City ó jìyà kankan. Lórí ẹ̀sùn tí wọ́n fi kàn tán sì ló jẹ̀bi. Ni pé lóòótọ́ ikọ̀ Man City wọ́n ti pe ẹjọ́ kò tí àwọn lọ́rùn báyìí o. Ṣùgbọ́n kinní ti so papọ̀ mọ́ jọba. Orí ẹ̀bóyé sọ pé bóyá ni wọn ò ní fẹ́ gbòṣe gbolé pé à. Ó dá ẹ mọ́ fìyà jẹ wọ́n mọ́. Kí tí ń ṣẹlẹ̀ ni pé wọ́n ní ìjọba orílẹ̀-èdè ti UAE. Wọ́n ní wọ́n ti jó di mímọ̀ fún ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n ti wọ́ọ̀nù wọn pé tíjàmbá ilé jẹ Man City. Yóò affect àjọṣepọ̀ tó jọ wà láàrin àwa méjèèjì o. Torí bàbá olówó ikẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Bàbá ń sọ nípa Sheikh Mansour. Kan pàtàkì lára àwọn ẹbí Abu Dhabi ni. Abu Dhabi Royal Family. Wọ́n ní kan pàtàkì lára ẹbí wọn. Òun náà tún ni Vice President ti UAE. Òṣìpò ti so papọ̀ mọ́ra wọn báhun. Yàtọ̀ sí pé wọ́n ti àpí. Wọ́n ní tá à ń gbọ́ ni pé wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì pé níyàbá ilé jẹ Man City àjọṣepọ̀ àwa méjèèjì ó ti forí gún ginu o. Wọ́n ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn owó ti ń lọ bíi £30 billion. Ó ní ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì àti UAE ó ní ìdókòwò tó jọ wáyé láàrin àwọn méjèèjì pé bíi £30 billion. Ó ní àǹfààní tí ilẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n jẹ látàrí pé wọ́n ní àjọṣepọ̀ tó dán pẹ̀lú ìjọba agbọ̀n ti UAE. Wọ́n ní ìjọba

0: Ni pataki re o fun gbogbo awon abileko atomidan ti won se tan ti yanbo se ti won si gbe ni di arere oke ado oke bola taba awon agbegbe mi ti o jina si malete fe gba awon obirin abileko atomidan ti o ma tele moto bread lati pin oja fa awon alara tuta atawon alara je ladugo ti ma pin won si pelu moto ma si ni gba o ise eleyi o ni se pe lankiri bread ise pin oja bread fa awon alara tuta ladugo re taba dugo ta won ko ni ba se pin ja ba pin o si ni ise ajise ni o ise to bere laaro bi ago meje ko wa ni se pelu nta bread ri o to ra awon akose mo se owo fona láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà iléeṣẹ́ bírẹ́dì better life tó wà ní mọ̀lẹ́dẹ́ ńbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákìkanjú bá a ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bíkà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọrọ dá lẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwèé ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní better life bakery iléeṣẹ́ bírẹ́dì better life wà ní mọ̀lẹ́dẹ́ ńbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe táà tí fó kọ rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
1: sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lágélú fm nìbàdàn gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní lágélú 96.7 fm fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn
2: ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtìwìtì
3: bàbá ìbàrùbá
4: ọgbà ìṣàrà
3: orúkọ tó lámìlaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ àgbàlagbà ìṣègùn tó mojú léjà ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọrùn ẹsẹ̀ ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ àṣejù báyé èèyàn bá ń lú kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́ ó ń rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà jara àrégbà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn opposite people's girls grammar school bàbá ìbàrùbá kò rẹ́nìkan kan ṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111 bàbá ìbàrùbá ọba ìṣara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
5: Òde jásù tó láńkà nígbàkúgbà tábàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
6: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé káwọn agent wa tajà máa fi kadì kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wa. Wàrà ṣe sàn ní winnings. Ìdí rèé tí iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
5: Nígbàkúgbà tábàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
6: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.

Eyin omo mi, e ka bo pada lati eka polo oja wa. Lagba laaye agba na le sin bo ni lagele 96.7 FM. Okay, gaji okay. Adeun ke yin na ni. Lo de sin lorun losun oto ni. Eyin omo mi. Lori oro ta so ti ni jejo. Lori omo ru abi na se ni mo wa. Se mo pe otito ati ri okun laso lose to lo. Lose yi, iru ore wo ni wo je sore. Sori apani ni oni abi ore ti mu ni sinu abi ore ti o mu ke eyan ko wo pe iwa ti mo ru ina da o mo mi da lori oro asake ati ore re aduke asake je omo baba agba kan ni ilu iloro asake je omo daada omo na mo gbo o je fafa o si fe ni ko re o si ni fe baba agba re omo Asake wa ni ore kan aduke lo ko re iya aduke ni le oti ile igbafe bi tan ti mo se faji lalale abeke fera aduke to ile iwe kan na ni won jo lo won si jo wa ni class kan na aduke awon fun abeke lowo se ran ti pe mo ni abeke ni gbe lodo baba agba re ni ilu iloro iya aduke oti ni awon za ni sale oja to ba ti di aro won duro de ra won ni orita won jo gba le iwe lo kere kere mo ba ni aje ore ro won lo ebi tere iti tere odun kini odun keji ko di pe won fe se idanwo wa eki ti girama ko so wo lowo baba aduke mo pe baba aduke gangan nigbo o lo won ranse si won baba gba si kere oko koko kekere kan ni won rora lo emi tere tere mo ba tan ba ri nbe lawon ataduke na fi nje won tori ya aduke sai si nigba robi sin ba lo be abike wa so faduke pe ah o ni ba won se se pe ko wa ki ohun ni ile igbafe iya ohun se baba gbo won si gba wa so paro fun won na ni se mo pe tin ko ni wa kan ti o da o ti ko ni wa ti se wa omo lu abi toro ni ko paro fun baba agba re ma won pe ni ile iwe aduke gba so re re lenu oda lohun igba ti abeke de ile oti won abeke fa segbe kan ni aduke ibi awilade yun bada mi lawon ni fe re ah aduke ni ife bi ibo ore mi se bo ni bi tin ti owo tin ti sanwo ile eko mi tin si ti sanwo idanwo mi o lo so pe mu mi wa ewo loro fe ninu oro ile lọ́rẹ́ mi ṣọ́ wá jọmọdé ni ibi tó wó ti jáde náà ni mo mú wa wọ́n fún ọ lówó ìwọ́gbọ́n kan fẹ́ so ah aduke sì ní sòrò òun lọ sọ́dọ̀ ọmọ ọmọkùnrin náà bá ní káwọn wọ ìyẹ̀wù wọ yẹ̀wù kí náà ṣe ń bẹ̀ ṣe sì mọ̀ pé ó ti tẹ̀lé ó ti débi tọ́jọ́ ń lọ kò sẹ́ni àkẹ́pẹ̀ ó wọ wájú ó wọ ẹ̀yìn ọ̀rẹ́ rẹ ní kò sí ti fi ṣe ni kò lè dá ọ láàmú kò lè yọ ọ lẹnu ṣùgbọ́n ọ̀rọ̀ owó ń bẹ̀ wọ́n sì fún ọ lówó dá wọn lóhun kọ gbà fún wọn tó bá ti dá wọn lóhun tó gbà fún wọn kò sí kinní kódà gbogbo nǹkan tó ń lò lóní mèremère tó máa rí tí wọn wù ọ bọ́dá atẹ́lẹ̀ kejì tó máa ṣe fún ọ ọ̀rẹ́ mi ṣé pé bá a ní omi bẹ́ẹ̀ ni o bádùkẹ́ ṣe gbà sí ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu rèé tó tẹ̀lé ọlọmọkùnrin wọnú ìyẹ̀wò ilé ìgbafẹ́ wọ́n ṣe kò tọ́ aduke gbọ́ra nù ó délé ó lọ bá bàbá àgbà rẹ̀ bàbá ní káàbọ̀ ọkọ mi ò bó o níbi tó lọ ọ̀hún san mí ọ̀rẹ́ mi ti bá ń ṣètò owó aláàmọ̀dá padà ṣe mọ̀ pé tó ti parí ẹlẹ́ẹ̀kejì fún bàbá àgbà rẹ̀ nínú alákọ̀ọ́kọ́ ó pa pé àwọn fẹ́ ṣe nǹkan nílé ìwé ó tún gbowó tán bàbá àgbà béèrè pé bo ló ti rówó ó lọ rí òun ló fóun pé láwọn ọmọdé padà tóun bá ti rí ó dàsìkò ìdánwò nínú ìdánwò ó ń la aduke ti dákú lọ́rùn gbọ́dán kí ló ṣàdùkẹ́ bomilé lórí bomilé lọ́rùn wọn ṣe gbogbo rẹ̀ wọ́n ṣàgbé aduke dìgbàdìgbà òjìlé ìwòsàn àbárí àbábọ̀ gbogbo rẹ̀ aduke ti fẹ́ra kù fẹ́ra kù bó wa la fẹ́ ṣe sí ọ̀rọ̀ lẹ̀ yìí báyìí aduke fẹ́ra kù bàbá àgbà wò kí ó wọlé aduke ṣe ń tọ́ fẹ́ fi sọ fún mi rèé gbogbo ìlàkàkà mi látọmọ ọdún mẹ́rin ṣe ń tọ́ wa fẹ́ fi sọ fún mi rèé ó dáa bó wa lo jẹ́ o bó lo ṣe rìn
tó ṣe dá láàrín fẹ́ra kù ilé ìtọ́ tí wá fẹ́ra kù náà ní ìsìn ilé ìwé ò ní ṣe lọ́mọ́ ìdánwò tó fẹ́ ṣe iná ṣé wọ́n lè ṣàṣekágbá ẹ̀ mọ́ báyìí ṣàṣìdí pé àdùkẹ́ di èrò lẹ́nu àbẹ̀kẹ́ tó wá mú lọ tó fẹsẹ̀ rẹ̀ lẹ́nà tí ò tọ́ tó mú wọgbó agé jùlọ àdùkẹ́ ọmọ lóyún àdùkẹ́ máa ń ṣe tiẹ̀ lọ́nà àwọn ni àbẹ̀kẹ́ padà sílé ìwé o ó ṣèdánwò tiẹ̀ láṣeparí àbẹ̀kẹ́ ò rí tiẹ̀ parí nítorí kíni tòró gbọ́rọ̀ sọ́rẹ̀ lẹ́nu tòró tẹ̀lọ́rẹ̀ ó tẹ̀lẹ́nu ẹ̀yin ọmọ mi mo fẹ́ bẹ̀ yín lọ́sàn-án tòní ni mo lérò pé ti rẹ́kọ̀ọ́ kankan àbí méjì nínú ọ̀rọ̀ àdùkẹ́ tòun tàbẹ̀kẹ́ lọ́sàn-án tòní o ò ní lè ṣíjú òpó lẹ̀ láti jẹ́ kí ẹ gbọ́ torí àròjọ mùsùlùkù ọjọ́ tó ti ń re bí àná ìbéèrè mi tí ń fún yín òun náà ni fún àtẹ̀jíṣẹ́ tẹ́ wàá tẹ̀ sí mi ẹ ti mọ̀ bá a ṣe mọ́ ṣe ẹni márùn-ún àkọ́kọ́ tó bá kọ́kọ́ gbà ó ní ò lẹ́bùn o bó tilẹ̀ jẹ́ pé àwọn kan lẹ́bùn lẹ̀ náà tẹ́lẹ̀ tí wọ́n ti wàá gbà tẹ́ ẹ bá ti ṣe tán ìyá àgbà yín ò mọ̀ retí yín láti wá gbẹ̀bù yín ní lágẹ̀lú o àmọ́ ìbéèrè tèmi lọ́sàn-án tòní ni pé tán bá ní èèyàn fẹ́ra kù kí ni yorùbá ń pè bẹ́ẹ̀ tán bá sọ pé aginjù ìyún ìbéèrè kejì kí ni yorùbá ń pè ní aginjù ìbéèrè méjì tí mo ní fún yín lórí ètò lágbàlá ìyá àgbà lọ́sàn-án tòní náà ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ síbi tá à ń fi sí tó bá sì jẹ́ pé ìrántí náà ẹ̀ tún jẹ́ ń tún ra yín létí lẹ́ẹ̀kan sí 070-606-33343 070-606-33343 kí ni yorùbá ń sọ pé ènìyàn fẹ́ra kù kí náà ń pè bẹ́ẹ̀ tó bá sọ pé èèyàn wà ní aginjù kí ni ìtumọ̀ rẹ̀ nínú èdè yorùbá ìfàtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí ìyá àgbà yín lórí ètò lágẹ̀lú 96.7 FM àwọn ní èrè ìdíbàlẹ̀ lórí ètò lágbàlá ẹ̀yà àgbà lọ́sàn-án tòní àmójú ẹ̀rọ mi náà ni àṣìṣe ọ̀tíà àṣìṣe àdèmọ́lá tó lóòótọ́ àgbà mi náà sì jẹ́ kenneth igueje èké bugi tẹ ọ̀gá wa àgbà náà nù àwọn ayọ̀mídé lọ́sìn náà máa ń jẹ́ kí ẹ mọ̀ rí mi wò lórí ẹ̀rọ ayélujára wà lókè lọ́hùn-ún èmi náà ti yín ní tòótọ́ o adẹ́rọ̀nkẹ́ ìrágbèjì olókè méjì yín náà ni o ìpàdé tún di jọ́ mẹ́jọ ẹ̀ṣọ́ ọmọlúàbí ẹ̀ṣọ́ ọmọ dáadáa ìwà tó tọ́ ìwà tó yẹ òní ìwà ọmọlúàbí ẹ sì ṣàfíjú ẹ̀mọ́ ìyá ọ̀bùn ẹ̀mọ́ ìyá onídọ̀tí ìpàdé di jọ́ mẹ́jọ láṣẹ ìdùnnú.

Wagon FM 96.7. La Gelu FM, Jagaba Gogo Radio.

òní òun náà lọ́jọ́ kẹta nínú oṣù kẹwàá ọdún 2026 ìjẹta inú ọlídé làwà tí wọ́n fún wa ní àyájọ́ tí òní mẹ́ra nígbà tí orílẹ̀-èdè nàìjíríà pé ọdún mẹ́rìndínlẹ́ àádọ́rin 66 wọ́n bá ní kàkà lé ní kàkà léjì kí ni àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ bí àṣeyọrí àwọn tó ti ń ṣèjọba níwa lórí yálà ológun àbálágbádá oṣù mẹ́ta péré ló kù kọ́dún ìhó parí 31+31+31 ó jẹ́ lò 93 àbí ṣé mo gbà á oh ìkan wà ń bẹ̀ november is 30 yes a jẹ́ pé 92 days more to go. Ọlọ́mọdún sórí ta o, ọlọ́mọ mi gé. Ọlọ́mọ má dẹ̀ ké mọ̀ o, sáà máa. Ó ṣó pé 92 ṣá. Máa mi lẹ́gbẹ́. Orí ta bá ti yọ 3 kó nú ẹ̀ ó wá pè ló. Látọ̀ owó wa. 89 olóko 89 more days to go. Ó gbé fún pàtàkì. Ṣùgbọ́n 3 yẹn ló ṣe pàtàkì sí ní oṣù mẹ́ta. Àṣẹyìnwá kún àṣẹyìnwó. Nínú oṣù mẹ́ta ẹ jẹ́ kémi àti ń gbàdúrà ká tó wọnú ètò ń lọ nísànsán mẹ́ta la pé bí èèyàn bá fẹ́ bímọ láyé tí wọ́n wà ní labour room níbi tí wọ́n ti ń ní àwọn nǹkan mẹ́ta kan máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sẹ́ni àti yín lópin ọdún yìí àkọ́kọ́ ńbẹ̀ ni pé kò sí kẹ́ má rẹ̀ jẹ́ inú àgbàrá ẹ̀jẹ̀ lọmọ yẹn máa gbà jáde kò sọ fún ọlọ́run bí tó wà ní pé wọ́n ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ń parí lọ mọ́jọ ń gbé ni dìgbàdìgbà inú àgbàrá ẹ̀jẹ̀ onípẹ́ ni òun ní ọgbọ́n accident ẹlẹ́ẹ̀kejì ẹtún ní kí ni ìhòhò láwáyé àbí nígbà tó wá ọrẹ́ tán daṣọ bòrí kò sí ìhòhò ni sọ fún ọlọ́run ọlọ́run mọ́mọ́ jẹ́ ká ṣe rí ìmí ó tù tó rẹ́ni tá ṣe rí ẹ̀ bá tó ti wà ń hòhò ó ṣe kóṣù mẹ́ta ọlọ́run má yẹ ká ṣe rí ìmí ó tù ràn mí lọ́wọ́ o má jẹ́ rin ìhòhò má jẹ́ ká yóò sọ mí sí kolobo kò di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n bá bímọ sáyé wọ́n ń kíyà ẹ̀ kó oríire bí ọmọ yẹn ò bá ì tí ì sunkún ọmọ mi wà ń la nídìí ṣùgbọ́n àwọn ti dáyé ẹ̀kọ́ kì í ṣèpín rẹ mọ́ àbó ògbọ́ ni wọ́n ní má sọkún wọn that is Luke 7:13 chopo 9 ni bàbá mi dáadáa bàbá with God adéyé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ àwọn tìyá mi dọ̀kaàzì àyà àjànà tó yàtọ̀ sí jàlíńgò wọ́n ní ìrìn sunkún wẹ́ ó lákọ̀ọ́ dáyé tán bá ti bímọ aké wẹ́ òun dáyé ogun ẹkú kò ní jẹ́ ti nínú mi kò ní jẹ́ tàà náà mi o kò ní jẹ́ ti gbogbo abiodun yẹn ṣe ń parí lọ ẹ ti fojú wọn náà wọn kankan tẹ́lẹ̀ wọ́n sọ wípé lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀rín náà ló kù torí pé nígbà tó ọmọ yẹn sunkún wọ́n á rẹ́rìn àjẹ́ pé á rẹ́rìn kẹ́yìn ọdún yìí gbogbo ìkó lọ wa pátápátá ọlọ́run á wá dá padà ibi tá a fojú orí sí ibi tá a fojú orí sí ibi tá a rò pa ti máa ráàánú gbà ibi tá a mọ̀ pa ti máa ráàánú gbà á ráàánú gbà o ẹ rí i pé mo máa ń gbàdúrà kan fúnra mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé wọ́n lọ gbogbo ibi tí mo máa rin sẹ̀dé tí mo wọ napep dé tí mo wọ mikra dé ojú ẹ̀yìn wà ní tó lẹ́yìn o àwọn ní mikra náà fẹ́ mọ̀ pé wọ́n fẹ́ wọ́n á sọ̀rọ̀ sí mi gbáà má yá ara pẹlẹgọ torí tí n bá fi sọ̀rọ̀ bíi méjì mẹ́ta wọ́n á gẹ̀t pé ó dàbí pé fẹ́ràn mi nílé mí ní sọ̀rọ̀ ọlọ́kadà náà ṣe tí àìmọye ìgbà tí wọ́n là ń lalúwẹ̀ mọ́lẹ̀ kí n fẹ́ ṣe wípé wọn náà gbogbo bínú orin sẹ̀dí jẹ́ ń gbé mọ́tò kọjá abẹ amen ogun àwọn tá a jó ń gbọ́ àdúrà wọn gbọ́ ọjọ́ òní ti wà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò láti bẹ̀rẹ̀ lọ

0: ọjà.
1: Fún ní Adénínú orin yẹn, ó ní kò sí bòmíràn tá a lè lọ ìran ẹ̀ ń bà. Ibi tá a lè lọ pọ̀ rẹpẹtẹ lórílẹ̀ alààyè. Àwọn ọmọ Gen Z yẹn ò ti ẹ̀ ní fẹ́ gbọ́. Kàn ṣe kọ lórí rédíò báwọn ọmọ kéékèèké yẹn ṣe máa ń kọ́ ni. Wípé Nàìjíríà etí gbogbo wa ni kò gbọ́dọ̀ bàjẹ́, àwọn kéékèèké yẹn á fi nǹkan kan sí. Wípé kò sí bòmí táwọn ilé lọ, wọ́n á sọ fún bébí táwọn ilé lápò. Ẹ̀ná Andrew yẹn ó jẹ́ kàfé ló ṣì wà ń bẹ̀ yẹn, kí ni ìbá wá, kí ni ìbá mọ́, ṣé ìbá tún máa sábọ̀ ni. Ìbá jẹ́ pé léyìí dá àwọn South Africans yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe wá bọ́n ṣe ń ṣe wá. Ṣùgbọ́n ń gbà tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn adarí wọ́n kàn débẹ̀ ni wọ́n ní mission. Ẹnu mi ò mọ̀dí tó fi lọ ọjọ́ kan ṣáàmọ̀ pé wọ́n fòun síbẹ̀ òun dẹ̀ wọlé. Àwọn ẹgbẹ́ òṣèlú òun gbé òun wọlé ó sì wọlé.
2: America plus Germany.
1: Àwọn yẹn lórí méjì ni.
2: Plus Britain. Ṣé ṣe bí gbiná? Ṣẹ̀ndé sọ́fà bíkọ̀. Sincerity.
1: Káfò tọ́ ọ náà ṣiṣẹ́ pẹ̀lú ká ṣiṣẹ́ kárakára ni bàbá ẹ̀ ń

0: ẹ wo ẹ jẹ́ ká bọ́ sí abala tó kù lórí ètò ọ̀rọ̀ òṣèlú kọ́ ni mo wá sọ lónìí o ẹ ti mọ̀ yín pé kéèyàn òun tó lè di tá a dà yìí a gba ọ̀dọ̀ àwọn kan kọjá ọ̀dọ̀ àwọn wo ni olùkọ́ ni olùkọ́ kò sẹ́ni tí ò gba ọ̀dọ̀ olùkọ́ kọjá olùkọ́ àkọ́kọ́ ni mọ́mì ìwà bóyá lè mọ̀ pé olùkọ́ làwọn mọ́mì àti dádì gbogbo ẹ bàbá kíní kankan olùkọ́ ká tó wá sọ fáwọn olùkọ́ gangan àwọn olùkọ́ tó dáńtọ́ iṣẹ́ wọn ṣe ṣùgbọ́n láwùjọ wa ṣáà máa ń ná ní àwọn olùkọ́ ẹ̀ ṣá nígbàtí gbogbo àgbáyé lè sọ yí pé ọjọ́ karùn-ún nínú oṣù kẹwàá ọdọọdún ni wọ́n á yà sọ́tọ̀ láti dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn olùkọ́ ṣáà ń ṣe àwọn olùkọ́ dáadáa ńlẹ̀ yìí ẹ mọ́ gbàgbé ìgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà bí ilé bá ṣílẹ̀ wọ́n ní not meant for teachers torí pé àwọn aláṣẹ ní local government nǹkan kan gbà yẹn wọ́n máa sọ̀rọ̀ zero allocation tíṣà ò rówó gidi gbà bó bá ti ń bọ̀ bá ti ṣàlẹ̀ ẹni tó ń bọ̀ yálà ọkùnrin àbóbìnrin ẹ ti mọ̀ ń lò wá yá àwọn èèyàn òṣìṣẹ́ tíṣà mọ́ ẹni tó ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ fẹ́ lọ sí banking sector wọ́n fẹ́ lọ sí àwọn ibi tí wọ́n ti ríbi tètè rówó nkankan tó tó wá di pé àwọn ìjọba kan wá dé tí wọ́n wáá yí padà bí irú àwọn bàbá láàrùn wọ́n bẹ̀rẹ̀ sí ní yí padà wẹ́rẹ́ àwọn olùkọ́ náà wá yára wọ́n brain wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní cooperative societies wọ́n wá di pé àwọn náà ń kọ́lé wọ́n ń ra mọ́tò tọ́ bá tún ti jáde wọ́n ti ní chemist tàbí supermarket tó máa tún padà sí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní barbing salon àti bẹ́ẹ̀ lọ olùkọ́ ti gbọ́n even learn UT level ní state wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní scheme kan tó pè ní end well ìyẹn ní pé gbogbo ìgbà tó o fi wà lẹ́nu iṣẹ́ wọ́n máa bẹ́ẹ̀ yọ owó kan pamọ́ wọ́n máa bẹ́ẹ̀ yọ pamọ́ kí yà má jẹ́ ọ̀gbọ̀n bá rìn táyà tó torí pé pensions ẹ̀gán lè má rẹ́dí bọ̀rọ̀bọ̀rọ̀ ká tó wá máa sọ ti gratuity tó o lè pọ̀ sí ẹlòmíì ti wà lẹ́nu ẹ̀ nísìnyí yóò ti tó ọdún mẹ́rin márùn-ún mẹ́fà tí ò rí gbà ṣùgbọ́n á ní pé àkọ́kọ́ tó o bá ti ẹ̀ kọ́kọ́ kúrò ná owó ẹ̀ ń mọ̀ bá kò fún wọn á sọ fún ẹ pé má lọ fi dáṣẹ́ lẹ̀ o oúnjẹ ni kó o lọ fi rà sílé àwa ra ẹ̀yà àdúgbò wa lọ gbé àpò ìrẹsì àpò kìíní kan àpò tòmọ̀ wa máa gbádùn bí ìranú ṣúgà bó lọ ń bá bọ́ ọ ṣe ó lè tètè rówó yẹn gbà bí kí pẹ́ńṣọ̀n yẹn kó tètè máa bọ́ sí lóṣooṣù wà tún máa rí yẹn pọ̀ wọ́n dà èmi tíjà ni ẹ̀ kí wàá ní ìbéèrè ni tí mo fẹ́ kẹ́yìn aráàlú dá sí lẹ́yìn èyí tí mò ń sọ rèé pé irú èèyàn wo gan làwọn olùkọ́ ǹjẹ́ àwọn aláṣẹ àti àwọn tí wọ́n kọ́ láwùjọ wa ṣé wọ́n mọ rírì wọn rárá bí tí n kò mọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bí tí ọmọ ilé-ìwé bá rí tíjà ètò ń bọ̀ báyìí àsàwọ̀ gbọ́ ni kò ní fẹ́ kó rí o èmi ìtíjà ẹ̀ ń rin sẹ́ẹ̀bọ̀ ni òun dẹ̀ wá nu mọ́tò agbójú sọ́hún ẹ gbọ́ bóun lẹ̀yìn ṣe rí àwọn olùkọ́ sí ẹ pè mí sórí nọ́mbà wa 091-2370-8675 ẹlẹ́nu mi ti yájú 091-2370-8675
1: ẹ̀rọ mi ń gbá babalọ́lá ń jà
0: ìwọ bọ̀bọ́ yóò tún tẹ̀lé mi débí ege
1: àtúntò kan yóò dà á jẹ tẹ̀lé ra wa débi ire ní sọ
0: àmì
1: àmì sọnù mára wa lọ àmì sọnù àmì sáyànù
0: àmì ò ṣẹ̀gẹ́ mi
1: olúwa ṣẹ́gun afọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ
0: alágbẹ̀dẹ
1: àtúbọ̀ táwọn bàbá yóò dà
0: àmì
1: gbogbo ọ̀rọ̀ yín ẹ ti rò ẹ ti plan rẹ̀ kẹ́ tó gbé wá fún wa
0: tẹ́lẹ̀ kọ́ ṣe yín bá wá bí láì tí plan ni
1: ibi adé bomi lomi gbé ń tán bí wọ́n gbé ń pami omi ò tán bẹ́ẹ̀
0: ọgbọ́n
1: yín màá yín ọlọ́run ò ní jẹ́ ọjọ́ba
0: àmì
1: olùkọ́ ó yẹ ká fọwọ́ méjèèjì gbàgbọ́ fún wọn ni ọ̀rọ̀pọ̀lọpọ̀ ti kálukú gbà lónìí olùkọ́ ló di àdá
0: bẹ́ẹ̀ni
1: ọ̀rẹ́ lómi ò lè fi kò lè fi ìdí ìkòkọ̀ kankan olùkọ́ lọ́kọ bí wọ́n ti ń kọ́ ẹ wò sí ọwọ́ ọ̀nà ẹ̀wẹ̀ tẹ́ ń ṣe ọjọ́ ń fi tọ́ ọmọ yín kan ṣàkàwé nígbà sí mo ní sọnù gbà tàbí sẹ́ẹ̀tì lọ́sàn án ẹ wọ ọmọ tẹ́ ẹ kọ́ sí ẹwùgbé sẹ́ẹ̀tì òbí lọ́dún náà ìbọn la fẹ́yìn lẹ́kọ́ ni
0: ó dàbí big man
1: big man
0: rẹ̀mí adésínà
1: o je won mo ni je nu ni ra
0: lana
1: lana ti mo to gbo program re ni jo Thursday ti mo gbo program re ni ile wa keji adura ni se fun yin
0: omo
1: ti na fadi alanu
0: ami jesu
1: ko oga atawon obi awon teyan godo gbagbe
0: teyan
1: godo mo toju ko se to ati bo se yen o
0: segun afolabi mi yo banda fun ti opo ah abe gbon kan ti wo da yen tun so pe bye bye bye bye bye e ja gbon tenu mi mas hello
2: yeah mi nga
0: ah ye elegusi
2: baba le langa
0: iya mi ori e wa nbe
2: o jare afa ni nje jo wa ara me si mi
0: e wa pe mi e pe mi
2: na na ma ti e ta gege fun mi a wo ta lo gbe ni o ni long number ni mi
0: o to ri o ma nsele be yes ma e se go
2: e se ri awon labi oro go so I don't go pang pang to na kini kan o ni sa ni awon president go na business na loko won
0: be ni
2: mi na nko adajo won eh won yen pe di sa gudi e ka to
0: ko da
2: awon yi na ti awon yi na gan sa loko won na awon eyin eyin are mi na awon awon e kokan ama won o lo won lo te ki yen ma lo yen o ku de ka to
0: e se gan e se ase mo dupe lowo ambali ambali pe mi o pe mi fe won mi kirere to wa sori eto mo wa salaye o de se normal eyan mi se rowa se rowa se rowa o ni wale ambali awon ti a ni USA US of A ah andupe ya mi ji ti soro won ni pe hello iko wole o hello.
1: Hello.
0: Hello,
1: sir.
0: Yes, sir. Ekason, sir. Ejo talo, talo ambe sa o.
1: Alaga Adesina.
0: Alaga Adesina.
1: Onila.
0: Lati awon oni, lati onila awon ti Aziz.
1: Lati bi tre ti bele ni o ti bele. Ni po ju ona do wa. Seri ona do en ti ma ti si. Ma sin kankan ni be. Ubi. Seri in to de fa ni wipe ma ti ri awa ba n dibo fun to wo ba ri wa fun ni ibo ba ti n bo bayi e ti ri wipe gbogbo oju ona ba ni won ma tun si gbogbo nkan to le yo wale mi e ti wa ina ti wa ri ni se wipe awon nkan yin o wale ma
0: won
1: ti mo pe e bode o e bode o awon eto awon ma ti awon lowo
0: dati
1: agan ti se abi ati ti wa niyan
0: ohun
1: lo fa to lori oda awon ticha te n wo yen ko se ni to gbolo sedu la ile ti o gbodo ticha koja
0: be en ti o se olose ilu lo
1: o je mo wi kankan ti o gbodo ticha koja
0: be
1: se wa mo pe ipile niyan ipile ba ti baje nko
0: kilo de lo fe se
1: ona mi ga balanga
0: e se alaga
1: ari mi gbo ko lo yan mi jaba
0: e se baba
1: e ba mi dupe lowo asiso
0: agba agba o
1: king gangan
0: adewon iba adupe adupe pe ogun hello hello sir
1: hello sir
0: yes sir
1: omo ba bolaji aji bola ademola okilo la
0: oko funki oko funki oko funki baby
1: oko funki ala ya bala ni ehe ehe ehe ehe ehe ehe ehe
0: ehe ehe ehe
1: ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe ehe
0: ehe ehe ehe ehe ehe
1: awon mo re loko be yo
0: ni ba ni mo ti
1: sha awon mo re loko
0: mo ngba ba
1: seri en ti ba ni education je gankan ku try ignorant so ba wo lo se ya ku education ni mo ki le sele seri ti ba fe mo dule dule e lo se kire an e lo si meji ni gelo e ba lo si education e ma ri gbogbo step to lo soke o ti hu e ba de office won ada won jagba jagba e wa lo si into the toilet hospital.
0: Then
1: I'm going to head. Oh my God! What can you step? Let me know you are going to something very important. I don't know why. Why we are being treated like that?
0: That's a giri giri ni.
1: I retired last year. That is November 6th.
0: As
1: the new retired as a teacher. But we are not being treated very well. Thank God for some government. All those who are really well. Finding any house for rent, that should not apply.
0: No, you should not. You should not.
1: You know, my mom's new occasion, I'm going to be a kid. What do you want to become? I want to become a nurse.
3: I don't know.
1: I don't
3: want to get you to see you at the job. Hello. Hello. Hello. Can you hear my dad later? Hello. Amio.
4: You're Dara for you.
3: Amisa.
4: Hello, you're Dara. I'm saying you're Dara. You're not. You're not doing well.
3: Ami Baba me.
4: I carry you in the bag.
3: Ami Baba.
4: It's in the past for the Kulia Diagola TV and Muslim.
3: Yes, sir. Yes, sir.
4: I am by the song, the beauty move. And the Kadu Pelaga move, you are.
3: Ben.
4: Hola, Konitika Koko.
3: Ben.
4: Laroy. Mammy, to club about 60, I think.
3: 60?
4: Ben. Baba, me to club about 98 years ago. Sori pe omoje modun mejo ta ti baba mi ku
3: so ejo sa daddy se yin ti wa pe 90 bayi ni
4: pe ki oluwa ko ba fo kan won nisimi
3: ami elo sa elo daddy se yin ti pe 90 bayi ni
4: I will be by the grace of God I will be 90 by October this year.
3: No, we should do okere kere bayi ki le nje ejo je won ri nke mi na wa ma gba baba
4: Ori ofe
3: Olorun
4: ni o. Ori ofe Olorun.
3: Atanu Olorun. Mo n gbo yin daddy sir.
4: So yo dara fun yin o.
3: Ami sir.
4: Ah awon keje na da wo oluko wa. Baby na ti se oluko ri o. O ya si gbo mi. Se oluko je se to da. Ola Alubarika. Awon mo oluko ma yanju.
3: Bẹẹni. Bẹẹni.
4: Se le le di won se de gbogbo gba.
3: Bẹẹni.
4: I offered to buy one job at me. They is your babble like
3: it.
4: They is your baba will walk. I like it. Lama Dissina, I tell my Yawoo Kono. Tell them when Joba said Jalea when Babu Babula was your uncle, Lodi Uncle. For Nani, teacher, they be the one and Yaral.
3: Cabi, see what is he? What I be for Nani, teacher, Babami. Cabi, see, Uluba, the Lower
4: Lower.
3: Woman, Nani, our teacher.
4: What, anyone?
3: Baba. Mom, on you, Dada.
4: I'm not going to be a teacher. I'm a mistake. O ma ju ba ni o baba de wa mi ni won to ya fu mi lost to go ju mi a meji bi to ba kan ti mo kan ti mo ba ti baba to ju a pa mi ti ni da ti ba di pari go bayi to bi to ti go
3: hello sir ah e ma bi no daddy mi eyin yan mo ro pe ka fi gigun bi ti a ba de lori oro lero temi fun tuni

0: bẹ́ntì rẹ̀ tó ń sọ nípa àsìkò akú ti ráwọn olùkọ́ tí wọ́n ti jẹ kíni ohun tí wọ́n ti jẹ gómìnà irú wọn náà ni bàbá láwọn adésínà wọ́n ti ẹ̀ nígbà kan nílẹ̀ ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n máa ń sábà yàn gẹ́gẹ́ bí alága làwọn ex principals bó ti ẹ̀ kó ti yí padà díẹ̀díẹ̀ ní ìsìn àti ráwọn èèyàn bí akálá tí wọ́n jẹ kíni ohun jẹ alága àjọba àbílẹ̀ ní ìjọba àbílẹ̀ ògbómọ̀ṣọ́ náà ti kọ́ yìí àbí ó tó di pé bàbá wa jẹ gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó yàtọ̀ ọjọ́ tí wọ́n ń ṣe inauguration àwọn local government chairman tó ti jẹ́ pé kò sí irú ẹ̀mí ìrùbẹ́lú ẹ̀ wà mọ́ akálà wọ òfin kan ṣe ọ̀pọ̀ bàbá dẹ̀ giant ni bàbá ó yàtọ̀ láàrin gbogbo wọn kódà gan wọn bo gómìnà mọ́lẹ̀ nítorí pé bàbá ẹ̀ ṣe kíni ó ní charisma ọkọ kẹ mo bebi mo tún rántí bàbá ẹ lẹni ẹ mà ní wálẹ̀ torí pé orúkọ yín ti wà lókè téńté àwọn èèyàn ò jẹ́ fi ń ṣeré o àlàwọ akálà ẹni tí ò fi àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣeré kì í fojú pààyàn rẹ ìgbà bàbá yìí wà láyé irúwa ẹ̀ náà wọ́n kó amọ́ra wọn bá wípé fẹ́ràn mi mo rántí ọjọ́ ẹ àwọn ṣe workers day ní secretariat I was the MC bàbá ẹ wá rí mi fẹ́ràn mi mábọ̀ ọmọ mi kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ bímọ lẹ́kọ̀ọ́ orúkọ ẹni mo sọ bàbá ẹ mówó bọ̀ mi ò lè sọ wọ́n kàn dì mọ́ mi lójú gbogbo inú tèmi gan ìyẹn gan jù kọ́ fún lọ́ọ́ lọ bàbá ọ̀dọ́n.
1: dúkìá tó ṣe ẹ ò rí ẹ o.
0: adúpẹ́ pé òkun ẹ jẹ́ kí n fi àkókò yìí kí àwọn èèyàn kan àwọn lọ́jọ́ bí ọmọ òjò mẹ́kù kan leléyìí tó ń pè ní soleat amọ̀kẹ́ adégòkè a jẹ́ pé àwọn tó nílá connection náà ni ọlọ́pọ̀lọ́ ọdún méjì àwọn ta sí so ìgbà ọdún wọn lọ́jọ́ kan ni mi ò ní gbàgbé pàdé wa gangan ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ àwọn ilé máa ń pè sórí ètò aṣíwájú káfàtà ni wọ́n ń pè é ìgbà ọdún ọjọ́ kan bàbá mi wọ́n dẹ̀ tún rí arábìnrin lawal jelilat ọmọlayọ aka mummy abdulmalik balogun ganiu àwọn tó ní ńlá wọn ní ká máa kí iye o ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan.
1: owó ya mi ga ẹ bá mi kájú àbúrò mi o olùṣẹ́.
0: ìyá mi mrs lawal jelilat ọmọlayọ aka mummy abdulmalik ẹ bá ń gbọ́ dáadáa gani nìyẹn gani balógun àwọn tó ńlá connection ọkì ẹ wo ìgbà ọdún ọjọ́ kan ni ìyá mi dáadáa jẹ̀lílà láyé ìgbà tára kéré kí ló ń jẹ́ jẹ̀lílà ìdáyá oríṣiríṣi tá a máa ń gbọ́ ni wọ́n ti modernize
1: ẹ. ọmọ ìyá o ẹ ṣe mo dúpẹ́ ẹ fẹ́ ipò lè dàrú ẹ ṣe o.
0: ẹ ṣe fans club àyìnlá ibi tẹ́ ẹ bá mi díẹ̀ náà dá ẹ jẹ́ káwọn lọ sí agbọ̀n ti ìkéde àti ìpọ́n ọjà tí mo bá ti padà dé tó sìn ọ̀jọ̀gbọ́n ni àtòrí ló ti máa ka gbogbo ẹ̀ kí ló tún ṣẹlẹ̀ káàkiri kí ló mú ìgboro káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ máa pọ̀ yeah let's go.
2: lágìlì fm 96.7.
3: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
4: ẹran ó ti pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. bí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. àgbàlagàdá òkúta oògùn ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìróorun sùn déédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's gate grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lágélú fm nìbàdàn. Gbagada ni lẹkun wa sile. Gbogbo aye lo gba o. Olowo oja ko sekede on gbogbo to ba fe. Ni lagelu 96.7 FM. Felele Nbadan.
6: Oro re ojo. Wa si ma ta ni wete wete.
7: Arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi.
8: Oga mi e gba omi Showbox bottle water. Ke fi se bale okan yin.
7: Omi yi dara o gba yi koda o tu ni lara pese o mo lolo oko mi bale.
9: Omi yo lo ta o.
8: Nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o. Eyan omi Showbox bottle water. Omi amo lolo ta pese lona ra oto. Pelu rinse igbalode eleyi to dara yato si ti tele. Ajo Nadaki fun telu kuda fun mi gbogbo eniyan. Lajugbo ninu ile lofisi ati lodi aya. Showbox bottle water wa ni Ubudi Estate second gate Apata Ibadan. Ofe labayi bedele itaja yin. Fun alaye lekunrere pe sori 09035104468 tabi 08951014 Like si omi ko si iye Showbox bottle water omi to dara.
10: Igba ita o ma tun o ma tun o la mi.
8: Eni to wa owo lo to pade ola ati iye lona osuri le gba osuri le gba. Ai mo jo jo dun osu to ti fi wo owo kiri sugba gugu igba ni won ma ngo nipa cash e be du tun fi bingo sha laigo nigba ti cash e ti bi ola ti yi fun opo eyan to sumo ati awon ore re tun mo ki wa lo didu dogu e Ṣètò fún ni ní ayò tó ga jù. Ó ṣe tán láti dẹ́ni pé ìké ìwò náà nù oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ń bá wí ní ìgànnà. Làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bàtùbà. Lélẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀. Nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín ìtìrẹ́ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágẹ̀lú FM ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ tí Friday gan ni ìjáwé olúborí onígbèjì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú FM 96.7. Ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Òjò ti gbẹmí bọ̀ ló fún ìtẹ̀lú cashier. Nínú ẹgbẹ́ wọn ní ìgànnà yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀? Káàṣì ẹ̀?
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 ẹ darapọ̀ mọ́ wa lórí Lágẹ̀lú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágẹ̀lú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
11: Javis PL iCare Foundation ló ń lọ́gun tán wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ìgbà nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. wine glasses lọfẹ fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro kusi nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju lati sagbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se oriran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo saye oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role 2000 naira pele lowo card ko bere atalaye 0701015-2255 ojulobara oni dindo mo wa lagbari
12: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa la o ni pekun eto igbaniwole nlo lowo lowo bo yo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan tin ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Fenele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yitaye nwari fun lawujo
13: Ladino FM 96.7

0: láìgbà alákòókò ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ tósìn adélọ́wọ̀ fún abala omi ìgbọ̀rọ̀ títì let's fly.
1: Ká máa kí wa pé a kú àsìkò ẹ̀yìn tiwa ṣé dáadáa la tó pàdé ìwà tọ̀ abala ta kánlò náà ni abala àwọn ìròyìn tó mì gbòòrò títì gẹ́gẹ́ bá ṣe máa ń mú wá fún wa lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọn ìròyìn yìí ó náà ló ti di eléyìí tó ní kálukú wá ti kà tá a ti gbọ́ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ṣe kókó nú ẹ̀ tó di àgbọ́ má lè mẹ́nu kúrò tó di eléyìí tá a kà gan tá a lè ba mẹ́nu kúrò lórí ẹ̀ ìpè dandan ṣá aṣa àtúmọ̀ mẹ́nu lé náà ni wọn la máa ń ṣàjọ lábala yìí tàti máa ń kó wá fún wa àwọn ìròyìn tó mì gbòòrò títì ẹ wo ẹ jẹ́ kí n tàti bíi láti fi kó ìròyìn ọ̀hún àkọ́kọ́ ń bẹ̀ òun náà ló wá o láti ọ̀rọ̀ àpilẹ̀kọ léyìí tí ààrẹ ahmed bola tinubu eléyìí tí wọ́n sọ ní ọjọ́ tí a fi ń ṣe àyájọ́ ọjọ́ òmìnira lórílẹ̀‐èdè yìí lára àwọn kókó ọ̀rọ̀ gbòógì tí ààrẹ sọ jáde níbẹ̀ ẹ jẹ́ ká wò ó gẹ́gẹ́ bó ti ṣe wà sí lára ọ̀rọ̀ tí ààrẹ sọ wọ́n ní pé gbàrà tí àwọn ti ní ìfojúsùn àti ìlépa pé láti dipò láti di ààrẹ lórílẹ̀‐èdè yìí wọ́n láwọn nǹkan tó jẹ́ kókó táwọn dì mú òun náà ni pé láti fòpin sí ìṣẹ́ àti ohun òṣì léyìí tó wà lórílẹ̀‐èdè yìí wọ́n ní tó dìídì ti àwọn ọlọ́pàá pọ̀ òun rèé o

káwọn fòpin sí ìṣẹ́ àti òṣì tó wà lórílẹ̀-èdè yìí lè tó fà á tó jẹ́ pé àwọn wá tẹpẹlẹ mọ́ àwọn rírìn àjò rẹ̀ lè tọ́ kó dáhùn wá gbà fáwọn níbi táwọn bá dé yìí wípé gẹ́gẹ́ bí àwọn ti ṣe mọ̀ nínú ìrìn àjò ọdún mẹ́rin pẹ̀lú ibi tó bá dé yìí bẹ́ẹ̀ kó ti ń lọ bí oko mẹ́rin ó ti kọjá mẹ́ta àwọn ti gbìyànjú àwọn ti ṣe àwọn àtúntò tó ti wọ́ lè tí wọ́n pè ní correction of distortions wọ́n nípa àwọn ti gbìyànjú ẹ̀ láti ṣe àtúntò tó ti wọ́ nípa pé bí àwọn kọ̀ọ̀kan bí wọ́n ti ṣe ń fi ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí àti ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yìí tó yẹ kó jàǹfààní fún gbogbo orílẹ̀-èdè tí wọ́n ń pin láàrin àwọn péréte wọ́n ní gbìyànjú táwọn ń ṣe òun náà ni pé láti gbà kúrò lọ́wọ́ wọn kó wá di eléyìí tí yóò ṣàǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ eléyìí ìtúlọ̀ tó tún wà ń bẹ̀ òun náà tún ni wípé wọ́n ní pé gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé ọrọ̀ ajé ó gbé sókè láti ọdún 2025 títí di àsìkò tá a wà yìí wọ́n ní pé ó sún sọ́wọ́ wájú kọjá ìpele mẹ́rin ìyẹn 4% ìdá mẹ́rin péré wọ́n ní pé ó sún o láti 2025 sí 2026 wọ́n ní kò wà kí n ṣe lórí ọ̀rọ̀ epo rọ̀bì lélẹ́yìí ti ṣẹlẹ̀ o wọ́n ní kò tẹ̀ ní kankan ṣe pẹ̀lú epo rọ̀bì rárá yálà bóyá lè ta tà sókèrè àbílẹ̀ tí wọ́n gbé wọlé sórílẹ̀-èdè yìí wọ́n ní àwọn iṣẹ́ ọlọ́kùn ọ̀dọ̀kan ló ní kéréje-kéréje léyìí tí àwọn ṣe ó náà ló fà á tó jẹ́ pé ọrọ̀ ajé ó gbé pẹ́lí ní ìdá mẹ́rin sí láti ìgbà náà wọ́n ní pẹ̀lú ẹ̀ àwọn tí wá wòye nígbà táwọn gba ìṣàkóso ló dí fá fún pé àwọn ti ṣe yọ owó ìrànwọ́ orí epo wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí ní wò ó kódà àwọn tó ń pè fún káwọn ó dá padà wípé orí ta aráàlú lọ́pọ̀lọpọ̀ wípé tó bá ṣe ṣe wípé kí ìṣèjọba òun téyì tó lọ lọ́wọ́ yìí kó dá owó ìrànwọ́ orí epo yìí kó dá padà níbẹ̀ òun náà làárẹ̀ ti wá sọ̀rọ̀ wọ́n ní pé lóòótọ́ títa ríru báyìí òun là á kọlà wọ́n ní tó bá jiná tán wọ́n ló doge nìyẹn o wọ́n ní pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ orí epo wọ́n ní pé ẹja jùwọ́ sí kó lè padà wá mọ́ o nítorí pé ìgbésẹ̀ táwọn ti gbé ni ó sì ti kúrò ní àbá ó ti di òfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ohun tó kù tó yẹ kó rọ̀ mọ́ lè tó lè jẹ́ kí oyin gbogbo nǹkan kó máa rọ aláàrú lọ́rùn wọ́n nu ló kù táwọn máa ń ṣe lásìkò yìí wọ́n ní káràánú ká mọ̀ retí o wípé bóyá owó ìrànwọ́ orí epo ó fẹ́ padà wọ́n ní ẹ̀wò ẹja tú dànù ẹja juwọ́ sí ó ti lọ ló ń jẹ́ bẹ̀ lára ọ̀rọ̀ tí ààrẹ tó tún sọ nígbà tí wọ́n ń bá wa sọ̀rọ̀ òun náà ni wípé gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n rí ọwọ́ orí dáadáa ìrìn àjò wà táwọn ti gbé kalẹ̀ nítorí pé nítorí àwọn fẹ́ àwọn tí wọ́n bímọ àwọn ọmọ tí wọ́n bí lè jẹ́ kí wọ́n fẹ́ lọ sí iléèwé ọlọ́kùn ọ̀dọ̀kan wọ́n lòun ló fà á táwọn fi ṣàgbékalẹ̀ ìyẹn owó ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dàpọ̀ ní nell fund lè tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ yóò ra àǹfààní láti rówó yá láti lọ sí ètò ẹ̀kọ́ rẹ̀ gbàrà tó bá di kí bóyá wá ṣetán tó ti ń ṣiṣẹ́ yóò láǹfààní láti máa dárúfẹ́ owó bẹ́ẹ̀ padà díẹ̀díẹ̀díẹ̀ wọ́n ní pé pẹ̀lú ẹ̀ àwọn tí wọ́n tún ní iṣẹ́ tí wọ́n ń ṣe lè tó jẹ́ pé kò tí gbé pẹ́ẹ́lí bó ti ṣe kú gbé pẹ́ẹ́lí tó ìjọba tún ṣàgbékalẹ̀ owó yá lè jẹ́ kí wọ́n tún lè yá wọn tí ó tún ràn wọ́n lọ́wọ́ ìyẹn lórí ọjà tí wọ́n gan tí wọ́n ń tà kò lè di wípé wọ́n tún sún sókè lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n yàn láàyò pẹ̀lú ẹ̀ ààrẹ ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo aráàlú pátápátá wọ́n ní gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé iṣẹ́ táwọn ń sọ pé àwọn ti bẹ̀rẹ̀ yìí àtúnṣe tòun tàkùn tó tí wọ́n láwọn ti ń ṣe yìí wọ́n ní pé ọdún mẹ́rin ò le tó wọ́n ní pé ó tún nílò kíkáwọ́ olórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú sí kí iṣẹ́ yìí kò lè jẹ́ àṣẹ pé kí gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kùn ọ̀dọ̀kan lè táwọn là kalẹ̀ yìí kò lè ṣeé ṣe kò lè wá sí ìmúṣẹ pẹ̀lú ẹ̀ ni wọ́n sọ pé tọ̀ àwọn rọgbọ aráàlú pátápátá fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti tún jẹ́ pé wọ́n tún dìbò fún àwọn lẹ́ẹ̀kan sí i nítorí pé ọdún mẹ́rin kò tó láti ṣe àtúntò àbí àtúnṣe ohun gbogbo léyìí tó wà lórílẹ̀-èdè yìí ó jẹ́ ọ̀rọ̀ àpilẹ̀kọ tí ààrẹ bọ́lá ahmed tinubu eléyìí tí wọ́n sọ ní àyájọ́ ọjọ́ òmìnira léyìí tó wáyé lọ́sẹ̀ yìí tọ̀ mú kúrò ń bẹ́ẹ̀ lára ròyìn míì tó tún mí gbóró títì ó náà ní ti ìṣẹ̀lẹ̀ ìdínigbé eléyìí tó ṣẹlẹ̀ pẹ̀lú bọ́ọ̀sì akérò tó gbéra nílẹ̀ ìbàdàn léyìí tó yẹ pé ó ń lọ sí ìpínlẹ̀ imo ṣùgbọ́n lójú ọ̀nà ọ̀nìṣà ó náà ní àwọn ajínigbé ni wọ́n ti jí àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ọ̀hún gbé o pẹ̀lú ẹ̀ ìròyìn wá jáde o nígbà tí ròyìn jáde iṣẹ́ àkànṣe ti ń lọ lábẹ́lẹ̀ léyìí tó fà á tí ẹni tí ṣàmúgbẹ́lẹ́gbẹ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tí ṣe dọ̀tun Oyèládé wọ́n fi ọ̀rọ̀ léde wọ́n ní pé àwọn ti kàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ológun léyìí tó jẹ́ ti ìpínlẹ̀

0: Adewale Ayuba Baba Bonzo eniyan le to pe ni bobo o ti bobo jo o tun mo mi ran ti mu iwa Adekunle the bobo master the real bobo master e wo pelu yen je ki n bo si abala ogbon bembe fun toni mo gbadun abala ogbon bembe e ti to sin se lo se tun konja lo to ri ibusu ninu wa ti mo ti wa mo sha wo pe bo ramo ni tun lo ọjọgbọn sọrọ ọjọgbọn ipo ọjọgbọn kan rin ajo lati bi kan lo si boya bi india bi o sha lo bi kan abomo india o sha gbera lo bi kan o wa ri ti won mark idanwo tawon eyan se omo kan wa wa nu awon omo to se idanwo ko kon kankan o kon kan oko ara e lasan ona wa fun ni mark kan dondo ọjọgbọn wa wo pe e se wa fe ni ti o kon kankan le ni mark gbọdọ ma fun odo n te n pe lodo ko si nkan kan nu se bo so afara han bi idanwo o kawe ori e ni ogbe o si ko ko ara e le lati je bi koriya fun la se fun ni one yen to na ba ri pe one o mo tun fun one like kon kon o se se ki ru omo be to ba mo tin se ko na lo joko pe kini ma se ti ma fi yin pada eje n fi oro mi kan se akawe nigba ti mo wa ni agbe ni Methodist Primary School lagbe ni Ibadan ra ipo bi abi primary 4 mo ba repeat omo fidi remi e ba n gbo pe sakasaka yuyu awon teacher wa laye ati jo akoba ton se fun awon akeko o po se mo ipe omo te ni ki won ma se sakasaka yu se mo po le ma wa mo complex le ti be jade ipo ori mi okuku ni gbe kini kankan so ma wu le je lo mo je lo kose opo lo lo kose to de je ipe ki se pe ko lo po lo sugbon boya method ta fi nko ni oje oye boyo ni kankan to nla koja ni le won e mo ouno e so pe won ni ko fun eni eni won tondo adupe lowo to sin ade lowo ade dupe lowo e na te ba wa dasi e se gan won dupe lowo yi ki na fe gbo le ni to ni oni se pelu okunrin onisowo kan to ba n lo bi ise yo di bi mi pai e o pe mi pai ma n di wọ́n wá fi bí fọ́ọ̀kì wọ́n fi dé bí ẹnu ẹ̀ báyìí wọ́n fi dé tá a fi wà compact tí ó ṣe ṣukútú ènìyàn máa ń dì bí ẹdí mọ́fìnì ìyẹn ni pé suit ló máa ń wọ̀ agbé briefcase ẹ̀ ó dẹ̀ ń lọ láràárọ̀ bàbá kan wá wà oníbàárà ni bàbá yìí ojú ọ̀nà tọkùnrin yẹn máa ń gbà láràárọ̀ ni bàbá oníbàárà yìí máa ń wà ó wá di ọjọ́ kan ọkùnrin yẹn tó bá ti ń kọjá ó máa ń sábà fún bàbá yìí ní owó bàbá ti wá fún bàbá sọ pé o mọ̀ ṣé o ṣé o thank you god bless you gbogbo eléyìí ti ń lọ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ kan kankan ṣẹlẹ̀ bàbá dá ayé labogun kí ló ṣẹlẹ̀ o dókítọ̀ àgbúrò ẹlẹ́nu ọjọ́ mẹ́ta kò kí ló ṣàlà ń gbúrò ẹ̀ ọkàn fúnkẹ́ aláya málálẹ̀ ọ̀rọ̀ náà kọ́ adukwe e wo o ba di ojo kan nibi ti onisowo itun ti nbo to dodo baba gege bi ise o fun baba to je pe onibara o fun won lo baba wa ni omo mi jo wa mo lebun keke kan fun o wa fun ni bi apoti kekere se bo pe ngba kan ngba nigeria si se daada ama nikolo se mo kolo alamo ma nwa onipa ko ma nwa to je pe ngba mi awa na la fo yen pamo pa fe vi la lo mu gba le la ma fi fa wo e ja se ti ranti elomi amu oni box yen yo ba ti school driver bo egbe ni o ba ko wo jade o sa gbe box kekere o gbe fun ma yen o wa ya ma yen lenu iru ebun mo lele o kon ni ki fun yin ni okunrin e wa rerun se bẹ́ẹ̀ ló gbà lọ́wọ́ ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá oníbàárà ó sì ń bá rìn ìrìn àjò ẹ̀ lọ ṣùgbọ́n ngbà tó wá dalẹ̀ tí ó ṣe àpótí kékeré èyí tí wọ́n gbé fún yìí ẹni kí ló rí mbẹ̀ ó rí káàdì pélébé kan tí wọ́n kọ àkọlé kan sí lára ó wá wò pé irú ẹ̀bùn wá lélẹ̀ òun ti wò pé bóyá bàbá bá òun gbé nkankan ńlá kan síbẹ̀ ni bóyá bíi pé tóun bá gbé délé kó máa bẹ̀rẹ̀ sí ní pọ owó fóun bí àǹjọ̀nú kan kò wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé ó bu ọlá ó sì mọ rírì bàbá rẹ̀ dáadáa ó wá pinnu pé wà ó n tí wọn ó ṣe rèé o kí ni àkọlé pélébé tí bàbá yìí fún mi n tí màá ṣe náà ni pé màá fi há ẹgbẹ́ bẹ́ẹ̀dì mi ọ̀rọ̀ mẹ́rin péré ló dé wà ńbẹ̀ nínú n tí ọkùnrin yìí fi há sẹ́gbẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ṣùgbọ́n ọlọ́run má máa jẹ́ afẹ́yàwó yàwó ọlọ́run má jẹ́ afọ́kọ ọlọ́kọ o àṣeyàwó ọkùnrin yìí ti ń pètò ìpèrò láti yanjú ọkọ ẹ̀ kó gbẹ̀mí ẹ̀ kó lè jèrè gbogbo nǹkan tẹ́ni ẹlẹ́ni tó làágùn fún ti ṣe ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rín kí ló ṣe alẹ́ ọjọ́ kan obìnrin yìí ó ti fi májèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ tí ìtẹ́ni ẹ̀ nítorí kúndùn tí àfi bí eléré ìṣètù lórí ìṣètù náà kúndùn tí gan ni ọ̀gá mi dáadáa mídùmídù bàbá kan tó máa ń sẹ̀ngẹ̀rẹ̀ sórí ẹ̀tọ́ ó ti fi májèlé sínú tí ọkùnrin ti mú láìpẹ́ ìṣẹ́jú bíi mélòó kan ọkùnrin ń mọ̀ wọ́n ní ó kò láàbù ṣé ẹ ti mọ̀ wálé yàn kò láàbù ẹni pé collapsed ó ṣe mọ́ ni rẹ̀ pàrà ìyàwó ti gbé aago ti pe dókítọ̀ dókítọ̀ àṣọwọ́n àti dókítọ̀ wọ́n ti wà nínú ìmọ̀lẹ̀ kan wípé gbàrà tí ọkọ òun bá ti kú báyìí dókítọ̀ yìí náà ni wọ́n sọ pé yóò ṣe àyẹ̀wò kí ló pa tó ń pè ní autopsy tó sọ àwọn àjọdì tí dókítọ̀ tó jẹ́ dókítọ̀ mọ̀lẹ́bí wọn tó bá dẹ̀ ti confirm pé ó ti kú náà ni àwọn mọ̀lẹ́bí wọn nílé raise eyebrow pé bóyá ìyàwó ló pọkọ ẹ̀ ìyẹn ètí tí wọ́n ní nìyẹn èmi tí ní tòótọ́ ó wá yẹ kí dókítọ̀ yìí kó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀mí rẹ̀ ló máa ṣàdédé sọ ṣẹlẹ̀ tí wọ́n ń pè ní heart failure kó lè bo ẹ̀ṣẹ̀ yẹn mọ́lẹ̀ ẹni kí ló wá ṣẹlẹ̀ ṣé orí tí ó gbẹ̀ni ní gbé aláwọ̀ rẹ̀ kò ní ìyanu ńlá kan náà ṣẹlẹ̀ ó dùn mí ni ìwọ sórí sọ bíi kọ́lá olóòtú kìíní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀yin èèyàn wá ẹ ti mọ́ ẹ máa sọ ẹ má bínú bẹ́ẹ̀mí ṣe mọ́ tèmi sọ ní mo sọ yìí ẹ̀yẹ ṣáà farabalẹ̀ no suspense ìní ṣe hangi ẹ pé ó yá azeez bá ń gbé sókè mbà ń kiri kọ́kọ́ nígbà dókítọ̀ dé ọkùnrin yìí ara ò balẹ̀ mọ́ ìyẹn ọkọ ìyàwó ó ti ń pọ̀ kàkà ikú bí dókítọ̀ ṣe súnmọ́ bíi etí bẹ́ẹ̀dì báyìí kó ṣe ohun tí wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ lójú rẹ̀ bá takọ́ lórí ọ̀rọ̀ mẹ́rin tó wà nínú placard èyí tí bàbá oníbàárà tó fún mọ́ yẹn gẹ́gẹ́ bí ẹ̀bùn tí ẹ náà wá gbé kọ́ ara bẹ́ẹ̀dì ẹni kí ló wà lára bẹ̀ ọ̀rọ̀ mẹ́rin péré ni ìdòyìnbó ni wọ́n kọ́ o èmi ni màá wá tu ó ní what àbíkásọpọ̀ ọ̀rọ̀ márùn what if it was you ipe tó bá jẹ́wọ́ ló ṣẹlẹ̀ sí ń kọ́ ṣe mọ̀ pọ́ náà ń dẹ̀ lágbára ẹni tọ́lọ́run ó bá gbà ẹ̀mí dókítọ̀ ó bá sá lọ ẹ̀rú bá ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n torí ọ̀rọ̀ tó wúyẹ pé tó bá jẹ́wọ́ ńkọ́ ṣé tá a bá ṣe rú èyí sí ọ ṣé yóò tẹ ọlọ́run ìyẹn ni dókítọ̀ wá ń wò ó wá wo ọ̀rọ̀ yẹn títí ló wá bẹ̀rẹ̀ sí ní ronú ipe ṣé so tó bá jẹ́mi náà mo sùn sórí bẹ́ẹ̀dì yìí àbí tó jẹ́ pé èmi gan lèèyàn kan ń gbìyànjú àti pa àbí tó bá jẹ́ pé àwọn èèyàn mi á dẹ̀ máa retí mi ń lé àti bẹ́ẹ̀ lọ o dókítọ̀ ìwà wò títí ẹ̀rí ọkàn ò jẹ́ kó gbádùn torí náà kò lè ṣiṣẹ́ yẹn mọ́ kàkà kó ṣe bẹ́ẹ̀ ló bá ké sí ọkùnrin oníṣòwò ọgbẹ́ni ó sáré tọ́jú ẹ̀ ìyẹn ìtọ́jú pàjáwìrì gbogbo oògùn tí ò ní jẹ́ kí nǹkan olóró tó ti mú yẹn tí ó poró ẹ̀ ká sọ pa poró bí àporó bàbá àjẹ̀bú ó ti fún un ara ẹni yẹn wá balẹ̀ nígbà tí ara ọkùnrin yẹn balẹ̀ doctor ẹni tí ẹ̀rí ọkùnrin jẹ́ kó gbádùn kò wá lè bo àṣírí yẹn mọ́ wípé ó yá máa kà bá ṣe mọ̀ fáwọn èèyàn wa náà máa ń kà ó yá máa kà sẹ̀ wọ́n kà businessman bàbá oníṣòwò ńlá ẹ̀mí bínú sí mi o ẹ̀mí bínú rárá ìyàwó yín ló gbìdánwò wípé òun fẹ́ yanjú yín kó òun lè jẹ̀rí gbogbo ohun tẹ́ ẹ ní ó bẹ̀rẹ̀ sí ní kà ẹ̀rú ba oníṣòwò ó wá wò pé ṣó o bóun ò bá ṣe lọ rèé ni dókítà wá sọ pé ṣó o mọ ohun tó gbà ó lẹ̀ wo ara bẹ́ẹ̀dì o ń tọ́kọ síbẹ̀ what if you are in that position tó bá jẹ́ wo ló ṣẹlẹ̀ sí ń kọ́ oníṣòwò wá wò pé kò sí nǹkan méjì ìgbéyàwó ìṣekíni ó ti forí ṣọ́pọ́n nìyẹn òun òfin obìnrin mọ́ ẹni tó ń wá ikú òun ní tó bá ń lẹ́kun sí wọn tí wọ́n bá ń lẹ́jọ́ sí ẹ ọ̀rẹ́ mi ìyẹn ò burú tí ẹ ti mọ yẹn òun ò lé nǹkan kan síyàwó ẹ o bí wọn ó ṣe jẹ bí wọn ó ṣe mú ló ń lé káàkiri ṣùgbọ́n ní ojú kòkòrò níyàwó nígbà tó di ọjọ́ kejì ó tó di ọjọ́ kejì òru ọjọ́ rẹ ló ní kó kẹrù rẹ ò lè jáde nílé nígbà ó di ọjọ́ kejì ọkùnrin tó ń lọ ní òpópónà bíi tí máa lọ ó bá tún bá bàbá ibi tí bàbá yẹn tó ń jókòó sí ó wá súnmọ́ bàbá yìí ó dì mọ́ bàbá ẹ ṣe dádì mi god bless you sir ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ mi la ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ mi bàbá yẹn wá ń wò pé gbẹ̀mí ẹ̀ là fún bíi kíni kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe é ọkùnrin oníṣòwò wá fi placard yẹn ìyẹn ìwé tá a kọ àkọlé kan sí lára yẹn ó wá fọ̀rọ̀ pé ṣé o mọ̀ pé n tẹ ọra fún mi yìí olú máa gbẹ̀mí mi la àṣẹ báyìí bàbá ní ẹ èmi kò rò pé ó yẹ kí n fún ọ ní nǹkan kan tí ẹ rò pé yóò wá ṣe irú iṣẹ́ báyìí inú oníṣòwò dùn ó wá rí i pé àwọn ẹ̀bùn kéékèèké tá a máa ń fojú rí náà kò yẹ ká fojú rí mẹ́ ẹlòmíì wọ́n lè fún lórúkà lásán àkùtì àwọn òbí ṣe gift wà nílé ìbí ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri àìtí ìfọnú ṣáwà máa fọ òde ní ẹ kóra in da song you need to appreciate whatever is given or was given to you by any person àwọn méjèèjì wá di ọ̀rẹ́ o oníṣòwò di ọ̀rẹ́ oníbàárà oníṣòwò wá rí pé òun mú bàbá kúrò lẹ́gbẹ̀ẹ́ títì ó sọ bàbá di ẹni tó ń mú òun níṣẹ́ lọ́wọ́ torí náà táwọn bá bí ó léèrè what if it was you gbọ́ tó bá jẹ́wọ́ ní ń kọ́ ẹ̀yin ará ilé wa tí mo bá ṣe máa ń ṣe àpèrà wa 09123708675 kí làkọlé fíìmù èyí tí ẹ gbọ́ tán ẹ. Hello. Hello.
1: Hello.
0: Hello sir.
1: Fẹ̀rọ̀mẹ́ngà babalanganga.
0: Ó ti pọ̀ jù.
1: Fẹ̀rọ̀mẹ́ngà babalanga.
0: Ó ti pọ̀ pọ̀pọ̀.
1: Ẹ mà kú iṣẹ́.
0: Iṣẹ́ ni Ọlọ́run ló ń bá wa ṣe o.
1: A kú weekend kò ní weekend wa.
0: Àmì o bàbá mi.
1: Ìlú Mọ̀ká yín náà ni ọ̀ abansadọ́ Akíngbà láti Alákíá.
0: Ambassador kò ní bàjẹ́ fún yín. Mo ń gbọ́ yín sà.
1: Àmì àtẹ̀yìn náà sà.
0: Yes sir.
1: Àṣẹ rí níwòye tèmi. Ká mọ̀ fojú pa ẹnikẹ́ni rẹ.
0: Ká má fojú pa ni rẹ. Kí la wà pé táìtù ẹ bá mi kọ́ ìnẹ́ as ambassador ẹ kọ́ ìnẹ́ ẹ kó nǹkan kan pọ̀ kẹ́ ẹ sọ́dọ̀ dídí.
1: Ok sà. Sẹ́rí.
0: Ìyẹn ni pé àkọlé ẹ ni mo kọ́kọ́ fún mi àkọlé.
1: Ok. Àkọlé ẹ ni pé kò sí nǹkan tí ò wúlò.
0: Kò sí nǹkan tí ò wúlò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti kọ́ ìnẹ́ dáadáa ó ti gun jù. Kò sí tí ò wúlò. Ọ̀dà ọ̀dà ẹ má wọ̀ orí àṣírí àwọn tí ó bá a tún sọ tí ó dùn dán mọ́ ó yà mọ́ gbọ́ yín sà.
1: tẹ́rí ní tó ṣẹlẹ̀ yẹn àánú ni máa yẹn rí gbà àti pé kò sọ tí bàbá yẹn fún kò jù sígbó.
0: Ó yẹ kẹ́ ẹ ti mú kinní yẹn ń bẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ mú táìtù níbi pé kò jù sígbó
1: sàbẹ́ mi tó bá jẹ́ pé ó kàn wù fojú parẹ́ pé eléyìí kíni owó ni ẹ mọ̀ pé owó ló ba ogun nǹkan jẹ́ lónìí tí ò jẹ́ kí nǹkan ó ṣàǹfààní tí ò bẹ́ẹ̀ máa yan òwò oníwò pé kíní tí ò tó bá jẹ́ pé ó fojú pa kíní ẹ̀ tó kẹ̀ sọ́nù ó ṣeéṣe kó mọ́ láìní ẹ̀
0: o
1: tí ò bó ṣe rí nìyẹn ó kàn máa kú straight ni ṣùgbọ́n ní nǹkan tí bàbá yẹn fún òun lọ́lọ́run lò láti yọ nínú ọ̀fìn yẹn.
0: Ẹ ṣe gan ẹ ṣe
1: ẹ kò ṣẹ́ṣà.
0: Yes sir. Bá mi gbé ilé ìwé pé ọkọ ti wà ní. Hello. Hello. Bá dàbí pé wọn ti gbé o. Hello.
2: Ṣinga Babalọla ń ta.
0: Ọkùnrin aláwàdà ìtún ti dé jàre.
2: Ẹ ṣe ètò.
0: Ọmọ tó jọ rádìo.
2: Ọ̀gbẹ́ni yìí bẹ́ẹ̀ ni.
0: Bàbá onípa kó mò ń gbọ́ yín.
2: Bẹ́ẹ̀ ni. Ẹ àkọ́rẹ́ tó ní òpin ni ẹ̀rí ọkàn.
0: Ẹ̀rí ọkàn.
2: Bẹ́ẹ̀ ni because doctor yẹn ló ṣe dé ọ̀dọ̀ bàbá yẹn. Tó bá ló ṣe rí àkọlé yẹn tí ó bá lẹ́rìí ọkàn mọ́. Bẹ́ẹ̀ ni yóò pa bàbá yẹn.
0: Bọ̀ tí nǹkan kọ́kọ́ ṣáájú ṣẹ́rí ọkàn ló kọ́kọ́ ṣáájú ni.
2: Bàbá ẹ̀rí ọkàn kan ló síwájú. Ní tó síwájú ni wípé pé ẹ mọ ọmọ rírì oore. Ìmọ̀ rírì ẹ̀gbọ̀n ló ran bàbá tí wọ́n fún ní mọ́jèlé jẹ lọ́wọ́. Bàbá tí wọ́n fẹ́ tọ́jú wọn tó jẹ́ dókítà ẹ̀rí ọkàn ni ò jẹ́ kó o gbádùn. Ṣé kò ṣe jẹ́ ìyẹn bàbá?
0: Ẹ ṣe gan ọmọ tí ẹ
2: jẹ́
0: ẹ ṣe gan. Ẹyẹ èèyàn wa ẹ jọ mo rí fáwọn èèyàn tún ṣì ń pè ẹ jẹ́ ká sáré lọ sọ́dọ̀ Ademola Aziz ó lóun fẹ́ polówó.
3: Lagili FM 96.7. Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
4: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
3: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
5: Omi yóò lọ ta o.
4: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fóònù tẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdéle ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 080-9-510143. Láìsí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
6: Sísí gbagada ilẹ̀ lẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sí ilẹ̀. Gbogbo àyè ló gbà ọ́. Polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
7: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì.
8: Karaoke pẹpẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìṣètọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn mọ́ mọ̀ tàbí kéèyàn máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn 08138855308 081388 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
9: Everybody kú ni ẹ́ the Eagle has landed. Talk of the town.
10: Cash. only ultimate enjoy if I don't land again.
11: Since day one of the Emba winning galore, even come up for September, people pack money tire. Money will enter people hand up till now. They never fit to believe I'm the train. Don't start again, start again. In the honor like this, no

0: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination. Romo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Emma Bibwe, Ebere Ojo Aje Pelu Ase Ati Isegun Latoke Orun Wa.
1: Lagelu FM 96.7.
2: Adupe pe okun. Orun to se wa loke yin o ta so gbe dada. Eje ka ma pe wole, eje ka ma pe wole labala.
3: Hello, Kaso.
2: E ka san sa o.
3: Agbara lo so lati apata.
2: Mi bo ina ra buna.
3: Jo la lati apata.
2: De ola abi de ola.
3: Abiola.
2: Okay, Abiola. Yes, sir.
3: First of all, but I mean, I appreciate the program. Anytime I listen to you,
2: yes, sir.
3: I'm only a call. In fact, my record call gone a little bit.
2: Yes, sir.
3: So, for the title,
2: yeah.
3: I'll say, Savior Gift.
2: Savior
3: Gift. Ebu Ibala.
2: Ebu Ibala. Ah, Ibala ofe la muwe. Ah, emi se je nkorin na boda mi je nkorin ti Jesu te je rechi. O go yi mo sere ni je sa. Let's go.
3: So, ebu ti ma yen fun show yen ti o so mi yen.
2: Ebu Ibala.
3: Ti do yen. Maybe we even call it useless gift.
2: Useless gift.
3: Savior gift.
2: Be kile le. God bless you, Abiola. Mo gbadun yin lati apata. Apata. Yes. Hello. Hello.
4: Hello.
2: Hello, sir.
4: Aminga.
2: Yes, sir.
4: May God and all my prayer continue to make you work stronger and stronger.
2: Amen.
4: Abiola.
2: Yes, sir.
4: Praise
2: the Lord. Take me.
4: Allah.
2: Yes, sir. You know me do not go
4: inside.
2: Yes, sir.
4: Me say join me, but to go and catch him. Yaman so hard. So I'm coming down.
2: Yes, she got sir.
4: To the first work in and bad. Ah, all that girl done you.
2: Yes, she doctor.
4: The reason is because he.
2: Hello, can you hear me? Yes, I can hear you clearly now.
5: Omo banoni. Yeah, I'm going to kill Omo Ibajumo.
2: Who
5: are just here learning? Ibadu Odukoni.
2: Hey, my show.
5: You go you to.
2: Amen.
5: Yeah, ni ba iti ebe kale. Mo le fun ni akoli pe o re ki be.
2: Orí kì gbé.
5: Bẹ́ẹ̀ni, orí tó ṣe bàbá tó ń ṣe bàbá tó ń tọrọ bára yẹn, bàbá náà padà ṣe lórí padà. Adẹ́lẹ̀ pé ní orí yọmí.
2: Orí yọmí.
5: Orí yọmí.
2: Bóyá bàbá yẹn fẹ́ sọ̀rọ̀ sí máìkì nìyẹn. Kó gbẹ́nu sí máìkì.
5: Adẹ́lẹ̀ pé ní gita fojúre náà.
2: Gita fojúre náà.
5: Bàbá yẹn kò tí ẹ lè mọ̀ kí bàbá lè padà ṣeun lórí. Ní parí, ẹ tẹ̀ jẹ́ kí n pè ní obìnrin aṣekúpani.
2: Ní ìgbọ́sà.
5: Obìnrin aṣekúpani.
2: Obìnrin aṣekúpani.
5: Ní ọ̀pọ̀ orí nǹkan tó ń jẹ tọ̀rìtọ̀ ìtòwọ́kàn ń rí. Ó fẹ́ kó gbogbo gan.
2: Kó kúkú jẹ gbogbo ẹ̀tọ́.
5: Ó dára tí ní àtẹ̀yìn àní kúkú tí ò rọrùn.
2: Àní.
5: Àní túráì.
2: Àní.
5: Àgbàgbà dògbò.
2: Àní.
5: Láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Àfọ pawó.
2: Àfi rìngì jù.
5: Bẹ̀rẹ̀ ní gá Bàbá Lọ́lá.
2: Aláya Málalè ọkọ̀ fún kìbẹ́bì. Àdúpẹ́ o. Hello. Hello. Mi gbọ́ yín dáadáa sá o. Hello.
6: Ẹ kú ètò.
2: Yes sir, ọlọ́run ló ń bá wa tó, ta ló wà bẹ́ẹ̀.
6: Olú Babatunde láti Yanu Water.
2: Láti Yanu.
6: Yanu Water.
2: N bo ni water wà lọ́nà UI kọ́ yìí.
6: Aṣèjìrẹ́.
2: Aṣèjìrẹ́ ó dàmú gbọ́ yín sá.
6: Èmi á fún ní iṣẹ́ rẹ ẹ̀sán rẹ.
2: Iṣẹ́ rẹ ẹ̀sán rẹ. Iṣẹ́
6: rẹ. Orí tí ọkùnrin ẹ tí ò bá máa tọ́jú oníbàárà ẹ. Fún ní ẹ̀bùn tó fún yẹn tó bá yẹ pé ó kàn fojú rìn nẹ̀. Yóò fún lẹ́bùn tó ti kú lọ́wọ́ ẹ̀ tí ó fún. Kò ní fún ní ohun tó ti kú kìí síbẹ̀.
2: Ẹ ṣe bọ̀dá mi. Ẹ ṣe mi bọ̀dá mi láti Aṣèjìrẹ́ Water Ìyànà Water. Èmi sọ èrò pé water àti ìmọ̀ second gate ni. Atakọ́kọ́ hello. Atakọ́kọ́ ọ̀dà aṣèrò retí kí ìpè àwọn èèyàn kó máa wọlé. Èèyàn mi òkìlọ̀ ó ti dá sí bọ̀dá rẹ̀ náà dá sí. Hello.
7: Hello sir.
2: Yes sir, ìjọ bá mi gbóhùn sókè díẹ̀ sí sà.
7: Hello sir.
2: Hello sir.
7: Orúkọ tèmi ni Kọ́lá láti Kiri.
2: Láti ìlú òkè. Mo ń gbọ́ yín sà.
7: Èmi rẹ̀ lè pè ní àṣákì balẹ̀ kó má gbé nǹkan.
2: Àṣákì balẹ̀ kó má gbé nǹkan. Òun ni táìtù.
7: Ẹ táìtù tí mi fún.
2: Kí lẹ rí.
7: Ní téèyàn bá ṣe. O ní ó kẹsàn-án rẹ̀.
2: Ní téèyàn bá ṣe ní ó kẹsàn-án rẹ̀. Ẹ ṣe ẹ tún wí mi ò gbọ́ rí pé àṣà kì í balẹ̀ kó orí ni mo mọ̀ pé wọ́n ní kì í balẹ̀ kó má yí nǹkan mọ̀pá bẹ́ẹ̀ náà ló tún ní sàṣà pé tó bá wá báyìí yóò rí nǹkan gbé ṣáá ni ìkàlàṣà ìkàlàṣà ẹ ṣe lọ sí. Thank you sir. Hello.
8: Hello sir.
2: Àtàkọ́.
8: Kìrì yẹn ó ń sá látàárọ̀ ni.
2: Ẹ ṣe àti wá rí ẹ ṣe àti ó ti gbé dúró báyìí.
8: Ó ti dúró bò kìrì yìí ó fẹ̀ jẹ gbóǹsà fẹ́fẹ́. Gbàmí Pẹ̀rọ̀míngá
2: Àtàkọ̀kọ́ǹgà Àtàkọ̀kọ́ǹgà
8: Bàbá Gbalagba yes sir kò ní bàjẹ́ sir.
2: Ó bọ́jẹ̀tì.
8: Ẹ ṣe èmi lè pè ní. Hello sir.
2: Mo ń gbọ́ yín bàbá mi.
8: Èmi fẹ́ pè ní àfojúdi ò dá. Bẹ́ẹ̀ni.
2: Ìdí tá a bá rí náà tá a bá fojú rí náà máa fọyàn lójú.
8: Bẹ́ẹ̀ni. Ẹ wo bàbá yìí ní ìsìn. Bàbá tó ń ṣàgbé yìí. Tó bá yẹ pé bọ́yá bàbá tó bá yẹ pé ní ó kàn wo bàbá yẹn tí ò kà fún bíi pé àǹfààní ò déédéé fẹ́ ṣe fún mi. Ṣóde yín àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé lẹ́yìn tó wá tún ní ẹ̀wà mo ẹ fún yín lẹ́bùn kékeré kan tó wá gbà tán tó wá ń gbé lọ́dọ̀ kìíní fi rọ́dọ̀rọ̀
2: ẹlòmí àti sọ sódò kúdẹ̀tì.
8: Tó fojú dí kílé lè fẹ́ dánìnà ayé òun tó gbé jù sígbó ṣe mọ̀ wípé irú kìíní ẹ̀ ní ìsìn kò ní gba dókítà yìí là torí obìnrin ẹ̀ wulẹ̀ ti jèrè ọkàn dókítà yẹn tẹ́lẹ̀.
2: Pátápátá.
8: Ṣùgbọ́n ọkàn tó rí yẹn ẹ rí ìmọ̀ràn lórí kí ni ẹ̀kọ́ wo ló kọ́ wa òun náà ni nǹkan tí bàbá yẹn kọ sí inú àkọlé yẹn.
2: Wípé ìbàjẹ́ wọ tá a gbọ́ ṣe
8: ìwà ìfọ́. Ìbàjẹ́ wọ ṣé wọ jẹ́ ìgbà tí gbogbo wa bá ń rù ú ní ọkàn wa lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Mo mọ̀ pé a ní máa ṣe ibi fúnra wa orílẹ̀-èdè yìí wá ti da jù báyìí lọ.
2: Àwọn olóṣèlú bọ̀ òní máa ṣe wá bọ́ ṣe ń ṣe
8: wá. Wọn ò ní máa ṣe wá àní gbogbo wa pátápátá. Orílẹ̀-èdè yóò ti sun síwájú ju bó ṣe wà yìí lọ.
2: Tó
8: ẹ gbé tá a ń rò pé àti tó bá jẹ́ àwa ṣáwa náà jẹ́ gbarú nǹkan tá a ṣe
2: báwọn ẹ̀. Ìbáṣewọ̀ ẹ ṣé bàbá mi ìbáṣewọ̀ ìbájẹ́ gbarú ẹ̀. Hello.
9: Hello.
2: Hello sir. Ẹ jọ dádì mi ẹ bá mi gbóhùn sókè díẹ̀ sí.
9: Ẹ kú ètò.
2: Ètò ni Ọlọ́run ló ń bá mi tò sá. Bàbá Fúlàní iṣẹ́ ní sànda. Ọ̀dà mò ń gbọ́ tí bàbá Fúlàní.
9: Òun sáàtì bẹ̀rẹ̀ rẹ fún ètò rí pé ẹni agbójú okùn lé
2: ẹni
9: agbá.
2: Ẹni agbójú okùn lé ò jẹ́ ẹni agbá. Ṣé ẹ rò pé èèyàn mú ṣá? Mo rò pé ní bá ṣe èèyàn ní ẹni téèyàn ń retí àbí kò yé mi o.
9: Ó mú un náà pé obìnrin ọkọ̀
2: ìròrùn rẹ̀ sí. Ókè nítọ̀dọ̀ ìyàwó lẹ ti mú yẹn. Má ṣe gbára lóbìnrin àbí ká pè ní obìnrin. Yes sir. Tó ti tán ẹ ṣe sir thank you so much ẹ ṣe bà mí. Hello. Hello.
10: Hello sir.
2: Yes sir.
10: Ẹ̀rọ ní ga.
2: Ṣé Ìṣọ́lá Jídé tún rè?
10: Èmi náà ni.
2: Ẹlẹ́mí máa wọ́n tẹ̀ mí, àwọn tẹ̀ mí mọ̀ mí. Èmi máa wọ́n tẹ̀ mí, àwọn tẹ̀ mí mọ̀ mí. Ṣé wà pa?
10: Ó wà pa.
2: Yes sir.
10: Wọ́n sọ pé àṣegbé kan ò sí.
2: Àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà.
10: Tó wọ́n ní orí bá a ṣe fádé yẹn ò gbé. Kò sí kẹta ẹ̀yẹ ṣe láyé tó yẹ kí kò léèrè. Tó táìtì pèlè fẹ́ẹ̀fù nìyẹn.
2: O ní pé àṣegbé kò sí.
10: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣe gan sá.
10: Ibo lẹ ti máa ronú àwọn.
2: Ẹ̀yin náà lẹ máa ń fún wa kí ni èmi kí lọmọdé tèmi mọ̀ ń hàn mọ́ nǹkan kan.
10: Tètè bá pé ní PhD. Ṣé ẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ba?
2: Irọ́ o.
10: Àbúkiri.
2: Bẹ́ẹ̀ fún mi náà kò ṣe bóyá kẹ́ ẹ kúkú ẹ bá mi monetize ẹ monetize ẹ ṣe
10: gan. Bẹ̀rẹ̀ mi ga bàbá rárá ga.
2: Thank you sir. You are welcome. Yeah. Hello.
11: Hello.
2: Hello sir.
11: Ẹ kú ètò.
2: Ètò ni Ọlọ́run ló ń tò sá.
11: Ọlá ló ń sọ̀rọ̀.
2: Ọlá láti bo.
11: Èmi máa fún ìtàn tẹ sọ fún wa yìí. Èmi máa fún yín. Ìwà ẹ̀dá.
2: Ìwà ẹ̀dá. Ìwà ẹ̀dá ni yóò gbẹ̀dá là. Bàyẹ̀ ń gbọ́gun ẹ ṣá máa hùwà re.
11: So about Kristano. Ṣé rí kọ́lọ́hún kójọ kó sànù wa.
2: Àmì.
11: Ohun tó máa ń sọ nìyẹn. Ibi tí ò sí ìṣe.
2: Kò síbi tí ò sí ṣe.
11: Ìṣe ló hàn ní sáìdì ibẹ̀.
2: Ìṣe ló hàn
11: níbẹ̀. Ìṣe bá wo tíìmù yẹn. Ẹ rí i pé. Kò ń ṣe pé lè nìkan ni kí nìyẹn bẹ̀rẹ̀.
2: Ó ti ń ṣọ́ tipẹ́.
11: Bẹ́ẹ̀ni. Tipẹ́ táwọn kan bí kíní èèyàn má dùn síre yẹn. But máa yẹn ẹ̀mọ̀ òun jẹ́ pé kíní kan tó wà bí wà ẹ̀ ni pé ṣé tó bá ti wùwà. Bí nǹkan bá ṣe ń dùn ló máa retaliate. Tó bá dẹ̀ ti retaliate òkè tán nìyẹn. Kò tún wẹ̀yìn wò wọ́n bóyá nìkan dìtẹ̀ mi bóyá nìkan dìtẹ̀ mi kò tún wẹ̀yìn wò wọ́n. So nǹkan tèmi rí níbi ìwà ẹ̀ tí mo study nìyẹn.
2: Ẹ ṣe gan sa.
11: Ìyẹn mo máa ń ka lára gan. Performance ṣe ẹ̀ níbi iṣẹ́ tán mọ̀ mọ́.
2: Mo
11: máa ń ka lára. Àwọn tí àwọn yẹn tí wàá kà sí nǹkan míì fún. Ọlọ́run akọ̀ròyìn Ọlọ́run á ṣe ètò dáúkú tí ẹ kúkú ti dáná. Àwọn nìkan múra sí tiwọn.
2: Ẹ ṣe gan sa. Thank you Mr. Ola. Thank you so much. Hello. Hello.
12: Sẹ̀rọ̀míngà.
2: Ìyá ọlẹ́.
12: Sẹ̀rọ̀míngà.
2: Ìyá ẹlẹ́gùn síngà.
12: Òní bàjẹ́.
2: Àmì mà.
12: Ọkọ tí ó bá ti ikú ìyàwó ẹni ò tí ì pa.
2: Ṣé kò ọkọ tí ò bá ikú ìyàwó ẹni ò
12: pa? Ọkọ tí ìyàwó ẹni ò tí ì pa.
2: Ẹ mọ́gbẹ̀mí wa ẹjọ́.
12: Àlẹgbẹ̀mí yín Ọlọ́run mọ ikú yín yọ.
2: Àmì
12: o. Ẹ mọ̀ ẹ mọ̀ sọ oore
2: oore
12: náà ni ọmọ kó yín yọ. ore
2: ki gbe ore ki gbe
12: mo so

0: afojudi
1: asegbe kan o se si asepamo lo wa adupe na won nja won ro nu go ko se en to soro ti o ro so ipe eni se ni lore lori ta de se ngba mi ngba ta lero.
2: Hello
1: sir.
2: Me ga baba la langa.
1: Yes sir.
2: Iye mo ka yin na le to pada wa ba saja fun gba.
1: Yes sir.
2: Ati alafia.
1: Yes sir.
2: Ẹjọ́ ń gbé báyìí pé má jùnú ó ní pé kò sí má jùnú tó ró wúlò sọ̀rọ̀ pé tó báyìí pé ìwé tí bàbá yẹn fún máyẹn tó báyìí pé bó ṣe gbà ó kẹ̀jùnú ni sọ̀rọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ tí ẹ̀mí ẹ̀ máa bá lọ pẹ̀lú pọ́ìsì tíyàwó ẹ̀ fún yẹn. So gbogbo tó bá fún yàn nìyàn máa ń jù dànù.
1: Ọ̀dà ẹ̀ṣẹ̀ ó máa wúlò tó bá yá. Ẹ̀ṣẹ̀ gan sa ọ̀dà ìlú mọ̀ ká a sọ pé gbé ìgànà wà ń gbọ́ mi báyìí yóò bá wa fún ní yorùbá kan tí wọ́n làgbà àbí kẹ́hìndé àlàdé abẹ̀rù àgbà àbí lókùúdúgbà lóògùn àwọn eléyìí gbọ́ yorùbá dáadáa wọn kàn bá mi fi yorùbá kan kó lẹ̀ ni tí mò ń fẹ́ gan yẹn ṣùgbọ́n gbé ìgànà wa yóò ti wà ń patí. Ẹni ẹlẹ́ni tí yóò mọ ṣe MC lọ́wọ́lọ́wọ́. Hello sir.
3: Ẹ̀gbẹ́ngà Babalọ́lá.
1: Yes sir.
3: Ẹ̀gbẹ́ ètò dáadé wa kò ní bàjẹ́
1: o. Ó bọ̀ jẹ́ tí o, bàbá mi rà tìkọ́ yìí.
3: Bẹ́ẹ̀ ni sà.
1: Ó yẹ ibà wa dá sí i.
3: Dáàdì mi wà náà, mo kàn tí ì sí láàrin gúlágé ló mórí pé ẹ̀ ti fún gáàmù lọ́wọ́.
1: Ok. mọ nǹkan tá à ń sọ gan àbí.
3: Mo fẹ́ sáàtì sí bẹ́ẹ̀sì ni mo wá ní pé àbí ni.
1: Ọ̀dà ẹ ṣeun o. Ẹ bá ń kí ìyá mi rá kẹ́ ẹ ká mi rá o àti gbogbo ilé pátápátá. Ẹ bá mi kí gbogbo àwọn èèyàn mi lálàgbà o. Ẹ ṣeun. Thank you sir. Ẹ ṣe o. Hello.
4: Ẹ kú ètò.
1: Yes sir.
4: Ẹ kú ṣe látàárọ̀.
1: Yes sir.
4: Ẹkú Adétú ni.
1: Ṣé bọ̀dá Adé rè àbí tatú ni?
4: No, Abiodun láti Ẹlẹ́bi.
1: Ok sir, yes sir.
4: Ní èrò tèmi.
1: Lérò tí.
4: Ọ̀dàlẹ́ bá Ọlọ́run pàdé.
1: Ọ̀dàlẹ́ bá Ọlọ́run pàdé. Ọ̀dàlẹ́ bá Ọlọ́run. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà?
4: Àjẹ́gbọ́ pé èrò ni èrò ọkàn ẹ̀ ìwúru. Ìwúrẹ́ ló dẹ̀ mọ èrò àti ọkàn. Gbàdé ti gba láti ṣe àwọn iṣẹ́ búburú yẹn. Ìgbà tó bẹ̀rẹ̀ fún ẹ̀sìn kìtì ẹ̀. Ọwọ́ Ọlọ́run gbà.
1: Ọwọ́ Ọlọ́run tẹ̀. Ọlọ́run jẹ́ kó rọ́nà lọ. Olóòótọ́ ò sì ní kú sípò ìkà. Ẹ ṣe gan sà.
4: Ẹ ṣe.
1: Thank you so much. Ẹ ṣe gan. Bóyá kí n gba ìpè mélòó sí i torí àkókò dàbí bó ti ń pè wá lẹ́jọ́. Bóyá ká gba ìpè bíi méjì mẹ́ta sí i. Hello.
5: Hello sir.
1: Yes sir, ẹ bá mi sọ̀rọ̀ sókè sà. Ṣé orí bẹ́ẹ̀d lẹ wà?
5: Báwo lẹ ṣe mọ̀?
1: Mi ìbọn sà.
5: Báwo lẹ ṣe mọ̀?
1: Ẹ wọ pé bedroom voice rẹ lò ẹ ń bá mi sọ̀rọ̀ bí ìgbẹ́ ń bá bèbí ẹ sọ̀rọ̀.
5: Nǹkan fẹ́ bèrè ṣe Abiola.
1: Ẹ ní?
5: Abiola ló gbàdá sí Abiola.
1: Ok Abiola, yes sir, ẹlẹ fẹ́ bèrè.
5: Sọ́ọ̀rì gan kò yìí, ó ló ní jìnà tó. Nígbà tí yóò mọ̀ wá tí ìbá lè trust ìyàwó fún yàn fẹ́ sílé. Wà ní wọ́n fẹ́ trust.
1: Ẹ bá ń gbọ́ pé kẹ́ ẹ dìrọ̀ mọ́ àgbélébù.
5: Bẹ́ẹ̀ni.
1: Kẹ́ ẹ kún fún àdúrà. Kí èṣù má fara pamọ́ jẹ yín ní ìyà kó sẹ́ńtéṣù ò lè lo. Bẹ́ẹ̀ni abẹ́ ẹ̀gbọ́ ni ó ní sinmi lẹ́yìn ènìyàn ẹni tí èmi àti ẹ̀mí ẹ̀ tó ń ṣe kí ni ó wà ní oyún ẹ̀.
5: Nígbà yìí náà tẹ̀sọ́ ní gbogbo orí ayé yìí náà ní ọkọ̀ ọ̀bọ̀nyẹ̀ ló wà.
1: Bẹ́ẹ̀ni àdúrà náà láì máa gbà kọ́ lọ́n fọwọ́ tọ́yàwó wa lọ́kàn kó mọ́kàn òkúta kó ń bẹ̀ kó fọkàn ẹran rọ́pò.
5: Ẹ ṣe sà.
1: Ẹ ṣe gan ọ̀gbìn Abiola mi tó dáa jù. Olá Bíọ́lá mi máa wọ bẹ́ẹ̀ ọ̀nà ò gbà bẹ́ẹ̀. Ẹ sanwó ni. Ẹ̀rọ.

bá a bá ń sọ̀rọ̀ pa àwọn ọ̀gẹ̀dẹ̀ lóníranran àgbààgbà sàmbẹ́ńbẹ́ paranta ọ̀mẹ́mẹ́ tó dákọ̀ kan tí babaláre dá fún mi kò ti gbàgbé ẹ̀ lákọ̀ọ́gbàgbé ni ọ́.

0: bá sì ń sọ̀rọ̀ ń pa ọ̀gẹ̀dẹ̀ ti dákọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ já sọ̀rọ̀ ń pa gbàgúdá ló ní ràn-ràn tí 419 kábíyèsí bẹ́ẹ̀ ọmọ pé oríṣiríṣi ń lọ wà ẹdún sọ̀rọ̀ nípa ata a sọ̀rọ̀ rodo rodo ọ̀nà tó póríṣiríṣi rodo òbílẹ̀ a sọ̀rọ̀ ń pa sọ̀m̀bọ̀ tàǹtà tí kí ló pè lọ́dọ̀ rẹ
1: báwà
0: wọ́n pọ̀ lónìrànràn bàbá wa ń sọ̀rọ̀ ń pa sí àgbẹ̀ àwọn tó ń ṣe nǹkan eré oko tí wọ́n ṣe lọ́jọ́ àwọn náà wà ń bẹ̀ ara wọn náà ni ṣe àtẹ wà lẹ́ka value chain o a ṣe lọ́jọ́ a sọ gẹ̀dẹ̀ di ìpépéré new plantain chips banana chips a fi ṣe lùbọ́ a fẹ̀ gẹ̀ẹ́sì fúláwà ẹmọ̀ parẹ̀ náà ni wọ́n wà ẹ̀yọ́ gbogbo wọn sì rí iṣẹ́ àgbẹ̀ ni bàbá wa ń sọ̀rọ̀ ń pa iṣẹ́ àgbẹ̀ a sọ̀rọ̀ irú àwọn ṣùpò àwọn tá a kè sí pé ẹjọ́ ẹ wá bá wa gbé kinní yìí a fẹ́ kó àgbàdo láti ibìkan sí ibìkan ẹjọ́ ṣùpò ẹsẹ̀ lè bá a fi mọ́tò yín ẹsẹ̀ lè fi bá wa gbé

0: Aba ti soro npa si agbe. A mo soro npa awon mosura. Ati wa nwaju ta ti mo yin agbado fun wa. E o to ni. Du awon mosura yen. Aba ti ko agbado ntutu. Won ni ki won yan. A soro npa yi ologi. Ero gi epo ko. Asoro mai eyin omo pe e mo pa ara won lo wa a ba soro npa si agbe a mo soro awon gun abere gun abere ati omo fe ran yin labere o ve doctor nu a soro npa awon ti wa ni agbon mi ti ka mo yewu egbe oke e mi nu agbolo nugo bo lo se ri e so ti pe e ta itrate e so ka awon nati nu awon ti wa lagbon mi ti research be lati ri Institute of Agricultural Research and Training IARU anti Naisa IITA won po biba ilu la fe ka naiwo ti nbe nbe ba si soro npa si agbe a soro npa Federal College of Education sorry Federal College of Agriculture a soro Federal University of Agriculture soro funa technology and agriculture gbogbo awon ile eko un na ise agbe na ni enyo tori ba ba soro npa ise agbe eyin le ma lero wi pe awon to ngbe nkan ni iro o oju be lo o ma se nu ka bada e le ma lero pe awon ti nsin nkan ni a o mo poju be lo ba ba soro npa ise agbe a soro npa iru awa yi awa gbohun safefe leka si agbe e mo soro npa James Atolagbe agri presenter lo na e mo soro npa Nuruddin dokitai napada e to wa ni tribune agri presenter lo na agri journalist sorry napada lere e mo soro npa Captain Pitu Peter Olasupo mo ba mo pe parking tori e mo soro npa mo ba mo ko pe tori ati je won eyan me onigege wura o je yan popo ajeyan osu ase nu tabata oluba e mo soro pa Taufikat elo mu fe ka nu yin adipile baba soro pa si agbe e mo soro pa awon laborer ta mo fi sise ara si agbe lawon na be ba soro pa si agbe gbogbo awon so bi te tin ra awon pako pako feko feko ara oni si agbe lawon na awon ti wa n value chain ninu ise awa ta n se nikan ni enyo so ti ye yin be ba wa soro pa si agbe e mo soro irufe alaja iya beje elegusi be ba dodo won elubo wo le ni ri e se ra elubo onisu elubo su e mo re elubo white wheat nbe lodo won lafun egusi lo ni ranran elu afẹ kanu eyin adipele baba soro npa si agbe lowo lowo bayi a mo soro npa asuso ademola asis baba lonila on lo promote on lo produce mi emi le mi si n seto si agbe ara agri value chain lo na wa o ti e tin foju buruku wo mi so n to jenu e lo lokan fa kini on wale abi n fese ta npa gbogbo e ba foju po to mu bonu oro mu bo lo lagba po okay ko ye nbe seri awon extension worker baba soro npa si agbe an soro npa tawon na e wo layo lati so fun yin pe gogo tin je tolorun ni wo yi ose tin bo ile ise ko para yo darapo mo wa emi ati Gnet ati nsoro lori re saju on gbogbo olohun ogo ni foko re o akanji ko yin re eyin ju olodumare ti o se figigun okun joseph wajo ko bi en tin fena loko temi nje o e mo gbagbe ademola aziz baba lonila lo lowo button ni
1: ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ ètò yìí pátápátá porogodo láti ọ̀dọ̀ olóòtú ètò yìí tèmítayọ̀ oyè ládùn àbọ̀rọ̀ pátákó ẹ̀sìn ọ̀dẹ̀ dúdú nù ìjayà bí pàṣó bọ́ ọba ń jẹun kó o mọ yó too much food ò ní sí ọ léṣe ìwọ sáàmọ jẹ tinú ẹyin ọmọ sèpo ẹta ìrònú báwọn ọ̀tá rẹ nù. Èmi ìkátán bá a bá ń sọ̀rọ̀ npa sí àgbẹ̀ a mọ̀ sọ̀rọ̀ npa àwọn baálẹ̀ baálẹ̀ tí wọ́n wà ní ìgbèríko orí ibẹ̀ gangan làwọn àgbẹ̀ fìdí pangbá sí tí wọ́n sì ń tobẹ̀ tí wọn ò jọ dàrú. Ara wọn òun náà ni Saheed baálẹ̀ apẹtẹ wà ara wọn ni baálẹ̀ ondoko wà ara wọn ni Chief Johnson Ogundipe baálẹ̀ Àìkú ara wọn baálẹ̀ lẹ́rìn. Ara wọn ní ti ìtorí ojú ẹ̀gbá yemọ àjàgbéká òǹdòkó mélòó mo fẹ́ kà nínú ìyìn àdípèlé iwájú ọ̀run. Bàbá wa ń sọ̀rọ̀ npa sí àgbẹ̀ ara wọn lẹ̀yìn gangan tẹ́ ń gbọ́ mi ara wọn lẹ̀yìn náà wà torí wípé bí bàgbọ́ ò bá gbọ́ kí ni bà sọ ń sọ jamọ nkankan ẹ wo adupẹ lọwọlọwọ báyìí ara wọn ni ẹni ìtàn àti kàṣó kàpọ oníkùmẹkùn ara wọn lọ wà ara wọn náà ni èlímọ́jà èlímọ́jà èlípadàjà ẹ̀láíjà ara wọn lọ wà ara wọn ṣùpọ̀ lọ wà báyìí ṣẹ́gun nù ṣẹ́gun jésù gbé mi ara wọn ni kébùgì ńlọ́wà kẹ́lẹ̀ tó gún ejè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣeun o. Ok láì dára wa lágara ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ṣeun ọmọ bálànà tó wà nídìí agbọnmi ti facebook àtòun àti dámilọ́lá ọlọ́pàdé adúpẹ́ lọ́wọ́ bayu ara àwọn ikọ̀ iṣẹ́ àgbẹ̀ ara àwọn àgbẹ̀ làwọn náà wà.

0: Baba wa nsoro npa si agbe. Lara won. Oun na ni Mass Foods Industries Limited ni won wa. Awon ti en gbe eto yi laruge, ti en ko Mazda Vita sile fun wa, pe ka ma pin fun awon eyan. Baba wa nsoro npa si agbe. Ara won na ni Olalekan Adekola Olakola abi Oyekola Oseun Olamilekun Oyekola ara won lo wa eni eleni o ti e di gboju o ya ya bara wo bi nkan osin osan ni mo nso fun o leyin omo lati e mo tin be Nigeria mo tin so asiku tita tin ri lẹ́ẹ̀kan sí akànjí ìkọ eré ẹ̀yìn bí olódùmarè tí ó ṣe figegun okun joseph ajoko bíi ẹni tí ń fẹ́ràn lórúkọ tẹ́mi ń jẹ́ ẹkùlé ṣe dáadáa ńlába yín
1: ẹ kúrò lẹ́gbogbo ẹ̀yìn aráalé àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ìsinwa lórí ètò àgbẹ̀lọba oyekola olamilekan aka pastor jẹjẹ ní orúkọ mi gbogbo wa làgbẹ̀ ẹja máa tẹ́tí lẹ́kọ̀ọ́
0: ẹlẹ́kùn ẹ̀ sójú òpó facebook lágẹ̀lú fm 96.7 ẹ kọ́mẹ̀ntì sí ẹ ṣí ààrẹ ẹjọ́ kárí ilé ọkárí oko ẹ̀yìn tí ẹ ti ń gbà á lérò pé ẹ̀yìn náà fẹ́ gbẹ̀dẹ̀ ọdún october la wà yìí ẹ mọ̀ pé oṣù mẹ́ta náà ni àbọ́pa téèyàn bá bọ̀ yó dáadáa yóò rí gìrìpàgìrìpà bíi tàfà gìrìpà ẹ ti lè gbà báyìí o ẹ mọ̀ pé ní ọjọ́ keje oṣù òmìnira nàìjíríà ọjọ́ keje oṣù òmìnira nàìjíríà lẹ́kan yóò sọ fún yín iye tí kinní ọ̀hún bá dé lọ́jà ẹ lè mọ gbáradì ọyá páálí kan lẹ fẹ́ gbé àbọ́pa ni àbí àbọ́yé yóò sọ fún yín àwa mọ̀ bọ́yọ́ gbáradì láti lè nà ń bẹ̀ fún yín pé bẹ́ẹ̀ bá fẹ́ sìn láti ọjọ́ tẹ́ ẹ ti gbà títí dìgbà tí ẹ fi pàjẹ́ láàrin oṣù mẹ́ta àbí bọ́yọ́sẹ̀ mẹ́rin lẹ́yìn fẹ́ mọ̀ sìn dé tẹ́ fi mọ̀ tà síta ẹ mọ̀ sí aro àìrẹ̀ kọ́ mọ̀ wọlé oyè o lè sọ fún wa bọ́yá ká tiẹ̀ pé láàrin sọ́sẹ̀ mẹ́rin ni ẹ mọ̀ sìn ẹ fi kọ́kọ́ tà
2: two weeks, three weeks, four weeks
0: o si si jẹ 6 weeks lẹyin fẹ o le wa si ori table size ẹyin o ṣugbọn ṣaaju ohun gbogbo ẹja polówó ọjà àpàtà bọ.
3: Lágẹ̀lú FM 96.7.
4: Bàbá Ìbàrùbá.
5: Ọ̀pá Ìsára.
4: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹsẹ̀ ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí akọ ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédibú. Mímọ̀lété Nìbàdàn opposite People's Gate Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́ nìkan kan ṣẹlẹ̀ ọmọ ìpèrò sọ́kọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn ń fẹsẹ̀ fẹ.
6: Ìgbà yí dá ó máa tún
7: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dídùn dọ́ọ̀bù ẹ̀ ètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹni bá wí ní ìdáná làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má lárusẹ nítorí pé ọkùnrin ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ọjọ́ Ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7. Ó máa lágbára dùn ní ògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí Ládélú fm *347*1004*2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ ọjọ́ ti gbẹmí bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
2: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídi arẹrẹ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó mọ tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó máa pín wọn sí pẹ̀lú mọ́tò. Má sì gbígbọ́ o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín tàbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ń ta búrẹ́dì rí o. Tọ́ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété Ìbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákìtanjú bá ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ́rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété Ìbàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ó pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551.
6: So country people of Nigeria, tori dey for town, tori dey for town. Sisi Chiki Toduru don come again with ogbonge program where he call True Talk Sunday. True Talk Sunday, hell chimo. As man take pass man, now so program take pass program. True Talk Sunday, make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect them as in the heart. Inside over the world for your family, for your compound, for your community, even inside their shop and their office. Hey, Chine Kele. This program, if no be say I get mind, I for cry. Hey, if they do my head, dada. And the people don't talk and say truth in their life. But many people still they dodge the truth. But we must talk am. With Sisi Chiki Toduru, he go to waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chok come Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon. Sunday, get the whim. Truth to the bitter, but it's your life. Oh yes! Hey! You go to come your domot on top Lagelu

96.7. La Gelu FM, Jagaba Goboretio, Maro Wancho. La Gelu FM, 96.7.

E kaabo para. E je un ti bi mo, e ranti pe aye ajejo. Oni balẹ. Apete on doko. Apete to wa ni tosi to ranti on doko jo pa lapo. Sa jo npin ala. Ni omi adi onbi. Ni won wa lori eto. Àwọn ọ̀pọ̀ èèyàn ó sì mọ àgbà lérò òun ó sì mọ wò wípé alá ń gbé baálẹ̀ wá sọ̀rọ̀ lórí ètò kí ló ní í ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀. Àbí èmi náà ti rò ó kó tó di pé mo ní ó yá baálẹ̀ ẹ̀yin baálẹ̀ la fẹ́ mọ gbé wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìdí tá a sì fi gbé wọn wá rèé. Ẹ mọ̀ wípé àwọn abúlé àwọn abà yẹn làwọn àgbẹ̀ yìí ni ẹ mọ̀ fìdí kọgbá sí. Bàbá ní káàká ní ení tèrè èjì tèrè. Farm settlement mélòó níbẹ̀ nílùú Ìbàdàn. Àti zo rán mi létí farm settlement mélòó níbẹ̀ Ìbàdàn. Olè tí ń bá sọ lánsà. Farm settlement ń bẹ ní ọ̀nà ìdó. Lẹ́yìn tọ̀nà ìdó yẹn ṣé ẹjọ́ ṣé mí tó wà ṣá. Nílùú Ìbàdàn mò ń sọ o. Àfi èyí tí mo tún mọ̀ lọ́yọ̀ọ́. Ṣé mí tó wà ṣá. Ó kè ń gbà tí ò dẹ̀ wá sí. Ẹ wá wo bí Ìbàdàn ṣe tóbi tó. Àwọn abà wọ̀nyí. Èèyàn mélòó gan lọ wà ń farm settlement. Wọ́n ti pin mọ́ra wọn lọ́wọ́ òótọ́ ọbẹ̀ ni mo ń sọ fún yín. Àwọn tí wọ́n ti wà láti gbà wọ́n ti dá lẹ̀. Tí wọ́n bàbá wọn ti gbà á. Sọmọ pé àgbà ti ń dé mo sì ti bá sì fi kúrò ń bí. Ẹlòmíì báyìí lè gbà mọ́ lọ. Tì ẹ bọ ọnu kò síbi tó fẹ́ mọ gbé o. Kò sì mọ̀ pé ọ̀fẹ́ níbí. Owó tíjọba tó ń gbà lọ́wọ́ wa ò tó nǹkan. Wọ́n tiẹ̀ ti fún wa nílé àlemọ̀ kọ́lé tiwa náà bẹ́ẹ̀. So mọ̀ jẹ́ kí ọkọ̀ bọ ọmọ lọ. Ó ti yé yín àtọwọ́dọ́wọ́. Wọ́n ti fà á lé àwọn èèyàn míì lọ́wọ́. Tó sì jẹ́ wípé ẹlòmíì ti sọra rẹ̀ di landlord landlady ní ibùdó ìgboko dako. Àwọn abúlé tó tó wá wà nítòsí ìtòsí ibẹ̀ làwọn èèyàn tó pò ókè rajà sí tí wọ́n fìdí kọgbá bẹ́ẹ̀. Àwọn baálẹ̀ ni wọ́n sì mójútó àwọn abúlé wọ̀nyí. Àwọn baálẹ̀ tí wọ́n wá mójútó àwọn abúlé wọ̀nyí ojúṣe wọn ni láti jẹ́ kí àlàáfíà kọjọba. Orí láwọn abúlé oríṣiríṣi ẹ̀dá oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi èdè lọ́wà ńbẹ̀. Láti wá lè jẹ́ ká mọ̀ bí ṣe ń lọ a nílò láti gbé wọn wá. Lọ́fàá tá a fi gbé àwọn bá tá a fi gbé baálẹ̀ àpẹtẹ wá. Láìpẹ́ yìí baálẹ̀ òǹdòko ẹ kú ilé o. Kẹ́mi Ọláógún o kára ó lé o. Lórúkọ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn His Imperial Majesty Ọba Rashidi Ládọjà ni mo fi ń kì yín. Orí adé ń kì yín o. Baálẹ̀ òǹdòko ẹ̀yin ni ọpọ́n súnkàn o. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ní òǹdòko àbẹ́ẹ̀ ń gbọ́ mi lápẹtẹ lẹ́rìn ilẹ̀ tí ń gbọ́ mi àbí sẹ́ńtà ibi ìpàdé wa. Sọ fún wọn pé àkànjí ikọ̀ ẹyinjú olódùmarè ó ń kì wọn. Ó sì ń sọ pé àwọn ni ọkàn. Ẹ mọ́ bínú pé a lè wá sọ́dọ̀ yín ní ìjọ ṣẹ́gun tá a dá. Omi pọ̀ jọ kà lọ. Nsá lè yára mi méjì. Ọlọ́run ó sàánú. Báwa náà ṣe ń sọ fún pé ká ẹ ṣe. Làwa náà wà lóko táà náà ń ṣe tiwa. Ọjọ́ mẹ́jọ òní baálẹ̀ òǹdòko. Mo fẹ́ ká jọ wà lórí ètò bẹ́ bá ń gbọ́ mi dáadáa. Baálẹ̀ Saheed ṣe ń gbọ́ mi. Ẹ bá ń sọ fún baálẹ̀ òǹdòko pé àwọn lọ́kàn o. Ókè ibi tí mò ń lọ rèé kí mọ́ yà. A fẹ́ mọ ipò tí àwọn abúlé ọ̀hún tí wọ́n wà. Torí ibi tí àwọn àgbẹ̀ ó bá gbé bí irú àwa yìí
ati awon agbe yoku ohun akoko to se pataki nbe ibudo eto lera o ye ko wa ni ibi ti o jina idi ti oro yi to fi ka mi lara ni pe nkan kan sele ni itori ta fi wa si aiku to si je nto gba omi loju mi abi amo amoyun mo mosu oyun ta ni ti o mu emi wa lorun asante olohun ni je ani gbogbo eyin abi amo te di wo di se sinu afun ogbo ko to wo e ba se nfi esi otokun le mo fi tosi dide omi o ni danu ki agbe o wa omi o si ni danu ki agbe ofo agbe o ni fo ko mi o wa omi o wa omi o ni danu agbe o si ni fo ase ami kini o n gbomi loju mi o si je n to dun mi jojo koda enikan nbe ni itori je n pe ni anigede oju o le sun baba nike sorry baba kemi ni aiku atohun ati nuru mo sari pin ko legbe mi won si n lo nbo won wa lo abiyamo otowo oto asiku ati bimo oro baba bo o babo me lo atomo ati abiyamo ati yomo ba se nsoro yi o wa di en ti an fi orin to pe alabi ti an fi n ki pe o wa ko lo o ẹyin tẹ wà ní ipò agbára bá a bá gbé àlejò wá léni ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹjọ ẹja sínra wá ń gbẹ́rẹ́ pàkọ́ ọ̀rọ̀ yìí sì kan ẹyin tẹ wà ní òkè ìta lórílẹ̀‐èdè nàìjíríà ẹyin tí ọlọ́run ti bẹ́gi ọlá fún ẹjọ́ nítorí ọlọ́run á bẹ̀yìn ní o ibùdó ètò ìlera ó ṣe pàtàkì láwọn abúlé sábúlé ilé ẹ̀kọ́ ṣe pàtàkì láwọn abúlé sábúlé bọ́yẹ̀ mọ̀ á wo àwọn abúlé tó bá ní kìmí tó jẹ́ pé irúfẹ́ abúlé bẹ́ẹ̀ ibẹ̀lẹ́ gbé bọ́yá yúnìtì ètò ìlera ètò ààbò tẹ́ gbé ká ẹ̀jọ̀ lórí ọ̀rọ̀ ètò ìlera

0: ẹyin tẹ wa diaspora ẹ jọ abẹyin n ta ba le se fun awon eyan wonyi eyan na ni won omo nigeria la won na e le pe mi e je ajo soropo ka jo joko ka jo so baba se rin ani awon baale baale o je pe won setan lati gbe ile sile te fi ko awon budo tan so pa re yi bo ba je ta ladani ni won ba e je ajo soro e je ko ro wo jo yira wa inu se wadi mi won je oye mi pe lati jo ti obirin on ti diwo dise sinu titi to fi dijo to bimo ko ti e se scan kankan bibi to mo wa re o kan lo fun delivery blindedly ni e to si gbe bi e na e wo oro ko si so a se be padanu iya omo omo n tun pada lo won lo bi mo tan na ni ibi omo wa le eje afan si awon igberiko wonye ka la awon eyan loye eje sensitize awon ti fe ma ji agbe bi ninu igberiko bayi le se se o bayi la se ma se o to ba ti ri baye je arin bayi o awon ibudo eto lera health center kan wa ni lerin awon eran ni won fi be se pade ijoba se ba be ministry kan lo wa a si n soro yi a si n pa a si n lu gbogbo ogba e ko ti ogbon si a ti soro nipa opopona to wo awon igberiko wonyi bi o awon opopona yen ba da awon okada ona be awon maruwa ona be e si oni gbeji nbe abi e si oni gbero nbe mo fe wi kẹdẹrẹ lásìkò òbò ẹ mọ lọ síbẹ̀ tẹ mọ lọ kànfàásì pé kí wọn dìbò fún yín torí ẹ mọ wípé ẹni tí àwọn èèyàn tí wọn wà láwọn ìgbèríko abúlé yìí bá tẹ̀lé blindedly wọn fi mọ tẹ̀lé wọn yẹn bá ti nífẹ̀ẹ́ èèyàn wọn ti nífẹ̀ẹ́ rẹ̀ kò sí tẹ́ ẹ fẹ́ sọ nípa irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ wọn ti gbà tiẹ̀ nù bẹ́ẹ̀ ṣe mọ lọ kànfàásì fún ìbò ló wọn kí ló dé tẹ́ ẹ̀ ṣe máa wọbẹ̀ ẹ máa ṣe àwọn nǹkan sínú ìgbèríko ọ̀hún ẹ wò ó kinní ọ̀hún dùn mí jọjọ nígbà tí mo gbọ́ pé ń tọ́ ṣẹlẹ̀ rèé mo kó búùtù mi wọ̀ alẹ́ sì sọ fún mi mo gbéra ó dibẹ̀ ṣùgbọ́n nígbà tí náà débẹ̀ wọ́n ní ẹ ti gbé òkú arábìnrin ọ̀hún ti gbé lọ sí mọ́ṣúárì mo ṣe bíi kí n rí kí n rọ́kọ ìyàwó ṣùgbọ́n n ò lè rí torí pé a ti lọ sí ọmí ibi tí wọ́n lọ lọ lánàá yẹn ọ̀yọ́ dàbí nǹkan fẹ́mi náà orí dèédé epo tí ó gbé mi dé abúlé tí ó dẹ̀ gbé mi padà ńlọ wà ńbẹ́ ẹ já wá sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ kò sí nǹkan kan ń bẹ̀ kí ni tẹ́ ó dùn mí ẹ jọ sí nàìjíríà la wà àbí ìlú mi ètí ẹ tó ra wọlé tí ẹ tó ń kọ́ ní àìkú náà ti ń pe kọngílá àwọn ọmọ ti wọlé pẹ̀lú gbogbo gbìyànjú tí baálẹ̀ gbé pípé kí àwọn ọmọ lè wọlé máa kẹ́kọ̀ọ́ ní section tí wọ́n wọlé yìí ọlọ́run kú ní di ọjà sí pàbó johnson ogundipe ẹ kú gbìyànjú mr kola bàbá alárenu ẹ kú gbìyànjú o warrior ẹ kú gbìyànjú ẹ kú iṣẹ gbogbo ẹyin kọ tẹ ń ṣe ètò ní àìkú ẹ kú gbìyànjú ẹyin ti lẹrin mo kí yín o ẹyin ìtorí mo kí yín lọjọ tí wọn fẹ san ilé ẹkọ ní àìkú ọjọ́ náà bọ́ sí ọjọ́ wednesday èmi gangan fúnra lára mi mo pa àti wá ka gudugbẹ̀ mo ní láti pè é pé ẹjọ́ ẹ bá ń délé èmi náà ju ẹ̀rọ dání ọyẹ́ ẹjẹ́ àjọṣe àjọsàn ni àwọn èèyàn wá láti lẹ́rìn wá láti àìkú àjàbíkà Aitori gbogbo won ni won wa oju egba iye mo
1: gbera nle
0: ti ayu adata bere si ni san oko ni igbaradi sile pe awon omo won o wole keko bibi a tin soro yi ki pongila ware ile le bi ti won o lo won ba dai ni atun tun fi di ola o soro ndi enu enu lese fi papuro oju ese oju ona ose kelu la wo fe wo ni otun la da fe mu won ati re ejo eyin ti olodun begin ola fun baba se ran awon abule yi lowo eto ilera se pataki eto eko se pataki ko mo mo ya pinki ori lati nu oko yi na won ti wa ni an ti nwa si gboro awa na ri ntin sele lowo lowo bayi Boko Haram Boko Haram ari nto bi o kini itumo Boko Haram ni ede Yoruba itumo ni pe o si tin je ile eko ra haram ni eko kiko e mo wa ji o digba na to mo sare kiri ja didi lati ran awon eyan lowo ewo eto wa ti mo fe se sugbon da ipele igangan la fi se asuso ja polowo oja odo mi o tori obirin to se alaisi yi ko je ko ti lo ba olodun lasiko to lo yi bi o ba se negligence of duty idolcalism niwon igba ta wa ni igboro ba tin jaye lokan wa pe lawon to wa ngberiko ba ba nsoro npa project ta se inu igberiko ni inu igboro ni alismo datiti inu igboro ni ejo afe ki ina tan yinyin inu igboro ni be si re inu igberiko yi lawon onje ta nje ngboro ni tin jade wa opolopo awon poultry farms opolopo awon cattle farms to je pe inu oko aji oko ori igbanse won bi se marun ni ojan ko wa si gboro a si nan ni won opo awon to nse business won yi won rogbo kule sola melo nu awon agbe lo le tuwo jo lati fi ra sola won oran ti ijo mo ti di aba ti mo ti mu nkan tutu kan yin e asuso re yin mo tutu bo se wu gboro ya polowo oja mbo
2: Mo se tutun lo pelu agbara afojusun ati idari latoke orun wa ni gbogbo ojo Monday lati ago mefa abo e darapo mo wa lori lajelu 96.7 FM fun adura ati ibuku araro latowo CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on lajelu 96.7 FM, Pastor Shonari Oluwafemi Sola ni yo ma toko eto ori radio alagbara yi bi a o se ma fi adura ati oro Oluwa bere ose wa. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. And not be aware, every other day, but you are share at his shagun latokiorua.
3: Charity PR Eye Care Foundation lo lo gbo tata tan wo pe ti email gbogbo eyan badata bebe e ja ma ra wa leti pe gbogbo to lu wa dada dada ni ma nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to lo lowo lowo ni Charity PR Eye Care Foundation anfani lagba le yi ero ngba ti won fi gbe kale kun munira dani 2000 naira pere lowo card ofe si layewo oju o glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju wa se sagbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gbogbo to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo ba fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to se olowo din fo sanu shopping complex iworo re badan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye pe 0701052255 oju lo bara oni dindo mo wa lagbari
0: okay Adami lekan tori n to ti gbe wa ma je ka garo da awon eyan tori tin ba ni boro ise don mi na ni mo se ma so ah ojo lo be kederi awon eto wa nbi iṣẹ́ tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ tá a lè ṣe. Àwọn ilé iṣẹ́ àwọn ilé ẹ̀kọ́ tí ń wá Greek lecturers náà wà ń bí. Ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ́ níbi igi bá relùgì tòkè rẹ̀ làkọ́ gbìn. Ó wá dùn mí pé ètò relù yìí jẹ́ n tó dùn mí tó wíkìn mi torí ẹran ara lèmi náà. Mo fi irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ sí ipò ìyàwó mi bó ni ó ṣe fi. Ó yá kí ló gbé wá.
1: Ẹ̀yin aráalé bí

0: 251. Hello.
1: Hello.
0: O ko yin sir.
1: Hello.
0: Hello sir, oruko yin.
1: Oluwaseun Asa.
0: Oluwaseun 1970 Asa 1974 abi.
1: Yes.
0: 1974 Oluwaseun. Hello.
1: Ademola lati Eruwa.
0: Ademola Okilo lati Eruwa.
2: Number
0: 7822 ti Okilo yen abi. Hello.
1: Hello, Adekunle Kazim lati Olomi.
0: Adekunle Kazim lati Olomi
1: 0695. Yes.
0: 0695.
1: Hello.
0: Hello. O ko yin sir.
1: Ibrahim Ladoje.
0: Ibrahim lati Oje 6008.
1: Yes.
0: 6008. Hello.
1: Hello.
0: Hello sir. Hello. Oh, wole ti. Ah. E ba nlo re, e ba yin lo le. Ah, kinu n ti poju. Melo lo da ba yen. Marun, e ja fi kan si ti ka fi replace ti Okilo yen. Okilo o gba ti e loto. Hello.
1: Hello sir.
0: Yes sir. O ko yin.
1: Olariwaju la wa. Olariwaju la wa.
0: Olariwaju la wa 2812.
1: Ben.
0: 2812. So ko yin o sound familiar ben.
2: Lati New York ni.
0: Yes sir. Oda. 2812 ẹjẹ́ àfilẹ̀ ọjà. Ẹyin tẹ́ ẹ bá wà ń kiri, Papi K, aláṣẹ àti olùdarí Papi K Farms, Kọ́lá Akinlabu. Òun ló ní kẹ́ ẹ pè mí wọlé fún ẹran ẹlẹ́dẹ̀ pork meat. Tẹ́ ẹ bá ti sí ń kiri ẹ mọ́ pè mí o. Hello.
1: Hello sir.
0: Láti bo lẹ ti ń pè?
1: Ìbàdàn ni, sorry.
0: Láti Ìbàdàn, Masa, o ti pin, Masa fi ta ti tan ìyókù tó di ìjọ mẹ́jọ. Ìyókù tó di ìjọ mẹ́jọ, ẹ ṣeun. 60 bank 61 27 61 27. ẹni tó pè mí tán sìn 61 27. Lè wá bá mi, ẹ máa bọ̀. Ìdí tí ń fi fún yín ni pé ó tọjọ́ mẹ́ta tá a ti fún ẹni tó pin lójú òpó Facebook. Ojú òpó Facebook, ẹja wo top fans, ẹja wo ti top fans ní ojú òpó Facebook. Ṣé o lè sáré wò ń bẹ̀yìn? Ok, Okilo, please collect it. Okilo, iṣẹ́ tẹ rán, o ti yé mi. Ẹjẹ́ mi máa fi àsìkò yìí kí ọ̀jí láti ọ̀jí Màláíkà. Aṣíwájú àwọn ọdẹ káfàtà ní lẹ́rìn àìkú ìtòrè. Ọ̀jí bó bá ń gbọ́ mi, ó ti pè mí láàárọ̀ yìí. Ọ̀jí ò lè ṣe kó mọ̀ gbọ́ mi. Ọ̀jí àìkú ni èmi àti ọ̀jí ńlá ti pàdé. Ọ̀jí sì ṣe mí dáadáa. Ọ̀jí mo kí ọ okú iwájú. Bọ́jí bá ń sọ̀rọ̀ bíi kẹ́ ẹ mọ́ pín ẹnu rẹ̀ lání. Àwọn eléyìí wọ́n ti ná gbàrán, ti ná gbòòrò. Àgbà ti dé òní dàgbà yà. Àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn eléèédú, eléyìí ti Núrù, Alówónlé Ìjayà, Bàbá Rúkà, Ọláǹfààní àti Wàánú wọn. Àwọn náà ń gbáradì fún ti ọjọ́ wọn tí wọ́n fẹ́ ṣe. Wọ́n fẹ́ ṣe àjọ̀dún. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ eléèédú, Àìkú Zone, Lẹ́rìn Zone, Ìtòrí, Yẹmọ, gbogbo àwọn abúlé ọ̀hún, gbogbo yín mo kí. Ẹ jẹ́ ń fi àsìkò yìí kí Brọ̀dá Ahmed ní Àdàwó. Ẹ kú iṣẹ́ o. Brọ̀dá Ahmed wọ́n ń lọ sọ́tún lọ sósì, wọ́n ń gbáradì fún ti ètò òsìnkú ìyá wọn. Àṣekágbé ètò òsìnkú màmá wọn. Tẹ́ fi ṣe Ọlọ́run ó fún yín ní orí ọ̀fẹ́ rẹ̀. Ẹ wọ ẹja mọ lọ ìjọ mẹ́jọ lápàdé. Ẹ̀yin tẹ́ bá ṣe tán tẹ́ mọ̀ wípé ẹ fẹ́ ran àwọn abúlé wọ̀nyí lọ́wọ́. Yálà nípa ti ètò ìlera ni. Yálà nípa ti ìdásílẹ̀ ètò ẹ̀kọ́, ètò ìlera, ibùdó ètò ìlera, àbí àwọn nǹkan míì náà ọba lẹ fẹ́ gbé fún wọn. Ẹ kàn sí mi, ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ pọ̀, ẹ jẹ́ àjọ sọ àsọyé pọ̀. Ẹ mọ̀ jà táwọn nù, ẹ mọ̀ jà yín wọn nù. Èèyàn wa ni wọ́n. Da ló lè mọ̀ wípé irú èmi báyìí lè di ẹni tí ó máa sun abúlé. Torí pé ẹ lè lérò pé èèyàn yín ò sí ńbẹ̀, kọjá pé ó wà ńbẹ̀, kò tíì sọ fún yín pé òun wà ńbẹ̀ o. Ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ pọ̀, n tá a bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́, ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ pọ̀. Number mi 070-30-19-5962 070-30-19-5962 bẹ́ẹ̀ bá rí nọ́mbà ọ̀hún mú ẹnikẹ́ni tó ń ṣètò níkànnì yìí ńlẹ̀ ní ké sí pé nọ́mbà òkú joseph àjọkọ̀ bí ẹni tí ń fẹ́ náà kò fún yín ẹ̀já jọ sọ̀rọ̀ pọ̀ ìyókù ó dìjọ mẹ́jọ bẹ́ẹ̀ mi bá ti ń dìde ṣọlá rẹ̀ ó mega child of god ni ó mọ̀ gorí agbágbé lórí ètò yín gospel gbẹ̀dú ó báyé ẹ̀yọ aago márùn-ún sí mẹ́fà ni ẹ̀já mọ̀ lọ́lé iṣẹ́ oko yá.
3: Ladilu FM 96.7

tún ti dé ẹnu ọ̀nà rẹ̀ báyìí tí àwọn àti ọpẹ́ àti sí ìgbàlá rẹ̀ àti sí àgbàlá rẹ̀ tí àwọn àti èèyàn àti dé láti fọpẹ́ fo àti dé láti fi ìbùkún forúkọ rẹ̀ mímọ́ nítorí olúwa pọ̀ lóore àánú rẹ̀ kò ní pẹ̀lú fún àwa tá a bá mọ rẹ̀ àkókò náà ti tó ẹ ṣeun adúpẹ́ atẹ́gùn fẹ́ ìjíjà ẹjọ́ gbé wa lọ bí kú ṣe pa mọ̀ ṣe ṣe pa àdúrà tá à ń gbà ni just by your grace nothing more just your grace hallelujah to your holy name thank you lord for the gift of life thank you for your love for caring your protection over us thank you for what you are to us thank you for who you are to us thank you for all you do we love you Abba Father welcome to the month of October welcome to praise party with mega child of God on Lagilu FM 96.7 October edition praise party is a Thanksgiving edition of gospel bedroom I will do it every first Saturday of the month olúwa ní ṣọlá ènìyàn kọ́ kìí ṣe tẹni tó fẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe tẹni tí ń sáré o kí ìbáṣe ti ọlọ́run lè ti ń ṣàánú it is none of him who wins none of him who runs but of God he shows mercy ìbùkún rẹ̀ nìkan ṣo ní múni láàláì fi làálàá kù olúwa dìídì olúwa mọ̀ọ́mọ̀ ṣọlá eléyìí ni olúwa ṣọlá ààrẹ o lorúkọ mi megachild a megachild of God welcome to the home of gospel team mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ nínú oore rẹ̀ oore rẹ̀ pọ̀ ó pọ̀ àmọ́ bá ṣe fẹ́ ṣàkàwé rẹ̀ tí ń gọ́fìn lẹ́ ń gbọ́ yẹn èmi kò ní ṣe láti máa yàn lọ́rùn ó fi jọ emeka songs nígbẹ̀ yẹn ok evangelist ojú adé gbèsè ọpẹ wa pọ o àmọ àti ẹ̀lẹ́ sántán láyé ṣùgbọ́n a gbìyànjú agbára wa lójoojúmọ́ nígbà gbogbo ẹ káàbọ̀ sí ayẹyẹ.

0: bẹ́ wọ́n ṣẹ̀wọ̀n tí mo lè ṣe. Má gbìyànjú, ayé gan mọ̀ pé mo gbìyànjú. Orúkọ àdàmọ̀ pé mo gbìyànjú ní ọpẹ́ yìí.
1: Láti fi sọ́nà rẹ̀ ní tẹ̀mí.
0: Láyé.

bá ṣe ń dúpẹ́ kan ló tún ṣe mí. Ṣé mọ̀ pé bá ṣe ń dúpẹ́ kan ló tún ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ mí. Ṣé mọ̀ pé bá ṣe ń dúpẹ́ kan ló ń báṣẹ́ mí lọ. Ẹ wá sọ fún mi báwo la ṣe fẹ́ dúpẹ́ orin yẹn tán. A kàn ń jẹ gbèsè ẹ̀ sílẹ̀ lọ ni. A kàn ń jẹ gbèsè ẹ̀ sílẹ̀ lọ sí ọjọ́ kọjọ́ kan ṣá. Ọlọ́wọ́ ṣá a ṣe kí ni a fojú àánú a fi wò wá pé wọ́n ó ti gbìyànjú ó tẹ̀ ti gbìyànjú ó ti try díẹ̀.

inú ẹ lómi àti ẹ máa ṣe mí gan nígbà tá a bá sọ lọ sọ́bọ̀ tó bá ní ẹ kí lóun fẹ́ máa dúpẹ́ fún nígbà tí òun ṣe pé òun ò ní ronú ṣébi tẹ́gbẹ́ òun wà lọ́wọ́ wà tó mọ àwọn ẹgbẹ́ rẹ tó ti wà nínú kòtò ọmọ iye àwọn ẹgbẹ́ tí ò tiẹ̀ tí ì tó débi tí ìwọ́ wà rárá tó mọ àwọn ẹgbẹ́ yẹ pé wọ́n fi ibi tí ìwọ́ wà ipò tó wà wọ́n fi ń tọrọ ni tó mọ àwọn ẹgbẹ́ torí òkè kan bọ́ sí òkè ní ìlórí tí ìwọ́ ní yẹn tó wà fi ṣètì tí ò jẹ́ lójú yẹn

wọ́n ju nǹkan kan sílẹ̀ wọ́n fẹ́ ju nǹkan kan sílẹ̀ bá fi kun abala eré ẹ̀mí wọ́n náà fẹ́ jẹ́ kó rú gọ́gọ́ sí kó dẹ̀ soft sí i. Ẹ wo ẹja lọ tajà tí ń bá tó dé a máa máwọn tó kù olúwa ṣeun ìdòwò ẹkọ ètò ẹ máa lọ sójú òpó facebook ẹ lọ máa fi síbẹ̀ ẹ lọ máa tẹ̀ sójú ẹ̀ ní ń bá dé màá tún máa mú níbi tí mo ti dúró nìyí níbi tí mo ti dúró màá tún máa mú láti dẹ̀. Gospel gbẹdun with mega child mega child of God on Lagilu FM 96.7 praise party thanksgiving edition of gospel gbẹdun I'll be right back.

0: And we're hanging out with Megan Child of God, Lagge Luna, 96.7 FM, Ibadan.
1: Togas Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káàpù tí wọ́n ti gbèpò lògùn lọ́nà ìgbàlódé tó pè yẹ́dẹ̀ ń kọ sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti gbáwọn tí ń ṣiṣẹ́ fákọjẹ̀dí àti ògùn tí ń fọ kíndìnrín mọ́tò onítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn ògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ̀rọ gbogbo ìwọ tọkọjẹ̀dí ń gbà láàyè. Togas Herbal Powder ni ó bèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ bèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́tò onítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ báwa dùn pọ̀ níléeṣẹ́ Togas. Tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́yìí tẹ fẹ́ mọ ara lẹ́nu ọyọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Níléeṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express, Branfo Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pè wá níléeṣẹ́ Togas sórí 09032949024. Níléeṣẹ́ Togas ló ní àní fàṣà lùgbà. Gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
2: Glory Prince.
3: Bẹ́ẹ̀ tó ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe píntì sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Print, ẹ jàǹfààní ẹ̀dínwó. Wọ́n lórí printing tó quality.
4: Glory Print, put your message on display.
5: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tó dára tó mọ́ tónítóní tí ẹ ti lè gbádùn àkókò yín pẹ̀lú àwọn ènìyàn yín? Ẹ káàbọ̀ sí K2A Apartment, ibi tí ìtùnú ti pàdé ìdárayá. Bóyá ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, Bachelor's Eve, picnic tàbí àkójọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí, K2A Apartment wà fún yín. A ní ìyàrá ìgbàlejò tó gbòòrò, àwọn ìyàrá tó dùn láti sùn, ilé ìdáná tó ní gbogbo ohun èlò òde òní àti balùwẹ̀ tó mọ́ tónítóní. Nínú àyíká tó ní ààbò, a tún ní Wi-Fi ọ̀fẹ́, video games àti snooker. Kí ẹ lè sinmi gbádùn ara yín. K2A Apartment wà ní number 6 Infinity Close, Alpha Grace Estate, lẹ́gbẹ̀ Gasland, ilé tuntun Jericho, Ìdíṣe Ìbàdàn. Fún ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ sanwó àsanlẹ̀, ẹ lè pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yìí 09077051813 tàbí 09129981024. Ẹ tún lè mọ̀ sí nípa wa lórí gbogbo social media handles wa at K2A Apartment. K2A Apartment, ìgbádùn ayé yín pẹ̀lú ìrọ̀rùn.
6: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó lóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú sùnwù sọ́ọ̀tì. Bí ti bò ìdí ni pé dílà rẹ̀ òdíjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà ti Nàìjíríà UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọ́jì kún padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tò ní táwọn lólúyọ̀ lè bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dọ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà. na tele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di loksotu ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele tu abu to fokan bale akitunde ko si n jo soko re egbe titi ilewu ba won eyan se loko nbe ti won ta lori sirisi ton so be office pelu ila na tele ni di loksotu na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepe to fokan bale tin ti mo so yi o ba wa yi o dada ki n fo number won ko pe won 08169328487 lekan si 08169328487

Ìwọ nìkan ló lè gbà wá. Gba Nàìjíríà là lọ́wọ́ ogun tó ń dìde sí Nàìjíríà. Akẹ́pẹ́ ọ̀ nítorí pé ìwọ nìkan ló lè gbà wá. Àlejò mi orin wọn náà.

0: lejo mi nirole yi o na ni evangelist Isaiah oluwa detire oluwa detire ka bo suru into sa
1: eshun atokun mo ki gbogbo awon omo Nigeria ta gbo mi ni ile loro bayi mo ki wa ni oruko oluwa aku ni o and mo de dupe lowo mega child ola ya lewu
0: olorun lo ma ni gbogbo ope ta la wa olorun nikan ni olorun gbogbo ope o e ka bo le kan si ori ta gbo yi ki la ko le re
1: oluwa da iko lo Nigeria pada
0: oluwa da iko lo Nigeria pada ki lo so de ni orin gan
1: ta ba wo bi Nigeria se re lowo bayi o wa ninu oko
0: ironi
1: and ani lo ki olorun fun wa ni Nigeria tutu tori ileri oluwa o ni lati fun wa ni Nigeria tutu ṣugbọn inu okunkun obinrin o ni a wa lowo bayi ṣugbọn
0: inu okunkun ni bawo awon nkan to nṣẹlẹ abi mo ri yin eyin naa de ri mi mo ri asin ri awa o
1: ẹnikẹni tí ò bá tí mi jésù pèsè nínú ayé
0: inú òkùnkùn ló wà ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ nìyẹn gírí mi ò rí ẹ̀ lọ sí rí
1: so inú òkùnkùn ló wà so tí ọlọ́run bá máa fún wa ní nàìjíríà tuntun àtọ̀tọ̀ èmi àti ìwọ
0: ó ti máa bẹ̀rẹ̀ torí àwa gangan ní nàìjíríà
1: àwa gangan ní bẹ́ẹ̀ni sà so àwa ta bá ń gbọ́ mi nílé àwọn ọmọ nàìjíríà tá à ń gbọ́ mi nílé lọ́wọ́ báyìí ti ìfàyẹ yín fún jésù pé ẹ kò sí ń jayé ẹ ń wò pé àti ìwé ti jésù báyìí
0: láti ẹ̀kọ́ jayé náà jẹ́ ká gbogbo gbádùn ara wa náà
1: ajayé náà kò sí kankan nínú ayé tí a wà yìí láìsí jésù kristi nínú ayé wa tẹ̀lé wá rí bíbélì sọ nínú ìwé second Thessalonia chapter 5:17 ó ní ẹnikẹ́ni tí a bá bí nínú kristi nípò ti di ẹ̀dá titun ó ní kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ bẹ́ẹ̀ni ohun gbogbo sì di
0: titun báyìí
1: so tí a bá fẹ́ ní Nàìjíríà tuntun yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ rẹ àti ọ̀dọ̀ tẹ̀yìn so ọlọ́run yóò wá sọ ẹ́ di ẹni ọ̀tún gbọ́dọ̀ kákàdé tó lè di ẹni ọ̀tún a ní láti kọ́kọ́ gba jésù kristi ní gbọ́ná ká kọ́kọ́ gbà á gbọ́ná a wà tí wàá jẹ́wọ́ rẹ̀ pẹ̀lú ẹnu wa gẹ́gẹ́ bí olúwa
0: tó wà láwa
1: so lẹ́yìn náà láti kọ́ láìsẹ̀sẹ̀ wá di àtúbí nínú kristi so bá ṣe lè di Nàìjíríà tuntun jù bẹ́yẹn náà lọ.
0: gbogbo àwọn orin tí mo máa ń gbọ́ látọjọ́ yìí bí ìgbà bí ajínrere ni mí ẹ máa fi orin ẹ máa fi ń wàásù ni
1: orin ọ̀fẹ́ náà
0: ẹ máa fi ń kìlọ̀ ìwà bí àwọn nǹkan tó jọmọ́ nìyẹn ṣé mo gbà.
1: ẹ ṣe àkókò ìran tí àfihàn ìlú yẹn purpose tí ọlọ́run gbé kalẹ̀ gbẹgbẹ́ ìlànà tí ó gbọ́dọ̀
0: fún ajínrere ni
1: bẹ́ẹ̀ ni sà
0: nínú orin
1: ṣe wà pé orin gospel kó oríṣiríṣi dimension but purpose tọ́lọ́run dá ẹ ti ní sí ó ní ìlànà tí ìlànà ìjẹ̀rí ọkàn ká máa fún orin wàásù àti ìwà láti dàbí olúwa dàbí olóòrùn so
0: mo máa ń rí bẹ́ẹ̀ àwọn orin àwọn kan tó wà nínú ènìyàn ó ràn yín lọ́rùn gan láti máa fi orin wàásù ìrìn káàkiri mo ẹni ẹ̀ẹ́dàbí ẹ máa ń ta gìtá náà.
1: Ìjìtá náà bẹ lára nǹkan tá a fi ń ṣiṣẹ́ ìrìn torí sometimes a lè máa kọ́ máa fi ẹnu lásán máa fi kọ́ orin so ibikíbi tí a bá ń lọ́nà la máa ń gbé jìtá yìí náà náà dání.
0: ṣé o fún àwọn mìíràn àti ẹ pé o máa ní báńdì o máa ní oríṣiríṣi àwọn akọ máa ń kọrin kódà ẹ̀yìn ń ta fúnra yín bẹ̀rẹ̀ tún kọrin bẹ́ẹ̀ ṣe ń ta lẹ́yìn kọrin.
1: ọ̀gá ọ̀fẹ́ náà ní sáà iṣẹ́ mímọ̀ ṣe ìwé náà but agbára ẹ̀mí mímọ́ náà ló darapọ̀ mọ́ jìtá náà àti ohun náà tó fi rí mi sà.
0: ẹlẹ́ríṣẹ́ tẹ fẹ́ jẹ́ fáwọn Nàìjíríà pàtàkì lo ní ti ìrí ta ta ṣe àyájọ́ ọjọ́ òmìnira.
1: bẹ́ẹ̀ni sà iṣẹ́ tí ọlọ́run rán mi sí àwọn ọmọ nàìjíríà gbogbo àwọn nàìjíríà tẹ̀ ń gbọ́ mi ní lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: ó dá mi lójú kó orin lẹ máa fi ṣe o orin ni ó dá mi lójú.
1: kí n tó lọ sínú orin yìí náà báyìí nǹkan kan mo kàn fẹ́ kẹ́ ń fẹ́ ṣe àkíyèsí wá sí àwọn ọmọ nàìjíríà Olorun ti selere pe o ma fun wa Nigeria tutun. Sugbon o gbogbo be lati odo emi ati iwo. So iwo to ba gbo mi le ba to ti gba Jesus

láti kàn ní lágelo 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bala onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tì ní làmúwa fún yín okun joseph ẹni dọ́gbọ̀n ló kọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó yìí tún súyọ nínú ìròyìn náà yẹsan wike mínísítà fún olúùlú lẹ̀ yìí ó ní ó ti pe ìrírí èyí tó ní ṣe pẹ̀lú òṣèlú ti adarí ìpínlẹ̀ rivers tẹ́lẹ̀ ọlọ́dún mẹ́rìnlé ní ogun rẹ̀ níjà ìǹpẹ́kítọ̀ àgbà àwọn ọlọ́pàá lẹ̀ yìí dìísù ló ti fi igbákejì ìǹpẹ́kítọ̀ àgbà àwọn ọlọ́pàá lẹ̀ yìí ṣọwọ́ sí ìpínlẹ̀ imo lójú náà ti du àwọn agùnbánirọ̀ ogun àti àwọn míì tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé asòfin ilẹ̀ amẹ́ríkà ló ti kọrin rèkì orílẹ̀-èdè nàìjíríà lórí ààbọ̀ wípé wọ́n fi kélé òfin gbé adarí agbésùmọ̀mí romero ni ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lionel messi òun náà ni ó yan òun gẹ́gẹ́ bí balógun tuntun fún ikọ̀ argentina àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

mínísítà fún olúùlú lẹwa Yesan Wike ó ní ó ti pé ìrírí ti adarí tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Rivers eléyìí tó lo ọdún mẹ́rìnlé ní ogún ní ipò ìjọba níjà látàrí wípé ìpínlẹ̀ ọ̀hún àti àwùjọ ti Evo tá a mọ̀ sí Evo Kingdom òun náà ni wọn ò lè rí iṣẹ́ àkànṣe gbòógì tọ́ka sí tó ń ti ètò ìrónilágbára tó ní ṣe pẹ̀lú òṣèlú èyí tó fi agbára rẹ̀ fà wá sí agbègbè ọ̀hún èyí ló wáyé nígbàtí Wike tó ń sọ̀rọ̀ níbi ìtàkùn ọ̀rọ̀ sọ pẹ̀lú àwọn adarí àti àwọn èèkàn ní ilẹ̀ ti Evo ní Evo Kingdom tó wà ní ìjọba ìbílẹ̀ Obiapo ní ìpínlẹ̀ Rivers mínísítà ọ̀hún yọjú ọ̀rọ̀ síta wípé adarí òun náà ni ó jẹ́ ohun tí wọ́n lè ṣe òṣùwọ̀n rẹ̀ pẹ̀lú onírúurú iṣẹ́ àkànṣe àti iyùn ìtàn tí wọ́n fi lọ́lẹ̀ dípò iye ọdún téèyàn lò ní ipò gẹ́gẹ́ bí Wike bó ti ṣe fi ọ̀rọ̀ síta àwọn olóṣèlú kan òun náà ni wọn ò lè ṣe àtìlẹ́yìn fún àwọn adarí tuntun lẹ́yìn tí wọ́n ti la ètò èyí tó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ òṣèlú tí wọ́n ti là kọjá fúnra lára wọn.

àjọ Amnesty International Amnesty International Nigeria ló ti ké sí àwọn àjọ elétò ààbò orílẹ̀-èdè Nigeria láti tanná wádìí kí wọ́n sì fi kélé òfin pé àwọn olóṣèlú eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń dúnkùkù lajà àti dárògbòdìyàn òṣèlú sílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 àjọ tí ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ọ̀hún ló fi ìpè síta nínú àtẹ̀jáde yìí tí wọ́n fi ṣọwọ́ sí ojú òpó ti ojú ìwé wọn tá a mọ̀ sí Facebook lónìí òde yìí látàrí àríwísí eléyìí tí wọ́n ní ó ti ẹnu ẹni tí í ṣe alága ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Edo ìyún Jẹ́rẹ̀tẹ̀ níbẹ̀ lù síta níbàámu pẹ̀lú àjọ Amnesty International tẹ̀níbẹ̀ ni wọ́n mú ní ìmú ohun làámọ́ fàfà ìdí igi làátì bà nínú èyí tó ti ń dúnkùkù lajà láti ṣe àgbéǹde agbára ìbọn AK-47 takoko wa èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ń gbìyànjú àti pin àwọn ètò ẹgbẹ́ òṣèlú APC láti rí àpapọ̀ ìbò 2.5 million ìyún 2.5 million láti rí igbà fún ààrẹ Tinubu ìyún nínú ètò ìdìbò sí ipò ààrẹ tọdún 2027 lẹ́mìí ẹgbẹ́ ọ̀hún ni wọ́n bèrè ipa àti ìgbésẹ̀ yìí tí àwọn àjọ elétò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka DSS tí wọ́n ti gbé lórí ohun tí wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ìdúnkùkù lajà mọ́ àwùjọ látẹnu àwọn olóṣèlú.

ìpẹ́tù àgbà àwọn ọlọ́pàá alẹ̀ yìí ọlátúnjì dìísù òun náà ni ó ti fi ẹni tí í ṣe igbákejì ìpẹ́tù àgbà ọlọ́pàá alẹ̀ yìí deputy inspector general of police dig lẹ́ka ìṣọwọ́ṣiṣẹ́ operations yóò dig sheu nadada ṣọwọ́ sí ìpínlẹ̀ imo láti ṣe agbátẹrù ètò tó ní ṣe pẹ̀lú àwárí tó ń ti dídù search and rescue operation fún àwọn agùnbánirọ̀ ogun àti àwọn èrò ọkọ̀ míì tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní òpópónà òwèrè lọ sí òwèrè sí onitsha àwọn èèyàn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún la gbọ́ wípé àwọn ajínigbé ni wọ́n jí wọn gbé ní ọjọ́bọ̀ thursday ti ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 ní agbègbè tá a mọ̀ sí umuoha ní ìpínlẹ̀ imo ẹni tí ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí csp anete iniedo yọjú ọ̀rọ̀ yìí síta nínú àtẹ̀jáde wípé nadada ló gúnlẹ̀ sí ìpínlẹ̀ imo pẹ̀lú àwọn kọmíṣánná ọlọ́pàá méjì tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀sọ́kà òun náà ni ó ṣe àyẹ̀wò ipò tí nǹkan wà pẹ̀lú àwọn ayan eléyìí tí wọ́n ń gbé látàrí àti ṣàwárí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún kí wọ́n sì dù wọ́n níbàámu pẹ̀lú ìníẹ́dò àwọn ọlọ́pàá ni wọ́n ti kankun ayan àwárí wọn tí wọ́n sì ti kó ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ikọ̀ ìṣọwọ́ṣiṣẹ́ ṣọwọ́ sí agbègbè tí ọ̀rọ̀ kàn orílẹ̀-èdè nàìjíríà náà lásìwà agbu kevas ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ taraba ń ló ti kọminú lórí gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn àti lílo oògùn olóró tó ń ti àwọn ìkọlù míì èyí tó gbòde kan yíká tìbútòrò ìpínlẹ̀ náà kevas òun náà ni ó kọminú níbi ìpàdé ètò ààbò pàjáwìrì èyí tí wọ́n pè ní òpin ọ̀sẹ̀ láti wá ojútùú sí àwọn gbọmọgbọmọ ìpèníjà tó ń kojú ètò ààbò tó ń ti àwọn ìdúnkùkùlájà àti ìkọlù míì tó gbòde kan ní ìpínlẹ̀ náà gómìnà ọ̀hún ló laago ìkìlọ̀ síta wípé bí ọ̀rọ̀ ìwà ọ̀daràn tó ń ti ìlòkulò oògùn olóró bó ṣe wá di tọrọ fọkalẹ̀ òun náà ni ó lè pagidínà àlàáfíà tó ń ti ètò ààbò ní ìpínlẹ̀ taraba bí wọn ò bá wá wọ̀rọ̀kọ̀ fi sàdá lórí ọ̀rọ̀ náà bákan náà ló tún kọminú lórí ààbò àwọn ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìkọlù àbádì tó sì rọ àwọn àjọ elétò ààbò láti joyè ojúlàlá kan fi sọrí kí wọ́n sì fèsì ní kànmọ́nkíá tí ìkọlù tàbí ìdúnkùkù lájà tó bá fẹ́ rú síta bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tèní ló ń de sí ètígbọ̀nyín ìkànnì lágelu 96.7 fm òkè gajòkè ilé funfun lakalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ ní ìlú ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè lọ̀pọ̀ sókàn asòfin ilẹ̀ amẹ́ríkà riley moore ó ní ó ti lu ìfikẹ́lẹ̀ òfin gbé èyí tí wọ́n fi gbé mahmood adam ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú bí wọ́n ti ṣe ń kọlu àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn jésù ní orílẹ̀-èdè nàìjíríà lọ́gùn ẹnu mọ́ yọjú ọ̀rọ̀ síta wípé ààbọ̀ ìfikẹ́lẹ̀ òfin gbé ni ọ̀hún ó ló ṣe àfihàn wípé àwọn àjọ elétò ààbò ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà àti orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ ọ̀hún ni ó ń so èso rere bákan náà ló gbóríyìn fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà fún ìṣọwọ́ṣiṣẹ́ wọn ẹni tí í ṣe asòfin ti republican òun náà ni ó tó lu asòfin ilé asòfin ti ilẹ̀ amẹ́ríkà lọ́gùn ẹnu àti ìṣàkóso ti ààrẹ donald trump fún ààyàn eléyìí tí wọ́n gbé àti fún dídáàbòbò àwọn ọmọ lẹ́yìn kristi ìyún àwọn ọmọ lẹ́yìn jésù nínú àwùjọ wọn ní orílẹ̀-èdè nàìjíríà kò ṣàìtẹ́wájú láti pè fún ìtẹ̀síwájú ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì
loju na ti ri daju pe eto abo fun awon eyan ni agbegbe ti oro na kan on lo tun gbe pelisi ti won si du awon ikolu to le fe waye bakan na ni won fi oro sita wi pe iroyin yi na lo waye latari abo iroyin eleyi ti o ti pase the daily caller lusita nibi ti won ti jabo lori ifikele ofin gbe ti won fi gbe adam leni ti won fi oro lede wipe o ti wa lakata ijoba lati ojo kejila osu kesan eni ti won fi kele ofin gbe ni ile re to wa ni plateau lakotan leka ere idaraya olori iko balogun fun iko ti argentina yun iko agbabolu argentina tutun Christian Romero oni o ti yoju oro sita wipe Lionel Messi on lo yan ohun fun ipo na to si fi ade ipo ohun de ohun lori balogun tutun ohun lo yoju oro yi sita lasiko iforo wa ni lenuwo eyi ti won se fun pelu eka to ri si ibare ni soro ti Adidas new Adidas football communications department nibi to tin yoju oro sita wipe ohun o kabamo wipe ohun se afihan ife ati idunnu ohun eleyi to ni fun Messi Romero ona ni o nbu ola fun eni orisada lawujo bolu gbigba eni odun mokande ni ogoji ohun ta mo si legend leni ti ireti wa wipe yo mo gba ifese won se asekagba re ni ose to nbo eni ti se agba owe yin fun iko agba bolu Manchester United Lisandro Martinez bakan newe ona ni o tun ni ifikunlukun pelu iko ibare ni soro bolu gbigba ti Adidas new Adidas football communications team leyi ti o ngboriyin fun Messi gege bi ko wa eleyi to ti mu isokan ba orilede na o te waju yoju oro sita ni pe eni orisada eni odun mokande ni ogoji ohun ta mo si legend na ni yo mo fi iyun itan lole leyin ti oba fi gege wura fi ami si ise to yan layo ta mo si bolu igba akojopo iroyin agbaye ti role ti ni ko ni ju bayi lo amo kin to mo lo egbo awon koko onu re le kan si Yason Whiskey lo ti pe adari ipinle Rivers tele nija lori iriri odun merin le ni ogun re ninu oselu inspector agba awon olopa le yi diisu lo ti fi eni ti se igbakeji inspector agba awon olopa leka isowo sise sowo si ipinle Imo lati se akoso isowo sise awari to be wa nkan be lati wa awon agunbaniro ati awon iru oko ti won lugbadi isele jinigbe asofin kan ni ile America lo ti korinre ki orilede Nigeria lori ijabo pe won fi kele ofin gbe adari agbesumobi leka ere idaraya Romero lo ti fidi re mule wipe Lionel Messi lo fi ade balogun tutun fun iko agbabolu Argentina de ohun lori fun okan ojokan awon iroyin to nti kan yi ta koso sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com e le tele wa ni tana ikansire ni ti ojuwe pelu itana Facebook pelu itana Lagelu FM 96.7 to ba je ti abeyefu Lagelu FM 967 le fi darapo mo wa tunde Olawo ni olooturo yi pelu iranlowo Babatunde Moro Nkeji Okon Joseph Enidobo lo ti royin e seun tan gbadun wa a o ni sura wa amen.

0: nítorí ọ̀rọ̀ rẹ̀ iye ní bí wòlíì àti ọ̀jọ̀gbọ́n ọlábánikí oyèṣọlá òyìnbó ọmọ ọba jésù yóò ti máa bá wa sọ̀rọ̀ olúwa ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ nítorí láti pàṣẹ ọ̀rọ̀ náà ẹ ó di alábùkún fún lórúkọ jésù.
1: Ogo ni fún orúkọ Olúwa.
2: Alleluia.
1: Mo wí pé kí gbogbo ogun kó máa jẹ́ ti Ọlọ́run.
2: Alleluia.
1: Aràn mi níṣẹ́ sí ọmọdé sí àgbà sí gbogbo ẹ̀dá ènìyàn ṣùgbọ́n kí n tó jíṣẹ́ yìí ẹ jẹ́ ká gbàdúrà sẹ́ni tó níṣẹ́ ẹ jẹ́ ká tẹríba àfi àwọn tí wọ́n bá ń wa mú tọ̀ lọ́wọ́ orúkọ Jésù.
2: Àmì Jésù.
1: Bàbá àwọn Ọlọ́run wa gbẹ̀yìngẹ Olúwa gba ọpẹ́ wa.
2: Àmì Jésù.
1: À ń lọ inú ọ̀rọ̀ rẹ olùsọ ọ̀rọ̀ yìí àti òǹkàwé Olúwa dá wọlé.
2: Àmì.
1: Gbogbo etí tá a fẹ́ sọ fún Ọlọ́run kó mi sí.
2: Àmì Jésù.
1: Lópin ọ̀rọ̀ náà ká di alábùkún.
2: Àmì.
1: Ògo ni fórúkọ ìwọ náà.
2: Alleluia.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo kí ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀kú afẹ́fẹ́ yìí arọ òní ni wá.
2: Àmì Jésù.
1: Mo kí gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tá a jọ ń pín ọ̀rọ̀ yìí nínú ọgbà mo gbàdúrà wípé ọgbọ́n Ọlọ́run yóò máa pọ̀ sí láyé wa.
2: Àmì.
1: Èmi ẹni tá ń gbóhùn rẹ̀ ní àkókò yìí náà ni òjíṣẹ́ Ọlọ́run Festus Ọlábámijí Oyèṣọlá Wòlíì Òyìnbó ọmọ ọba Jésù. Àlàáfíà ni fún yín.
2: Àmì.
1: Gẹ́gẹ́ bí ìṣe mi ẹ jẹ́ ń pè wá sí àkíyèsí pàtàkì béèyàn bá rẹni tó máa ń ro àròjinlẹ̀ tó máa ń ronú tó bá lọ síbi ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn pọ̀ sí yóò wò pé béèyàn ṣe pọ̀ tó yìí bóun lọ́lọ́run ṣe fẹ́ẹ́ rí tòun rò ǹjẹ́ ọlọ́run ti ẹ̀dá mọ̀ láàrin àwọn èèyàn àròjinlẹ̀ rẹ̀ nítorí pé ó rí orí tó lọ sára ni àánú ọlọ́run yóò ṣe tiwa.
2: Àmì.
1: Àkórí ọ̀rọ̀ tèmi sọ wípé ọlọ́run mọ̀ nípa rẹ̀ mo fẹ́ kí wọ́n bọ̀dá yẹn kó sọ bẹ́ẹ̀ kọ́lọ́run mọ̀ nípa mo fẹ́ kí wọ́n sì sáyẹn kó sọ bẹ́ẹ̀ pé ọlọ́run mọ̀ nípa mo ti wulẹ̀ kéèyàn dàbí yẹ̀pẹ́ lẹ̀ tó ọlọ́run mọ̀ nípa mi. Alleluia.
2: Alleluia.
1: Ìlérí rẹ̀ sì dájú nítorí pé ó ti sọ wípé òun ti kọ́ sí àtẹ́lẹwọ́ òun ọlọ́run mọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ ká lọ sínú bíbélì mímọ́ inú ìwé orin Dáfídì Psalm 37 òun la ó kọ̀kọ́ lọ wò Psalm 37 ẹsẹ̀ karùn-ún dé ìkẹjọ rẹ̀ òun la kọ́kọ́ máa lọ wò.
2: Fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́.
1: Kókó nìyẹn o gbọ́ mi dáadáa ó láti fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́ o lè wòye pé èèyàn pọ̀ láyé èèyàn pọ̀ ń lù ú èèyàn pọ̀ lọ́jà ṣùgbọ́n Ọlọ́run mọ̀ nípa rẹ kìkì wípé kó o fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́ kí ló túmọ̀ sí ohunkóhun tó fẹ́ ṣe béèrè lọ́wọ́ Ọlọ́run ṣèfẹ́ rẹ ni ìwé ló fẹ́ kà iṣẹ́ ló fẹ́ kọ́ òkè òkun ló fẹ́ lọ torókè òkè òkè òkun òkè òkun táwọn èèyàn sáré ó ṣe gbogbo èèyàn náà ló lọ ọbẹ̀ tó ṣàṣeyọrí gbọ́ mi dáadáa gbogbo ohun tó fẹ́ ṣe jẹ́ kọ́lọ́run ó mọ̀ nípa ẹ̀ sọ́lọ́run fọwọ́ sí bọ́lọ́run bá fọwọ́ sí ohun tí ó jẹ jáde ń bẹ yóò ṣàpẹẹrẹ pé ọlọ́run mọ̀ nípa rẹ̀ yes.
2: Gbẹ́kẹ̀lé pẹ̀lú.
1: Gbẹ́kẹ̀lé pẹ̀lú.
2: Òun ó sì mọṣẹ́.
1: Tóbi ń gbọ́ báyìí òun ó mọṣẹ́ kó o gbẹ́kẹ̀lé nígbà tó bá fọ́nà rẹ lé lọ́wọ́ tọ́lọ́ bá fọwọ́ sí ọ wà gbẹ́kẹ̀lé bíbélì wípé òun ó sì mọṣẹ́ òun ó mọṣẹ́ yẹn túmọ̀ sí wípé yẹn ni wípé ọlọ́run ó fààyè gba wípé kó o réré bẹ́ẹ̀ ọlọ́run ó fààyè gba wípé kó dára fún ọ níbẹ̀ ọlọ́run ó fààyè gba kó o ṣàṣeyọrí níbẹ̀ àánú ọlọ́run yóò mọ̀ dájú lórí
2: rẹ̀ yóò sì mú òdodo rẹ jáde.
1: Yóò mú òdodo rẹ jáde.
2: Bí ìmọ̀lẹ̀.
1: Bí ìmọ̀lẹ̀.
2: Àti ìdájọ́ rẹ̀. Bí ọ̀sán gangan.
1: Kò tí ń gbọ́ báyìí. Ìyẹn ni pé gbogbo ayé ò rí ògo Ọlọ́run nínú ayé rẹ. Ìwọ gan ó sì mọ̀ wípé Ọlọ́run mọ̀ nípa rẹ̀. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi ní àkókò tó ń gbọ́ mi àti ní orí agbègbè tẹ́ ẹ ti ń gbọ́ mi. A ní Ọlọ́run mọ̀ nípa rẹ̀ kìkì wípé kó o fi ọ̀nà rẹ lé lọ́wọ́. Yòókù wa kù sí ọwọ́ ẹlẹ́dàá. Ẹni tó ní gbogbo ipá àti gbogbo agbára. Òun ló ń jẹ́ kó dára fún yàn òun ló ń gbé yàn dìde òun ló ń gbé yàn lórí sókè òun ló ń fi ògo rẹ̀ hàn nù ayé ẹ̀dá àánú yóò dájú lórí ẹ̀.
2: Àmì. Ìwọ́sinmi nínú Olúwa.
1: Ìwọ́sinmi nínú Olúwa.
2: Kí o sì fi sùúrù dúró de. Má ṣe ìkanra nítorí ẹni tí orí rẹ ní ọ̀nà
1: rẹ. O nílò àti ṣe kanra kankan nítorí pé Ọlọ́run mọ̀ nípa rẹ. Ohun gbogbo làkókò dẹ̀ wà fún àkókò tẹnìkan le tó kó o wá wòye wípé ṣé Ọlọ́run sì rántí tiẹ̀ náà báyìí. Tọ́lọ́run ò dẹ̀ ti gbàgbé tiẹ̀ náà báyìí kó o gbàgbé ẹ̀ Ọlọ́run ò lè gbàgbé ẹni kankan. Ohun gbogbo làkókò wà fún mọ̀kanra nítorí ẹni tó ń ríre lójú ọ̀nà tiẹ̀ akoko ti e lo to yen o mo ya akoko ti o lo nu aye tori die arakun ya ti awon mi to n gbo mi loni olorun mo nipa re o olorun mo nipa re fi sokan be yes
2: nitori akore na ti o ti o mu ero buburu sa daka inu bibi
1: jori beyan ba le mo binu tori ipo n rire loju ona elomi emi apayan emi apayan lo ma wonu e arakun ya ti arabin apayan ha ese to si nipa ni tori die bibeli bi pe ko daka inu bibi tori en to ri re loju ona ti e mo wu le binu mo binu akoko ti e na fe to boya n to ri ninu aye re yen to fi ro po olon feran re ju gugu aye lo ye boya ti e ju be lo loruko jesus akoko isere re yo to
2: amen daka inu bibi ki o si ko ikanu sile ma se ikara ki o ma ba se buburu pelu
1: danu yo daju lori e
2: amen
1: beyan ba payan ejo ti e lagbara po mo wu le se ikara kemi se buburu ebi apayan ko ma ba wonu re lakunrin ati arabirin to n gbo mi leni eh olorun mo nipa re olorun mo nipa re olorun to faaye gba kan loyun e to faaye gba kegun dagba ninu alaboyun olorun yen mo nipa re o mo nipa irin ajo re o si ri anugba
2: amen
1: mo fe ka feti sile lati gbo ikede yi
3: ogun to ja mi to ja ise mi o patapata ni ko se
4: gbogbo eyin aladura yesu akristo ori titun jese duro lati faanu fasogun ya perepere lara awon to se tan lati kepe ninu ipade adura lagbara to ti di oja agbaye ipade adura olososẹ ti olorun fun ara re pa lase fun woli agbaye ni professor olabanji oyesola babo oyinbo omo ba jesu ninu ijo fellowship of disciple gospel church amuloko akanran ibadan ni gbogbo ojo isegun tuesday pelu akori akoko nina owo agbara iyanu olorun iwo lo dide furu je ka lo sibi ti jesu ti so lori iburuku jo lori re latago mejila osan lawon yi o ti ma nero sose kepe jesu alaanu titi di ago meta abosan pelu ipolo olori awon iranse olorun alaye atawon olori emi ati babo olugbalejo agba prophet festus olabanji oyesola babo oyinbo omo ba jesu gbogbo ona ni ke iwade oju oja amuloko ibadan ebere joji babo oyinbo omo ba jesu beni kaseli yo ma bere lati je di ago mejo owuro jade e gbadura fun mi sa 0803-381-8272 ninu ipade akoko nina owo agbara iyanu olorun tose yi iwo lo ma so testimony ko ye ko miss e
1: akoko nawo agbara iyanu olorun ti ose yi bibeli ni mati si oro olorun o ni ko ma po ipejopo sile e ma bo wa si amuloko ni ona kanran lamuloko lona kanran to ba ti di oja amuloko bere church wo di oyinbo omo ba jesus wo li oyinbo o lo lead nbe lowo lowo tolorun nlo anu yo daju lori e ijo jesu ni won bo ba pe pe wo li oyinbo awon momo yen le ma gbo nton so o ba ni fellowship of disciple gospel church wo ri kilo wu won ba ti ni so si wo li oyinbo won ni ibi to gbare ani patako kaakiri loju popo na tele sugbon ona ti won se o ti pa le re mo sugbon bere to ba ti joja amuloko pe o lo so si wo li oyinbo to ba fe ri mi fun counseling de lago mejo abo to ba je pe pade lo fe wa ago meji la bere pade eyin oba eyin ijoye eyin alase te fe jabo gbogbo eyin onisi owo te fe ma kawole wo gbogbo eyin onisowo te fe wo fi re je ti se apele ti won e ma bo eja agbadua o se nti o lu ijibiti o se nti o san igi lori emi e debo o anu olorun yo daju lori yin o ti le logoji odun mo tin sise yi e ko sisi n to jo wi pe e lo mu nkan kan wa agbadua olorun wo gbo ti e loruko jesu o si ra anugba
2: amen
1: mo n te siwaju iwe eberu ori ketala ese karun ati kefa re
2: ni ki okan yi ki o ma se fa si ife owo
1: ki okan yi ki o ma se fa si ife owo
2: ki o ti ani ki o to yi
1: to ju bayi to ke yen ba fa si ife owo ko ni ma ko olorun mo nipa ohun ko ni duro di akoko re gbogbo to ro ko le mo wa ni o se iba se mi eyan iba se n teyan gboro ma gbo ṣùgbọ́n ọlọ́run ní sọ fún ọ pé òun mọ̀ nípa rẹ ṣiṣẹ́ rẹ fi sùúrù kó fi rìnrìn àjò ayé ẹ nígbà tákòókò rẹ bá sì tó ohun tó yẹ ọ yẹ ògo ọlọ́run ètò rere tọ́lọ́run ní fún ìwà ayé rẹ á bẹ tì ọ lọ́wọ́ àánú ọmọ dájú lórí ẹ o wọ́n bá ti yẹ pé ìfi owó olú yọ jáde olú yọ lu jìbìtì olú yọ dọ̀kọ olú yọ pààyàn ewo ni ọ̀wà amújíyà dání o sọ̀rọ̀ tó rìn lọ́la tọ́ka bùkú rẹ̀ lẹ́ níjọ́ mi ọ̀rọ̀ tó ní lónìí tó kàbùkù rẹ̀ lọ́la anu o ma daju lori re.
2: Ami.
1: Yes.
2: Nitori.
1: Nitori.
2: O nti kala re ti wi pe.
1: Olorun ti kala re ti so wi pe.
2: Emi ko je fi o sile.
1: Ohun ni fi yin le.
2: Be ni emi ko je ko sile.
1: Ohun si ni ko sile.
2: Nitori na.
1: Nitori na.
2: Ni awa se fi igboya wi pe. Oluwa ni oluranlowo mi. Emi ki yo beru. Ki le eniyan le se si mi.
1: To ti gbo. Je ki Olorun ko je oluranlowo re. O ni lo ati beru. O le ati gbegbe se ti o to lodi si fi Olorun. En to ba jale okan ri odoti toro na omo fun re pe o nji nkan ile ke se pe o lo nne won si fun eh ati be lo mo gbadura ki Olorun orun ko ran lowo
2: amen
1: ka ri Olorun ko daju ori e
2: amen
1: Filipi ori kere ese ko kadilogun
2: sugbon Olorun mi yo pese ni kiko
1: leri Olorun niyan o Olorun mi yo pese ni so gbo bayi Olorun mi yo pese ni kiko Olorun to da o yo pese ni kiko fun gbogbo aini re so gbo bayi Olorun ma nipa re o suru lo nilo suru die yes
2: gege bi oro re ninu Kristi Jesu
1: ninu ogo nu Kristi Jesu oro nbe lowo re ati ola o si nbe ni aka re e to le fi fun o ninu Kristi Jesu arakunrin ati arabirin to ngbo mi leni o n tonan ni ki ma ba n soro le lori loni o na ni Olorun mo nipa re Olorun mo nipa re nigba ta koko ba to beyan ba njiya Olorun o pe ni ya pelu iya ba ye yan ba tesi waju bo ti je Olorun o gba oko aye re wa nigba ta koko ba to sugbon mo se lodi mo se nti o ye ko se ko lu e ma ba mo jiya bi apaja anu Olorun yo daju lori re
2: amen
1: iwo na do di Olorun ko bi Olorun mo nipa re arakunrin ati arabirin to ngbo mi leni mo mo soro gege bi iwori Olorun lo jabo bi pe o ti suma akoko iserere re o ti suma akoko ku oriire mo gbadua pe ki en to ni aye ati orun ko ran olowo lati mu suru ati lati duro gba ileri na anu Olorun yo daju lori e o
2: mi Jesu
1: eh arakore kanu gbeli ni en o tori okele o togun ibi re eh be ma anu yo daju lori e
2: amen
1: ma togun ibi re nitori okele je ki Olorun ko se ife re nu aye re mo fe gbadua fun yin loni oro to nipa loro to ngbo leni mo si gbadua fun anu Olorun yo daju ori e
2: amen
1: kin to gbadua e je kin pe awon number mi jade o le fe ba mi soro o le fe pe mi sori ago mi 08033818272 08033818272 pe mi sori ago mi 08058828 tẹni emi ni mo gbe mo fẹ gbadura fun gbogbo eyan eja to pade wo yọjọ mejo kan na oruko Jesu
2: ami
1: Olorun iyanu ko gbadura fun
2: ami
1: akoko isere re ko to ni kankan
2: ami Jesu
1: ki won ri anu gba
2: ami
1: be ni ko ri fun o
2: ami
1: Jesu Oluwa wa
2: ami.

0: da olorun re mo da olorun re mo ni epi waasu to ti olorun fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo na iyo god chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile funfun balawu ege algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko titi to lati gbo eto da olorun re mo ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ ọlọ́run láti ẹnu bàbá wa nínú olúwa ajé ìrere Matthew ìgbẹ́kẹ̀lé olúwa mọ́ṣẹ́ bí kí ọlọ́run kí ó bùkún yín bí ẹ̀ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
1: ẹni tó mọ ọ̀rọ̀ ọlọ́run olómo olúwa ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run olómo ọlọ́run ẹni tí ò mọ ọ̀rọ̀ ọlọ́run kò mọ ọlọ́run ẹni tó pòfo ọlọ́run mọ́ ló mọ ọlọ́run ló mọ̀ wá ọlọ́run ló mọ̀ ṣe ọlọ́run nígbà tí a bá ti mọ̀rọ̀ ọlọ́run ìjò lè jà wá nígbà tí a bá ti kíyèsí ọ̀rọ̀ ọlọ́run adáàlàáfíà nígbà tí a bá ti mọ̀rọ̀ ọlọ́run a kó wa ní ìkẹ̀kọ̀ ayé nígbà tí a ti mọ̀rọ̀ ọlọ́run ayọ̀ wa máa pọ̀ sí ṣùgbọ́n nígbà tí a bá mọ ọ̀rọ̀ ọlọ́run a mọ ọlọ́run iṣẹ́ tí a lọ kọ́ onílànà láti tẹ̀lé ká tó mọ̀ alájúkọ measurement alájúkọ mọṣẹ fagi alájúkọ mọṣẹ lagi alájúkọ mọṣẹ lẹgbẹdẹ olóṣèwọ kó tó di pé ó ṣe jókòó àwọn òjòkóró dára àwọn ìlànà rẹ aláti tẹ̀lé láti mọ́mọ́ ọlọ́run kò yẹ kó máa ráhùn báyìí mo gbọ́ ọlọ́run kò yẹ kó máa kù ṣe báyìí kò mọ̀rọ̀ ọlọ́run ayọ̀ ló yẹ kó máa kúnnú rẹ̀ pé mo mọ ọlọ́run ọlọ́run tó mọ̀ tó padà nù rẹ̀ mọ́ ó ti jọ sí wo ayé ó ti jọ sí wàhálà ayé ó ti jọ sí kojú ayé nígbà tá a mọ̀rọ̀ rẹ̀ a mọ ọlọ́run ó ní ẹ̀mí lọ́lọ́run bébí kò tí lọ rírì ó mọ gbogbo sí ẹ̀ṣọ́ gbogbo bí a bá jóni ṣe ọ̀rọ̀ rẹ̀ a mọ ọlọ́run àyíká yìí dá wa a wà nínú òtítà tó di dọ́rẹ̀ èrò nípa wa yóò ní já wa nítorí pé nígbà tí a mọ ọ̀rọ̀ rẹ̀ tí a jóni ṣe àníkún a máa jẹ́ tiwa àníkún ọgbọ́n àníkún ìmọ̀ àníkún ọlá àníkún ògo àti agbára nítorí pé ọ̀rọ̀ rẹ̀ tí a mọ̀ kò ní ṣe alákòóso tó mọdí ìgbàlá yìí wá ká àti ṣe ẹsẹ̀ gbé àti ṣòro bó bá mọ̀rọ̀ ọlọ́run òní máa kẹ́gàn ọmọ nìkejì òdídó sí ní ọ̀tẹ̀ ìfẹ́ nínú ìfẹ́ ló máa wà nínú ọgbọ́n ló máa wà nínú ọgbọ́n ló máa wà òdídó sí bìrìkìṣì ẹni tó mọ̀rọ̀ ọlọ́run ó mọ ọlọ́run ká nífẹ̀ ọmọ nìkejì ní ọba nínú olùmọ̀ràn kan ibo ló fẹ́ sá sí tí ò rí ọ ibo ló fẹ́ pa ọ tí ò rí ọ nígbà tí a bá mọ̀rọ̀ rẹ̀ tí a kíyèsí tí a nání rẹ̀ a mọ̀ ọlọ́run ìfẹ́kùfẹ́ ó sì jọba ìlépa ayé sì jọba okoja nbele wa wa eni tele nbele wa wa ojuko nbele wa wa le pa ipo wiga nbele kan wa ta lo ni emi re to le boko tebe bi ba se olorun joseph o mo pe o le joba gbogbo ni diwa to joba en ti lala to ti to ta suku ewu ti se ki se se olorun o beru olorun ni ewon bi ti ro ala ni ewon that will be judged by us all to let it. Baba Mauro, there. You remember more, I remember more. You go to my shadow, go to there. I think she wrote this song, I think she wrote for. Yeah? Mauro, no. I say Mauro, no. Baba Mauro, no. Baba Mauro, no. Oni gba opo ijopo laye pani ijoba otara tani ijoba se ba we ni ona ni se lo se jade se mo ta ko won no wu asi gbogbo awe lesi kristani ti muslim ati lesi baye gbogbo wa odo wa ni a to se joba lo ti jade wa agbeto lai pa ta mo olorun ilo la se kesorode bi a ba ni beru olorun baba moro olorun.

Baba ni ibẹ̀rẹ̀ Ọlọ́run ìjọba tó dára láàánú kò ní sí ìkọsẹ̀ kò ní sí. Òun tí a bá pàdé lónìí ọgbọ́n máa pọ̀sí máa pọ̀sí ṣùgbọ́n kàkà kí ọgbọ́n wa sí ti Ọlọ́run sí ìyà nípẹ̀kú ohun gbogbo dọ̀ wọ́n mọ́ ọ lọ́wọ́. Ìka àbámọ̀lá gbé dání àti jẹ́ àti ìmúdí ìṣòro fún wa. Gbogbo ọ̀nà tí àwọn èèyàn ló gbó ọ̀nà ìbúrú ni kì í ṣe ti òtítọ́ tó wọ́n sì wà tó wà níran. Bùlá sápamọ́ sí Tọ́lọ́run rí. Ìwọ́n tó yí ìwọ́ lọ́n rí ọ. Ìrúgbìn tó gbòòwò ká. Ìwọ́n tó bọ́ bẹ́rẹ̀ kẹjọ́ lọ́n rí ọ. Ìrúgbìn tó gbòòwò ká. Ìwọ́n tó dàlọ́ lọ́n rí ọ. Ìrúgbìn tó kàkọ́. Bó bá mọ̀rọ̀ Ọlọ́run. Àlàáfíà dé. Nísìnyẹn tèlé lórí ìwọ Ọlọ́run lórí ìwọ Ọlọ́run. Ẹ gbé tábà dán Ọlọ́run mọ̀. Yẹ pé gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí lé bá tọ́ Ọlọ́run mọ̀. Gbèlà á mọ̀ tó ti tọ́. Ìlànà tó gbé kalẹ̀. Bí a bá múlò tí a bá kíyèsí kì í ṣe ká gbọ́ lásán. Mo mọ̀ fi mẹ́wàá. Nígbà tí Jésù wá. Onígbà ayé àtọ̀rọ̀ kọjá lọ. Oníkìtì ọ̀nà kí yóò kọjá láìṣẹ́. Nífẹ̀ ọmọ ìdí kejì rẹ̀. Kò sì bèrè Ọlọ́run. Kò fi báyọ̀ lórí ìfẹ́. Lótìtọ́. Ká má wù ọ̀kọ́jọ́ à. Ká ní sinmi fúnra wa. Ká bọ́ lọ́fọ́ àwọn òbí wa. Dàbá mọ ọ̀rọ̀ rẹ̀ àti mọ Ọlọ́run. Bí a lọ sórí òkè ọjọ́ méjìlá ọjọ́ méje àti ìmọ̀ràn ọlọ́run. Ìgbà tí a mọ̀ràn ọlọ́run tí a jólù ṣe o tó bèrè ọmọ fún ọkọ̀rin fún mi ìwé ṣe kí ni ìwé fún ní sí. Bó bá ronú pàdà bó bá gbọ́nà bó bá mọ̀ràn rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni bàbá mi ó ṣe kí ni yóò dá lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́tù tì yóò ṣe. O tó yẹ ìwádìí mímọ́. Ìgbà tó bá ìtura pàdé. Ìmísá wà ọgbà ń wá ìmọ̀ wà ọ̀nà ńlá. Àtó kórira rẹ̀. Wọ́n bẹ̀ ṣàfẹ́rí rẹ̀ pé àti láàmì kan ní ara rẹ̀ pé èyí ọmọ Ọlọ́run ní ṣe. Wọ́n rí àmì pé ọmọ Ọlọ́run. Ó mọ Ọlọ́run. Èmi tí gbénu rẹ̀ fi hàn. Ìwà rẹ̀ fi hàn. Ìṣeré fi hàn. Kíkí jíjẹ rẹ̀ ó fi hàn. Nítorí pé ó mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì fara hàn. Ó sì gbàgbé. Àwọn ọmọ àmọ́ lè gbàdúrà. Gbàdúrà. Kókó ọ̀rọ̀. Ọlọ́run ṣé mo jólù ṣe mo gbọ́ ṣé mo fi sí ṣe kí ni ẹ̀kọ́ tí mo pàpàdé ń bẹ̀ kí ni mọ̀ tí mo kọ́ kí ni òye tí mo rí ṣé mo bá dàrẹ́ ṣé mo mú tẹ̀ ṣé ìtẹ̀ ó mú tẹ̀síwájú lé bá mi ṣára tù mí. Kò parọ́ tí olúwa ti kó máa parọ́ ìgbà tó parọ́ ṣé ìdájọ́ òde. Ìgbà tó jalè ṣé ìdájọ́ òde. Láì ṣojú kòkòrò sí ohun ọmọ ẹni kejì rẹ aya rẹ ọmọ rẹ tó ṣojú kòkòrò ṣé ìdájọ́ òde. Ṣé ìdájọ́ òde. Gbogbo ẹ̀tọ́ tá a gbé dání ṣé ìdájọ́ òde. Ìrúgbìn tó gbòó bẹ̀sí kà. Bí a bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ṣe ṣe. Lẹ̀kọ́ ṣí ọ̀nà ńlá alátùwà ìwà àbàjá dópin. Ohun tí o fi sí ṣe ló lè fi kọ́ mọ́.

0: ẹ̀rọ tí a kọ́ sí bàtà ọlọ́run kí ni túmọ̀ rẹ̀ nínú ayé wa akadúrè anisọdọ skul tọkọ wa kí ni túmọ̀ rẹ̀ nínú ayé wa tó fi hàn pé a mọ ọ̀rọ̀ náà tó fi hàn mọ ọlọ́run ìgbé ayé wa kò yí padà ìwàsí wa kò yí padà ẹ̀sọ̀ lágbé dání anigunjà wa nígbà tí a ṣe pé ìfẹ́dájú láṣẹ àṣepẹ̀tẹ̀ ọlọ́run nígbà tí a mọ ọ̀rọ̀ rẹ̀ àmọ̀rọ̀ alùpùpù báìbù kò sí èso àbúrò ní báìbù tó wọ́n sọ báyìí adúlẹ̀ ni wọ́n sàrí ìwà rẹ̀ ti ṣe rẹ̀ níbi ilé wọn
1: dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ new york god chapel ní àsìkò ìkọ́tọ́ a wà ní +7 & 8 àyọ̀ká layout ilé funfun báláú ẹgbẹ́ urban hospital òpópónà tó wà lẹ́yìn ìbàdàn grammar school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook at matthew ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ó tún máa gbọ́ tí ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà sí ìjọ new york god chapel a wà ní àdàbà fm àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti lágelu nẹtí 6.7 fm ìbàdàn 7:45 and 8 pm àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo 6 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajé ìrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tó di ọjọ́ 8.

0: ẹgbẹ́ òsì ó bá fọ́ mi láti ẹgbẹ́ òsì yóò kọjá lọ sẹ́gbẹ́ ọ̀tún ṣé kí gbla ìpàkọ́ wá síwájú ẹ mọ̀ kí kan béèrè gbogbo question tó yẹ kan béèrè padà ń báyìí ìní ń ṣe ọ́ ká wá jẹ́ kẹ́ni ó mọ̀ pé n ti ń ṣe nù tó retí mo ṣe wá bá inú ẹ sì mọ̀ tí ń ṣe mí ọ̀nà àbáyọ ńkọ́ ọ̀nà àbáyọ kan ò sí ju pé a ṣe sọ́jírì fún kinní náà ni a dẹ̀ lọ ṣiṣẹ́ nínú àpò láọmọ womb kinílẹ̀ tó mọ̀ pé womb tó ló ń lò kọ́ mi pé arábìnrin yẹn bímọ ní òní 2022 bó ìṣe bímọ tán ó padà lé ọmọ jẹ́ ìyá fọ́hún ó bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ àmọ́ kó tó pé bí oṣù mélòó wàhálà kan bẹ̀rẹ̀ inú rírun ni ó pọ̀ jù àti ṣe ló fi padà lọ sí hospital general làbẹ́òkúta gbogbo hospital general tó complain báyìí ni sẹ́wọ̀n pé ọ̀rọ̀ ti iṣẹ́ ìjọba ó gẹ́tà sí bí mọ́ wọlé àmọ́ nírúurú epo òun ló bá decide ni wọ́n bá gbé lọ sí private hospital kan làbẹ́òkúta ló ti ṣẹlẹ̀ o wọ́n sì gbé dé private hospital wọ́n ṣe scan wọ́n ṣe gbogbo ẹ̀ràn kan kíní tí wọ́n kíní mú something yẹn wọ́n àmọ́ kí àì sí ànẹ́s wọ́n kí àì àbí sí ànẹ́s ẹ máa pè kíní yẹn sí cs yẹn mo fi hàn sí láàrin adájọ́ ẹsẹ̀ ni ẹ mọ̀ dáńdó ṣe dókítọ̀ wọ́n á pè kíní cs wọ́n kó gbo ibi ìyáfàlì sí òsì ẹpẹlẹ àyàmí padà wá gbọmọ ṣe ìyá yìí ti ó ti frail ó ti ṣe wàhálà yẹn ti ó ti take much out of her body fàlí wà ní UCH látijọ́ tí mo ti sọ o owó bẹ́ẹ̀dì ń lọ tẹ́sì ń lọ owó oògùn ń lọ every now and then bá a ṣe ń rówó yẹn bẹ́ẹ̀ ló ń yọjò nǹkan míì tẹ wá bẹ́ lálẹ̀ torí pé wọ́n ṣiṣẹ́ yìí ní monday mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ dìde ìrànlọ́wọ́ ọlọ́run ní padà lẹ́yìn yín mo dúpẹ́ lọ́wọ́ yín o gan mo dúpẹ́ èrè ń kágbọ̀n bọ̀ àmọ́ kò ì kágbọ̀n o ẹni tèrè ìjì tèrè bọ́dà ṣe kún bá ṣe ọ̀rọ̀ àmọ́ gbàjọ náà nù ẹ̀yin tọ́lọ́run ti lò tẹ́ ti nawọ́ ẹ ṣe o ẹ̀yin tẹ́ tún nawọ́ ọlọ́run mi ó ọba mi ẹlẹ́sàn yóò sàn ẹlẹ́sàn re ó ti ń kórajọ sátidé monday tá a ṣe àti tún rí ó tún ti gbé sókè díẹ̀ bí 300 àti rí bí 300 down kinní kan yes àmọ́ tí owó yìí ò tí ò bá pé wọ́n ni wọ́n pé irọ́ àwọn ò lè dáwọ́ lé kíní kó di pé àwọn ojúṣe mọ́ sáré kiri development tó wà ni pé wọ́n ti ní wọ́n á ṣe iṣẹ́ yìí ní monday àbí ẹbẹ̀ ṣe wí kàn èyí tó tẹ̀kọ́ lọ́rẹ̀ tó ń ṣe ókè ibi tó ṣe mí lẹ́ẹ̀kan ní ìṣẹ̀yìn náà mo wá nígbà tẹ́ ọkọ̀ ṣe gírí lẹ́ẹ̀kan ẹ̀rú bà mí kíní àga níwájú ẹ súnmọ́ kíní why that goes on arábìnrin tó lọ sọ hospital tí wọ́n ní wọ́n ṣe wombo wọ́n ṣe wombo ọ ọdún 2022 wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ sọ pé iṣẹ́ ti perfect àmọ́ kò pé oṣù tí wàhálà míì fi yọjú wàhálà míì tó yọjú ni pé inú rírun òjọ́ sí àṣeyẹrí lẹ́sán lè ń ṣe ó wá di pabambari bí orin barista ni pabambari ló mama dẹ́sẹ̀ ọwọ́ wa óye ó di pabambari o wàhálà ìbá bẹ̀rẹ̀ sí ní ṣíjú àmọ́ mo mọ̀ wọ́n recommend ògùn tí a ń lò wọ́n ń lògùn yóò tún lọ díẹ̀ ẹ mọ̀ pọ̀rọ̀ ògùn èbó yóò manage ni tó bá tún yá yóò tún bẹ̀rẹ̀ tó bá tún bẹ̀rẹ̀ yóò tún le ju tìjà ṣáájú lọ tó wá yọjú síta ó ní mo pè pàbàǹbàrì à ń bọ̀ ń bẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí gangan àjọ ṣètò lálẹ́ ìrìn àjò tá a rìn lórí ẹ̀ náà àjọ rò bọ̀ mo sọ fún yín mo ní chapter 1 la ṣe tá a kà lálẹ́ yóò ní chapter o ìwé tá a fẹ́ kọ̀ yóò ní chapter o ìwé tá a fẹ́ kọ̀ yóò ní chapter o bóyá ká lọ́jà àbí tá a bá lọ́jà tá a bá padà tọ́jàdé ìyá fàlẹ́ ó fẹ́ dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ó sì tún fẹ́ bẹ̀yìn ẹ já lọ pa àká padà lẹ́pẹ̀lẹ́ màmá ṣé kí ni ẹ̀ ti ràfẹ́ tó ń báyìí oyin láwùjọ báyìí lọ tẹ́lẹ̀ àwọn tí a ń gbọ́ yín lè rò orí tẹ́ mi ẹ sọ̀rọ̀ jáde
1: wọ́n fẹ́ tó ń ara tó wí ara wí kì í
0: mo ìbílẹ̀ náà rí i can see ó hàn lójú àwọn tí a bá wà pẹ̀lú wa lórí facebook ó rí ó hàn lójú èyí tẹ́mi kíyèsí dáadáa tẹ́yìn ò kíyèsí ni pé màmá yìí ẹran ti ń gbẹ lára wọn ti ń lẹ́ẹ̀n púpọ̀ ẹsẹ̀ tí wọ́n fi rìn ṣàkàṣàkà ń dò ní wọ́n ti ń yan nígbà mo dẹ̀bi wọ́n ṣàlàyé pé bọ́n ṣe ń wo òkè usage táwọn ń sọ̀kalẹ̀ táwọn ń gòkè táwọn ń sọ̀kalẹ̀ pẹ̀lú àfẹ́ tàwọn mo ń bọ̀ ẹ jẹ́ àlọ́ ìdàkà padà.

0: asiri ogun ojo popo pelu ona abaye oju ese awon ta ro wole friday ose yi gbogbo ade igbese mu larun dodo akunrin atobirin to ti di ofu mare eyin ba woju olorun fu omo rere awon eni okukun fi aisan de mole gbogbo ade friday ajo lo ilu oyibo oluwa gbe dani ke ma bo lojo friday ose yi lago mejo owuro 8 am wole obirin jio ati wole akunrin io aji lori atamata se ti jesu gbe kale nda o esi ese atamata se ibudu agbara anu to nbe loluwo nbado friday ose yi asiri ogun aye re ma tu ona abayo ma nla
1: Ojo waju pe o pelu West Midlands Open University. Ohun to le je leyin wa la o ni pekun. Eto igbani wole nlo lowo lowo bo yo sese pari ilewe girama. Abo fe wole pelu direct entry. To si ni NDE, NCE, HND tabi A levels. Aye wa fun oni WMOU. Yan ninu eko bi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication ati Educational Management. Bi igbese ni àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.
2: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí ara rẹ̀ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí ò jìnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó mọ tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó bá pín wọn sí pẹ̀lú mọ́tò wọ́n sì ní gbọ́ o iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni iṣẹ́ àjíṣe ni o iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ń ta búrẹ́dì rí o tọ́ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété Ìbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n san ní Better Life Bakery iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété Ìbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
3: Akíntúndé ọ̀rẹ́ mi àfijú dílà tó bóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù sọ́ọ̀tì.
4: Bíi ti bò
3: ìdí ni pé dílà rẹ òní ju mọ́tò méjì péré lọ tokunbọkan àti nàìjíríà uc tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wọ bí tó o ti ń tà wọn ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí kọ́lọ́ mọ́jì kún padà rà lọ́wọ́ rẹ scrap àti pé dúró náà o tí wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú mbẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa dé fún nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487

0: bàbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
1: ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adẹ́rìbú gangan adojúkọ people's girls grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì.
4: Lagilu FM 96.7.

0: simeka to ba yin mi ni mo le se se ba poto bueno ki se se ma bi re pe ta lo yin e me sa mo pe e wo ja bo lara gi kedu mare o momo ati ran mu gangan o se se yin kan na gbogbo rin ajo e da laye patapata o ti so wa ko le rin ajo saba bi lasan ni gbogbo ba se rin saba bi pe asiko ohun to o se gbodo to asi de asiko na ko to di pe yo se se eni we wa ti anfale ti wa lati gbolele ti wa na
1: atodun to lo ni
0: 2025 abi le tin wa
1: asosu kejo
0: lati osu kejo 2025 le tin wa mayo wa na ti deri se pe a o nti ri o nti ri ṣùgbọ́n mo jíṣẹ́ ò sọ fún mi pé wá ń gbásìkò tó tó òní wọ́n tó gbóhun tó gbọ́ pé wá àsìkò ohun tó tó àwa náà ń sẹ́ra pẹ̀rẹ̀ ọlọ́run ní fi bà wá níbàjẹ́ ìgbà wa ò níbàjẹ́ sẹ́ ìgbà tí àsìkò àti gbọ́ nínú ìlàyé lo ìyá fàlẹ́ àti fàlẹ́ ìlà tó lè wà sórí atẹ́gùn bá ṣe wá Olorun ni fi pa wa lekun.
1: Amen.
0: Olorun ni fi pa wa lekun.
1: Amen.
0: Ki lo de gan ti e ngba ti mo so pe bia ki presenta se ko ti mo se kini to. Ki lo de te je ka ki fa le oku te pada lekun mo so lori bendi lekun mo ji.
1: Ah. Ta ba fi le lo le mo tun se mo nlo odun.
0: Ki lo de?
1: Ah. Mi se jori be. Ba mi ani foju sunkun omo. Mi se jori be. Ni so bendi wa ti di. Alẹ opo 15 days 4,000 ojojumo lati lati ati mo tin lo be ti mo tin po ibe so pe ta wa tin ba mo rowo gan pe o ko mi o ti si ni list pe awon kan ti ton sile arin e majesty tun wo laarin e anu ni mo ri gba sipo mo pasiko olorun to na ni
0: lo de ki mo le admit e sori be
1: anu ni mo ri gba ti mo ba fi le lo le you say jo
0: to en te fi ku lo le nu
1: ah ti mo ba
0: iwo wo ta iwo wo ta won ri ta gbe na lo tin
1: ah
0: o ti ru ru ru
1: o si san ti mo ba fi le lo ti wa ti de be won ni won ni awe ti so gbe awe ti so gbe ti mo ba fi le lo le bayi ah mo so ani do si mo lo njo owo ese ba mi o ya ni funu sunko mo lagbara olohun
0: amen
1: e ni ri wa lori ore yin lagbara
0: gbogbo adura ti ya yin se tokan tokan lati ru okan to tin wa o n ba yin o
1: ah e ni funu sunko mo
0: adura yen ba yin be se wa yen o ìyá ẹ ló mọ tójú rẹ rí o òun nìkan ni mò ń rí òun nìkan láti bẹ̀rẹ̀ ìyá ẹ nìkan mò ń rí ẹ dẹ̀ sọ pé ó ní ó láwọn ẹ̀gbọ́n kò wá ó ń dáwọn èèyàn míì ẹ̀yìn nìkan wá ni ẹ̀ ń sá lọ sókè sá ń sá lọ sọ́nà ẹ̀yìn náà lẹ́ ń pọ́n mi lẹ́ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yìn nìkan
1: ẹ̀yìn náà lọ́lọ́run rán sí mi ẹyin ni mo tún tàwọn míì náà tí wọn rí ń bẹsẹ sáka àkiri ẹyin ló rán sí mi.
0: wọ́n bá fẹ́ rògbọ̀n iná lẹ́sàá rí lọ rògbọ̀n ẹ̀ tún padà dé.
1: ẹgbẹ́ bá wá tó bá ṣe kò ń gẹ̀rẹ̀ òun pọ́n mọ́ lọ́wọ́ tó bá ṣe àdínlẹ̀ tó ṣe kò ń gẹ̀rẹ̀ kẹtẹ́ ní ká lọ ṣe jẹ wa mo ló lọ sí lọ́dọ̀ bèrè yówó mo sọ yówó fún tán oníbọ̀lẹ̀ ṣe ń ṣe mí lọ sanwó ń bẹ mo sanwó tán wọn fún ni fíjọ pọ́n fi ń gbẹ̀jẹ̀ ó mo lọ fún wọn gbẹ̀jẹ̀ fún tán ó ní kí n jókòó ó lọ ó da padà síbẹ̀.
0: ibi tí ìwọ owó bá ṣe ń rí kójọ ibi tó ń gbà lọ ni ẹ o wọn ní kò sí ká lọ kábọ̀ mọ̀nsíìnì kọ̀ǹpútà ni wọ́n mọ líǹkì yìí sí pé ẹni tó lè bá pẹ́ nílẹ̀ tí ẹ̀ sánú mi ẹ wojú mi irọ́ o kọ̀ǹpútà ó ti tẹ iye báyìí owó kìíní ni ẹ yá ẹ lọ sí báyìí ẹ̀sán owó yìí kankan bọ́wọ́ ṣe ń bó ṣe ń yọrọ tó ń yọrọ nù bó ṣe wá wà báyìí ọlọ́run ti bá a ṣe wọ́n ti ní as soon as tí a bá ti lè kápá ẹ̀ rìpọ́ọ̀tì tẹ fún mi lónìí tí mo fi pe dr adekanbi rìpọ́ọ̀tì tẹ fún mi lónìí ẹni wọ́n ti ní kẹ́ lọ sanwó àwọn owó kan àbí.
1: jo monday ni mo ní asanwó.
0: ṣé monday lẹ tún san.
1: arọ monday náà ni wọn ti sọ fún mi arọ monday báyìí lọ sanwó sí tíátá bíi asanwó fún.
0: o ní torí ra kíní kan tẹ fi hàn mí.
1: ẹsí yóò ta ẹrù gan fún mọtí fún mi náà bẹẹ gan pé kí n pè.
0: owó ẹrù
1: wọn pè ẹrù ti àwọn oní ẹmọ sí mọ gbé o sí mọ sọtọ owó ẹrù wọn. wọ́n ní kí wọ́n ti
0: fún nọ́mbà àwọn olórí àwọn tí ó ṣe tapọ́lọ
1: láàárọ̀
0: bẹ́ẹ̀ni àwọn tọ́jú náà
1: tàwọn náà ti wá wọ́n ti sọ títí wọn wọ́n ní tí wọ́n ti dé àárọ̀ pé kí n pè sẹ́bùn láàárọ̀ wọ́n ti mú débẹ̀ dókítà kan ti mú débẹ̀ àbá bí wọ́n ti dé láàárọ̀ kùtù lọ́dà kí n lọ síbẹ̀ ló fún nọ́mbà pé kí n pè pé dókítà balẹ̀ sẹ́ndì mi wá síbẹ̀ wọ́n ní ká tọ́jú owó kan pé àwọn sẹ́tàmbà yìí àwọn oríṣiríṣi kàtàmàrà wọn ò ní gbọ́ lọ́wọ́ yẹn wọ́n sì gbà tí débẹ̀ lálẹ́ wọ́n ti fi lọ sọ́wọ́ sí lóògùn tó yẹ pé àwọn tó bá ti sẹ́tán gbogbo àìsàn wọn pé kinní kan láti sanwó sí lóògùn báyìí àwọn sì ní ìkankan máa mú wá ni wọn ò ní wọ ẹ̀ ní fojú sunkún ọmọ
0: wàhálà ò ní bá yín
1: ẹ̀ ní jẹ́ kóró àgbo gbàǹjo nínú lórí tọ́lọ́run ṣe fún lágbára ọlọ́run
0: àgbo gbàǹjo kò ní lù lórí
1: oore
0: tọ́lọ́run ṣe fún yín àwọn àdúrà tẹ́ ń gbọ́ yìí ṣe kókó o abiyanimọ rẹ àánú rẹ ń ṣe mí ni o ó wá dùn mí bí mo ṣe lójú àánú tán àpò àánú kọ́ ẹ̀yin lọ́lọ́run fi ṣàpò àánú ẹ rí i pé tí mo bá ti pè ń tẹ̀ ń jẹun èló ń ṣe é ṣe ìjọ tí èrò ẹ̀dá bá tó bá tọlọ́mù làdúrà ẹ̀dá tó gbà àdúrà yóò mọ̀ gbà èrò yóò bá tọlọ́mù the journey so far àti èló la calculate ohun tí a rí láàrin sátidé tó kọjá ó dà ń pé 312,000 312,000 mo rántí mo wá bẹ lókè pẹ̀lú wọn ìrìn àjò pọ̀ ọ̀rọ̀ uch ò ṣe é dọ́gbọ́n sí ọmọ ẹ̀dẹ́ ṣe wà ńbẹ̀ tó ń jẹ̀rora ó ṣe wà lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ kò ṣe pé ó wà lórí bẹ́ẹ̀dì lásán o bó ṣe wà lórí bẹ́ẹ̀dì yẹn wúro bẹ́ẹ̀dì ń lọ gbogbo ìgbà ni wọ́n ń lọ rògùn gbogbo ìgbà ni wọ́n ń lọ ṣe tẹ́sìtì ẹ̀kọ́rọ̀ uch wọ́n gbọ́ wọ́n lù ú sí ọ̀fin tó tóun tó fẹ́ ṣe kó tó di pé wọ́n ṣe gbogbo ìgbà ìwọ̀n owó tá a rí ohun tó ṣà ń lọ náà ni. Àwọn
2: testi ló ń gbé lọ. Ìlú
1: ni bẹ́ẹ̀ náà lágbára ọlọ́run ẹ̀ lọ́rọ̀ usage. Àwọn tí a ti ṣe fún báyìí tí a ti ṣe fún tẹ pé láti bí ọjọ́ mẹ́jọ ni pápásì àpàdàgbà ló máa jẹ fún wọn. Mo rìn sí ilé gbé mo rìn sí ilé kọ̀ọ̀tún ara.
0: Ẹjọ́ iná sí iná ọ̀tán lásán iná sì wà lásán ẹjọ́ ọ̀tán lórí ẹ̀kan náà.
2: Bẹ́ẹ̀
0: ẹjọ́ ẹ̀yìn èèyàn mo ti ṣe rí gan gbogbo tọ́lọ́run bá fún lágbára àti ṣe sí a nídìí sí ni ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ mo rẹ́ nìkan tó ẹnìkan mo rí ẹnìkan.
2: Àwọn onímọ̀ sọ pé ohun tí ọlọ́run bá fún yàn pé torí ẹnìyẹn nìkan kọ́ kó lè ṣe oore àmì kó lè ṣe oríire lára onítọ̀hún ni tọ́lọ́run fún wa jẹ́ ká fi ran ìyá ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọmọ wọn. Òkòtò àánú multi service ventures ni FCMB.
0: Òkòtò àánú multi service ventures.
2: FCMB.
0: 47 46 10 10 10 10
2: Òkòtò àánú multi service ventures FCMB ni orúkọ báǹkì yẹn account number ni 47 46 10 80 10 Ọlọ́run aṣàánú fún wa náà n téèyàn bá ṣe
0: 47 46 10 80 10 10
2: ẹni tó bá ṣoore bígbà tó kàn gbin àgbàdo ẹyọ ọkan ni ìgbà tó bá máa jáde ní
0: ìgbàlè ìgbà
2: bẹ́ẹ̀ni bó ṣe wà nínú òwe mímọ́ lọ́tún ló sì
0: nìyẹn
2: ìwọ̀n ọlọ́run adé ṣàánú fún wa ọlọ́run ò jẹ́ kán ní tọrọ orí ẹ̀ fáwa náà àwa orí là á máa ṣe torí àwọn yorùbá sọ pé ó kù lọ́wọ́ wa fún ni gbé gbogbo ẹni tó bá ti ń dìde tó ti ń ran ọmọ nìkejì lọ́wọ́ ọlọ́run adé kó máa tẹ̀síwájú.
0: Ẹ mọ̀ pé mo sọ mo ní mi ò ní já mi lórí ọ̀rọ̀ ẹ̀hún tí tọ́lọ́run bá ti ṣe gbígbàdúrà fún àtàrí pé a ti ṣàṣeyanjú èyí tó wà nílẹ̀ pọ̀ gan-an
2: ó pọ̀
0: ìrìn àjò yìí ó sì ń dí àwọn ìrìn àjò ní ìlọ
2: ìrìn àjò lọ́wọ́ orí ìpè lójoojúmọ́ ìrìnàjò lójoojúmọ́
0: ṣùgbọ́n láti
2: tẹsẹ̀ bọ́ kò sí níta bẹ́ẹ̀ ṣe sí a sì mọ̀ pé ìyẹn ọmọ nàìjíríà náà lè tẹsẹ̀ bọ́ lọ́wọ́ sì jẹ́ ká ṣe àṣeyọrí lórí ẹ̀ FCMB lorúkọ báǹkì yẹn òkòtò àánú multi service ventures lorúkọ tẹ máa rí ń bẹ̀
0: kódékódé làátá
2: 47 46 10 10
0: ẹ má jẹ́ kó sun yín. mo ti ri pe ko suyi ore o suyi se mo ri pe ko suyi
2: olorun a si ma fi pupo ropo
0: amen
2: olorun a ma fi pupo ropo
0: ami
2: won ni toro ru e fa wa na
0: ase edumare
2: ani ri soro
0: ejo
2: ti o ga je mi wa olorun ni fi ba wa
0: ami
2: olorun a wa pelu gbogbo wa
0: o ko to anu mo ti
2: sa mo ze ni se just loruko te ma ri ni
0: na kan ti e ni kan to le gbe kini wa alaanu kan to je gberun eyan lo o
2: 47
0: alaanu kan to je gberun eyan lo
2: 80 10
0: ani ti o ni be sube gba ti o fi gbe wa de po taun toro eyan ti o ni weyin wo ti o fi gbe po wa de po to da gan o alaanu kan
2: eyin le gbe gbere
0: apomo alaanu kan to je gberun eyan lo olorun de ko je pe iye alaanu kan yen 3 million ni loni awon omo kekeke won ni akalawe nbi won laarin alesa aro won ba na
2: be ni
0: won wa nbe o te je ki won pe ya
2: ti o si ti o sore kankan re gbe teyan a se teyan a je laye ta tun je ori e lojo ogbinde alikiyamo won ni ka sore fun enikeje kenikeje tarawa ko fi lalaafia kẹni keji tara wa ko fi dide
0: inna ma amuru iza rada she ya yakulla la ku fa yapo
2: afa po bi ma le ni FCMB ni
0: ejo
2: oko to anu mo service ventures
0: ejo o ti re mama yi
2: o ti re ya yi
0: o ti re mama yi o ti re ma be ma du pe e ma be e ma du pe lowo olorun ke ma be awon eyan
2: 47
0: olorun mo ro si amisi
2: olorun
0: gbadura gbo awon ti won gbo
2: se FCMB loruko accounts number yen loruko
0: CMB
2: account number ni 47 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 plan of Zavis Ventures ni ele ma ri nbe ise t'Olorun
0: ran wa kan pe Olorun send owo si account ba mo ri ndo la pe account ya aba pa account yi ri en kan kan send owo si to mo trace number ni yen si eh ele ni Olorun send ki lo po ko won ba so si bi iwo ni won jise bi iwo ni won pe won pe number okoto anu desk line okoto anu
1: be no so pe awon ye pe awon send owo si account yo
0: o kini won po ko won
1: oruko won daruko won bi oruko muslim ba ni mi ran
0: si ah pe account number mama yi kede ka ko mo fi ko mi ran ko ale for san ah e pe ni madam
1: bara ni fun sokun omo yin mo nigeria ni de
0: ko gan ti wu e si sokun e e ma sokun mo so fun pe ko dan ko si nte ko fe se nu oro yi para olorun lo ni se ero yo ba tolorun
1: ami eyin olorun lo
0: e jo
1: olorun bi ti mo le wa lori mi ti mo se le won lu
0: mi saba bi la sala n lo
1: fara wa
0: we are just walking into destiny
1: mi mo le wa mi olorun lo
0: a mama e o ni ga won o ni go
1: si kankan
0: ẹyin náà lọlọrun lo logun mo fun wa fi ọmọ sílẹ ni you see
1: ẹjẹ okoro ẹni ni wahala ẹṣẹ ẹyin tẹ ṣe mi lore ẹṣẹ ọlọrun mi dupẹ fun yin olowo kere to bi olohun ni dẹṣẹ inu ni wahala lori ọmọ lagbe ẹ ni se wahala keji
0: la okoto anu was service ventures fcmb okoto anu was service ventures fcmb 47 46 10 80 10 Shola ni Soloja 10 lo pari e ni Soloja 47 46 10 80 10
3: Aloye Onyagili wa fan 96.7 Arakunrin, jọwọ fun mi lomi tutu kan, orugbe ngbe mi.
4: Oga mi, e gba omi, Showbox bottle water. Ke fi se bale okan yin.
3: Omi yi dara, o gbayi. Koda, o tun ni lara pese. O mo lolo, oko mi bale.
5: Omi yo lo ta.
4: Nigba ti orugbe ba ngbe yin, e ma se mu omi komi o. E yan omi, Showbox bottle water. Omi amo lolo ta pese lona ira oto. Pelu irinse igbalode, eleyi to dara yato si ti tele. Ajo Nadaki fun telu kuda fun mi gbogbo eniyan. Ladugbo, ninu ile, l'office ati lodi aya. Showbox bottle water wa ni ni Owodi Estate Second Gate Apata Ibadan Ofe la ba yin bedele itaja yin Fun alaye lekunrere pe sori 09035104468 tabi 08951014 Like Xiaomi ko si je Showbox bottle water Omi to dara
5: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusun e laye o lo ba o ke fi sa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago kin ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin sa igbalode ti won ti sayewo lodo won to tu asiri bi tai so fi se buba lareda mo alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boba nshi obi ojojo Alara pi online ma onisa mesa ni okasi
6: Glory Prince
7: Beto edibo 2027 se nbo lona yi o se koko kawon oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo edibo kaakiri ilu Glory Prince ti setan lati je ku rorun pelu edinwo nigba te ba se printing sara aso fila bana ati bebe lo lodo wa 2027 is here the campaigns have started and it's time to get your message out in style for quality prints on t-shirts face caps and other campaign materials get in touch with Glory Prints and enjoy big discounts pelu awon ero igbalode ta fi se printing awon akosemose oga ise ati iriri odumodun Glory Prints ni eyan fun printing ti o mu yin dayato laarin awon yoku don't wait until campaign season gets hotter place your order now call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Prints shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy Dubai Ibadan Glory Prints e janfani edinwo lori printing to quality
8: Glory Prints put your message on display
7: Ojo waju pe o pelu West Midlands Open University. Ohun to le je leyin wa ola oni pekun. Eto igbaniwole nlo lowo lowo bo yo sese pari ilewe girama. Abo fe wole pelu direct entry to si ni NDE, NCE, HND tabi A levels. Aye wa fun oni WMOU. Yan ninu eko bi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication ati Educational Management. Big bese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan tin ni iriri odumodun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yi taye n wari fun lawujo
9: ilera loro alafia ta
10: Togas, Togas, Togas. Otojo di eseyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sharauto. Mo pa ka fiti wi ti gbopo ilogun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti ba won tin sise fako jedi ati ogun tin fo kedere mo toni toni jade bayi. Beeni, awon ogun tin jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara ewo gbogbo water ko jedi nda laami. Togas aba powder ni o bere fun. Bo si je kedere ni tin yin. Togas liquid ni ke bere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni besi ni gbogbo ogun wa ni Nafdac ti ni won te gbogbo eyin te wa fe mo ba wa duro po ile ise Togas te fe mo ko ogun wa ni opoko oyoku abeyin te fe mo ra leyo oyo tori wi pe awon alagbata fun gbogbo awon ogun wa ile ise Togas multi dynamic concept fun akala express bravo bus stop nilu ibadan tabi ke mo pe wa ni ile ise Togas sori 09032949024 ile ise Togas lo ni ani fasan lugba gbogbo ti se oye agbara gbogbo ibile ka
11: Ode chance to lanka, big bang kuba tambaje, kese kese. ẹsẹ̀ ló san wo.
12: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán tó máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà ṣe sàn ní winnings. Ìdí rèé tí iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
13: Nígbà
12: tó bá dábàjẹ́ lẹ́ Chevy PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Chevy PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevy PL iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láìsínira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Cherry Sculpture Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 070 1015 2255 ojúlọ bára òní dín dúró mọ́ wa lágbárí.

0: sì tẹ̀wájú o. Mo ní kí n máa yọ ẹsẹ̀ lẹ́kù ẹsẹ̀ ní ọkọ̀ọ̀kan láyọ̀ ẹsẹ̀ lẹ́kù. Ó bá sì pé ní ọkọ̀ọ̀kan láyọ̀ ẹsẹ̀ lẹ́kù, kò sí ìta lè yọ méjì lẹ́ẹ̀kan, a yọ nǹkan ọ̀kan náà ni. Mo ṣe ní kí n sáré àtẹ́ndì sí old friend mi àlejò tí mo ní kẹ́lẹ̀ tí kẹ́lẹ̀ má forúwọ́ ọ̀nà ọdún yìí ẹ dín ó dín
1: kò lè da náà ni ẹ rí pé ní jẹjọ náà mo wà ń bí comrade kehinde akinyemi jp aláṣẹ àti olùdarí àjọ tó ń jà fún ẹtọ ọmọnìyàn a tún ti dé lénìí a ní ayé àwọn èèyàn gbọdọ dá aṣẹ
0: yóò dá ni
1: torí pé a ti rí àwọn ohun tó ṣe pé pẹ̀lú digital technology tó gbòde kan yìí ó ti ń tún ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ọ̀pọ̀ èèyàn ni ò sì tí gbọ́ information yẹn.
0: Bẹ́ẹ̀ information is power.
1: Is power, is wealth, is everything. I'm talking about forex trading.
0: Forex again.
1: Bẹ́ẹ̀ ni o náà ni.
0: Tó ti ń yọ ni.
1: Àti rí network. Àti rí network. AI auto forex trading. Ṣé rí forex trading ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ ló ń gbọ́n pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló sì ti ń ṣe láti 60 years ago ni forex trading ti ń bẹ. Kí ló dé ń pè ní forex trading ni pípààrọ̀ owó orílẹ̀-èdè kan sí omi tẹ́ ẹ bá fẹ́ travel láti orílẹ̀-èdè yín lọ sí orílẹ̀-èdè mi
0: exchange
1: sort sí forex trading ó wá ní ọjà àgbáyé tá à ń pè ní forex trading market tí wọ́n ti ń ná ọjà yìí àwọn ilé ìfowópamọ́ báńkì ni wọ́n ń ná tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìjọba náà mọ̀ ná àwọn olówó ńláńlá náà mọ̀ ná then àwọn financial institutions ni wọ́n mọ̀ ná ṣùgbọ́n nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ ń gòkè tó di wípé AI dé yìí AI ló wá jẹ́ kí àṣírí yẹn kó hàn sí gbogbo èèyàn pé kò sẹ́ni tí ò lè lọ sí forex trading market ìwọ̀nba owó tó ní kálukú bá kàn ní ni ó mú lọ bẹ̀ ìwọ̀nba èrè tí owó ẹ bá lè jẹ náà ló sì jẹ wálé monday to friday ni forex market máa ń ṣí kò sí market ni saturday àti sunday owó tí ó sì ń jẹ turnover ni forex foreign exchange market forex trading lójoojúmọ́ is 9.6 trillion lójoojúmọ́ bẹ́ẹ̀ ni globally
0: 9.6 trillion
1: dollars 9.6 trillion dollars bá oníkálukú
0: dollars kò ṣe náírà
1: dollar ni o a ní àjọ àgbáyé ọjà àgbáyé là ń sọ̀rọ̀ ẹ̀
0: olùdíjáwọn olè ó mọ bí wọ́n kó sí
1: wọ́n kó sí kí ṣe bí wọ́n kó pamọ́ síbì kan tí wọ́n bẹ̀rẹ̀ trading láàárọ̀ wọ́n parí trading lálẹ́ tí trading bá ti ń parí 9.6 trillion yẹn ti di pínpín mọ́ra ẹni lọ́wọ́ bóníkálukú bá ṣe ní capacity capital àti knowledge láti lè wọ market sí bó ṣe ń rí nìyẹn everyday ó dẹ̀ ti ń wà over 60 years ṣe nígbà tí AI artificial intelligence ló wá tú pé gbogbo èèyàn ló lè lọ sí market forex báyìí o láti ran owó ńṣẹ́ torí pé kò sí gbogbo wàhálà àsùn lóru àsùn lọ́sàn à ń sọ market kò sí yẹn mọ́ AI ló ń ṣe yẹn fún wa báyìí AI ni ó trade fún yín tí ní pé kẹ̀kàn ran owó ńṣẹ́
0: ṣé robot ilé AI ni
1: robot kọ́ ní AI robot ló kọ́kọ́ wá ṣùgbọ́n robot wọ́n ṣe robot bí èèyàn ni ibi tẹ́ bá rán robot náà ni robot ó lọ á dẹ̀ wá deliver fún yín ṣùgbọ́n robot ní àkùdé kan torí pé machine ni tó bá ti ń ṣiṣẹ́ ó máa ń rẹ machine bí mọ́tò téèyàn rà ní tuntun tó bá ti ń gbó a máa yọwọ́ bẹ́ẹ̀ ni robot bí èèyàn náà ni ìgbà yẹn ni wọ́n wá tún wá invent artificial intelligent ìyẹn ni wípé ọpọlọ intelligent mọ̀ pọpọlọ nìyẹn artificial ni nǹkan tí máa made ó wá dàbí ìgbà tí wọ́n pa ọpọlọ 1000 èèyàn pọ̀ sójú kan ó ní AI kò sí nǹkan tẹ ẹ ran AI tí ò ní deliver.
0: Abo wa mo mi se le ran ruwe AI ni se o.
1: Wọ́n lè ránṣẹ́ tí màmá bá ti ní fóònù lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti tẹ fóònù wọn báyìí pé AI kí ni Yorùbá ẹ̀ wà gbogbo èdè ló ti wà.
0: Kí ni Yorùbá?
1: Àní tó tẹ bá fẹ́ ran AI níṣẹ́ ní Yorùbá o lè ṣẹlẹ̀ léde èdè kéde téèyàn bá ń sọ. Bẹ́ẹ̀ ni ibi ti o de duro
0: so kwani
1: ki awon eyan wa le je anfani AI to nlo lowo lori AI auto forex trading lola o de yi idanileko nla kan o waye la fin pe gbogbo eyan pe ki won wa si iyaganku Jack's Hotel Jack's Benny Jack's Hotel opposite NUJ
0: okay
1: Benny ago meji lola e mo kola ni ojo simi Sunday gbogbo eyan lo sile ijosin
0: ben
1: to ba ti wa dago meji ta ba ti tile ijosin de ka ma bo ni Jack's Hotel ni opposite NUJ ni yaganku lati wa gba idanileko lori AI auto forex trading AI auto forex trading
0: ni mu ni ki won ko lo
1: ofe ni
0: ofe
1: Benny ofe la nse fun gbogbo eyan ago meji lola ode yi leyin tola yi lojojumo awon eyan wa le wa si human rights center ni ago di gate l'office temi lati tun wa gba idanileko siwaju si ati ki won wa ma set up account ti won trading account won ofe na la ba won set up capital to ni kaluku ba ni oni ko ku mu lowo ton rin de mu NIA ni won ati phone won ntun won ni lo ni yen lati wa set up
0: ni phone fe fe ten ko
1: e gbodo ni o won na le yan ofise asugba won ti o ba ni ati seto kan le fun won ati se investment to se wipe owo ton ba fi si trading ti mo bayi a le ma ba won se trading ko a je pe osusu ni won mo gba
0: ti o sele ni aye o gba wa lori foran lo titi
1: en to ba fe mo si ki won pe ero ibani soro mi ti ma pe tabi ki won te atejise AI kan te atejise AI si 08070 67 9494 lẹyin Jack's Hotel ta fe se lola yi lago meji awon eyan tun le wa office wa ni human rights center to wa lago di gate ni Ibadan comrade Kende Akinyemi alase ati oludare ajo to nja feto omo niyan
0: eh ma ti lo mo loro kan ti mo fe fi abi won ti pe
1: problem won ti pe won
0: wa pe yin
1: okay
0: eru ti en bare ni pe by Monday bye won gba wa pe yin
1: eh ko si wala
0: mo nbo
1: nbo
2: ama ti o service
3: hallelujah
4: baba je ki awon eniyan o mo yin
5: yodi na lamo de yakin ti bo ayi mo si afa la lopon
4: edakun kin le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
5: iti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
4: to bo la se mo pe alujanu yo eyan lenu
5: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo ru eni be alijan lo yo lenu
4: ti a ba ri eyan ti nda soro ti sa paper sa kankan e da ko se alujan lo na ni o yo lenu
5: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tanu opo lo wa bi awon to mu kolu bi awon ti won se afato latara pe nto le kolu opo lo ti o bo opo lo je iyan na wa lo to so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi ti ko mo da soro bi ki o mo foso re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni foso ta ma ni o foso yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni jamun yan sun loru o le sun losan sugbon loru ko ni sun lásìkò tó yẹ káwọn èèyàn sùn òun ò ní sùn káwọn àwọn èèyàn láàmú.
4: tí èèyàn bá ń jẹnu wújẹwújẹ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjànú nínú nù.
5: nígbà míì a máa lọ́wọ́ àlùjànú nù nígbà míì a sì máa jánu ọ̀pọ̀lọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwa mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
4: ẹ gbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ wọn tó ń ṣe gangan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó máa yábà náà ni.
5: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya ẹlẹmí olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà tí lẹ́ tó lọ́jọ́ márùn-ún rí
4: se awon ti won wa mo imokumo ton mo mo imokumo kankan yen e ma ri ona abayo si lodo yin
5: olorun mo ni ka ran na toju pelu ndo olorun
4: ka ni omo mi ti wa mo to ti fe bo sori ki wo olorun mo
5: mo ni saba bi do olorun mo ni ka ni te gbadun
4: se awon nkan mi wa na te sin se to ninu ri abi loro alalujanu ati onigangangan de nikan ni
5: so oro anjenu oro to po ni anjenu amo fa ifori ti won wa oju 20 gbogbo gbiyanju ni won se won ni riyanju anjenu amo fara riro ara riro ti o lagbara to je pe koda won ni riyanju gbogbo ara riro ni o loko ni lo anjenu amo saba bi e anjenu amo saba bi ke yan ma ronun sun gbogbo ayo sun won ni sun o riro ti ni daru koni sun o mo ti le an to so fun mi pe won so fojo odun meji fojo odun meji olohun osun fojo odun meji olohun yaju le bayinu ti lo ma se loru olohun mo wa nkan si ni o riro ti ni daru tori pa anjenu ni dalamu ibi san oju re lo duro si koni josun bo ba diju bayi koni sun ati lawon mi na to je pe anjenu ti won o fe won ni left man lawon obirin ti o wo 40 30 40 years 50 years ti o ni loko yo si fine
4: ti won si fokunrin lo ti o sa pe ohun o ni fi
5: o ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba de bi pe a fere na ni won ni ri fe
4: alujemo le yo le
5: anjenu ni o fe ni ko si ni je lemi o bo n fe ta ti pade imoye ru e to lo si pada gbadura won tan loko kola ta lo bi marriage won pelu anu olohun
4: eduna eni to wa to ti loko to wa pepepepe ti o ri omo bi eyin na to ma nda si e to ma ni
5: imoran to ri nkan ba o sebab bi ko ma ro omo bi to ba pa njelo sebab bi ko ma ro omo bi gbogbo ko tan ba lo fun ko le sise afi tan ba pada toju re ni lan to e kan gba toju e
4: e dakun e ba mi dakun number yen fa won eyan ki won le mo bi tin wo pe si
5: so number mi o eto 3527 5864
4: 08 3527 5864
5: ẹ kan si baba 08 3527 5864 ẹ ṣeun o ko yin le kan si oruko mi ni Mosiyodin Alamọle Yekin gbogbo ayé mọ̀ sí àfa lálùpọ̀.

0: bèrè o pé ta lóye ba ba rẹ ni to ye dakun o adie temi a ma fi bi kokoro han mo e fe ona han mi na o olumi ja bu lowo o na fe fo na ona do ti e o na fe fi han wa bo ni
1: mo ki
0: e pele
1: e pele sa
0: elia
1: e ma je ki go ki to da ti tu mi lara nbi agbara gan
0: o de o de
1: ori oke kan le mi na ti nbo bayi ti mo fi gba bi tori pe bibeli ni work and play ni mo se wa nbi ojo lati sise ni mo fi agbara ti but our thinking faculty o gbodo percentage e gbodo ju playing faculty lo tori it is better much better to become a prayer warrior than a prayer warrior. On your meaning.
0: A prayer warrior than a prayer warrior.
1: A prayer.
0: Prayer warrior.
1: Warrior than a prayer warrior. On your meaning. Oh, what's more better than you? No, no, we pay. Boss, a low phone. Latin official, one free online businesses. Tio, no, anyone. Of any moving, below, lori be. Ṣùgbọ́n torí pé owó ni mò ń ná fìrèpo rédíò yìí yóò gbowó kí n tó lè ṣàǹfààní tí mo fẹ́ ṣe fún ẹ òun ni mo ṣe ń gbowó kò tó lè darapọ̀ mọ́ gúrùpù tèmi èmi ò ní gúrùpù tán ti ń ṣáàtì tán waste time ara wọn àwa ń ṣiṣẹ́ ni nítorí pé iṣẹ́ lòògùn iṣẹ́ iṣẹ́ tá wa ń ṣe yẹn òun ni wípé bó ṣe máa wo fídíò lórí fóònù ẹ àwọn business links tó jẹ́ free irú yìí tí mo ní èèyàn lè máa rìn kó mú sápò a sì máa sọ a máa sọ ìrìn ẹsẹ̀ a sọ the coin irú yìí tí mo ní ó dàbí whatsapp tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣe lórí whatsapp tó ò gbowó yẹn tó bá ń ṣe lórí òun a máa dowó fún ẹ irú yìí tí mo ní kò kàn máa wo fídíò àwọn kan ló sọ ọpọlọ kalẹ̀ wípé ẹ jẹ́ káwọn èèyàn wá sọ́dọ̀ wa kọ́ wọn máa wo fídíò lórí péèjì àwọn ó ti yẹ yín because gbogbo wa la ní fóònù gbogbo wa la ní android gbogbo wa la ní iphone àwọn èèyàn tó wá ní fóònù yẹn wọ́n kàn ra data wọn waste ẹ̀ àwọn tó ní fídíò tí à ń wò yẹn àwọn yẹn ni wọ́n nìkan ni wọ́n ń sanwó fún which are the creators àwọn content creators ṣùgbọ́n àwọn ẹni ìwá ni ẹ jẹ́ káwọn èèyàn máa wá sọ́dọ̀ àwọn ẹ já tọ̀ sójú kan kí tọ̀ wá léhùn ẹ wá máa wo fídíò lọ́dọ̀ àwọn tí àwọn bá ti wà monetized àwọn a máa fún àwa nínú owó tán tí àwọn youtube facebook bá ń san fáwọn yẹn ní 35% inú kí n máa wo fídíò àwòdànù ogun àfọwọ́wọ́ àfọwọ́fà kó máa jàyàn àti kí n wo fídíò kí n nírètí pé màá gba owó ńbẹ ìwó lóye kí n tẹ́ṣán mọ́ so àwọn náà máa choose ó ti yẹ yín sà so àwọn náà máa choose tó bá wá ń gbọ́ tán bá ní ẹ kinní kan ìwọ ò ṣe gbígbèsè kó tiẹ̀ wò pé ó ti ṣèyí tó kówó ńlá sí ó forí ẹ̀ gbálẹ̀ èyí tó kówó sí ó forí ẹ̀ gbálẹ̀ ṣùgbọ́n eléyìí ò fowó sí owó tó fẹ́ san láti darapọ̀ mọ́ gúrùpù olùmìdí awolowo ni which is 20,000 november 16 lálà máa lù lẹ́kọ̀ọ́ gangan máa sọ tó bá wá jẹ́ november 16 yẹn bẹ́ẹ̀ ni oṣù tó ń bọ̀ yìí sà bẹ́ẹ̀ ni ìkànnì àwọn business tí mò ń kó àwọn èèyàn yẹn sí ó máa sọ wá di nǹkan kan lẹ́yìn ẹ̀yìn november 16 tá a bá ti wá lo èkó tá a ti dé màá sọ fáwọn èèyàn nínú group ibi tá a bá ọ̀rọ̀ dé màá wá sọ lórí rédíò yìí náà ẹ kú mọ̀ mí tán bá bú mi tàbí tẹ́nìkan fẹjọ́ mi sùn màá wá síbí màá tún sọ lórí rédíò lẹ́yìn tẹ bá ti bá mi sọ lábẹ́lẹ̀ ẹ ṣàmọ́ mi ní bú wọn lórí rédíò ṣùgbọ́n lábẹ́lẹ̀ èmi náà ò ń fà ọ́ yá wọn ẹnìkan ní mi ó yẹ kí n máa bẹ̀bẹ̀ ni kí n máa bẹ̀ wọ́n kí n bẹ̀ láti ṣoríire èmi ò mọ bí tán ti ń bẹ̀yàn ṣoríire o ó ṣe ò ṣe kò disturb olùmìdí awolowo àtàwọn tó ti ṣe nǹkan tó bá ti mú tí èmi ní mi ní ní kí ni wọ́n pè group office ṣùgbọ́n táwọn members dá owó tá a fi gba ọ́fíìsì sí ìyànà jankata àwọn member ló dáwó tí n bá ń ṣe
0: nǹkan àwọn ti dámọ̀ nìyẹn
1: bẹ́ẹ̀ ni because òye ẹ̀sà kò ní nǹkan kan nù sá òye lásán lèèyàn ní good thinking wọ́n ní good thinking good product nkan temi gbe dani niyan ṣugbọn omi ro le so gbogbo e
0: a le se ko se so lori kini
1: oruko ile ise radio to tin gbo mi le mi ma nbere fun tori radio ni kankan ni mo ti ma nse ojo monday mo tun ma wa nbi to ba do so monday mo ma wa lori solution to ba dijo tuesday ago kan si ago meji mo ma wa lori adami mogun to ba di irole tuesday yen ni ale ago mejo si mesan mo ma wa lori pensioners fm bi mo se nwa nbadan ni mo wa labekuta ni mo wa ni korodi ni mo wa ni ifo
0: ah oro ko lori o
1: ere ti de sa
0: o ti eh
1: ah ere ti de emi gidun la ta lafia la nbere sun
0: olorun se fo
1: lo send di WhatsApp message ma pe mi lori WhatsApp emi a ma block eyan mi ewero mi ewero idi to se mo number mi ni ko de ma ba mi ta not prayer line business line le mi ni
0: pray
1: if you are dry left alone
0: just lagelu
1: lagelu ni ko lo send si mi 080 0 80 33 5 9 6 0 7 0 0 80 3 3 5 9 6 0 7 0 ma pe le kan si 080 3 3 5 9 6 0 7 0 ayo lo ngbeyin ewuro ayo ni o gbeyin wa
0: adun ni gbeyin ewuro
1: sorry adun
0: yen da
1: inu mi dun le ni

0: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
1: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
0: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
1: Nígbà tí òrùka bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbedele ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
3: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là. Tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí wọ́n bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Má sì mí gbá o, iṣẹ́ eléyìí ò ní ṣe.

0: kiri búrẹ́dì iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára tó tà ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọni bá ṣe ń pín tàbá pín ọ sí ni iṣẹ́ àjíṣe ni o iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní í ṣe pẹ̀lú ń ta búrẹ́dì rí o tó ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Mọ̀lẹ́dẹ́ ńbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní í ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá a ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bíkà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwèé ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Mọ̀lẹ́dẹ́ ńbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
1: Ìlera lọ́rọ̀.
2: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorun sùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alára pín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Ìgbà yí dá ó máa dùn ó lẹ́nu.
4: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀lẹ́ àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlẹ́ àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dídùn dọ́ọ̀bù ẹ̀ ètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí erébáwí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pé bá lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti ládélú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládélú fm 96.7 ó máa lágbára dò nínú gbangba owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ládélú fm *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gẹ́mi bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní ìgàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
0: akíntúndé ọ̀rẹ́ mi afinjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ sòwò sọ́ọ̀tì
5: bí tí bò
0: ìdí ni pé dílà rẹ ò ní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà àti nigerian uc tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wọ́n bí tó o ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kò ń padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀tò kò sí tó burú mbẹ̀ kì í ṣe wọ́n kan ló wà mbẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ni tí ó sọ kan rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa ní fún nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487
6: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

àwọn baba wa ti se láyé àtijọ́ àwọn bí kùdìẹ̀ kùdìẹ̀ tó kùdìẹ̀ káàtó sí làwa sì tún se nípa báwo ni ogun ìbílẹ̀ yóò se ní òdiwọ̀n báwo làá se mele èyí tó bá àwọn èèyàn lára mu bàbá ń bári ẹ̀ wá ní ọ̀nà àyẹ̀wò lọ́nà irinṣẹ́ ìgbàlódé eléyìí tá a ti bọ inú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ó wá jẹ́ kó tàwọn èèyàn pátápátá gbáà ni ìwòsàn lọ́nà ti ìbílẹ̀ ewé àti egbò pọ́nbélé níṣẹ́ wa o ṣe é gbàgbé wípé ọ́fíìsì wa wà ní opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbú mọ̀lété nìbàdàn ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ná 070-182-11111 àbí 080-3388-1008 làwọn nọ́mbà tẹ́ ẹ fi lè pè wá ẹ jẹ́ kí n sáré sọ bíi méjì mẹ́ta nínú àwọn àìsàn tó sábà máa ń dojú kọ àwọn èèyàn ilẹ̀ áfíríkà alákọ̀ọ́kọ́ ni gbogbo wàhálà tó lè mú kí iṣan ara kó dí lójijì kó má sì jẹ́ kí ẹ̀jẹ̀ ó ráyè kọjá sáwọn ibi tó yẹ kó kọjá sí ẹlẹ́ẹ̀kejì ni pé kí iṣan ó ti fà kó ti nà kọjá bó ṣe yẹ kó nà nítorí àwọn iṣan ara wa yẹn ó ní ìwọ̀nba bó ṣe yẹ kó gùn tó àti bó ṣe yẹ kó súnkì mọ́ tó bá súnkì púpọ̀ jù ìṣòro ni tó bá nà púpọ̀ jù ìjàngbọ̀n ni kí ló lè máa mú kó rí bẹ́ẹ̀ ó ní àwọn àìsàn arọmọ nínú eegun àbí àwọn ọ̀nà tá a gbà lu ara wa nígbà èwe àbí àwọn nǹkan míì tó yẹ ká máa jẹ tá ò jẹ nítorí tẹ́lòmíì ti dáyé kò mọ́ pàtàkì èso kò mọ́ pàtàkì ẹ̀fọ́ ewébẹ̀ kò sì mọ́ pàtàkì omi àti eré ìdárayá lára rárá béèyàn bá wá ń se gbogbo tí mo sọ yìí náà nítorí pé a ó máa dàgbà lójoojúmọ́ iṣan wa nílò àmójútó tí ẹ̀jẹ̀ tó ń kọjá nínú iṣan ò fi ní di pé kò ráàyè sàn mọ́ tí iṣan ó fi bẹ̀rẹ̀ sí í wú níbẹ̀ lẹ máa ti gbọ́ àwọ́ká lẹ máa gbọ́ làkúrò ègbé lẹ máa gbọ́ eéwo ńlá lẹ máa gbọ́ ẹ̀yìn romi ìbàdí èjìká orúnkún àti ọrùn ẹsẹ̀ gbogbo nǹkan wọ̀nwẹ́ ó ní ṣe pẹ̀lú ìgbà tí iṣan ò bá ti ráyè gbé ẹ̀jẹ̀ lọ bó ṣe yẹ kó gbé mọ́ ẹ̀jẹ̀ a máa dúdú yóò sì máa ní kòkòrò nínú nígbà míì kòkòrò ló wọnú wa látara nǹkan tá a jẹ tàbí ibi tá a ti ṣẹ̀yọ́ tàbí ibi ilé ìgbọ̀nsẹ̀ tá a lò tàbí àwọn nǹkan tó gún wa lẹ́sẹ̀ tá a fọkàn sí tí kòkòrò bá wọbẹ̀ á di àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ kò sì ní jà nínú ẹ̀jẹ̀ láì jẹ́ pé fọwọ́ ba iṣan ara wà dà gẹ́gẹ́ bí wáyà iná tó máa ń gbé iná láti ibì kan lọ sí ibì kejì tó bá takú sọ́nà yóò jẹ́ ìṣòro tó bá débi tó lọ tí ò rí ẹ̀jẹ̀ gbé débẹ̀ yóò di ìṣòro bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní iṣẹ́ méjì kọjá ká tọ́jú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí iṣan ò bá ráyè ṣiṣẹ́ dé inú ọpọlọ wa yóò di kí apá kan orí máa fọyàn ó sì lè padà wá fọwọ́ bá àyàn lójú nígbà tó bá yá a máa fọwọ́ ba ẹlòmíì létí o tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì ní máa gbọ́ dáadáa mọ́ nígbà míì wà tí ó di pé ọwọ́ àti ẹsẹ̀ kan ẹ̀dá kan bẹ̀rẹ̀ sí í kú riri lẹ́yìn tó bá ń kú riri yóò máa gbọ̀n ni o tó bá ń gbọ̀n ó ti ń di nǹkan míì nìyẹn tá à ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ àwọn èèyàn kan a máa sọ wípé àyà àwọn ń lù pípípípípípí ní gbogbo ìgbà wọn ò gba owó eléle wọn ò gba owó másùnmásùn wọn ò jẹ̀yàn lówó wọn ò sì dáràn síbì kan ṣùgbọ́n wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wọn ọkàn ti ń ṣiṣẹ́ eléyìí tó ń ṣe sódìsódì a sì gbọ́dọ̀ kíyèsí nígbà míì wà ẹlòmíì a máa sọ pé àti rórun sùn gan diṣẹ́ tó bá sùn láago mẹ́sàn-án alẹ́ tó bá máa jí padà ó máa jí láago méjìlá kò sì ní sùn mọ́ tílé ó fi mọ́ ẹlòmíì sì rèé ara ríro àrò òdàbọ̀ ó máa ń dà wọ́n láàmú nígbà míì wà tẹ́lòmíì bá rìn ó máa dàbí ẹni pé wọ́n fẹ́ tì í ṣubú ẹlòmíì kì í sí mọ ìyàtọ̀ ìgbà tó wọ bàtà àti ìgbà tí ò wọ bàtà ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa tó wà ní opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbú ní Màlété nìbàdàn 080-3388-1008 àti 070-182-11111 àlàáfíà ara ò ní gbọ̀dànù gbùbí èlùbọ̀ àti kádìdé nílẹ̀ ká ṣe lọ́gán kó má di pé wọ́n máa fà wá wọ mọ́tò gbé wa bọ́ọ̀lẹ̀ bá wa gbẹ́sẹ̀ bá wa gbé apá gbogbo ohun tó wà lára ẹ̀dá èèyàn kọ̀ọ̀kan ló nílò àmójútó ewé àti egbò tá a sì fi ń tọ́jú yín láti ìgbà ìwá náà làá fi tọ́jú yín tẹ́ ẹ bá dọ́dọ̀ wa tẹ́ ìgbà káàdì tán a kọ́kọ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín náà ká tó wá tẹ̀síwájú nípa ìtọ́jú yín ohun tó iṣẹ́ lára táyé ó lè yàtọ̀ sí ti kẹ́hìndé torí ẹ̀ ló fi nílò ká ṣe àyẹ̀wò dáadáa bàbá ìbàrùbá ọba iṣan ara wà nìbàdàn gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi náà lẹ lè ti wá tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ lọ sọ pé lọ sí Màlété opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbò nìbàdàn 080-3388-1008 àti 070-182-11111 àìsàn kò ní ká ọrọ́kọ́ bí àwọn gángan kò ní tẹ̀wá ọ̀rọ̀kọ́ bí ọ̀pá ìlú àlàáfíà ara wa kò ní gbọ̀dànù gbù bí èlùbọ́

ìgò nígbà tí káṣe ti bí ọ láti yì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀bù ẹ̀. Ètò ń fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹgbẹ́ wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ pàtùbà lẹ́lẹ́ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káṣí ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káṣí ẹ̀. Gbogbo ojú ẹ̀ tí Friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lájẹlú FM 96.7 ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó látùn owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí lágẹlú fm *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káṣíẹ̀. Òjò ti dé ní bọ̀lú fún ìtẹ̀lú káṣíẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ọ̀ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò.

0: ẹ̀jẹ̀ ká ṣe sáré sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi méjì.
1: Independent o.
0: Nípa independent. Báwo la ayé kan ṣe rí nígbà tá à ń sọ yìí? Pre-independent, during independent, and after independent. Ṣé ẹ lè flashback lórí bí? We are talking about 66 years ago, before independent, during independent, and immediately after independent. Irú ayé wo gan ló wà nígbà tá à ń sọ yìí? Ṣé bó ṣe rí nísìnyí náà ló ṣe rí nígbà tá à ń sọ yìí? Àbí ó tún yàtọ̀? Ẹja jọ fojú àgbà wú. Ok, let me pick this call. Alright, hello.
2: Ẹ kalẹ̀.
0: Yes, sir.
2: Ẹja Tunde Okelo pe in that challenge.
0: Ok.
2: In 1960, I was 11 years. I know that time I was in primary school. Wọ́n gbé oúnjẹ fún wa. Ní 1957-56, ẹ̀jẹ̀ kí n gbà tó padà síbẹ̀ yẹn. 1956. Elizabeth wá sí Nàìjíríà.
0: Bẹ́ẹ̀ni.
2: Àwọ̀ sẹ́nu yẹ àtìgbà ìmọ̀ 1956. A máa ń kọrin kan báyìí tó máa ń pa wá lẹ́rìn wọn ní ẹ̀wà àwọn ọmọ ọba tó wá bẹ́ẹ̀ wá wo ìnira ó délẹ̀ yìí. Nígbò tó wá yá àwa tí ọmọ kéékèèké wá yìí sí ẹ̀wà àwọn ọmọ ọba tó wá jẹ̀gẹ́ o. Tí mo fẹ́ báyọ̀ ni pé ní gbogbo ìgbà yẹn mo kéré ṣùgbọ́n mo mọ̀. Nígbà tá a yóò dé pákà ní 1960, wọ́n ra
0: Hello.
3: Hello,
0: ma. Pa radio won 09123708675. Awon ti won ti dagba die nigba ta so yi ni kan pe wole. Awon ton ti dagba die, ton ti riri. Those won be say don grow. That's in 1960. Those were don grow. How was life then? Social life. Ba oni social life se ri ngba yen. Awon clubs to re nigba yen se le ran ti e. Okay, all right. Let's see what you see here. Hello, the caller.
3: Hello, sir.
0: Yeah.
3: Ẹ máa gbàdúrà lọ́gbẹ̀dì náà kò ní ẹ̀kọ́ kù. Ẹgbẹ́ àsìkò gbogbo ìgbàsó wà ní Kẹ́ndéjì tí mo kò ní Ajé Ìgbè school. Òbíbí ní aláta tí mo ti bẹ̀rẹ̀ school in 1962. Tí a bá fẹ́ ṣe National Day Celebration ní ọmọ òkú ìgbà rẹ̀, wọ́n ti láti kọ́ a. Ó fà á ní kóòkì kọ̀ọ̀kan. Ó fà á ní báírò. Ó fà á ní ìwé. Ó lè fà á ní flag. Cloud. Ayé kò wà mí. Nígbà rẹ̀. Ìgbà inú rẹ̀ pé ní àwọn kò tí ẹ̀ ṣe é fi mọ́.
0: Àmì
3: ìwádìí Nàìjíríà kò fẹ́ kó ẹja gbàgbé ń parẹ̀ jẹ́. Ọmọ yẹn tí bá sọ̀rọ̀ sí báyìí tó mọ́ ń bà mí mú gbé ni.
0: Káà ẹ má ṣe o.
3: Ẹ̀wọ̀n ẹgbẹ́ ká gbàgbé ń bẹ̀.
0: Chai.
3: Ìsúẹ̀.
0: Odùn ní pọ̀.

0: 0912370865. Hello. Hello. You are on.
1: Hello.
0: Yes, sir. Oma.
1: Ami.
0: Ami.

0: Igbo.
1: Hello.
2: Hello, I'm fine.
1: Hello, sir.
2: Kojima.
1: Yes, sir.
2: Kojima, sorry, we didn't sir.
1: Emma Wule, sir, engineer.
2: Bàbá mi ẹ wá kọ́ ọdún independent.
1: Àdúgbò.
2: Ní àsìkò yẹ àwọn wà lókè ọ̀yà ní ẹja state minna. Ní dábàá fẹ́ ṣe independent mo wà scout mo wà primary school ń gbà yẹn ni. Dábàá fẹ́ ṣe báyìí ní scout àgbẹ̀ di táàmù lọ́wọ́ tá lọ mark lórí field. Nígbà yẹn báyìí ìdúmọ̀ já o. Of my lord. Ìdúmọ̀ tòrò. Ní school gba wọ́n fún wa ní milk irú milk powder milk. Powder milk báyìí tó gbé fún anú pálí. My lord. Báyìí pálí náà ni bí macaroni báyìí nínú pálí. Àyè náà dùn. Ọjọ́ bá wa tún Nàìjíríà bá wa tún lè ṣe o. So ìgbádùn fún agbára àlàáfíà dẹ́wọ̀ àkókò wàhálà. Mo ń kọ̀ bẹ́ pé nígbà tó gún wá bẹ̀rẹ̀ ogun òyìn nìkan náà ló ba Nàìjíríà jẹ́ dé àdìgbà Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí bàjẹ́. Nítorí ogun yẹn náà ni àwọn kékeré táwọn ogun bọ́ ṣe ṣe tó pa àwọn ọmọ ọgbà yìí lókè ọ̀ya. Ọlọ́wọ́ àtúndà ṣe o ọlọ́wọ́ àtúndà ṣe o. Rárá gbogbo àwọn olóde ìlú.
1: Ẹ ṣe gan ni. Ó wà very emotional. Ó dùn wọn, ó ka wọn lára.
3: Àní ìsinsin múra gẹ́gẹ́ máa ka ẹ̀ mọ́lé. A wá sọ fún ẹ wípé mo bèrè ẹ títí ọ̀hún jíjọ́ fún ẹni.
1: Victor Olaya was a prominent high life musician where he performed during the Nigeria Independence. Yes, during Nigeria Independence celebration, that for October 1, Victor Abimbola Olaya did there. The Victor Abimbola Olaya and his Cool Cats band then played high profile shows during the historic independence events. We include performing at the Federal Palace Hotel for Lagos for international and national dignitaries. High life was the dominant kind of music then, capturing joy, capturing freedom, and national pride of our newly independent Nigeria. Chai.

ẹni pé kẹ́yìn láìpẹ́ yìí wọ́n gbà kan nú ẹ̀ abodo Victor Abimbola Olaiya and his international all stars band abodo wọ́n ní kó dàbí o abodo ni abodo àti àkàrà a jẹ́ pé abayin pin owó yẹn sí méjì.

ye lo wa kon se aye ma le o aye ma le o aye ma le o owo ti won o

0: Hello, the caller. Yeah,
1: hello,
0: on.
1: Sir.
0: Yes, sir.
1: Yeah.
0: Baba ito 3